olúwa ọlọ́run àánú gba ọpẹ́ wa o adúpẹ́ ní òwúrọ̀ yìí adúpẹ́ ní àkókò yìí adúpẹ́ ní ìgbà yìí adúpẹ́ nínú ìyìn ọba tó tóbi nínú ọ̀rọ̀ ọba tó tóbi nínú ìṣe ọba tó tóbi ani mímọ ìsírẹ́lì gba ọpẹ́ wa oníṣègùn ńlá bàbá abánidárò gba ọpẹ́ wa ìjìnlẹ̀ ìfẹ́ àti ìfara tìbí òkè agbé ọ̀gá orúkọ jésù gba ẹ̀yìn wa títí láìláàmà yìí láìláàmà gbé ẹ̀yìn ga ní orúkọ ńlá jésù kristi olúwa wa amí.

0: adupe orin igba ni le gbo yi eyan melo lo lori ofe lati gbo orin yi ri eyan melo lo lori ofe lati gbadun orin yi eyan melo lo lori ofe lati le so wi pe ah de orin ti mo gbo yi wi pe ah o si ara ati okan mi lanfani eyan melo ninu wa orin igba ni le gbo yi o eje ka lo Kalo bere sini ma da si Lady Evangelist fun mi nba ti e ma so nba ti e ma ti so gan ni tori awon e wa ti wa nbe o oju opo te ma pe wa sina ni 091 23 70 86 75 onoju opo ti e ma pe wa si tabi +234 814 249 1006 Olujo pote ma pe wa si o hello
1: hello sir
0: e ku ojumo o
1: sir
0: e se god bless you brother river latabekuta
1: okay
0: eyin ogbori eyin kere gba to jade be ni ojo re ti pe die na ojo re ti pe na toru ni teyan ba fi soro orin eti teyan ba fi soro orin eti
1: na mo pe ni jadegun sir send me sir
0: okay
1: won mo ni ko jadegun pe ni ke ni jejo eh de won jejo
0: pe mi won si fi nkan won fun e ba ko number yin le won si fi nkan ranse si yin boya sa
1: ke
0: si
1: mo pe ni je degun ni yo ti pe eh awon tele mo pe ti pe
0: ele tun pe njejo
1: mi o pe njejo e won jejo
0: oh eh o be ni awa njejo be ni lo to ni awa njejo
1: eh je degun awon ju lo mi de tara won mi lara won o ko la pe ni yo ti pe
0: loru ijejo ami loru ije dogun mo ranti e ma pe bi loru ije dogun e mo de ko number yin sile loru yen
1: any
0: e ko fi pe o number merin wo lo gbeyin number yin
1: 88 1859
0: lo gbeyin number yin nije dogun ni asale idaji kan pelu oluwa nije dogun 8 order kile pe number yen
1: 1859
0: order 1859 ma wa kile pe oruko yin yen
1: ridun latabekuta
0: order mo kan ba yin call le ni o ki se ko ba pe abala ta wa niyan orin yin ni afeke ba wa da si na god bless you ha orin igba ni le gbo yi orin igba ni le gbo ise ti lori ofe lati gbo orin yi ri
2: hello
0: ma
2: bebe o isa
0: inu mi ama okan mi ama balẹ tin ba ti gbo ohun yin toro yin o ma tu ni lara ele ku jo meta o
2: okan mi ni daru
0: ami o
2: eni mo ba ni je loruko
0: ji amen
2: gbo ko sele lori le de wa olorun ba wa fofo ti ba
0: ami o ami o ami o
2: to so wa loruko
0: ji amen
2: ku se oluwa sa
0: oluwa ku se re ma mi ba
2: orin yẹn orin náà ti tójọ mẹta lóòótọ́
0: ó tójọ mẹta
2: ọmọ àǹtí yẹn tó wà ní skúlù ọmọ mi wọn máa ń pè wọn ọpẹra wọn ní ọmọ sista fún mi
0: ọmọ
2: sista iná máa bí àwọn ọmọ yẹn pé ṣé màmá tòun lẹ ń pè ní sista fún mi
0: bẹẹ ni láyé ìgbà yẹn sista ni broda ni kò tí ìdáyé ẹ̀ máa jẹ́ lè
2: sí iná máa wá bí àwọn yẹn pé sista fún mi màmá tòun lẹ ń pè ní sista fún mi kristi àwa pẹ̀lú wa
0: àmì
2: ọlọ́run àtúbọ̀ máa
0: kílẹ̀ rí sórin yìí ma àmì ma
2: orin yẹn náà ni pé à ń rí aṣọ ọlọ́run pé à ní padà
0: God bless you. Emma Baba Bo. Tabi plus 234-814-249-1006. Hello. Ojo opo meji na ni a npe si 09123708675 tabi plus 231 814249 1006. Hello,
3: sir.
0: Kojumo.
3: God bless you, daddy.
0: And you too, my brother.
3: Pastor Ezekiel lati Sagam.
0: Ọlọ́run
3: wa tẹ̀ síwájú, sir.
0: Àmì àtẹ̀yìn náà.
3: Ilé ológo ìwà yín ti lórúkọ Jésù.
0: Àmì o àtẹ̀yìn náà o.
3: Ìpè yín yóò dẹ̀ mọ fún káàkiri gbogbo àgbàlá ayé
0: lórúkọ Jésù.
3: Orin ìgbà ni, orin ẹ̀mí ni, orin títí láíláí ni, orin ilé ológo ni. Ọjọ́ ti pẹ́ ẹ̀, orin tí mo ọkẹ èèyàn sí ìjọba ọdún ni. So àwọn màmá wa tó kọ́ Ọlọ́run tó fún wọn ní ẹ̀mí gbogbo àtàlàfíà kọ Jésù.
0: Gbogbo
3: àwọn ládẹ̀ máa tẹ̀síwájú.
0: Ọlọ́run
3: kò tẹ̀síwájú, iléeṣẹ́ láìpẹ́ lónìí mo tẹ̀síwájú.
0: Àmì o, evangelist Ezekiel Abi.
3: Bẹ́ẹ̀ni, sir.
0: God bless you, sir. Ẹ máa bá wa bọ̀ yóò dára fún yín lórúkọ Jésù Kristi ti Nasareti. Bẹ́ẹ̀ ti gbàdúrà fún wa, ilé ológo àtẹ̀yìn àtàwa àní míìsì ẹ̀. Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà, ìpè tí yín náà kò ní dìbàjẹ́ o. Jésù Olúwa wa,
3: àmì. Lórúkọ Jésù, God bless you, sir.
0: Ṣé ẹ máa bá wa bọ̀? Ẹ ṣeun, ẹ jẹ́ kí n mú ẹyọ kan, ẹ jẹ́ mẹ́yọ kan sí ká wá tẹ̀síwájú, torí kò sí àkókò láti fi àkókò játa, kò sí àkókò púpọ̀ mọ́. Hello.
4: Ẹ balẹ̀, ẹ kú dájú, sà.
0: Gbogbo ohun tí ẹ bá ti pè náà ni ìbájáàjì, ìbájáòwúrọ̀, ìbájáòwúrọ̀.
4: Ẹ kú ojúmọ́.
0: Olúwa ṣeun, ẹ káàbọ̀ sórí ètò àṣálẹ̀ ìdájí kan pẹ̀lú Olúwa Ńlágelú.
4: Olúwa máa sọ agbára yín di ọ̀tún.
0: Àmì àtẹ̀yìn náà.
4: Bí òkè ló ń pè láti àpáta bodègbo.
0: Bí òkè látàpáta bodègbo. Ẹ ṣé.
4: Mo kí ẹ Olúwa.
0: Oluwa ku se.
4: Eh, mo anika ki na ni.
0: Eh, gbo ni yen.
4: Ah, mo gbo.
0: Se
4: ori
0: se ina o ti.
4: Ori kumi aragbaye.
0: Be
4: ni.
0: Yes. Lady Evans, Dr. Fumi Aragbaye ni won ko ri yen ni igba ni. Eh, ko le mi si se ti gbo ri tele.
4: Ah.
0: I don't tell. I don't tell. Adupe, e se e ma ba wa bo. E ma ba wa bo. Mm.
4: E se
0: e ma ba wa bo. E se. Hello. Hello. Ah, oda o la todo yin ni o. Atodo yin lo ti ja yen o. Ki se lodo wa nbi lo ti ja o. Atodo yin lo ti ja. Yes. Hmm. Ta fe lo si abala eri. Mo fe so eri enikan fun yin. Eti mo mo wi pe o je ari kogbon fun gbogbo eniyan je ki mu pe eyan kan pere si ta ba ti me yo kan si je ka sin mi ka lo si bi abala ere kia kia. Hello.
4: Hello.
0: Hello.
4: Hello.
0: Hello sa n gbo yin. Oluwa lo n seto na. Ami ateyin e ba mi yin kan te fin gbo wa yen sile die sa tabi ke ku legbe.

0: Ọ̀yá ló ṣẹ̀ṣẹ̀ ní pé wà ń yí wá sí orí ẹ̀ mẹ́gidí ni. Nígbà náà ìyọ̀nẹ́ ìgbàpẹ́tẹ́ bá wà níbi kan tí a bá fi sí kò ní túmọ̀ sí yẹn tí ìgbà fi kọ́ ń bá fara balẹ̀ gbọ́ tó gbọ́ ó fi òye ọlọ́run gbé. Kì í ṣe orin ká máa tó kìtìkìtì sí orin ìmísí. Kò sẹ́jọ́ gbọ́ tí ò ní máa gbé yẹ àwọn orin rè yàtọ̀ sí àwọn tàkasúfin. Ọlọ́run dàbọ̀ kó sàánú fún wa.
1: Àmì.
0: Ẹ̀mẹ́. Orúkọ Jésù. Àfẹ́jìrì lẹ́sẹ̀ o.
1: God bless you, sir. Ṣáàrí
0: fún àtàkà ọlọ́kọ.
1: Ẹ ṣe. Èmi nígbà yẹn tí mi bá tiẹ̀ lówó dajídají àwọn kan wà. Hello.
0: Hello, sir.
1: Hello, ẹ kú ojúmọ́ o. À ń gbọ́ yín. O ti já kó mbẹ. Ní dajídají tá a bá ń gbọ́ orin tó bá gbé sí àwọn bàbá bàbá kan tó náà tójú tí òye ti yé ní dají wọ́n wá gbé sí. Wọ́n wá yí sókè láwọn gbọ́ gbogbo àwọn agbolé káàkiri káàkiri yóò wá nípa èèyàn yóò mọ̀ wọlé síyàn lára bí ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ ńgbà náà ṣùgbọ́n a máa dùn mọ́ni nítorí pé àwọn orin tó ní ìmísí ni gẹ́gẹ́ bí bàbá dáríjì wọn ti sọ yìí nígbà yẹn kò ní túmọ̀ kankan sí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ó máa ń dùn mọ́ni ṣùgbọ́n nísinsìnyí ó wá ń fúnni ní àwọn ìtumọ̀ tó dára tó dáa jùlọ. Ẹ̀lọ́ ọ̀mà.
2: Ẹ káàárọ̀.
1: Akójúmọ́.
2: Ṣé kò lájọ ilé òní báyìí?
1: Àmì.
2: Agbára Ọlọ́run ẹ̀mí ọjọ́ ọlọ́jọ́ lọ.
1: Àmì o ìyá mi.
2: Oyin lẹ́ ṣẹ̀ṣọ́ ìwọ̀n ní gbígbé pẹ̀lú.
1: Àmì.
2: Ìyá àbèjì ní ń sọ̀rọ̀ láti alájà mẹ́ta olómi àbúfà.
1: Ìyá àbèjì láti alájà mẹ́ta ṣé ẹ káàbọ̀ sórí ètò.
2: Àkọ́kọ́ tí máa dá sí sóyún ni bọ̀ mo máa ń dá sí láti fẹ́rí orin ara 1990 nígbà tí mo wà ń lọ rìn. Orin ni mo torí ọ̀gá tí mo bá ṣiṣẹ́ gbà yẹn ẹ kú àṣọ tí wọ́n máa ń lọ orin ni wọ́n máa ń sábà ṣe. Bébì mi máa wà bóyá nígbà yẹn. Wà náà wà nígbà yẹn bọ̀ àlè tó wọn lọ́jọ́ orí ńgbà náà. Orin gidi ni kódà nígbà tí mo gbọ́ lálẹ́ mo kọ́ sára. Láyé ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀ pẹ̀lú ìbú Ọlọ́run. Àwọn orin nìyẹn.
1: Àmì ayé tí iná ò ní bàjẹ́ ti létílé tọmọtọmọ olúwa yọ wà pẹ̀lú yín Jésù olúwa wa àmì ẹ máa bá wa bọ̀ ẹ máa bá wa bọ̀ a fẹ́ lọ sí abala ẹ̀rí Dixon Ìtùnú ẹ̀rí ló já sí ẹ̀rí náà lọ padà já sí tẹ́mi dẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tèmi àti tiyín ẹ̀rí náà ló máa padà já sí ohunkóhun tá a lè máa là kọjá nísinsìnyí ẹ̀rí ni ó tún padà já sí bí ọlọ́run ti ń bẹ̀ tẹ̀mí ẹ̀ wà.

0: ẹ̀rí ló já sí o gbogbo ẹ̀yin èèyàn wa mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ha gbogbo ẹ̀yin mama mama tẹ́ ẹ̀ ń gbọ́ wa baba baba tó ń gbọ́ wa ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ̀ ń lórí ọ̀fẹ́ àti gbọ́ wa ta lọ́rẹ́ ẹ̀yin ta ni ọ̀rẹ́ ẹ̀yin ta ló mú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ bíbélì wí pé ọ̀rẹ́ kan wà tó súnmọ́ ni ju iye kan lọ ó sì tún sọ fún wa pé ẹnikẹ́ni tó bá ní ọ̀rẹ́ púpọ̀ ó ṣe sí ìparun ara rẹ̀ ta lọ̀rẹ́ rẹ irú èèyàn wo lọ̀rẹ́ rẹ talẹ̀ alábàárìn tọ́ yàn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọ̀dọ́mọkùnrin kan máa ní o ó ti lóore ọ̀fẹ́ láti kàwé níwọ̀nba nígbà tó lóore ọ̀fẹ́ àti kàwé níwọ̀nba ó kọ́ṣẹ́ ọwọ́ nígbà tó kọ́ṣẹ́ ọwọ́ ó padà ṣe freedom nígbà tó ṣe freedom ó wá di pé ó ń bá ayé lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ló wá rí pé lára àwọn akẹgbẹ́ òun kan wọ́n mọ̀ ti dọ́gbọ́n lọ kọjá wọ́n ti kàwé kọjá òun ìwé báwo náà kà ìwé iṣẹ́ tó kọ́ yìí lọ́ba ni pé kó wọ́n kọjá sílùú ibì kan láti lọ kàwé yìí níbẹ̀ nígbà tó lọ kàwé yìí níbẹ̀ ọba ọdọ ọhún tán ọ pàdé ẹnìkan tí wọn ti jọ mọra wọn tẹlẹ níbi tí òun náà ti ó jẹ ọrẹ ọgá tí ó kọ òun níṣẹ àwọn méjèèjì sì jọ mọra wọn nílùú ibi tí wọn wà tẹlẹtẹlẹ nílùú ìbàdàn yìí náà ni wọn jọ mọra wọn nígbà tó tán ọdọ ọhún tán òun wọlé ìwé ìyẹn ọrẹ tó ṣẹṣẹ lọ ọrẹ tibí ti wà lọhùnún tipẹ tó ti ń ṣiṣẹ nílé iṣẹ kan ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti kọ́ iṣẹ́ ọwọ́ tó ti mọ̀ kó tó di pé kúrò nílùú ìbàdàn kó tó lọ sí ìlú ibi tí wọ́n lọ ọ̀rẹ́ rẹ̀ tó pàdé yìí lọ́ba wò wípé kò tún sí èkó sáì ṣe ọmọ iléèwé dé òṣìṣẹ́ dé wọ́n bá jọ bẹ̀rẹ̀ sí ní jọ gbé ilé papọ̀ ọ̀rẹ́ tó ṣẹ̀ṣẹ̀ lọ láti ìbàdàn tó ń lọ kàwé yìí òun ti ní àwọn nǹkan kọ̀ọ̀kan torí kó ti kọ́ṣẹ́ ó ti mọṣẹ́ ó dẹ̀ ti ń ṣiṣẹ́ ó dẹ̀ tún lóore ọ̀fẹ́ ilé ìwé tó tún wọlé sí ó jẹ́ ilé ìwé tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ tó kọ́ technical school nígbà tí ó wọbẹ̀ ó ń ríṣẹ́ gbà ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti kọ́ṣẹ́ níta tó mọ̀ àwọn iṣẹ́ ìgbà ni kì í ṣàwọn iṣẹ́ ẹ̀sìn àwọn èèyàn ò ti ẹ̀ kọ́ṣẹ́ mọ́ sáwọn èèyàn sì ń kọ́ṣẹ́ jálá jésù sáwọn èèyàn sì ń kọ́ṣẹ́ nísìn àwọn èèyàn ò kọ́ṣẹ́ mọ́ báyìí bẹ́ẹ̀ bá rí ọmọ lẹ́yìn bíríkìlà nísìn owó tí ọmọ gbà lójúmọ́ gan ń kọ́ṣẹ́ ni o owó tí ọmọ gbà lójúmọ́ gan ju owó tẹ́lòmíì ń gbà lóṣù lọ báyìí ni wọ́n jọ di ọ̀rẹ́ kò rí kò sùn wọ́n jọ ń wọlé wọ́n jọ ń jáde ẹni tí ó ti kọ́ṣẹ́ yẹn mọ́ gbàgbé pé tóun ti padà kọ́ṣẹ́ kó tó sọ pé òun fẹ́ lọ kàwé yìí iṣẹ́ tẹ́ni tóun ti kọ́ irú iṣẹ́ kan náà ni wọ́n jọ kọ́ nígbà tí wọ́n jọ wà nílùú ìbàdàn irú iṣẹ́ tẹ́ni tóun yẹn tó èèyàn ló fi ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ibi tóun ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn méjèèjì wa jọ di ọ̀rẹ́ wọ́n jọ ń gbélé nígbà tí wọ́n jọ ń gbélé ẹni ti bí yìí tó ṣẹ̀ṣẹ̀ lọ tó lọ kàwé mo sọ nítorí pé iṣẹ́ tó ti kọ́ òun náà nìwé tó lọ kà ní technical school ó wá jẹ́ kó jẹ́ ọ̀rẹ́ gbogbo àwọn olùkọ́ wọn lecturers wọn nítorí pé òun ti mọṣẹ́ yìí dáadáa ṣe mọ̀ pé tìwé lókù tó fẹ́ lọ fi kún practical ti yé dọ́ba ó wá kó theoretical aspect of it ló lọ kàwé fún kókó náà lè ní ìwé ẹ̀rí tó tún yarantí ju ti ẹ̀kọ́ṣẹ́ lọ láàrin wípé wà ń bẹ̀ a máa gbaṣẹ́ ẹ má gbàgbé ẹni tó yẹn company kan ló ti lọ ń ṣiṣẹ́ tóun bá ti lọ láàárọ̀ ó dago mẹ́fà ìrọ̀lẹ́ kó tó dé ìyẹn tí ò fún lórí ọ̀fẹ́ àti ṣe nǹkan míì mọ́ ju pé kó dé kọ́ lọ wọlé kó sinmi ṣùgbọ́n ọmọ tó ẹ̀ṣẹ̀ lọ yìí ọ̀dọ́kùnrin tó ẹ̀ṣẹ̀ lọ yìí ó mú ọ̀dọ́kùnrin tí mi yẹn ní ọ̀rẹ́ wọn jọ ń rìnrìn àjò ayé wọn nígbà tó yá èyí tó lọ kàwé ó ń ríṣẹ́ gbà níta ẹ mọ́ gbàgbé awon oluko re asimo fun laye tori pe eyin na ti mo wi pe ba lo ba ti lo abo na o bo o ti ye yin yen ni pe to ba ti lo sise nta o na rowo mu o si mu nkan wa fun awon oga re so won je ki ore ofe wa fun bayi ni omokunrin to lo le iwe irise nla kan gba nigba to gba ise nla kan leyin igba to lo pari ise itan omo tan en tan jo pe awon lore yi won o jo lo sise yi o awon miran lawon omo lewe o ni omokunrin ti bi to wa nlewe yen ko lo to fi lo pari ise yen igba to pari ise yen owo wa le olowo lowo ijo kan lo binu o wa si lu ibadan pada nibi tan wa lobo wara motorcycle meji Kawasaki 125 to ni jia mefa ati Suzuki 100 laye igba yen nigba to ra o gbe pada lo silu yen o gbe ikan fun ore re ti won jo mo ti ohun ti wa ni company kan to nsise ohun na wa mu ile to je Kawasaki 125 yen o ngun kere gbogbo awon eroja orin ti omokunrin ti ohun ti call center to ti se freedom yi to te pada fe lo kawe gbogbo eroja orin to ni o wa o ko lowo lo nigba to nlo o wa wo se mo pe gege bi e ti mo pe en to njade lo to ngole to njade ti o si se ni to ran le iwe to je pe fun ra re lo ran ra re ko se du owo ni gbogbo eyan omo te nkawe atawa ta lawon omo to wa nle iwe loruko Jesu won ka kayori o loruko Jesu won ka kayori
1: amen
0: bi olorun ti nbe ti emi e wa e won ni kusona bi efe a de ni foju sunkun kankan ninu won kini mo nso nigbati won bere si rin ajo gbogbo irinse orin ti omokunrin ni gege bi odo ngba na irinse orin to ni oko lo silu ibi ti o ti nkawe to won atore re ti wa pade yi oba tun gba won wo pe ah kan mo duro je kan gba shop kan gbogbo irinse tokunrin to mokunrin to ko lo nilu Ibadan o won tun fi da ibi shop kan won dale ti won fi mo se gbogbo awon olorin igba laye igba ni cassette la mo ka orin si e ti ranti gbogbo eyin te je alaye 70 alaye 80 cassette olobiri po bayi ni mo ka orin si gbogbo orin to wa ti jade won da oba si shop yi omokunrin si shop yi o wa tun pe oruko ore re yi mo oruko ti e won wa fi won fi sise yi sugbon lo ni gbogbo orin ise ti won lo pata owo gan te fi gba shop ohun lo ni won sa jo npa gbogbo e bo pe awon won jo ngba bo pe to iyen to re yen ba de a wa si shop yi iyen to re ti bi ba ti bi ise de a wa si shop yi a wa joku nbe njo to ma kunrin ti bi na ba lo lewe o na wa nbe won jo wa nbe bon ba de n to fe se gbogbo elere ngba na ti won fe se party tan fe se disco nigba yen disco la won mo na mo organize hey won a ko gbogbo orin ise omokunrin won a ko lo won a gbo owo omokunrin ti bi wa nle ise to n gbowo osu o mo o tun jo pin owo atun atomo tun lo lewe e ma gbagbe o omo tun lo lewe lo ni gbogbo awon rin ise yi ha ki ma fa lo won le ta lo re ta lo gbojule ta leni to finu tan ta lo fokan tan nigba to ya omokunrin yi pari ile iwe re eyi to lo se eko re to lo ko fun odun meta hey o pari e nigba to pari o wa decide pe oun fe pada si ilu Ibadan ko n wa set to sleep ton awon ore mejeji yi won ba jojoko ore ti bi wa ni ah to ba ti ri be ko si problem gbogbo awon nkan ti awon ni yi awon o jo pin ni ja la un sun eh o ma si o eh mo mo pe ite wa nle sun ka ba le mo eru imoran ta ma fun awon omo wa tan ba lawon mo re won fe jo da sepo nigba to ya won ni won fe pin gbogbo irinse won pe iyen omo lewe to wa to hun pada lo wo pe ah ko si problem ore ti bi ton ba ti wa yo na wo si speaker speaker ti won jo un ton fi se lagbo lagbo kaakiri e ma gbagbe o eyi to wa kawe lo ni gbogbo awon rin ise yen to ba ti nowo si wi pe eleyi ohun fe eyi to wa kawe o ba so pe ko si wahala mo mu lo to ba ti tin there way engine eh to wa lohun fe ani ko si wahala mo mu lo ah ah o sa ka sa mo fa lo won le tori akoko wa gbogbo eyin te lore bayi sa ni o mu gbogbo nkan ta fi se ohun elo orin ati gbogbo cassette deck ti won fi record omokunrin tohun yen to wa ni ise o gbagbo e lowo e o wa ku machine nikan e ma gbagbe pe omokunrin to wa kawe yi lora machine mejeji o ti fe kan fo re o machine eleyin ko ni ah se bi gbogbo eyan ti mama ohun lohun gun iyen machine suzuki 100 ti e of oni e ko si problem omo to wa kawe ni ko si problem o sa sin to seku mo to ju machine ti omokunrin to wa kawe yi ngun nigbati omokunrin to wa kawe yi tun fe yi pada be lomokunrin to yen tun so wi pe ah machine eleyi na o le gbe lo o fi le fohun ni ah iyen machine ti omo to wa kawe to hun gun ah be ore ti ba so pe o le gbe lo o fi le fohun ni ha omokunrin ma boju eyin o gboju soke o wo le owo tun o wo si oni so tun fe gbe le na oni be ni oun fe gba ni omokunrin ba tun gbe fun pe o tun fi le fun pe ko ma ko lo ko ma o sa je pe gbogbo ohun ti won ni to ku wa ati to tun ra kun lohun yen gbogbo e pata lomokunrin to yen gba lowo e ha bayi lomokunrin ti bi pada si ri badan ni kulobo ti o si nkan kan lowo re mo o ese wa bere aye re ni pere u ha this it you know I ri lo jasi o e ri lo jasi kini mo so kila mbabo odun gori odun igba ngori igba omokunrin to wa badan o ti e riro
1: abi
0: wi pe ohun ti e padanu nkan kan tori ko je ko mo nigba na ase oju lasan ko ni ore ti bi fi ngba gbogbo awon nkan lowo re
1: abi o
0: e ore to wa lati ibadan ohun fi nu wenu gunduku ti e lo rin won ni ko kewu ko kawe won pa laaru odakele kankan kan lo sosi won lo masalasi won o se osa ngbegbe aye won sa ngbegbe aye jaye jaye ni won gbe ngba na ha ore yi gba gbogbo nkan to ni lowo re o igba to gba gbogbo nkan to ni lowo e tan omokunrin ti bi pada sile lowo ofifo mo gbadua loruko baba tomo ti emi mo gbogbo kan to ngbo wa loni loruko jesu christ ti nazareti ah eru ogo o ni sona
1: amen
0: omokunrin ti bi o be si ni jaye pada lo lohun ohun bẹ̀rẹ̀ sí ní báṣẹ́ ti ẹ lọ in tó wá ṣe ni láàánú ni wípé ọmọkùnrin tó ń yẹn ohun rè gbogbo táìmù táwọn ọmọkùnrin ti bí ti ń rìn tán mutí káàkiri ọmọkùnrin tó ń yìí mutí o kì í mutí torí pé ẹlẹ́sìn mùsùlùmí ni òun kì í mutí kì í bá wọn tó ń bá jọ lóhùn dé gan bí wọn bá mutí òun wọn máa mu ẹlẹ́rìí dòdò ni àṣé hey denge tutu lẹyin o gbona nu ni igba ti oju fi ma la wi pe ohun so nkan nu lo to mo wi pe ki soju lasan lo n fi so gbogbo nkan to ninu sohun gbogbo eyin te ti padanu rere si owo ota loruko jesu oluwa yo fanu gba pada
1: amen
0: tori pa ko ni psalm 126 yen wi pe nigba ti oluwa da iko lo si oni pada oni wa da bi en to nlala oni enu wa si kun fun erin be ni ete wa korin oni won wa wi laarin awon kifiri pe wo oluwa mo seun la fun won won ni be ni oluwa seun la fun wa tori be ni awa se yo loruko baba tomo ti e ma yo
1: atẹyin
0: ti en gbo wa atẹyin ti en wo wa loruko jesu e ma yo
1: amen
0: bayi jeje mo pe ojo ngori ojo igba ngori igba olorun wa se olorun tun se bi ere bi awada bi ere bi awada olorun gbe omo okunrin ti bi yen dite
1: bi
0: o wa tun wa wu wi pe ah ohun ma lore kan ni gba kan ni ilu bi bayi bayi to ni leyin igba tan ti jo pinya yen ko ti e ranti pe ohun le nikan kan ni ilu be mo se e ma gbagbe ki soju lasan na fi gbagbo nkan lowo e ko ti e ranti pe ohun le nikan kan be mo debi ti o ti e ro ha sugbon ni ojo kan ni ojo kan o gbera wi pe ko ohun wa ore yi lo nigba ti omokunrin na ti wa rin gbese gbese o ti wa ba olorun pade gbogbo nkan ti e na ti wa bere ni pada ni rere o ti bere ni moke pada o wa ni ko wa ore ti bi lo ore ti bi omo ni bi ta le ri wa simo ore ti bi omo ni bi ta le wa simo o dogbo ntagi ore eto na ti dogbo ntagi o ti di nkan kan ninu esin sugbon sibe sibe o se ni laanu wi pe ore yi titi doni won le fuju kan ra won nitori wi pe ohun ti won ti jo se teni ti bi ti se hey o ti di nkan ti o le je ko bo si gbangba mo ta lo re re iru ore wo lo nba rin eni to ni ore pupo se si iparun ara re sugbon ore kan de si wa to fe ni ju iye kan lo ta lo re re ta lo re re ta le rin ti mo nso tan re yi en ti mo so tan re yi o na leni ti en gbohun lenu re yi on lo lo lati lu ibadan to keru keru lo so on ti mo ti gba gbogbo e lowo re lohun
1: o ti de ri
0: sugbon loni oja si e ri tori pe eni ti bi yen o wune bi ka gburo re sugbon agburo re mo agburo re mo agburo e boku ni boran ni bo se kan ni agburo re mo sugbon loni o ti ja si e ri ta lo re mi eri lo jasi dixie tunu eri lo pada jasi ta leni to finu tan ta leni to fokan tan ma fe tori pe ko le je eko mo fe mo boya ere koko nbe ni ma se fe bi eyan bi meji si meta ki won pe wa lori eto yi pelu oro eri ti e gbo yi o je eri ti mi ajinre kayode olutayo oye bode
1: lora bi ti didi
2: Hello, sir. Hello, sir.
0: God bless you.
2: Oh, no, oh, Lord, oh, God, go to pay you. If you feel it, back or come.
0: Amen, Lord, oh, Jesus.
2: You share, I shut along, Billy, and Lord, I say, baby, oh.
0: Amen.
2: Oh, go on, go on, I see, you can go back, I don't know what you're doing.
0: Amen, Lord, oh, Jesus.
2: Olorun ga o bo ti bere ti fun ipe yan tupo fun kaakiri gbo agba nlaye
0: amen
2: baba
0: yes sir
2: oruko temi ni gba ni olorun da
0: yes sir
2: lata be puta ti mo so fun ipe ni riran ni je dogun ta soro baba deru poko
0: be ni papa lulu
2: te fi number sita mi get number yen o mo so fun ipe mi ni kon ni mo wa nle ti number mi 8343 to gbe yen
0: to gbe yen ti number 8343 gbe yen
2: so ni ri ri number fi account ni o check ni sir
0: oda oda
2: se mo le pe na account number ni sir
0: ah e ma pe tori awon ara bi
2: oda sir
0: e ma je
2: kini ma se bayi
0: ta ba ti pari eto e pe mi pada
2: ami ni number ti ma fi pe yin ani mi get number
0: e ma farabalẹ pe fun yin e sa farabalẹ e ma sun ti aba ti fe pari eto ma pe to tin ba pe bayi won a di awon elomiran lowo tan lori ofe ati wa
2: baba inu jije inu jigan eni o se gbekele bi beni gan ni ka ma se gbekele eni elomiran ara
0: mo le gbe ni fe to fe lera se gbekele e
2: e wo ru gbogbo run ti e la koja yen se oju lasan lo se ni oju lasan ko lo se
0: oju lasan ko oju lasan ko
2: ogun ni
0: Bíbélì
2: sọ pé ó ní èmi ń bọ̀ kankan èrèmí sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún oníkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀
0: ó ṣe rí
2: kò sí ẹnikẹ́ni tó bá ń ṣe dáadáa tàbí ó ń ṣe bí ọlọ́run ń wò ó
0: ojú olúwa ń wò ní
2: tọ́lú ẹ̀dẹ́nìyàn kọlẹ̀ ní ọgbẹ́ epo sí ẹ̀yẹn bẹ́ẹ̀ ni lọ́la ń bẹ̀
0: bẹ́ẹ̀ ni tán gbẹ́ kò tó kalẹ̀ tí ná sọ ń bẹ̀
2: bẹ́ẹ̀ ni bàbá kan ní abúlé wa ó ṣe burú tó ó ti kú sínú ilé ìgbà lọ ti ń jẹ́ ó ti bẹ̀rẹ̀ tó bí ìjọ márùn-ún tí wọ́n mọ̀ wọn ò lè gbẹ́kòtò iná ni wọ́n dá síbẹ̀ yẹn ọgbọ̀n ara gbẹ́kòtò kùtùkùtù nù yàrá wọn ò tì sínú ẹ̀.
0: ẹ ṣe gan ni kí ni nọmba mẹrin tó gbẹyìn nọmba yín nọmba mẹrin tó gbẹyìn nọmba yín.
2: 83 43.
0: Oda I ma ba wa bo e se yes. Hello hello hello oju opo yen o jagara ni 09 1 23 70 86 75 loju opo ti e pe si. Hello
3: hello daddy e karo.
0: God bless you ma.
3: Amen. E ku se oluwa o
0: oluwa ku se ma
3: oluwa su agbara yin de si
0: ami ate you know
3: se o se ri ni doju la se ron
0: ami
3: emi si re ni si so
0: ami loruko jesu
3: ile ipe ko so lori o tun se die o
0: Ni fo mo si se ran se ni fara yin se ni awo se ran mi o mi o mo di gun se ran se o mi o mo so so se die ni sa mo se dada mo se bo lo ba se ran ma se bo lo ba se ran wa ni baba to soro pon ye o ni bo kan ke ni se pelu mi lati san fun kaluku bi se owo e ni daddy e si ni la gba se ta lo ma wa soro
3: Falawu
0: Masura ti lakani le ko
3: ku
0: ni sa. Odama, e se e ma ba wa bo. Masura.
3: Dada je ko ni sa. Falawu Masura.
0: Ah, abala tawon yen o ti pari lale. E ma binu ma to ba dojo mejo lagbara lowo Olorun. Ka lu lo fe ati pade e se. God bless you ma.
4: Amen.
3: Amen.
0: Oro le gbo yi o ta lo re re. Ta lo finu tan ta lo mo re n finu tan opolopo n didakuda loni nitori en ti won ba rin opolopo de titi be na sori re tori en ti won ba rin eh eni to ba ba eyan burukurin o ti dadan ki nkan na buburu fe pio ntan na hello eh bo ba si lori ofe ati be eyan rere rin o ti dadan ki re na tun fe ba oni to ta le ni to n ba rin iru fe yen wo lo n ba rin sota lo fi so re abo re lo fi sota. Hello God bless you.
5: Abimbola Olatunbi lo n so
0: alagba Abimbola Olatunbi e ba n gbohun soke die
5: Abimbola Olatunbi lo n so
0: yes sir
5: inu se oluwa gan wahala wa be
0: lopo lopo inu se oluwa gan ni wahala e fe poju
4: abi
5: I don't know.
0: Oni gbogbo nkan to mo lodo ohun ko pare lori e. Hey pastor si omo leyin iyen tun lagbara o
4: abi o wa tan
0: o finu tan pe baba nu oluwa kìí sọ ọlọ́run ló ní iṣẹ́ yẹn ni àwọn ló ní ni tó bá yẹ pé àwọn ló bá ní gẹ́gẹ́ bí orin inú sí fíìmù wa kan nínú ìpè òtítọ́ wọn á mọ̀ pé bẹ́nìyàn bá lọ ọlọ́run ò lọ ṣùgbọ́n bọ̀ jáwọn ló ní iṣẹ́ wọ́n ti gbàgbé pé téèyàn bá ti lè lọ ọlọ́run kò lọ́dọ̀ àwọn nìyẹn wọn wà nífẹ̀ẹ́ kẹ́niyàn lọ wọn á rò pé gbogbo ohun tó ní káwọn gbà á lẹ̀
5: kò yé ní báyìí o.
0: Ẹ máa bá wa bọ̀ sá. Jésù ò ṣe bẹ́ẹ̀ gbà tó ń lọ fi gbogbo agbára lẹ̀ fún wọn ni. Ó tiẹ̀ tún sọ pé tí wọ́n bá ti gba òun gbọ́ ju ohun tóun ṣe ni wọ́n máa ṣe. Ẹ má jẹ́ kẹ́rù ó bà wá. Ẹ mọ̀ pé gbogbo àkọọ́lẹ̀ rẹ̀ náà lọ ti ń padà ṣe. Òpin ló ń dé àmì òpin ayé ni gbogbo nǹkan tá à ń rí yẹn. Ẹni tó bá ṣẹlẹ̀ sí òun náà ló lè mọ̀. Ṣùgbọ́n kí Ọlọ́run Olódùmarè kó máa fàánú kó wa yọ. Gbogbo ọkàn tó lè.
5: Ọ̀rẹ́ àtọ̀rẹ́ yẹn bẹ́ẹ̀ ọ̀rẹ́ yìí rẹ̀ sì sọ̀rọ̀ yìí ẹ̀sìn ní kan ni.
0: Bẹ́ẹ̀ni.
5: Ọmọ náà lábẹ́ ìtì. Ìgbẹ́ ìrìnsẹ̀ ọlọ́pọ̀ náà fi ní tọ́jú.
0: Òfinú tọ́ga rẹ̀ náà ni bẹ́ẹ̀ni.
5: Ẹgbẹ́ tó ní ẹ̀mí mọ́ tó ní ẹ̀mí Kristi.
0: Táwọn pé àwọn bàbá nínú Olúwa rèé. Tí wọ́n mọ̀ yí pé àwọn ìkòkò tí àgùntàn sáfà bẹ̀rẹ̀ ní Olúwa ni God bless you sir. Ẹ máa bá wa bọ̀ sir. Ẹ ṣe tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ẹ jẹ́ ká fi ilẹ̀ bẹ́ẹ̀ ká lè ráyè lọ sí abala wákàtí àdúrà dídùn. Ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá. Ihun tí à ń gbìyànjú láti fi abala yìí ṣe ó ti jásẹ́rì lónìí. Ó jásẹ́rì lónìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kó ló rìnrìn àjò yẹn já síbi èrè o. Nta fi bodo kie sara gangan niyen. Nta fi bodo ma gba wọn mo wa ni maran niyen. Kan meni tan ma barin. Eni ti won ba ti n barin. Ti won ba ti o na ni baba to soro tan yi ti won soro yen alagba bi Bola Olatunbi ti won so tan yi pe oga si omo ise ninu ise Oluwa. Pe ka ni e ti ru yen sele ninu aye. So ye ko tun sele ninu ipe. Se ye ko sele to ba ye ko wa nsele ninu ipe ibi teyin na ba wa e lo gbadura e kun fun adura gidigidi eri na lo ma para jade si loruko Jesu Christi Oluwa wa e je ka lo si abala wakati adura didun wakati adura didun gbogbo to bo ta ba fe pe lori oro yi ta ba pari tan awon to ba tun ku ta ba fe pe ni lori a si lori ofe lati pe mi lati ago meta koja aseju mewa titi wo ago merin lagbara lọwọ ọlọrun a jọ lórí ọfẹ àti sọrọ oya wakati adura didun dixon itunu òun ló gbé mi lọ kúrò láyé lọ síwájú ìtẹ bàbá mi lókè wakati adura didun ìjálá jésù ọga odúró títí láéláé.
4: Jésù Olúwa sọ̀rọ̀ ní Luke chapter 18 verse 1 wípé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a máa sì sàárẹ̀. Apostle Paul náà tún sọ̀rọ̀ ní Thessalonica 5:5 pé ẹ máa gbàdúrà ní àìsinmi. Paríparí rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní Johanu 5:14 wípé èyí ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀. Bí àwa bá bèèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́.

La Gelu FM, Jagaba Guguritio, Maro. La Gelu FM 96.7.

0: lọ́nà ọjọ́ tọ́sẹ̀ lórúkọ jésù wà á rí àánú gbà tọmọtọmọ olùbùkún lọ́lúwà ẹnìkẹ́jọjọ tó ṣiṣẹ́ ìyanu ọba tí ò lọ́gílà tó tó rí ẹnikẹ́ni ní ilé ayé ọba tí ò táwọnù báráyé ṣe ń taninu yẹsà tìrẹ ní òru tìrẹ ní ọ̀sán tìrẹ ní ọ̀gànjọ́ òru ẹjẹ́ tọ̀bí ẹ̀sọ́ bà mí tí ò yí padà gbogbo ènìyàn ogún ọyín méjì lókè lọ́lọ́lọ́rọ́ kẹ́ pariwo yẹlọ òkè kò wá lè rí pásọ fọkẹ yẹ mọ ni baba alábi yẹ mọ ni mò ń jẹ arán mi sí ọ àwọn ènìyàn kan wà tó gbọdọ sáfù nínú ìrìnàjò rẹ nínú ayé yìí sáfù onílara nítorí onílara lè fẹ ìpalára fún ènìyàn olùfẹ sáfù àwọn ọrẹ awo nípa o sáfù àwọn ọrẹ tí ó máa wò sí ẹni títí tí ènìyàn ó fi ṣubú nítorí tó bá fẹ ṣubú wọn ní sọ fún ẹ tiwọn ni pé kó ṣubú kẹtù lè sọ wípé ṣe bá a sọ fún tó olùfẹ gbìyànjú kó sáfù ọrẹ alárùká o nítorí ẹni bá ti rojú ẹni fún ọ sì máa padà rojú ọtí ẹ náà fún àwọn kan o olùfẹ tó bá ń ná rọra má ro gbogbo rẹ fún aráyé nítorí pé aráyé ò fẹ́ ni fọ́rọ̀
1: àforí ẹni
0: ìdí àti túmọ̀ ni pé kò lè gbé ayé ìrọ̀rùn o ní gbé ọmọ ara rẹ lé ayé lọ́wọ́ ọ̀rẹ́ ò ní gbé ọṣubú tọmọtọmọ o ò ní ṣọ̀rẹ́ dáran o ọ̀rẹ́ aránilẹ́wọ̀n lórúkọ jésù ọmọ rẹ ò ní bá dọ̀rẹ́ o ọ̀rẹ́ bí ìdẹ̀lẹ́là lẹ́yìn sáàbì kò ní dọ̀rẹ́ ọmọ rẹ o ọ̀rẹ́ abúnijẹ fẹ́yìsì kò ní dọ̀rẹ́ ọmọ rẹ o ọ̀rẹ́ bí júdásì kò ní wánú lẹ́yìn èrò wọn sí ọmọ rẹ yẹn lórúkọ jẹ́ wọn àforí ara wọn gbé ọmọ rẹ jáde láàrin àwọn tí ò mọ yìí rẹ lẹni ìrètí ọ̀la rẹ máa já sọpẹ ìrètí àtijẹun kò ní pin o ìrètí rẹ lórí ọmọ ò ní já sásán o kò dẹ̀ ní já sọ̀fọ̀ o ayé ò ní já ọmọ rẹ sí kolobo ìrètí rẹ lórí ọmọ yóò dòwò kódà yóò dọ̀là olúwa ṣàìsọ̀rọ̀ ọmọ rẹ lónìí o olúwa bu ọwọ́ lu àṣeyọrí ọmọ rẹ thanksgiving lọ̀rọ̀ ọmọ rẹ máa já sí lọ́jọ́ ayọ̀ ọmọ rẹ wà dúró gbàrẹ̀ rẹ sẹ́rà dúró jẹ wọn mọ wà dúró jẹ wọn mọ ìṣe ẹsìkì jọjú abraham ìṣe ọmọ rẹ máa jọjú rẹ ẹmí gígùn ló sọyà ẹmí rẹ máa gùn tọmọtọmọ o tó pàṣẹ wàá jèrè ọmọ dalẹ tí oúnjẹ ọmọ bá jiná kò ní jó wa lẹnu tí bèbè àti jẹ wọn mọ ò ní dalẹ rẹ gbọmi dáadáa baba alábìyamọ ni mò ń jẹ lọjọ ìnáwó ọmọ rẹ ní ẹlẹni òní gbàṣẹ rẹ ṣe ọmọ máa ṣe ọlọge ọmọ òní kọyìn sí ọ ayé òní sọmọdọ tá àárẹ ò màmá lọwọ ọmọ bá dé ọmọ máa fi mọ ọ ò wá ní ṣẹṣẹ tì lórí ọmọ ọmọ òní kú ọ sí yọyọ mo gbàdúrà tọkàntọkàn ọmọ òní fi ọ sílẹ lọ o wàá tara ọmọdé ọlọrọ ìlú òyìnbó yẹ ọmọ máa gbé ọ débẹ kọkọrọ mọtòrè bàbá màmá ẹ tẹwọ ọmọ máa fi lé yín lọwọ ẹ gbà mí gbọ ọmọ sì máa kọlé fún yín wàá rí ọmọ ọmọ rẹ o aṣọ máa bọmọ yẹ rẹ ẹmí rẹ ò ní dohun tá à ń lù nígbà tí rí ọmọ rẹ bá dé o oúnjẹ àjẹdọjọ alẹ ọmọ máa pèsè rẹ fún ọ ó ti kọ lẹ tó kò ní lẹ mọ ìdílé yín o ọmọ yín ò ní wọgbọ ogun ọmọ yín máa ṣe tọka sí fún rere wọn ní yarọ ìṣe òbí lára ọmọ o ẹni kẹrọ ọmọ rẹ sínú yóò padà kó ní tiẹ níwájú o ayé ò ní fi ọmọ bà nínú jẹ ayé ò ní sọ di ohun tó jẹ lójú ọmọ o ọmọ tó jẹ èèyàn ojú òbí ti rí ó yà wàá fayọ jẹ wọn mọ nídìí olúwa ni láti sọ ọ di níla wàá di.

0: òní ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdún 2026 21 of May ọjọ́ Thursday.
1: Mo fẹ́ ká jọ yín ọba àwọn ọba torí pé àánú rẹ̀ dá lórí ayé wa pàápàá jùlọ ẹ̀yin tó jẹ́ pé lójijì lolúwa kan fi ọwọ́ agbára mú yín kúrò nípò àná ẹ̀yin tẹ́ ẹ̀ ti ẹ̀ lérò pé níwọ̀n bá ibi tẹ́ ẹ̀ dé yìí pé agbára yín lè débẹ̀ ẹ̀já yín olúwa o hallelujah méje la máa ké fún ẹni ńlá Israẹli gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀re a fẹ́ fi ẹ̀mí ìmọ̀re hàn láàárọ̀ bàbá jájọ kí hallelujah hallelujah méje 1 2 go
2: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.

máa tẹnumọ́ ní àárọ̀ yìí. Gbogbo ohun tí màá máa sọ ní àárọ̀ yìí ni ó ní í ṣe pẹ̀lú ojú rere. Gbogbo ọkàn tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ní àárọ̀ yìí, ẹ kíyèsí. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ní àǹfààní láti sọ̀rọ̀ nípa ojú rere, ni mo bá ní kí àwọn ènìyàn gbàdúà nípa ojú rere. Èmi a máa sọ wípé kì í ṣe gbogbo ẹni tó lọ ọjà ẹ̀sà ni ó mú ojú rere dání. Ẹ kíyèsí sà, kì í ṣe gbogbo ẹni tó lọ síbi tí àyànmọ́ògó wà ni wọ́n mú ojú rere dání. Ntí Ẹ́stérì fi yàtọ̀ sí àwọn wúndíá tí wọ́n lọ síwájú ọba Ahasuerusu, wọ́n ní ọjọ́ náà ni pé ojú rere ń bẹ lọ́dọ̀ ẹ̀. Olúwa rán mi sí ẹ̀yin kan tó jẹ́ pé ẹ ti bẹ àwọn ènìyàn, ẹ ti gbìyànjú, ẹ ti sa ipá yín, ẹ ti pè lórí fóònù, ẹ ti tẹ́ẹ̀sì mẹ́sẹ́jì, kódà ẹ ti fi ẹnu yín bèrè, ṣùgbọ́n ẹ kò rí gbà nítorí pé ojú rere ni kò dáhùn. Olúwa ní ọmọ láàárọ̀ yìí sọ pé kí àwọn ènìyàn kí wọ́n gbàdúà fún ojú rere. Bàbá kan ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo láyọ̀ láti sọ tẹ́lẹ̀ sí ayé ẹ̀yin ènìyàn Ọlọ́run láàárọ̀ yìí, ọwọ́ ojú rere èyí tí ò kẹ́nì kankan rí nílé yín, màmá, ọwọ́ ojú rere èyí tí ò kẹ́nì kankan rí níbi tá a ti bí ọ. Bó o bá ṣàmì láàárọ̀ yìí, ọwọ́ ojú rere yóò ka ayé rẹ̀. Mo ti rí ènìyàn tó jẹ́ pé ó fẹ́ wọ ibì kan, ẹ ṣà, gbogbo ohun tó dẹ̀ mọ̀ ló gbìyànjú láti ṣe, ṣùgbọ́n wọn jẹ́ kó wọlé. Ní kété tí ẹnìkan dẹ̀ débẹ̀ ni ẹni yẹn wọlé, òun ò tiẹ̀ ṣe tó ti tiẹ̀, nítorí pé ojú rere ni. Ẹyin kan wà bí ojú rere ni mò ń bèrè fún yín láàárọ̀ yìí. Níbi tí a ti dá ọ dúró, níbi tí a ti fi agbára ilé mú ọ mọ́lẹ̀, níbi tó o ti kànkò tí ilẹ̀kùn kò sí, níbi tó o ti gbìyànjú ṣùgbọ́n tí o rọ́nà lọ, mo wí taṣẹ́taṣẹ́, bí o bá ṣàmì ní àárọ̀ yìí, Ọlọ́run ìpè yìí kó dìde ojú rere fún ọ. Now, èèyàn kì í rí ojú rere tí ò bá ti wá láti ọwọ́ Ọlọ́run sí ènìyàn. Now, màá lọ sísàlẹ̀ díẹ̀díẹ̀ sí kó lè yí ohun tí mò ń sọ. Ọ̀pọ̀ ẹ̀yin kan tẹ́ ẹ wà ń bí ẹ ti gbàdúà, wo bí ẹ ti ṣe gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe, ẹ ti gbìyànjú. Olúwa gbọ́ sọ pé ò ti dá ọ lóhùn, ṣùgbọ́n bí Olúwa bá dáhùn, bí ènìyàn ò bá ti fi ojú rere wọ̀ ọ́, ó máa le díẹ̀ o. Ẹ sà, gbogbo ohun tí Olúwa fẹ́ ṣe láyé rẹ, ọwọ́ ènìyàn kan náà ló máa lò, and that is why tó fi nílò ojú rere. Ẹ gbà mí gbọ́, àánú le fọhùn láì sí ènìyàn, ojú rere ò lè fọhùn láì sí ènìyàn. Ènìyàn kan ni yóò ṣe ojú rere fún ọ, ènìyàn kan ni yóò fi ojú rere wọ̀ ọ́, nígbà náà ni wọ́n máa ṣílẹ̀kùn. Odidi ọjọ́ mẹ́ta ni Pọ́ọ̀lù fi fọ́ lójú ní ọ̀nà Damascus, ọjọ́ mẹ́ta ló fi fọ́ lójú. Jẹ́jẹ́ mọ̀ wípé Jésù wà á la ojú ẹ̀, Ananiah la lù láti la ojú ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ènìyàn ni o nílò kó o ti wà. Ẹ̀yin kan ń gbọ́ mi báyìí tó jẹ́ pé èèyàn ló sọnù nínú ìrìn àjò yín, a fẹ́ gbàdúà láàárọ̀ yìí. Ẹ pe orúkọ Jésù, pé ẹ pe ẹ̀mí mímọ́, jẹ́ ẹ rí ojú rere níwájú ènìyàn, jẹ́ ẹ rí ojú rere, ràn mí lọ pẹ̀lú ojú rere, jẹ́ ẹ rí ojú rere níwájú àwọn tó ti pèsè láti ràn mí lọ́wọ́, jẹ́ ẹ rí ojú rere, jẹ́ ẹ rí ojú rere, jẹ́ ẹ rí ojú rere. Ó yẹ àdúà orúkọ Jésù ẹ̀mẹ́mẹ́mọ́, jẹ́ ẹ rí ojú rere, jẹ́ ẹ rí ojú rere níwájú ènìyàn, àwọn tó ti pèsè lẹ̀ láti ràn mí lọ́wọ́, jẹ́ ẹ rí ojú rere, ojú rere ọba àti
àti ìjòyè jẹ́ eré ojúrere, ojúrere ọba àti ìjòyè jẹ́ eré ojúrere, ẹ̀mẹ́mẹ́mọ́ jẹ́ eré ojúrere, ní ìjáde lọ mi jẹ́ eré ojúrere, bí mo ti ń lọ jẹ́ eré ojúrere, nínú ìrìn àjò mi jẹ́ eré ojúrere, níwájú mi jẹ́ eré ojúrere, ní ẹ̀yìn mi jẹ́ eré ojúrere, ní ọ̀tún jẹ́ eré ojúrere, ní òsì jẹ́ eré ojúrere, káàkiri àgbáyé jẹ́ eré ojúrere, àmì mẹ́ta Jésù Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Ọ̀gá, tá a bá ń sọ nípa ojúrere, kì í ṣẹni tó ní owó lọ́wọ́ nìkan ló nílò ojúrere lọ́wọ́ ẹ̀ o, kì í ṣe ẹni tó pè léèyàn ńlá yẹn nìkan ló nílò ojúrere lọ́wọ́ ẹ̀ o. Ẹ̀ṣà aṣọ́bodè lásán, bí ènìyàn ò bá rí ojúrere rẹ̀, èèyàn lè pẹ́ lẹ́nu ọ̀nà. Ọlọ́run àwọn bàbá mi o, ọkùnrin kan ń bẹ nínú Bíbélì, wọ́n ń pè ní Amani Adẹ́tẹ̀, wọ́n ń pè ní Namani Adẹ́tẹ̀. Ṣẹ̀rí Namani yìí, ó fẹ́ láti ní ìwòsàn, ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ̀rọ̀ wòlíì Ọlọ́run fún un, bí kò ń ṣe ẹrú ilé ẹ̀, bí ẹrú ilé rẹ̀ ò bá fi ojúrere wò, bí ẹrú ilé rẹ̀ bá wò pé kìkú ṣèyẹ gidi, ìkànnì kò tọ́jú mi, àbí bí ẹrú ilé rẹ̀ bá sọ pé wò ó, ẹ má jẹ́ ẹ sọ fún un, nítorí pé kò tí ẹ wù mí láti sọ fún un, ó ṣeé ṣe kí ẹ̀tẹ́ rẹ̀ kó má lọ. Ẹni tá a fẹ́ lò fún ọ, ìwọ fúnra rẹ gbọ́n lè fojú tẹ́ḿbẹ́lú ẹ̀, bọ̀ ohun tí mò ń sọ ni pé ojúrere ló ní ìdí níwájú ẹ̀. Ẹnikẹ́ni la lè lò tó bá ti fẹ́ràn rẹ, bó bá ti ṣe ojúrere fún ọ, òun ni ó lọ sọ̀rọ̀ rẹ níwájú àwọn tó nílò, òun ló máa sọ pé ẹ fún níṣẹ́ yẹn ó máa ṣe dáadáa, òun ló máa sọ pé èèyàn Ọlọ́run gidi dẹ̀ ni o, òun ló máa sọ pé ẹ dẹ̀ ràn lọ́wọ́ ó máa ṣe dáadáa, òun ló máa ní mo dẹ̀ rí ẹnìkan tó bá ṣiṣẹ́ o tó dẹ̀ ṣe dáadáa. Ojúrere ló ń jẹ́ kí wọ́n ròyìn ènìyàn ní ààfin ọba, ẹnìkan ni yóò ṣàmì láàárọ̀ yìí, ohun ojúrere bí o bá ṣàmì yóò fọ̀ sí ayé rẹ̀, ohun ojúrere máa zẹ́dà lígà varua bahana, ohun ojúrere yóò fọ̀ sí ayé rẹ̀, níbi tí a ti ń fẹnu bà ọ́ jẹ́, níbi tí a ti ń sọ̀rọ̀ rẹ níbi, níbi tí a ti fi ẹnu ṣátà rẹ, ohun ojúrere yóò sọ̀rọ̀ sí ayé rẹ, ohun ojúrere yóò fọ̀ sí ayé rẹ. Mo ti sọ ń bíbà yìí rí pé ọ̀gá ilé epo kan wá sọ́dọ̀ mi pé wòlíì ẹ gbàdúà fún mi, mo fẹ́ yan ẹnìkan láàrin àwọn ọmọ yìí láti jẹ́ general manager. Ilé epo mẹ́ta ló ní tẹ́lẹ̀, ó wá di mẹ́rin, ó wá fẹ́ ṣe kíni, ó fẹ́ yan ẹnìkan láti jẹ́ general manager, ó wá mú orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá pé ẹ wo orúkọ yìí, ẹ bá ń gbàdúà sí, èyí tó bá jẹ́ ìtolúwa fọwọ́ sínú wọn òun láfi ṣe general manager. Mo dẹ̀ gbàdúà, mo dẹ̀ mú ẹyọ kan, mo dẹ̀ sọ pé eléyìí ni Olúwa mú. Ẹ̀sà ó dẹ̀ yẹ̀ wò, ó dẹ̀ mí rí, ó ní no, ó dẹ̀ kówe méjèèjì iwájú mi, ó bá tu, ó bá mú ẹyọ kan mẹ́, ó ní dádì. Kí ló dé tí a mú eléyìí? Ẹ bá wo tá a lè ṣe tá a fi lè mú eléyìí? Ẹ̀sà Olúwa ti mú, ṣùgbọ́n ènìyàn sọ pé òun ò fẹ́, pé eléyìí ló fẹ́. Wo bí ìsà, bí Olúwa bá yàn ọ́, bí ènìyàn ò bá yàn ọ́, o máa pẹ́ lójú ọ̀nà o. Màlíà varu mẹ́nẹ́ varu abahadaya. Wo bí ní ọjọ́ tí Joseph ti ń sọ fún agbọ́ tí pé rántí ni, lọ́jọ́ náà ni ọ̀run Joseph ti ṣí, bọ̀ àmọ́ tó ṣẹlẹ̀ o, agbọ́ ti gbàgbé Joseph. Bí agbọ́ tí ò bá rántí, Olúwa ò ní sọ̀kalẹ̀. Ẹ̀sà Joseph ó yà máa gbé nínú ẹ̀wọ̀n ni sà, ṣùgbọ́n ní ọjọ́ kan Bíbélì sọ pé Fáráò sì lálàá, àlá náà sì bà á lẹ́rù, ó sì pe gbogbo àwọn ènìyàn ọlọ́gbọ́n, àwọn oṣó,
àwọn tí wọ́n lè túmọ̀ àlá wọ́n sì tutì wọn ò rí àlá tú agbọ́ ti wá pariwo pé lónìí ni mo rántí ẹ̀ṣẹ̀ mi ọjọ́ tá a rántí Joseph tí ènìyàn rántí ẹ̀ ọjọ́ náà ni Joseph tó jáde ọ̀pọ̀ wa ń bẹ níbí tó jẹ́ pé olúwa ti rántí wa ṣùgbọ́n ènìyàn kò rántí ma yẹna vaalu mọ́nà sàkávàlíà bàhánà ẹ̀yìn kan ń gbọ́ mi mo dúró nínú májẹ̀mú olúwa àní ohun ojú rere bí o bá ṣàmìṣẹ́ yóò fọ̀ sí ayé rẹ̀ ohun ojú rere mo sọ tàṣẹ yóò fọ̀ sí ayé rẹ̀ mo wá sọ fún ọ̀gá yẹn pé ọ̀gá eléyìí lolúwa mú ó ní kí n gbàgbé ẹ̀ ó ní ẹni tó lúwa mú yìí ó lóhùn ò tiẹ̀ láìkẹ́ rárá ó ní gbogbo tó bá máa ná òní kí la lè ṣe ká fi mú eléyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò sí ń bẹ o wọ́n ń bẹ lè ya àwọn o ṣùgbọ́n nǹkan kan ń ṣẹlẹ̀ níbi tí ojú rere ti ń sọ̀rọ̀ ẹ̀sà ọ̀pọ̀ àwọn tó ń bẹ lórí òyì ayé pariwo pé àwọn kọ́ làwọn yàn ẹ̀sà ẹ̀ yàn wọ́n ojú rere ló lọ mú wọn ẹsítérì àti ọ̀pọ̀lọpọ̀ obìnrin àwọn ni wọ́n dúró níwájú ọba Ahasuerusu bíbélì sọ pé bí ọba ti rí ẹsítérì a sì kọ́ wípé ó rí ojú rere ọba àti gbogbo ènìyàn mẹ́là vẹ́nà nọ́ọ̀fà líákà àbáyà níwájú ẹni tó yẹ kó ràn ọ́ lọ́wọ́ níwájú ẹni tó yẹ kó gbé ọ dìde níwájú ẹni tó yẹ kó

ẹ̀sà àwọn kan ìkórira lásán ló gbé wọn dẹ́wọ̀n ẹ̀mí àwọn òye tí ènìyàn dúró níwájú wọn tó sọ pé màá bẹ́ẹ̀ náà tán bí owó bí ènìyàn bá sọ fún ẹ bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ alágbára ó jẹ́ ya tètè kúnlẹ̀ kó mọ̀ bẹ́ẹ̀ tó ní màá jẹ́ kó mọ̀ ẹ̀sà wo bí ènìyàn tí wọ́n bá kórira èèyàn ẹ̀sà ayé lè dàbí ibi ìnira fún ènìyàn mẹ̀lá bẹ̀rù àbáhádàyà ṣùgbọ́n bí ènìyàn bá ṣe ojú rere fún èèyàn ẹ̀sà ayé á dàbí ibi ìrọ̀rùn ẹ̀mí àwọn wòlíì olúwa ti kọ sọ́ọ̀lù ṣùgbọ́n sámúẹ́lì fojú rere wò ní ọjọ́ nígbà wo ni ìwọ yóò wá ṣàánú sọ́ọ̀lù pẹ́ tó báyìí ní ẹni tí mo ti kọ̀ ẹ̀sà olúwa kọ́ èèyàn ò kọ́ àdá ọba òkú òǹdí ẹ̀ mẹ̀lẹ́bẹ̀rú manávàrú àbáhá ṣùgbọ́n ní ọjọ́ kan tí sọ́ọ̀lù fẹ́ dẹ ó fẹ́ na ó fẹ́ tiẹ̀ fẹ́ ta lọ́jọ́ náà ọjọ́ tí gbogbo ẹ̀ máa ta mọ́ lọ́wọ́ àmọ́ tó ṣẹlẹ̀ ó fa agbádá sámúẹ́lì agbádá bá ya sámúẹ́lì bá sọ pé ó yaṣọ mi lónìí a fa ìjọba rẹ̀ ya sí méjì ẹ̀gbọ́n náà kí ló dé tá a fẹ́ fa ìjọba rẹ̀ ya ní ìsìn ṣe bí olúwa ti kọ̀ tẹ́lẹ̀ olúwa nìyẹn èèyàn ń ṣiṣẹ́ níbi ìjọba wọn gbẹ̀dẹ́nù navali nadali abaha kí ló dé tí ènìyàn fi ń pẹ́ ní ojú kan ẹ̀sà ọwọ́ ènìyàn ló wà kí ló dé tí ayé ènìyàn fi pẹ́ lẹ́yìn gbàmí gbọ́sà ọwọ́ ẹnìkan ló wà bẹ́ẹ̀ni kí ló dé tó fi dàbí ipò tiẹ̀ wá le báyìí ọwọ́ èèyàn kan ni sà olúwa sọ pé òun ti ṣetán láti sọ ọ́ di òkú àgbáyé àwọn aráalé rẹ sọ pé àwọn ò ṣetán pé ní ọjọ́ ayé àwọn kọ́ àwọn ò ní lajú àwọn lẹ̀ kó wá ṣe lórí àwọn àwọn ò ní lajú àwọn lẹ̀ káwọn ọmọ rẹ wá yàn kan yanjú kì í ṣojú ayé àwọn ẹ̀sà ọ̀pọ̀ tó ń bẹ níbí ni kó ṣàmì mo dúró nínú àṣẹ olúwa mo sọ tẹ́lẹ̀ bó o bá ṣàmì láàárọ̀ yìí òjò ojú rere yóò rọ̀ lé ọ lórí mo ní òjò ojú rere yóò rọ̀ lé ọ lórí ẹ̀sà máàlì ní valle abahadaya ẹyọ kan péré lókù màá dẹ̀ fi ẹ̀lẹ̀ láàárọ̀ yìí mo lè mọ́ sọ lọ báyìí fún ọ àwọn tí wọ́n rí ojú rere nínú bíbélì ẹ̀mí àwọn wòlíì dáfídì

orúkọ sí Dáfídì lọ́rùn nítorí ojú rere. Ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí, ojú rere èyí tí olóore yóò fi fi tọwọ́ rẹ̀ lẹ̀ fún ọ, ojú rere èyí tí àwọn tó yẹ kó ràn lọ́wọ́ wọ́n fi máa sáré lé ọ, ojú rere tí ayé yóò fi dúró láti gbọ́rọ̀ tiẹ̀ náà. Bó o bá ṣàmé láàárọ̀ yìí lọ pàdé ojú rere, bí o bá ṣàmé lọ pàdé ojú rere, Ọlọ́run ìpè yìí kò ṣojú rere fún ọ, Ọlọ́run ìpè yìí kò ṣojú rere fún ọ, Ọlọ́run ìpè yìí kò ṣojú rere fún ọ, Ọlọ́run ìpè yìí kò ṣojú rere fún ọ, Ọlọ́run ìpè yìí kò ṣojú rere fún ọ. Ọ̀rẹ́ mi kan bí mi, ó ní wòlíì, bó o lẹ ṣe ṣe ẹ̀yìn lájọ wà nígbà kan, mo ní bẹ́ẹ̀ ni, ojú rere ló mú mi lọ wájú. Ẹ tíè sísà, ẹ̀bùn nìkan kò lè múni dúró níwájú. Mẹ̀nẹ́bẹ̀ rúmìnìà ádábẹ̀ kọ́sọ̀ dáníágà á. Infact, àwọn tí wọ́n lẹ́bù wọn ò pọ̀ níwájú, àwọn tí ojú rere mú àwọn ni wọ́n pọ̀ níwájú. Ọlọ́run àwọn bàbá mi o, ẹ wo bí sísà, wo bí, mo mọ̀ pé lóòótọ́ lolúwa pè ọ, mo mọ̀ pé ìpè ń bẹ lórí rẹ, ṣùgbọ́n lọ bèrè fún ojú rere. Àìmọye ẹni tó nípè ẹsà tí ayé ń bẹ èpè fún, nítorí pé ojú rere kò sí fún wọn. Melina Valu Navarro Ọbọ Táyà Gábẹ̀nìà, àìmọye ẹni tó máa dúà pè, ayé ní kí wọ́n gbàdúà fáwọn, àwọn ò nílò àdúà wọn nítorí pé kò sí ojú rere. Ẹsà, ó mo ń bẹ ní ọjà ní ọjọ́ kan, mo rí ẹnìkan tó ń gbàdúà fún ìyá aláta. Bí ó ti ń gbàdúà nìyá aláta ń le pé ẹ lọ wájú mi tí ìta láàárọ̀ yìí. Mo wá ronú pé ẹ dúró náà, ṣé ìpè kankan náà lolúwa jọ pè wá báyìí, tí wọ́n lẹ́bà báyìí níbi ata báyìí. Olúwa sọ pé ọmọ ìpè kan náà ni, kódà tó o bá wò dáadáa, ẹni tó ń wò yẹn ó nípè ìpè rẹ̀ dájú, ṣùgbọ́n kò sí ojú rere. Ẹ wo bí ìsà, bí ilẹ̀ ò bá ní ojú rere, ilẹ̀ máa ṣá. Bí omi kò bá rí ojú rere, omi yóò kòrò. Bí òkè kò bá rí ojú rere, ẹsà kò ní lè dá fòfin rẹ̀. Ẹ̀yin kan gbọ́ mi, Olúwa ní kí n sọ.

kò sí nǹkan méjì tá a máa ṣe ní ṣọ́ọ̀tì wa ní àárọ̀ yìí ní ìlú Ìbàdàn ojú rere la máa bèrè fún. Bàbá ìwọ náà wá gbogbo ọ̀nà jájọ gbàdúrà. Ẹ gbé omi tí ẹ pọn láàárọ̀ kùtùkùtù dání, òun la máa jọ fi gbàdúrà, ìyẹn ní àárọ̀ yìí. Gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ tí òun gbé ní ìlú Ìbàdàn àti agbègbè ẹ̀, àárọ̀ yìí kún fún agbègbè.

ìwòrò ẹ bèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé ilé epo Poplar filling station tó kọjú sí ọjà Jọ̀ǹkú lórí bíríjì yẹn náà ni ò bọ́ sísàlẹ̀ lórí bíríjì yẹn náà ni kàn bèrè pé ilé epo Poplar filling station wà náwó ẹ̀ sí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé epo yẹn ni street church immediately tó bá ṣe wọlé lẹ́gbẹ̀ẹ́ ilé epo yẹn ó ti débi tí church wà nìyẹn bèrè lọ́wọ́ ẹnikẹ́ni nínú street yẹn pé church ọlọ́run kankan ló ń lọ ó máa kún fún agbára láàárọ̀ láti aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù dé aago mẹ́sàn-án ìwọ náà wá ọ̀nà jẹ́ ká jọ gbàdúà olúwa ló rán mi ó sì rán mi lóhun tó ní agbára gbogbo ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́ ẹ̀yin náà ẹ gbé omi dání kẹ jẹ́ ká jọ gbàdúà ẹ jẹ́ ń sọ báyìí pé ìpàdé Ebenezer Friday tó ń bọ̀ lẹ́yìn tí ọ̀la yìí ní ìpàdé Ebenezer ní ìlú Ìbàdàn May 29 ogunlọ́gọ̀ àwọn ènìyàn ló ti ń gbọ́ nípa rẹ̀ ẹ̀sà ní church wa ní ìwòrò bá

a lọ yìí. So ìwọ náà tó bá ní orí ẹ̀fẹ́ jẹ́ àjọ gbàdúrà ní ọjọ́ Friday. Ìṣòro tó ní agbára ni ọjọ́ Friday 29 May àti aago mẹ́jọ ní ṣọ́ọ̀chì wa ní ìwò rẹ̀ ó máa kó fún agbára. Mo bẹ̀ ẹ́ pé ìwọ náà darapọ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́ láti join mi lórí WhatsApp prayer group, màá kàn sọ fún ọ pé ìwọ náà send message pé kàn fi ọ sínú group yẹn, torí bẹ́ẹ̀ ni mo ti ń gbàdúrà fún àwọn ènìyàn láràárọ̀. Nọ́mbà tí mo fẹ́ pè yín o lo lè fi béèrè pé kí wọ́n fi ọ sínú group yẹn. Gbogbo ẹ̀yin ará Abẹ́òkúta ní ọ̀la ìpàdé Ọlọ́run kankan ó máa kó fún agbára. Màá máa sọ yẹn ní àárọ̀ la bí ó bá ti di ọ̀la. Jẹ́ ń pe nọ́mbà yìí fún ẹ̀yin tẹ́ ẹ lè join prayer group wa. Ní ojoojúmọ́ ni mò ń gbàdúrà fún ogunlọ́gbọ̀ àwọn ènìyàn ńbẹ̀. Ìwọ náà send message pé ẹ add mi sínú group, wọ́n á dẹ̀ fi ọ sínú group yẹn. Now ẹ̀yin tí ẹ ní àwòrán, àwòrán yìí la fi ń gbàdúrà. Bí o bá lè mú dání báyìí, mo kàn fẹ́ sọ tẹ́lẹ̀ ní ẹnu kan kí n tó máa dìde níbí. Ìwọ náà mú àwòrán rẹ dání. Ẹ̀sà mo ti sọ fún yín pé ayé kì í ṣe ojúrere fún ènìyàn bí o bá ti jẹ́ wípé Olúwa pa ni dandan fún wọn. A nílò agbára Ọlọ́run, a nílò ọwọ́ Ọlọ́run, a nílò ìdásí Ọlọ́run. Èèyàn ni yóò fojú re wòyàn, ṣùgbọ́n ó gbọdọ̀ wá láti ọ̀dọ̀ Ọlọ́run. So mo fẹ́ bẹ Olúwa fún ọ ní àárọ̀ yìí. Ìwọ náà mú àwòrán rẹ dání. Bíbélì sọ pé èmi ó gbé ojú mi sórí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi wà tiwa. Mo sọ tẹ́lẹ̀ sí ayé yín, gbogbo ẹ̀yin tí ẹ ní àwòrán níwájú olóore yín, ibi tó yẹ kó ti ràn ọ́ lọ́wọ́ níwájú aláàánú rẹ, ẹni tó yẹ kó gbé ọ dìde, àánú àti ojúrere tí ayé rẹ nílò ó yá lọ bá láàárọ̀ yìí. Àánú àti ojúrere tí ayé rẹ nílò, màmá yìí, ó yá lọ bá lọ bá lọ bá lọ bá, bẹ́ẹ̀ ló máa rí, kò lè yí padà. Jésù Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Ẹ máa pè sórí nọ́mbà yìí pé bó lẹ ṣe lè débi chọ́ọ̀chì wa ní àárọ̀ yìí ní ìwúrò, àti ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pé wọ́n fi yín sínú prayer group 0905 20 27 24. Thank you. God bless.

Ọlọ́run kankan káàkiri àgbáláyé. Pápá jùlọ àwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting. Láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹ̀ní. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pa ẹ̀jẹ̀ Jésù. Láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́ẹ̀bà ti dé Poplat filling station ní War Road ládojúkọ Jajọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́ dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́pẹ́ 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.

0: orúkọ mi ni Fọlá Ṣadé Mora Anugba Arike. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo bá ìpè ìpàdé. Mo ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti ìgbà yẹn Ọlọ́run gba gbogbo ògo. Mo fẹ́ ṣègbéyàwó fọ́mọ. Nígbà tí àbúrò mi fẹ́ ṣègbéyàwó, ìyá mi ò lè jókòó ní jókòó ìyá. Èmi ni mo ṣe ya. Ó wá dìgbà tọmọ tèmi náà fẹ́ ṣèyàwó lóṣù tó lọ. Ogun tó jà ìyá mi yẹn, ó tún wá fẹ́ já mi. Mo wá máa ń gbọ́ tẹmọ sọ pé òwe tán ń pa pé bí ìyá ṣe rí bẹ́ẹ̀ lọmọ ṣe. Mo wá kọ̀ nínú ayé mi pé èmi lèmi ó ṣe ìyá ọmọ mi.
1: Gosh, òwe ilé bàbá rẹ ò ní ṣe lára.
0: Mo wá ń sọ bẹ́ẹ̀ fọlọ́run báwọn ọmọ ṣe gbé aṣọ ìyàwó fún mi. Mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà sí pé ìyá mi ò wọ tiẹ̀ ṣùgbọ́n èmi ò wọ tèmi.
1: Ìyá wọn ní mọ́ mi àwọn ọwọ́ tiẹ̀.
0: Èmi lèmi ò jókòó, èmi lèmi ò wọ̀ bí kò ṣàpẹ díẹ̀ bí nǹkan tó ń ṣe ìyá mi ẹsẹ̀ ríro gbogbo ẹ̀ ó bá bẹ̀rẹ̀ bá ní àìwọ èmi ti mọ̀ pé yìí èmi lèmi ò jókòó ìyá. Mo ṣàbẹ̀ sí lomi sẹ́hún sẹ́hún àtànà ìtí ẹ̀ pé alẹ́ mi ní ìṣesẹ̀ mo ṣáà wá síbi mo wá gbàdúrà.
1: Lọ sá gbogbo
0: gba gbogbo
1: ẹ jókòó ní jókòó ìyá.
0: Lẹ́lẹ́ẹ̀kejì ìyá mi náà the same thing. Ìgbà tó fẹ́ kọ́ ilé lọ tán ti ralẹ̀ tán ṣe foundation nǹkan yẹn tó tún ṣe wọ́n náà ṣe wọ́n.
1: Ó
0: tún wá kẹ èmi náà bẹ́ẹ̀ mi náà ṣe bẹ̀rẹ̀ foundation nǹkan yẹn náà tún ṣe mi.
1: Ṣé
0: kò ní jọ mo ti mọ̀ pé yìí sẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ fún mi ni. Mo wá dúpẹ́ lọ́wọ́ náà pé ó dẹ̀ jẹ́ fún mi. Ìyá mi padà ta tiẹ̀ èmi ò padà ta tèmi. Bó ṣe yẹ pé ó kù díẹ̀ kí n parí rẹ̀ mo dúpẹ́
1: lọ́wọ́ jágbe mọ àwọn mẹ́ta tèmi náà ṣe é ṣe. Rush ẹ wo gbogbo ẹ̀yin tẹ wà Zona Church ọyà lọ mú testimony ẹ wá ó dédìdì ó dàṣẹ. Ẹ jẹ́ mọ́ lọ sórí Facebook Ọ̀dẹ́kúnlé Epaphras lẹ́yìn tí bá mi pàdé Ọ̀dẹ́kúnlé Epaphras lórí YouTube bẹ́ẹ̀ náà ni ní TikTok. Ẹ wá gbọ́ o lónìí 21 ǹjọ́ jẹ́ mọ̀ pé ìrìn ọ̀wọ́ wálé ni. Ẹ̀yin wo ló jẹ́ pé ẹjẹ́ ajá ṣe báyìí tọ́lọ́ bá bless ẹ lónìí tó rí owó ẹ̀yin wo lẹ́fọwọ́ ní ìyẹn bẹ̀ tó tó sọ́dà mẹ́wàá mọ́ pàṣẹ pẹ̀lú májẹ̀mú ọlọ́run ò ní kí ọ̀run àánú ẹ̀ kó sí lójijì. Ó yá lọ mú testimony ẹ̀ wálé in tí wọn kì í ṣe ń lè bàbá rẹ lọ gbèṣe in Jesus name. Ẹnìkan ní wòlíì aago mélòó lẹ lẹ́wà sórí Facebook 6:30 ẹ mú omi nọmba náà ìpàdé mi without wasting time. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá o ní ọrẹ àkànṣe ọfẹ san láàárọ̀ yìí o ní ìdá mẹ́wàá lọ́rẹ̀ àkànṣe ẹ lo nọmba yìí 19 66 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ò bá sì wọlé ẹ lo eléyìí 20 17 42 90 47 20 17 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International náà ni ó tún gbé jáde. Ẹ wá gbọ́ lágbára ọlọ́run ó di dandan kí ìwọ náà rọwọ́ mu. Ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí dà ẹ̀yin wo lè máàkì wedding anniversary yìí. Ẹ já ṣe báyìí kí n tó gbàdúrà ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà lónìí. Ẹ já bẹ̀rẹ̀ láti inú ìwé Psalm 11 ẹ já kà títí wọ 20 kéékèèké ni. Gbàtà bá fi dé 30 a bẹ̀rẹ̀ sí kà ní mẹ́fà mẹ́fà wa padà. Ayọ̀ ni fún ọ. Mo fẹ́ finú fíndọ̀ gbàdúrà fún ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ ṣe birthday yín àtẹ̀yìn tẹ́ ẹ mark wedding anniversary yín.
2: Ó yẹ kúnlẹ̀ níbikíbi tẹ́ ẹ bá wà arúgbó ọjọ́ o bàbá mi bàbá rẹ mo ní kó gbé ọ̀gá mo lo àdàbí lé ọ lórí àdàbí tí ẹ bá sòní la bí ọ lókù tó bá sòní la bí ọ ara yóò dé ọ bí ara ṣe ń dé ọjọ́ in Jesus name. Happy birthday long life and prosperity gbogbo ẹyin tẹ mark wedding anniversary yin lónìí ìgbéyàwó yin ó ṣe rere lọwọ yin happy wedding anniversary
1: gbogbo ẹyin ọmọ ọlọrun fẹ send testimony ẹ lo nọmba ẹjọ loud kó neat 08 088 71 65 66 ẹ send the message ire àtànú kọ báyìí ẹ jẹ mọ lórí Facebook you are blessed it is well with you.
3: La la la la gelo FM jagaba gogo retio.

0: ilé funfun balawu ni felele ni ilu ibadan ibe la kale si 96.7 fm e ma gbo wa gbo wa
1: Oluwa gba ofe wa o Oluwa gba ofe wa a tu ti ra anu gba ori ofe tu ti ba wa gbe gege bi awon tolorun fun ori ofe a tu ri mole ojo tuntun anu la ri gba an wole an jade ori ofe lo di wa mu o la se so pe si o ta fi so ko se o ologo to logo alagbara to lagbara alase to lase ati ti o le ku ati ti o le sa o ka sagba iseni aso agbe ogun la lo ati eyin ogun labo baba gbogbo agbaye oluwa gba ofe wa I'm going to go to the house. Ta ba ti pari program kun lo ma fi we o su ma ni ko pon ko je ko po e ko ma je ko po daada e le tuwa ko lo fi won office tabi bi so e bo lo nse nbe te mi radio lo se a ma ri owo ni a ma rowo ni ona ma la ona ma la ona ma la e ma de bo ku ma ba wa a o ni ba de ra gbogbo to so laye wa o ma ri solution bo la ma ri solution oro wa ma bo si o ma ti wa ko ni o ma ti wa ko o se yin ma pe wa a o se ko we re in the name of Jesus ah o de ba mi so lo ye I'm going to go to the end of the day. Emi na le atuse bere boya gba itusile o gba iwosan in the name of Jesus n ba mi so lori okunrin kaka finta ni o gbogbo ise to nse lo n daru bi igbese bi igbese ni osun to dowo le bayi o ti ero bi o debi to ma rere e ma wo leader ni ki gbadura fun o ase ni mo fi so ni oruko baba ọmọ ati emi mo ni oruko Jesu oya ogun yen sha ogun yen sha ogun yen sha ogun yen sha in the name of Jesus okunrin yi mechanic ni o ti lo fe pe yawo mi alaafia ni ko je ojoba nili e ko setu yawo to fe lo ti mo ba so yen ko le mo omo osu kefun ni yawo e omo osu kefun odun ni e lo setu e setu dada o ma pagba ran lo ko e jo ma pagba ran yin lo wa ri wi pe n to ma sele laarin osu mesan ko sile oruko mi ni woli I.O. Ajilore Atamátàsí Iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusader CAC Atamátàsí Jọlọ́run bá aṣíbùdó agbára àánú ẹ̀kalẹ̀ sí olúwo lọ́nà tó gètè gbẹ́dá
2: ìbàdàn
1: kọrúkọ mi sílẹ̀ wá ni mo sọ fún ẹ pé láàrin oṣù
2: mẹ́sàn-án
1: ìyanu rere máa ṣẹlẹ̀ ìgbà máa kí ni mo bẹ̀rẹ̀ kí n má bàa gbàgbé gbogbo ọjọ́ Monday láàárọ̀ láti aago méje àbọ̀ aago méje àbọ̀ láàárọ̀ aago méje àbọ̀ àjọ máa wọnú àdúrà lọ níbùdó agbára ni gbogbo èèyàn níbi tó bá ti ń gbọ́ mi múra kó o máa bọ̀ every Monday aago méje àbọ̀ aago méje àbọ̀ àjọ wọn aṣílẹ̀kùn ìbùdó agbára yẹn àjọ gbàdúrà lẹ́nu ọ̀nà ọ̀bẹ ibẹ̀ ló ti máa wá máa fẹ́nu ààrẹ béèrè ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ kan tó bá dẹ̀ ti wá wá máa fún ẹ ní àkànṣe oyin kan màá dẹ̀ máa ná ìtì ẹ ó wà á máa padà lọ síbi ọjà ẹ síbi iṣẹ́ ẹ wá wo ohun tó máa ṣẹlẹ̀ wà á mọ̀ pé ọlọ́run ṣì ń gbọ́ àdúrà gbogbo ọjọ́ Monday ni o gbogbo ọjọ́ Monday ni o aago méje àbọ̀ láàárọ̀ ni má lọ bí iṣẹ́ láì ṣe pé òun yà wá gba aṣẹ wá gba orí ọ̀fẹ́ wá bá àánú ọlọ́run pàdé wá bá títún bí ẹ pàdé wá wo bí ọlọ́run ṣe lágbára tó máa àánú ìtì ẹ máa fún ẹ lákànṣe oyin àwọn ìgbésẹ̀ tó báyìí kí n gbé fún ẹ specially and specifically that is pé tó ní í ṣe pẹ̀lú ìtì ẹ bẹ́ẹ̀ni ọlọ́run bá tún darí mi a tún gbé gbèsè yẹn fún ẹ olúwo lọ́nà tó gètè gbẹdá níbùdó agbára kan náà ni o gbogbo ọjọ́ ọmọdé ogo ní ìjà ìwé ẹ̀ sókè sí bàbá yẹn ajá fi ògo forúkọ ọmọ ilá o jésù olúwa wa kẹrí ọkàn rẹ bá sọ pé aṣínà ọrùn àtàyé olùlànà tó lànà fọjọ aṣínà tó ṣínà fóònù ọkàn jọjọ ìmọ́lẹ̀ látọmọ lọ́gọ̀dọ̀ òun ọba àwọn ọba ọba tókùkù lè borí ẹ fẹ ìmọ́lẹ̀ tókùkù ayé mi fẹ ìmọ́lẹ̀ tókùkù lórí iṣẹ́ mi ìjáde mi lẹ́nìí fẹ ìmọ́lẹ̀ sí ọjà mi fẹ ìmọ́lẹ̀ sí àdọ́wọ́lẹ̀ mi káwọn èèyàn rí mi rí mi kí n tà kí n rówó kí n rí bùkún kí n rọ́lá ó ràn lọ́wọ́ rí mi ó ràn mí lọ́wọ́ sanu fun mi irigbo wo iwo ko lo dede be ni ori o jesu oluwa wa ya wa ku le tere mejeji bayi wa do wo re dile tin ba si lu ago mi wa te mi mo mi mo mi mo sura mo gun pelu fi fori bale nitori pe o ni oro to gboro mi o la se to gba se awan je li gangan fori bale fun o ka wi ai sa ya kin ori ke fa to ba mo le pe kini ase keju wa ti to ba ka wi to pe ni iwe ifin won lo ka e kan ori e kan ni e se kejo wa ni ba wan je li bo se fori bale fun olorun to ke mi mo mi mo fun o ya wo na je fori bale fun olorun ya o bayi ni mo so loruko olorun awon mogun aye mi aye re aye wa ko ni gba idaju aye wa o ni gba idaju aye wa o ni gba idaju aye wa o ni gba idaju aye wa o ni gba idaju ise wa o ni gba idaju ise wa o ni gba idaju ogun idaju ninu irin ajo wa lori oro wa lori ise wa ni oro omo wa lori ibisa ti re si wa lori alowo le wa ogun idaju oluwa ka kuro a ni ri idaju a ni ri dena a ni ri idaju a ni ri diwo ani ri daju ani ra se in the name of Jesus ogun idaduro ogun yi ma sha baba so pe ogun oro tun lagbara to po ni
2: o ni agbara
1: ogun ni to gungun to de gun ni mole ogun ni idakeji ogo ogun ni kan to je wi pe nibi to gunde eyin o mo ibere ko de mo ofin e ogun ni kan to ndide seyan teyin o mo bi to ma pari e ti abi bi o se pari ogun nigba mi a ma ju ojo ori eni lo tori pe ogun ajogun ba wa ogun mi wa to sososo teyin o mo bi to sode tori pe ogun nigba mi ran je nta ifojuri tabi teyin o mo bi to gba wa ati bi to gba lo eni kan ma sami ogun ma se lori aye o wa so pe ogun ogun ogun ogun abini bi wa to bi mo yan ogun kan wa to ma pe ni ogun ijiwo o wa eni to lu gbogbo nkan diwo mo ogun ase ti wa ogun ase danu wa ogun ase je ogun ṣiṣẹ kó má jèrè iṣẹ ogun yẹn lọ lóṣìṣẹ ìṣẹ kò ní dà wá
2: mọ
1: tọba sọ nípa ogun ohun tó gùn ni náà tọba wá sọ wípé ogun jàyàn ọkan nínú ogun tó burú ni ogun ìdádúró ogun yẹn ò ní jà wá ogun afiniṣẹ sí ni ogun ìdádúró ìdí rèé o àwọn ẹgbẹ èèyàn wá fi yàn lẹ síbi tó wà wá lọ jìnà aráyà máa sọ pé ṣé ibi táwọn ẹgbẹ wà lélẹ ogun ìdádúró ogun afiniṣẹ lẹyà ogun yẹn ò ní jà wá ogun ìdádúró ogun má kó nbi tó wà ogun kankan akànyàn mojú kan ogun ìdádúró nìyẹn ogun àgùntò fáṣọ ìfidà bẹ́ẹ̀ ṣe wà látijọ́ ìlówó ogun ìdádúró náà ń pè bẹ́ẹ̀ ogun tí kì í jẹ́ kéèyàn báwọn ará òkè jẹun ogun tí ò fàyè gba ìdàgbàsókè nínú ayé èèyàn ogun ìdádúró nìyẹn ogun yẹn ò ní jà wà ọ̀nà tó ń gbà jà àwọn èèyàn pọ̀ nígbà mìíràn a máa jẹ èèyàn kò ní ní promotion lẹ́nu iṣẹ́ àwọn táwọn lẹyìn ẹ wọn bá wọn gba promotion wọn á tún senior ẹ wọn fọ ní promotion ṣáájú ẹ ẹsìn burúkú mọ ní ìdílé rẹ ṣé àwọn tó wà lẹyìn ẹ tó ń jọga fún tọ́tí wá jọ di tọ́tí wá jọ lajà di ọ̀gá lórí ẹ ṣé yóò pè wọ́n junior ni àbí mate àbí senior báwọn pé ìbànújẹ ọkàn ni tó ọkàn nínú ogun ìbànújẹ ọkàn lógun ìdádúró ogun yóò ní jayé wa mú ìdàní mọ bí ìdílé yóò máa ronú ni can you imagine ọmọ tó yàn ń kọ́ ní primary one primary two èèyàn wá kọ wáyé kì kò rà admission ọmọ yẹn dẹ̀ wọ secondary kò náà tó wá kọ wáyé kì wọ́n jọ ń wá admission ogun ajani tó dé ìyá bẹ́ẹ̀ ni sà tó jẹ́ pé ìyá tó yẹ tí ò jẹ́ èèyàn lẹ́tọ̀ sí ogun asọ́nidẹ́ ní òfò ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀gbọ́n mi sà ogun ìdádúró ogun tó burú ni kò ní yà wá o kẹrìsà ẹ rí àǹtí mi bó ṣe fáìn tó táyé bá dadúró tàn jẹ́ ìrọ́kọ ogun ìdádúró logun àìrọ́kọ fẹ́ àbógun àìráyà fẹ́ sà ẹ rí i pé irú àwọn àǹtí yẹn àwọn ọmọ kékeré àdúgbò àwọn ẹgbẹ́ ti lọ lé ọkọ wọn ti lọ jìnnàjìnnà ṣùgbọ́n àwọn ọmọ kékeré àdúgbò tó dùn lọ́dọọdún mẹ́fà méje mẹ́jọ táwọn náà wá dìde ẹjọ́ ṣé a máa pè tó jẹ́ pé àwọn ẹgbẹ́ ti bí mo márùn mẹ́fà ní ọkọ òun ò tí ì rọ́kọ sọ àwọn sisi tó ṣẹ̀ wá dìde ṣé a sọ ẹgbẹ́ ni wọ́n mi àbí èwo ṣé sisi náà jọ pé wọn ni àbí mọ̀mọ́ náà padà pé nígbà míì sì ló máa ń débi ọ̀rọ̀ ọmọ obìnrin ní wà ń lé ọkọ̀ ọdún mẹ́fà méje mẹ́jọ gbogbo ìyàwó tó fẹ́ lẹ́yìn ẹ̀ ló fi mímọ ìyá ẹni ayé wa máa gan ó sọ kínní kan mo ní fẹ́ ológun tó ń pè ológun àgàn àpẹẹlẹ wọ́n sọ ọ̀rọ̀ mẹ́ra ni ẹni tí ayé ń gàn òun náà ṣọ́ọ̀tì sí àgàn ìdádúró lobìnrin máa ń ní tóbi ìbá wá ní ìdádúró ọdún akọ emere ni e ti ri ba yen owo suna ni akọ ajadi se gbogbo eleyi egan ni mo wa yi ko deni to ni idaduro mo mo wa ma pe lagan ta mo pe lagan bi ogun idaduro ni ogun yen se lo la ti se ka akoko a lo ogun buruku ni e ja pa ro ka gbe du ai ni bo ni aye ti fogun idaduro nja
2: mi mi mo
1: ayo gorun egbe mi ni ja be o ya so ja ti a ro ni pa se Ogbo bita ti gbo aye nja mi Olorun ajile bi da bo ya ba mi se ba mi se ba mi se ba mi se ba mi se ba mi se Olorun ajile bi da bo ya ba mi se ba mi se ba mi se ba mi se Olorun ajile bi da bo ya ba mi se ba mi se ba mi se ba mi se Olorun ajile bi da bo ya ba mi se ba mi se ba mi se ba mi se Olorun ajile bi da bo ya ba mi se ba mi se ba mi se ba mi se Olorun ajile bi da bo ya ba mi se ba mi se ba mi se ba mi se Olorun ajile bi da bo ya ba mi se ba mi se ba mi se ba mi se Olorun ajile bi da bo ya ba mi se ba mi se ba mi se ba mi se Olorun ajile bi da bo ya ba mi se ba mi se ba mi se ba mi se Olorun ajile bi da bo ya ba mi se ba mi se ba mi se ba mi se Olorun ajile bi da bo ya ba mi se ba mi se ba mi se Olorun Yawo mi na wa yawo mi I don't attend this thing. O so ku buruku buruku. Ati yen ni won ti gan mi. Aye o ti do soju ko for many years. O ti awon omo abro ti o to te je pe nigba to lo le oko. Ni ni nigba yen gangan ta won se wa bere si bimo. Awon mo yo odun to de nigba ba won to du omo omo won secondary school. O wo e ti bimo. Ah ondo ati yen bo ti won ton pe ni agun. Kolorun ti wa ba wa da lo. Aje awon igbese kan. Oluwa nse opolopo. Ti o ba ipade wo ni ori ori igbadu na lo ba ro. Gbe ni ti aye Ogun yen sha mi mo mo eyan kan mo refer si mo so pe ngba tan ebe awon mo to compromise si te ba wa jo nse wa e ki po ma yen eyan ajo ede dadu si oju kan ko roju tu awon to ko ni primary school to ko ni po nigba to nse ti primary school won jo wa pada wa ninu class ni so e wo ru de do bu yen oh my god ogun yen sha lo pe mo ti so ro kuni kan ni ti mo lo lo kada to gbe mi
2: yes sir
1: ni aje bi olowo ti so sha bi ta tan ta pa en je electronic lo ra ti bi yana agbala
2: eyo
1: awon to ba wa be wa ranti oro ti mo so o ni fishing lo ba park lo ba gba ko bu bu ipo enu ni arakun oyibo to da lo wa lenu e ti o de o ni masters o te pari e o ni gba to n pari e kini to tun pari first degree to o ri se o o ti e ri se ti sala to n gun okada okada lo se o tun se masters oju kan na lo se wa o ni lo ibi Doctor Yana Agbala mo se so awon ka ma se ni oro yi ni mo da duro legbe titi ti mo gba duro ati mo so tele ti ba je ran se Olorun fe o godo mo osun je ko tori se Olorun de je ko ri se tori to gbe da duro ba ba yan ja ni yo ba pade woli e yo mo le ke ogun duruku ni ogun yen se Olorun je ma so Olorun lo to fi di pe o yan gba tamata si ni mo ye do si mo fi wo radio ni agba ogun da duro na lo da duro so mo mo gba to Olorun be ise re tagba re gba mo mo yin to Olorun pada wa lo fun inu aye wa so ri kini mo fi so eleyi sa be yan ba je woli be yan ba je pastor be yan ba jo gale ise bi eni to Olorun fe lo fe to ba wa ni agbo ogun idaduro ah iwo go ni lo bi ko ka le ni ko gbo duwa gbo ni ye kaye re sare kaye ni le sare gbo ni ye ko doke ti ba le doke oluwa o lo wa angeli su won ka ba so ke ba o ya aduro o ni ko le Olorun ati Olorun ti gbo la ka ma ta se mo bi o pe Gbogbo ẹni yẹ kó dókè kí n ti dókè. Gbogbo ẹni tó yẹ káyọ̀ sáré káyọ̀ mi lè sáyé. Gbogbo ẹni tó yẹ kó pọ̀ sí kó débi kíkà kí lè débi kà. Olú àfàwọn sókè. Olú àfàwọn sókè. Olú àfàwọn sókè. Olú àjáyé wọn sáré. Olú àmú òkò olú sọ. Olú àṣẹbẹ̀. Olú àwa. Báyọ̀ àdó àtẹ̀yìn wà tẹ́. Olóore mi táyé so mójú kan olúwa bá mi jà kó sáré síbi dókè fẹ táwọn kan bá dókè lèèyàn tó lè dókè wàá gbẹdúrà gbogbo ẹni yẹ kó dókè káfi dókè ẹ wá sọ mójú kan ẹlòmíràn wọn bá ẹsẹ dé mọlẹ àwa dúró lójú kan wọn máa ń fi gbèsè sí ẹlòmíràn àwa dúró lójú kan oko yóò wù tó fi jáde lójú kan olúwa bá kan ẹjẹ kó dókè yóò àti wá Ọlọ́run àti ọ̀rẹ́ ẹ̀bùn ti dáadáa ọlọ́run àti ọmọdé àti obìọ́ gbogbo ẹni tó yẹ kó ràn ìrìnàjò àpẹẹrẹ tó fi ẹ̀kọ́ pàmò sókè kí á yẹ dá tó sókè kan o olùwòyà pàmò já ìdẹ́tọ́bìdẹ̀ wọn kó já ìdẹ́tọ́bìdẹ̀ wọn kó já wọn padà dé kékeré já olúwa ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ gbẹ̀dú ẹlé gbogbo èèyàn wà wá kẹ́ kí láyé fi so mí mọ́lẹ̀ tí mo fi wà lójú kan kí ló fi dé èmi gan ìdè tó dè mí olúwa jó jà olúwa jó jà mo fẹ́ dẹnu òkè ó yà á tó ọlọ́run àti lẹ́gbẹ̀ẹ́ lọ́dún bíi àwọn ọlọ́run àtọ́mọ́tọ̀ tó lóde ìdè tó fi dè mí olúwa jó máa já olúwa jó máa já ìdè tó fi dè mí olúwa já olúwa já olúwa já olúwa já olúwa já mo fẹ́ dẹ̀ òmìnira olúwa wa olúwa o gbogbo ẹni tẹ́lẹ̀ bí dèdè o yà jábà ǹjẹ́ni mo fi rẹ̀ kí n má bàgbẹ́ ìgbẹ́jẹ́ sáré so lé
2: yìí
1: san burúkú la yẹ fi di ọ̀pọ̀ lọ́wọ́ mọ́lẹ̀ onímọ̀jẹ̀mú ni àwọn kan wà wọ́n ti dè wọ́n ti gbèsè náà jẹ́ iṣẹ́ lomi ò lọ́mọ wọ́n ti dè mọ́lẹ̀ wọ́n ti dè ilé ọmọ ẹlòmí wọ́n ti di ògbẹ́ lomi olúwa ni kí n gbé kí n tẹ òrò báyìí kí
2: fi
1: wọ́n bọ́ oh my god ẹgbọ́ mi sà ó máa lágbára lẹ́nu
2: tọ́ múra àárọ̀ yìí gbogbo èèyàn tó bá ní tó wà ní ìjẹ̀bù pátápátá máa pè wọ́n báyìí kí ṣe àjọ pàdé ní ìjẹ̀bù mu ṣe ìyẹn tó bá ti di aago méjì ọ̀sán aago méjì lọ́sàn-án ni mo sọ aago méjì lọ́sàn-án ni mo sọ ìyẹn divine zone event center ìjẹ̀bù ìmú ṣe ibẹ̀ ló ń bọ̀ báyìí sọ fáwọn èèyàn pé iṣẹ́ wọ̀ divine zone event center tó wà ní iṣẹ́ wọ̀ ìjẹ̀bù ìmú ṣe ogun adaniro olúwa ṣẹláyé wa ìdánimọ̀ bí ẹ jẹ́ káwọn kan sọ ìrírí wọn.
3: àdúgbò tó ti wá fún bọ́lá àtàwọn
4: ọ̀rẹ́. orúkọ mi ni èmi gbọdá adigun mo wá láti kótópó ní adẹ́kúta ẹ̀ ohun tó ọlọ́run ṣe fún mi ní ìjẹ́dógún mo wá síbi tí n bá ṣe rìn mí ilé ìdárìn ara mi máa ń wúwo bẹ́ẹ̀ mo wá ra ọṣẹ kan ní rírà ọṣẹ tí mo rà yẹn mo wẹ̀ níjọ́ kan ọjọ́ kan tí mo wẹ̀ bí mo ṣe ń wẹ̀ nílé wẹ̀ ló dàbí pé kí nǹkan kan pọ̀ jáde lára mi tó bù mí jẹ bù mí jẹ mo níye ọlọ́run ṣàánú mi ò gbà mí o láti gbà yẹn tí n bá ti rìn báyìí mo lè rìn mo lè dìde mo lè rìn ara mi ò wúwo mọ́ bẹ́ẹ̀ ni ara mi ò wúwo mọ́ ní òkúta.
5: mo bá ọba dè mọ́ láti alágàdá mo ti jẹ́rìí nígbà tí mo wá bí láti lóṣù kejì ọdún tá a wà láti mo ti wá bí mo gbọ́ nínú rédíò tí mo dẹ̀ ṣe àdàbí pé gbogbo ọmọ mi tí mo tó ń rẹ̀ wà lọ́jà látọ̀dún kẹtàlá òun mú gbó òun mú tí gbogbo mọ́tò ti tán ìròyìn wá bá mi mo wá gbọ́ ìròyìn nínú rédíò nígbà tí mo wà dé gbólóbó ń gòtò lọ alágàdá torí ìròyìn ti pọ̀ jù mo ti gbẹ tán mo wá ń wá àtàmátàsẹ ìmọ̀ adébẹ̀ mo dẹ̀ dèbí mo ròròrò ìgbẹ́ mo wá ń gòròrò mu wá wọ́n tà ròròrò fún mi níbi ọ̀tún wá látẹ̀lẹ́ kọ̀ọ̀kan mo mú òròrò ẹ̀ sẹ́yìn méjì gbogbo ohun tó mò ń rò nínú mi tí mo wú tí inú mi dẹ́ ìgbé ìṣe mo lóyún látọ̀dún kẹsàn án àti gbogbo ọkùnrin ló kọ̀ kó dẹ̀ jẹ́ pé ìgbà tí mo ròròrò yẹn gbogbo ẹ̀rí gbogbo ohun tó wà nínú mi tí ìrònú yẹn níṣẹ́ ni mo bì mo bì sọ pátápátá mo wá dúpẹ́ lọ́wọ́ àtàmátàsè wípé gbogbo ọmọ mi tó mú sí ọ̀dẹ̀ mú mọ́ mo romi ìlà fún wọn mo ròrò ìlà fún wọn gbogbogbò ẹ̀ ṣẹ́ pátápátá ṣẹ́ wọlé èmi ya aya wọn a ò mọ sí ìyẹn mọ́ gbogbo ohun tí mo ra olé nígbà yẹn ilé tí mo kọ́ gbogbo rẹ̀ dàkọ̀ sí ṣùgbọ́n ní ìsìn ọmọ yẹn dẹ̀ ti ń gbé ilé yẹn adẹ̀ ti ń ṣe ọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ ní báyìí mọ̀ ní dé ní gbàmágbé ti bí dé ní ìjẹjọ ọ́n ti rà símẹ́ǹtì ọ́n ti ń rẹ ilé mi ojúlé mẹ́rin páànù mo fi kàn igan mẹ́wàá n kò dẹ̀ tó débẹ̀ gbogbo ara mi ó dì àkànṣì gbogbo rẹ̀ pátápátá bá ọlọ́run bá mi sọ ọlọ́run ọlọ́wà mo ti kàn ṣùgbọ́n ní ìjẹ́jọ́ yẹn ṣé mo dẹ̀ bàbá ọmọ mi ní mo ti kàn sẹ̀ ní mo sùn sí inú ilé ilé mo dẹ̀ ti bá sìmẹ́ǹtì méjì níta sìmẹ́ǹtì méjì lè pa ní déètò fún mi ní sìmẹ́ǹtì ọmọ báyìí sọ fún mi ní sìmẹ́ǹtì méjì ọkọ̀ fún mi ní 25.

0: 1000 ṣùgbọ́n gbogbo ìrònú yẹn nígbà tí ó wà lónìí n kò lè ṣe ṣùgbọ́n máa dé pẹ̀lú jẹjọ báyìí ọmọ mi ọtí rẹ ọmọ mi.
1: ogun yẹn ti ṣe ó ní agbára ẹgbẹ́ mi fẹ́ já lọ ṣe òní sànà sí. máa fi ọwọ́ gba bí tóbi ẹ̀ máa fi ọwọ́ gba bí tóbi ẹ̀ báyìí a máa fọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan á lọ ọlọ́run àtàmọ́ta sí òní sàn máa sàn tàmí là máa là. mo fẹ́ gbẹ ẹ̀rí tiẹ̀ báyìí àmọ́ kí n tó máa fọ ẹni nọ́mbà tó fi máa sọ ẹni èmi yóò gbogbo ènìyàn onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lénìí ayálóore tí wọ́n ń bá pàdé rí ni ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni ayálu ìyanu tó kọjá òye ènìyàn lọ múra lénìí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lénìí ìwé ìjọ́ orí karùn-ún ó ní ìwàjà ńgẹ́lì bá dìgbà sí omi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́ẹ̀ẹ́ wọ́n ní tábàkà méje wá tún méje kà ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ olúwa ni ò fẹ́ ṣe ìka àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe fẹ́ nu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lénìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God ẹgbọ́ ilẹ̀kùn oore ṣírò in the name of Jesus. Gbogbo èèyàn o ò tí ì fẹ́rẹ̀ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ san rẹ̀ rẹ̀ oh my God o jẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lúwa ní dọ́bà lè lo 8800 bí èdìdí fò gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọ̀dọ́ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹ ní àkà nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àká nọ́mbà tó fi ọ̀rẹ́ ẹ̀rúbọ̀ rẹ̀ sí àtọ̀rẹ́ ìdílé àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó yá 10 10 24 24 77 77 50 80 80 UBA bọ́lá kan sí 10 10 24 77 77 50 80 80 kẹta sílẹ̀ àtàmátà sí ló máa bá pàdé bẹ̀ ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jẹ́ ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ bínú ẹ̀gbọ́ wọn bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe ìsọ́ nínú ìwé jọ́hánù orí ọ̀kẹ́kẹ́lá ni ẹ̀ ẹ̀gbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àábìdí ìrẹ́ múlẹ̀ ni àmọ́ tó ọba gba wò rí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣeré ẹwọ́ wo yorùbá sọ pé mo ṣeré kò gbèbí olọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bíi wòlíì ní kí á ìyanu kò tó kí ni èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọ̀rọ̀ ìrúbọ lónìí mo ní ilẹ̀ kò tó máa sọ ọrẹ májẹ̀mú ṣoṣo àti èdìdí rẹ yẹn ìyanu máa gbé ọmọ in the name of Jesus. wá àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10 10 24 24 77 77 50 80 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ àtìlẹ́yẹ àtàmátà sí 10 10 24 24 77 77 50 80 àká nọmba náà nìyẹn bó o ṣe ń dá síbá ọ̀nà ṣíṣe ogun rẹ̀ ṣíṣe òrọ́nà ìdè rẹ̀ ṣíṣe.

0: Gbogbo ẹ̀yin tọ́lọ́run bá fún lórí ọ̀fẹ́ láti já sí dáadáa lẹ́nu, tọ́lọ́run bá jẹ́ kó láǹfààní ẹ̀ lọ pàdé mi lórí Facebook lára ẹ̀ pẹ̀lú TikTok àti YouTube lórí ajílóore àtàmátàsé prayer life 7:30 láàárọ̀ ẹ̀ ni o. Ajílóore àtàmátàsé prayer life, màá dúró sí gbogbo agbára, màá dẹ̀ máa sọ tẹ́lẹ̀ sí ayé ẹ̀ bọ́sẹ̀ ṣe máa rí, ó di dandan kó lẹ́rìí lágbo ọba tó dáyà tẹ̀. Gbogbo èèyàn lọ́kọ́ lómi ajílóore àtàmátàsé prayer life 7:00 lórí TikTok, YouTube àti Facebook, màá wà nbẹ̀ fún a dẹ̀ máa rí àwọn nígbà ìjà ní mọ̀bí. Gbogbo èèyàn tọ́ múra àárọ̀ yìí, gbogbo èèyàn tó bá ní tó wà ní ìjẹ̀bù pátápátá máa pè wọ́n báyìí kí àjọ pàdé ní ìjẹ̀bù mú ṣe, ìyẹn tó bá ti di ago méjì ọ̀sán, ago méjì lọ́sàn-án ni mo sọ, ago méjì lọ́sàn-án ni mo sọ, ìyẹn Divine Zone Event Center, Divine Zone Event Center níjẹ̀bù ìmúṣì ibẹ̀ ló ń wọ̀, gbanisọ fáwọn èèyàn pé iṣẹ́ wọ̀, Divine Zone Event Center tó wà ní iṣẹ́ wọ̀ níjẹ̀bù ìmúṣì, tó gbowó tó wà lágbègbè ìjẹ̀bù pátápátá lọ múra, wọn tó wà níjẹ̀bù òde lọ múra, wọn tó wà níjẹ̀bù ìfẹ́ ojú ògbólú ìjẹ̀bù igbó gbogbo yẹn pátápátá lọ múra. Tó bá fẹ́ mi bí wòlíì ago méjì lọ́sàn-án ni kò ti dé, tó bá ti wá lago méjì wọn ti ní nọ́mbà gbà wọn láǹfààní àti rí ni. Ago mẹ́rin làdúrà bẹ̀rẹ̀, má dẹ̀ gbàgbé omi ẹ o, má gbàgbé omi o, omi àjẹkùn sí mi ní kò kún. Tó bá dẹ̀ dé mo fẹ́ fún ẹ lọ́ṣẹ, ọṣẹ ló fi máa wẹ̀ ẹ̀dúró pé dà lágbára ọba tó láyé àtọ̀ tó wá gbé eléyìí má tó àná ìtì ẹ̀ tètè dé má mi sórí ọ̀fẹ́ yẹn tó bá fi ní ìtì ẹ̀ ìbàdàn ló ń bọ̀ lọ́la ó máa lágbára lọ́la ọ̀fẹ́ ìdè nìbàdàn gbogbo ẹni bá gbá náà pátápátá ń máa fún ọ lọ́ṣẹ́ ọ̀fẹ́ yẹn tó máa lọ fi rẹ̀ àwọn náà máa pọn mi àjẹpọn yẹn wá o ìbáṣomi kanga ìbáṣomi tó gbé láti bọ o ìbáṣomi odò kárí kó gbé dání olúwo ní tìbàdàn yẹn o olúwo tó wà lọ́nà tó di ìtẹ́gbẹ́ dá ẹni àtàmátàsí tó múra lọ́la fún mi olúwo tó wà lọ́nà tó di ìtẹ́gbẹ́ dá àtàmátàsí ni wà tètè dé o ago mẹ́sàn-án ni program yẹn bẹ̀rẹ̀ àmọ́ àwọn tó bá fẹ́ rí ibi wòlíì mo ti lè dé ní kíákíá fún látago méje mẹ́jọ wo bí kò yẹ kó máa bógun yín ṣé èyí lè máa fi dàmú ṣẹ̀ṣọ́ ni kó máa fi dàmú wọnà mọ̀rú ìṣòro tó bá pàṣẹ ogun abínibí ń di ẹ lọ́wọ́ ogun àbíjọ ń dẹ̀ láàrín àwọn èèyàn tó ti gbàgbé ẹ ní o mọ̀ pé ogun ìpínlẹ̀ ogun burúkú ni ológo rẹ̀ nígbà báyìí ó ti di ológo goro o dẹ̀ ti jókòó ọmọ tó ń pè lọmọ ológo sínú ẹ̀yìn dùn lé lórí pé kó ló fẹ́ bàmújẹ́ ó wá jókòó sílé dìde ní ọ̀la yíò olúwo lọ́nà tó gé tẹ́gbẹ́dà ní àtàmátàsí abẹ́ bíríjì wo lọ́nà tí wọ́n kọ olúwo ọkọ̀ tó bá ti gbé ẹni wòrò dẹ́kì fún ẹ kó tilẹ̀ báyìí o UBA ni o gbọ́ àkànọ́bà yẹn báyìí UBA ni o UBA 10 10 24 77 50 80 gbọ́ lẹ́kàn sí UBA 10 10 77 50 80
1: ẹni àwọn oní ní gbogbo ènìyàn tó bá dá sọ́rọ̀ yẹn lẹ́nu irin àìrò tẹ́lẹ̀ òun máa jẹ́kọ̀ọ́ ní ọ̀gbẹ́ ọ̀sẹ̀ yìí máa dà lọ́gbà gbé omi ya tó gbé síbi rẹ́díò kó fún ẹ ní o kò dẹ̀ tẹ́lẹ̀ tó kù wọ́n lé bẹ́ẹ̀ kò fi wọ́n sọ̀gbọ̀ ẹ̀ wà á rí bó ṣe máa tà lọ́sẹ̀ lọ tọ́jú owó yẹn tó kù àti gbogbo ohun tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ìgbàgbọ́ àṣẹwọ́ ọdún ẹ̀ ogun ṣẹ́ a máa bọ́ lọ́wọ́ ẹ̀ nígbà ìjà mẹ́sì ni lọ sórí whatsapp mi o lè fi sọ ẹ̀rí rẹ o lè fi sọ tẹsítímọ́nì ni mo ní o then we will send the Adua. Then they say, you need to fill out the SC prayer group. For now, the Maria Adua at Amatasi, at Adua and Gagubu. Go WhatsApp number here. Matipi, could you want it to Matipi?
0: 0705 2 3 1 4 14 1 7 0705 2 3 1 4 14 1 7 0705 2 3 1 4 14 1 7
2: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Am

Testimony.

0: kojumo o iroyin afemoju ni o nde se ti igboyin lati ikanni ti lagelu 96.7 fm oke gajoke ta ta kan mole sun le fun bala oladugbo felele nle ibadan adekunle yusuf loniro yi sejo ilokoko to wa ninu iroyin na Peter Obi ni o ti se abewo si kwankwaso leyin ti igbimo oluyewo ti won buwo lo lati dije du ipa re nu egbo oselu to wa ijoba ipinle oyo ni won ti se kilo kilo si gbogbo awon olugbe ipinle oyo lati yago fun iroyin eleje papa julo lori en to ni se pelu orin eto abo ipinle yin orilede Iran na ti jako de mo pe ogun ile to be sile laarin orilede ohun tun ti orilede America to fi mo Israel na lo sese ko takoso kuro ni awon agbegbe naa leka ti ere idaraya Southampton o naa ti jako de mo wipe awon ti pe ejo ko temi lorun lori ijiya ile yi tan gbe fun ipe gobolu naa niba egbo iroyin ohun lekunrere eni ti se gomina tele ni ipinle Anambra Peter Obi ona lo ti se abewo si gomina tele ni ipinle Kano iyun senator Rabiu Kwakwanso awon mejeji ohun naa ni won je omo egbe oselu ti NDC to si je pe ise naa ni won se ipade po leyin ti igbimo oluyewo ti buwo lu Peter Obi gege bi en ti o je oludije ti o si tun ma kopa ninu eto idibo abenu egbe oselu ohun lati le ba dije nipo nibi eto idibo gogo ti o waye lodun 2027 ninu oro eleyi to fi sori ikanni X ni ojoru Wednesday nibe na ti je ko dimo pe ohun se ipade po pelu Kwakwanso ni ile re eleyi to wa ni Maitama iyun ni olulewa ilu Abuja ibi tan ti je ko dimo wipe Peter Obi na lo si abewo leyin ti awon mejeji to won tun ti Kwakwanso tan digba dagbon won kuro ninu egbe oselu ti ADC tan si takoso sinu egbe oselu ti NDC ni osu karun odun 2026 ti a wa na re yi ega bo ti wa je ko di mo wi pe awon mejeji ohun o na ni awon woye nwo ko sese ki won je awon ti mo jo mo dije jade po labe asia kan na lati dije si ipo are lodun 2027 iwode na logbode kan ni ipinle oyo ni ojoru Wednesday latare bi awon odo kan to nti awon olugbe ipinle oyo se bosi tabombo lati se iwode tako jije eleyi ti won je awon akeko tun ti awon oluko gbe ni ipinle oyo ninu faran kan eleyi to te awon oniroyin lowo nibe ni awon oluwode ohun se n fi orin senu tan si n pariwo wipe ki won da awon omo ohun pada ti won si n pe fun dida awon oluko ohun naa pada bakan naa si tun pariwo pe da awon omo tun ti awon oluko ohun sile ki won ma lo ni alaafia iwode ohun eleyi to waye ni ilu ogbomoso nibi ti awon olugbe ilu ogbomoso se n fi aidunnu won ti won si n kigbe tantan run paapa julo lórọ̀rọ̀ àìsí ètò ààbò eléyìí tó gba ìpínlẹ̀ ọ̀yọ́ kan báyìí níbi tán ti ń jẹ́ kò dí mọ̀ pé ìjọba òun náà ti kùnà nínú ojúṣe rẹ̀ láti dáàbò bo ẹ̀mí tó ń ti dúkìá àwọn èèyàn níbi tán ti ń jẹ́ kò dí mọ̀ pàápàá jùlọ lórí bí nǹkan ṣe rí lẹ́ka ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí níbi tán ti wọ́ta ti rí àwọn kan eléyìí tí wọ́n ń fa àwọn pátákó àfihàn tí ó jẹ́ ti ààrẹ Tinubu tó ń fàya lásìkò ìwọ́de náà níbẹ̀ náà ti wá ń kéde wípé lásìkò tá a wà yìí náà làwọn ń pè fún dídá àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ ilé ìtàn jí gbé lọ padà ní ọwọ́lọ́wọ́ tá a wà yìí bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé pé ìwọ́de ọ̀hún náà ló wáyé lẹ́yìn tí àwọn agbébọn ya bo iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó wà níjọba ìbílẹ̀ oríire iyun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ gbé lọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ láti dákunjọ́ jàre yàgò fún àwọn ìròyìn eléyìí tí ò lẹ́sẹ̀ńlẹ̀ pàápàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ọrọ̀ ètò ààbò ìpínlẹ̀ yìí ìjọba eléyìí tá jẹ́ kó dì mọ̀ wípé ṣe náà làwọn kan ń gbé àwọn ìròyìn òfegè káàkiri eléyìí tó sì ń da yanpanyanrin lẹ̀ iyun ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ lásìkò ìgbà tí ìpínlẹ̀ ọ̀yọ́ ń kojú ọ̀rọ̀ àìsí ètò ààbò láwọn apá ibìkan ní ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó dìwọ̀n pé gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò náà ń sapá wọn láti rí pé àwọn tí wọ́n jí gbé níbi ìkọlù tó wáyé ní ìlú ògbómọ̀ṣọ́ náà ni wọ́n gbà padà kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún ọgbà bẹ́ẹ̀ náà fi àǹfààní ọ̀hún ṣe kìlọ̀kìlọ̀ iyun ẹni tí ń ṣe olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ètò ààbò àbáyọ̀mí fagbẹ́rù òun náà ló jẹ kó di mọ̀ wípé àsìkò tá a wà yìí kì í sí àsìkò eléyìí tí ẹnikẹ́ni ó kàn máa gbé àwọn ìròyìn òfegè káàkiri tí ó sì máa da yanpanyanrin lẹ̀ tàbí ìbẹ̀rùbojo sí ọkàn àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ ní mi tàti wá ń jẹ kó di mọ̀ pé gbogbo ìròyìn eléyìí tá a bá gbọ́ òun náà ni kán rí dájú pé wọ́n ṣe ètò àyẹ̀wò finifini láti fìdí ẹ̀ múlẹ̀ kó tó di pé wọ́n máa gbé jáde ṣáájú náà ni àwọn kan ti ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri wípé ní ọjọ́ ìṣẹ́gun tuesday ní àwọn ikọ̀ agbébọn kan kọlu ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ eléyìí tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ayé òde òní tá a mọ̀ sí ládòkè akintola university of technology eléyìí tó wà nílùú ògbómọ̀ṣọ́ ní ibi tó ti wá ń jẹ́ kó dúmọ̀ wípé ìṣe náà níjọba ti gbé ilé ẹ̀kọ́ ti pa tí fagbero wá ṣàlàyé rọ̀ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ àwọn èèyàn tó jẹ́ karambà ní ẹ̀dá kan òun náà ni wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ ọ̀hún káàkiri látara bó ti jẹ́ pé ìṣe náà ni ìkọlù tó wáyé ní ìlú ògbómọ̀ṣọ́ ó sì bomi tútù sí ọ̀pọ̀ àwọn èèyàn lọ́kàn tí àwọn èèyàn sì ń gbé nínú ìbẹ̀rùbojo àti àìbalẹ̀ ọkàn ní báyìí láti ilẹ̀ òkèrè orílẹ̀-èdè iran náà ti ṣe kìlọ̀kìlọ̀ wípé ogun eléyìí tó wà ní apá àárín gbùngbùn ìlà oòrùn lágbàáyé náà ló ṣeṣe kó ta kọ́sọ́ kúrò ní àwọn agbègbè náà pàápàá jùlọ àwọn agbègbè tó yíká gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà òun náà ló ti ṣe kìlọ̀kìlọ̀ tó sì ti fún orílẹ̀-èdè iran ní ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta láti fẹnu kò sọ̀ọ́dúnrún pàápàá jùlọ lórí ogun eléyìí tó bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè amẹ́ríkà tó ń ti iran tó fi mọ orílẹ̀-èdè israel gẹ́gẹ́ bá ti wá jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè china xi jinping òun náà ló ti ń gbàlejò ẹni tí ń ṣe olórí ní orílẹ̀-èdè russia yóò torúkọ rẹ̀ ń jẹ́ vladimir putin nínú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó ṣeṣe tó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò agbára tó ń ti ríra àwọn nǹkan jagun eléyìí tí ó mú kí orílẹ̀-èdè ọ̀hún náà dántọ́ pàápàá jùlọ látàrí bó ti jẹ́ wípé ogun tó bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè iran tó ń ti orílẹ̀-èdè ukraine ní báyìí lẹ́ka ti eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù southampton òun náà ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìjìyà eléyìí tán gbélé ikọ̀ náà tán fi yọ wọ́n kúrò bí ẹni yọ jìgà nínú ìdíje ti championship gẹ́gẹ́ bá ti jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ òun náà ló yẹ kán kojú akẹgbẹ́ wọn ní òpin ọ̀sẹ̀ táwọn wọlé ọ̀kan yìí láti lè bá a mọ̀ wípé wọ́n yege láti bọ́ sínú ìdíje líìgì àgbọ̀jẹ́ efl àmọ́ tó jẹ́ wípé ṣe náà ni àwọn ìgbìmọ̀ eléyìí tó mójútó ìdíje ọ̀hún wọ́n yọ wọ́n kúrò bí ẹni yọ jìgà nínú lẹ́yìn àṣemọ́ṣe eléyìí tí wọ́n ní wọ́n ṣe gẹ́gẹ́ bá ti jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn tí wọ́n yọwọ́ ọ̀hún òun náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé middlesbrough náà ni mọ̀ kojú hull city ní ọjọ́ àbámẹ́ta sátidé àmọ́ tí ikọ̀ ti southampton náà wá ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn nìkan kọ́ ni ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù eléyìí tí ó ṣe àṣemọ́ṣe yìí tó sì jẹ́ pé tí wọ́n bá tiẹ̀ fẹ́ fi ìjìyà jẹ àwọn òun náà ló yẹ ká pè fọwọ́ ìtanràn àmọ́ yíyọ àwọn eléyìí tí wọ́n yọ àwọn kúrò bí ẹni yọ jìgá yìí kúrò nínú ìdíje ti championship òun náà ni kò bójúmọ tí wọ́n sì ti pè fún ẹjọ́ kòtẹ́milọ́rùn báyìí èyí ló pin ìròyìn àfẹmọ́jú wa fún ti òwúrọ̀ yìí àmọ́ kó tó di pé màá lọ ẹ jẹ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn àfẹmọ́jú wa tòórọ̀ mo ti jẹ́ kó di mọ̀ fún yín pé peter obi ló ti ṣe àbẹ̀wò sí kwakwanso lẹ́yìn tí àwọn ìgbìmọ̀ olùyẹ̀wò ti buwọ́ lù ú láti jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú tó wà bákan náà mo jẹ́ kó di mọ̀ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ náà ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo olùgbé ìpínlẹ̀ yìí láti rí dájú pé wọ́n yàgò fún ìròyìn òfegè pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò láti ilẹ̀ òkèrè mo ti ń gbé sí létí pé orílẹ̀-èdè iran ti jẹ́ kó di mọ̀ pé ogun tó bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè ọ̀hún tó ń ti orílẹ̀-èdè amẹ́ríkà tó fi mọ́ israel náà ló ṣe kó ta kọ́sọ́ kúrò ní ẹkùn náà bọ́ sáwọn agbègbè tó yí ká lẹ́ka ti eré ìdárayá mo ti ń jẹ́ kó di mímọ̀ fún yín pé southampton náà ti jẹ́ kó di mímọ̀ páwọn ti pè fún ẹjọ́ kòtẹ́milọ́rùn pàápàá jùlọ lórí ìjìyà eléyìí tá gbé lórí ikọ̀ náà fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyẹn ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelofm.com bákan náà lórí ìkànnì x wa lagelofm967 lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti facebook lagelofm96.7 túndé ọ̀làwọ̀ olólùtú ìròyìn tẹ̀gbọ́n tẹ̀ pẹ̀lú ìpolówó ìbùkún olúwa ọ̀làgunjú adékúnlé yusuf ló ti múràn ìwọ́sí ti gbọ́yìn ẹ kojú mọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ ẹ̀yàn wá láyò ní ìkànnì ti lagelu.
1: La la la la la gelu FM jagaba gogo retio ma

tán bá sọ wípé àwọn èèyàn kan ṣe fake alerts wọ́n transfer owó sí yín ẹ ò rí owó ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń fà á lára tó ń fà rí èyí o ẹ̀yin ò dẹ̀ ronú lọ síbẹ̀ ẹ ṣe àkíyèsí àbí o possible now ẹ gbọ́ mi dáadáa o láàárọ̀ ìní o àwọn ilé ìtajà kan wà àwọn shop kan wà àwọn offices kan wà àwọn ibì kan wà tó jẹ́ wípé ẹ máa ń gbìyànjú láti lẹ account number yín mọ́ ara iwájú shop yín àbára ilẹ̀kùn àbára ibi tẹ́ ẹ ti ń tajà níwájú ìta lọ́wọ́ ìta ó dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ ẹ máa ń lẹ̀ mọ́ wájú ẹnu ọ̀nà ilẹ̀kùn yẹn gbagada gbagada léyìí tó túmọ̀ sí pé kò ní jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ máa pe account number yín fẹ́ni tó fẹ́ rajà lọ́wọ́ yín tán dẹ̀ fẹ́ ṣe transfer láti fi sanwó ó dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ bòjẹ́ mo pa máa ń ṣe àṣìṣe kan tọ́pọ̀lọpọ̀ wa ò fọkàn sí ẹ nírú àṣìṣe wo ẹ jẹ́ kí n sọ fún yín láàárọ̀ yìí ẹ̀yin tẹ̀ ti ṣerú àṣìṣe bẹ́ẹ̀ kéde lọ gbìyànjú kẹ́ lọ ṣe àtúnṣe yẹn ṣe rí àkáǹdìtì sí yín tẹ́ kọ sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀pù àbẹ́dẹ ilé ìtajà yín yẹn account name yín yẹn ẹ lọ parẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tàbí tẹ bá ti débi iṣẹ́ yín láàárọ̀ yìí ẹ ti understand ẹ̀kọ́ bank lágelú bank lágelú account name 00300169 4 ohun tẹ́ ẹ nílò láti kọ nìyẹn ẹ lọ delete tàbí kí n sọ pé ẹ lọ parẹ́ account name yín yẹn ẹ má kọ síbẹ̀ account number àtorúkọ lè fowó pamọ́ ó bá tán ẹ get account number àtorúkọ lè fowó pamọ́ bank tí wọ́n transfer owó yẹn sí ẹ jẹ́ kẹ́ni tó fẹ́ ṣe transfer yẹn ẹ jẹ́ kó tẹ account number yín kó wá pronounce as in kó wá pe orúkọ kó wá pe account name yín yẹn jáde adesina olúrẹ̀mí jacob yes ó nìyẹn kìí ṣe pé ẹ kọ account name yín sára pépà yẹn tàbí lára pátákó yẹn rárá ẹ jẹ́ kàn pé account number yín dà èló lẹ́yìn ọjà yẹn jẹ́ 5,005 ló jẹ́ ok account number ṣe máa ń gba transfer àmọ́ ń gbà ó nìyẹn níwájú yín láti lẹ̀ mọ́ bẹ́ẹ̀ yẹn ok 003355 ok báǹkì wo ok lágelú báǹkì ok pan adéoyè ìtùnú dixon yes ẹ jẹ́ kẹ́ni yẹn porúkọ yín jáde lẹ́yìn yẹn ẹ wá fara balẹ̀ ẹ wo ṣáláàtì yẹn wọlé ok ẹ ti gbọ́ aláàtì ó dún ganan àbí ok èmi dẹ́kìlì ní kẹ́ ẹ wá mú fóònù yín tẹ́ fi ń gba aláàtì yẹn ṣé ẹ ti rí owó yẹn ń bẹ̀ ok ẹ ti rí credit alert 5,005 ok ẹ wá stroll ẹ̀ sísàlẹ̀ show hard up mọ iye owó tẹ ẹ ní bẹ̀ tẹ́lẹ̀ èrò lẹ ní bẹ̀ tẹ́lẹ̀ 4,000 ok 5,005 lẹ́lọ́ ọjà tán ṣe owó ẹ̀ àbí ẹ wá lọ wo ṣé 9,005 ṣé ni account balance yẹn jẹ́ ìgbà yẹn ni kẹ́ ẹ tó wá gbọ́jà lẹ̀ ìgbà yẹn ni kẹ́ ẹ tó wá yọ̀ǹde nìyẹn pé kó tó máa lọ wò á ní bọ́ sọ́wọ́ o ẹ dìyẹn mú o ẹ ṣe lé ní o. SIM card láì ojú òpó tá à ń fi sórí fóònù wa àmàní dààmú àmàní jẹ tí ó ń wà wàhálà ìdààmú kò mà ní jẹ ti tèmi kò mà ní jẹ ti yín ìjẹjẹ mọ̀ pé àwọn tó ń ta sim card jẹ́ kó di mímọ̀ ìkan lára wọn bá mi sọ̀rọ̀ mo bá sọ̀rọ̀ lánàá o ṣáná ni àbí ìjẹta wọ́n ní bóyá la mọ̀ wípé kò sí new sim card mọ́ pé sim card tuntun wọ́n ní ò sí mọ́ o ṣé rí èmi ọkọ̀ gbà yín nímọ̀ràn pé sim card tẹ́ ń lò ẹ maintain ẹ̀ èmi á gbà yín nímọ̀ràn pé ẹ má dábàá pé ẹ fẹ́ change line ẹ fẹ́ ra sim card míì no
ko si new sim card mo koda ile fowo pamọ kan ti mo foruko bo lasiri nigba te eyan mi kan fe open account to ma fi phone number le won ni ah s sir s ma sim card phone number te fi sile eni kan ti lori opolopo awon sim card ton tan sin la won kan ti lori o la won kan ti lori ewa mo gbagbe o se mo pa awon ajinigbe finish etutu ola awon ajinigbe bere ransom nje le je mo wi pe sim card kan lai kan na nlo ton fi n pe awon eyan ti won ji eyan won gbe pe awa la je eyan yin gbe o e ra 300 million e ma mu bo te ba ti ri e le gba o sim card yen tan ba ti fi pe ton won ma n kan won ma n destroy e o sese kiru sim card be ki won mu number sim card be kan ta fun eyin ibe ti fe lo ra boya won agbo fun ro de ti won ti notice number ton fi pe awon eyan won yen ton fi ni kan mu ransom wa ibe to tin se wadi to tin se wadi number yi lo pe wa to ni ka mu 10 million wa lati wa gbe eyan wa a number ike se phone number ibi to ti wa ko sile to tin se wadi to tin se wadi lo ba lo di number sim card teyin sese ra se ri pe wahala ni a ni rogun wahala ni ridamu o e ja laju wa o big man presenter monkey o

0: tin sele ipade adura odun meji lele yi o 72 hours with god pelu baba wa baba adura AK 47 o ma waye lojo friday may 29 saturday may 30 ati sunday may 31 anu yi gori oke no more war ilu apatere bana on the 31 yen gege lojo tabi baba adura AK 47 eni ti olorun lo ninu aye oni pojupo ka kiri agbaye o ye gugu eni eja pade lori oke adura no more war emi to ju popolopo eyan lo nja lo fe iwo na ma bo awon jante jankan si olorun alaye lo ma wa nbe to e mo popolopo awon olorin emi lati wo rodu nbadan e wo mo to ejoku pateji oku awo mo to apatere lori oke adura no more war fe kun rere alaye number si ni ke ma pe 0903 393 3006 tabi 00664814455
1: ogo fun olorun ni oke orun ati ni aye alaafia ife inu rere si eniyan mo gbadura oja ti awon kan na ti won je bi loruko jesu bi won ba na a ma da o lare mo ba eleda yin soro baba ati mama to n gbo lenu mi loruko jesu ni bi kibi to ba ti de aye re ma gba ise bibeli lo so ti ebe o onibukun ni fokunrin na orin ni ma wo eyan bubu ko de duro lona awon elese won ni otun joko ni bujoko awon elege sugbon didun onu re inu ofin olohun nba ti ba ati ninu ofin re ni nsi asawe losan ati loru won ni bo ni o se wari yo dabi igi ba gbe se ti pa odo to nso eso re jade lakoko re ewe re o wa ni re ohun gbogbo to ba nse yo ma se dede won wa bere pa eyan buburu nko won ni won o ri be o sugbon won dabi eyan gbo ta fe fe nfe lo nitori na eyan buburu o ni le duro ni dajo bẹẹ làwọn ẹlẹsẹ wọn à ní dúró láwùjọ àwọn olódodo torí pé olúwọ máa na àwọn olódodo ṣùgbọn náà àwọn ìyàbùkù ló ṣègbè mọmọ lónìí ayé rí òní ṣègbè ta ló ń gbọ mi ọ̀nà máa là fún ọ ẹsọkọ́nà máa là fún mi láyé kan tí mo wáyé ọ̀nà mi máa la lórúkọ olúwa èmi ò rọ náà lọ ọmọ mi ò rọ náà lọ ayé òní mọ mi wọn ò ní se minika iná ògo tèmi ayé òní pa ìràwọ̀ tèmi ayé òní pa ọ̀nà ó là fún mi lórúkọ bàbá lórúkọ tọmọ àtẹ̀mí mímọ́ ọ̀nà tèmi máa là èmi ò ra ànúgbà bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa mo gbàdúrà ọ̀nà ó là fún yín o matthew
2: bàbá mi
1: ò ń bá ń bá bọ̀ à ń sọ nípa ìdápadà
2: ògo
1: àbí bẹ́ẹ̀ kọ́ èyí ni ọjọ́ kẹta
2: bá
1: a ti ń gbàládùá ẹ sọ fún gbogbo èèyàn ẹsẹ kí gbogbo wa wà àárọ̀ yìí bí n bá ti kú ní studio gbogbo èèyàn ẹ wá pàdé mi ní challenge ní ìbàdàn ní chọ́ọ̀chì wa ní challenge tẹ ẹ bá ti dé mọ́ challenge ẹ wọ mọ́tò tó ń lọ sí màlété ẹ sọ̀kalẹ̀ ní no more war lọ́dọ̀ bàbá AK 47 ẹ jẹ́ àjọ yánà àdúrà ó ń gba yagiyagi lára mi àárọ̀ ọ̀la ó ní friday gbogbo èyí tẹ ẹ wà níjẹ̀bú òde lágbára ọlọ́run àtòjọ pàdé èmi náà máa wá o láàárọ̀ ọ̀la sí ìjẹ̀bú òde ní cptech ní ìjà rẹ̀ àjọ gbàdúrà láago méje sí aago mẹ́wàá lágbára ọlọ́run ọ̀gbẹ́ni tó sàmì àánú sọ̀rọ̀ lórí.

0: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíbà jìrì ayé jìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọkọ sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umrah pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ni umrah lílọ.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
2: S-E-L-E-R-R-I-E
1: sálárì bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
3: T-U-R-M-E-R-I-C turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
2: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
4: ẹni tá ń wí ó dé aláàjì àyàfọlọ́run ó dé
5: àmàkù àmójúbà o aláàjì adébáyò àpèrè àyàfọlọ́run wọ̀lú adúpẹ́
6: akú aráyá ojàre akú oríire aláàjì adébáyò àpèrè àyàfọlọ́run you are welcome aláàjì gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀làdọ́là lọ́jọ́sí nígbà tá aláàjì dákánwálé wọ́n lọ tán ké èèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá aláàjì àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsẹ̀lẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ tí dímọ́ ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra aláàjì lọ́jọ́ sí tán tọ́lọ́run sì gbàdúrà aláàjì àyàfọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
5: aláàjì àyàfọlọ́run ó dé.
7: Ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ náà bọ̀ nàrà yọ.
8: Síbẹ̀ àbáwọn tá a tún lè yẹ o.
7: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́ káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó ṣe ń ta tó tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347 *1004 *1# lórí ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2# bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier. Iléyà Cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti cashier? Mo ti cashier.
9: Ibadan Mega Crusade
10: 2026.
9: Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Ìtí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Ìtí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bas Sanuro, Ijiapẹ Ibadan. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Odedoyin Olaumi Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ pàdé yìí. Àrọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olaumi Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Rírì, Ìgbàrẹ́ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olaumi Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dé ọ́.
3: Ilé-iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lóníranran. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ̀ rírà nílẹ̀ṣẹ̀ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ nílẹ̀ṣẹ̀ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Ilé-iṣẹ́ JLK Empire ò ní ìròyìn.

ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénú ọkọ̀ kan èèwọ̀ àjọ nafdac fò ń tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóńgálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹ pé 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di ọ lọ́wọ́ láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lórí dókítà rẹ o

0: ọmọ ìjọ Ọlọ́run kankan káàkiri àgbáńlá ayé. Má pàjù làwọn àtàjọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting. Láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta pàkórí ẹ̀ ní. Ìjókòó mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pàjẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gba ibùjókòó wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́bàtí dé Poplax filling station ní Wọ́ròdù ládojúkọ Jajọ̀nkú. Ẹgbẹ́ ilé ipò yẹn gangan lẹ́ ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́gbẹ́ 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Káàbọ̀ padà látọjú ọjà ìkànnì lágẹlúrè lágẹlú 96.7 FM òkè gajògélé fálẹ́fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn jẹ́ kẹ́mọ̀ lè tòrò yin eré ìdá tó dùn gbogbo nǹkan sí bẹ́yìn bá sì ń darapọ̀ mọ́ wẹlé wò wá lẹ́fọ̀ndẹ̀ níbi kíbi káàkiri àgbáńlá ayé. Ẹ lọ kẹni ìbánidọ́rẹ̀ Facebook ìkànnì lágẹlú 96.7 FM lórí jẹ́kẹ́mọ̀ fan family ọ̀wà ń bẹ̀ tó mọ́lẹ̀ rogoso lálẹ́ wò ó pílà. Lórí TikTok at Top Striker 100 ẹ máa jẹ gbaládùn rẹ ẹtẹ láìkì ẹtẹ. Ó yá pápá gbọ́ mi dáadáa Jamas Clothing. Jamas Clothing gbogbo Canada ó tún ti gbórí wọlé òru ni o ṣùgbọ́n yóò ṣàwò Top Striker ni. Ẹyọ sísá wa àsìkò ń bẹ̀ ṣe sísì ni àbí 5 báyìí. Ẹyọ kúrò nínú àsìkò yìí ntọ́ bá kù yẹn déédéé yẹn ìgbà ẹ̀wọ̀n wà níbẹ̀ tiwọn. Bó ṣe jẹ́ nìyẹn wọn gbọ́dọ̀ gbàgbé Alhaja Abiona Solaja. Alhaja Abiona Solaja màmá ọpẹ́ nìyẹn abulẹ̀ sówó gbogbo tó géètì olólùfẹ́ Gunners tán yányán. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lọ jẹ́ olólùfẹ́ Gunners téèyàn ọmọ tí kálukú ọ̀rá mórímù ngbà tí kọ Gunners ò ṣe dáadáa. Ṣùgbọ́n lọ́wọ́ yìí tí Gunners ti ṣe dáadáa yìí gbogbo ẹni tẹ́ ń rò tẹ́lẹ̀ pé àbí òní kílọ́ọ̀bù gbogbo wọn ni ń gbórí jáde pé èmi náà Gunners lèmi náà o. Ara wọn ni Alhaja Abiona Solaja màmá ọpẹ́ àwọn olókùúta ń gbogbo tó géètì nìyẹn o. Up Gunners o ọlọ́fà gan aago méjì ku ìṣẹ́jú méjìlá ni wà lórílẹ̀‐èdè Canada báyìí. AM ni o

0: Happy, wọn happy. Lori bi ese ni wo ni gba se ka gba koju iko ti osire to ba dojo Saturday. Wọn happy lo to. Happy wọn o yan ko se sore kankan o. Ebi le ruwe je boja. Ebi yen na ni Satan ti tu je boja. O ti a vidi mule gbangbangba pe osire ati iko Middlesbrough ni o ma pade lase ka gba ti championship ni o. Abi e wa tun ma wo n to sele osire mo ni. Àwọn ti lọ bá lọ́yà àwọn wípé àwọn ò ní gbà kọ yẹ káwọn gbà final yẹn kí wọ́n kọ́ káwọn promote automatically ni jẹ́ kí aláàdé wọ́n ní gbà tó jẹ́ pé tó yẹ káwọn bá jọ final ní Southampton tó sì ti sàse mọ́se kọ̀ yẹ kí wọ́n lọ gbẹ́ lòmíì wàá fáwọn ọ́sìrì ní ṣe bẹ́ẹ̀ o lábẹ́ tó jẹ́ bàbá olówó wọn akọlìkálì ó láwọn ti ń bá lọ́yà àwọn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé lọ́yà àwọn ń sọ fáwọn wípé kọ̀ yẹ káwọn kópa láti kágbá àwọn torí pé Satan ti sàse mọ́se wọ́n yìí ti disqualify rẹ̀ automatic promotion lọ́yẹ kí àwọn ó ní ìyẹn ọ̀sìrì ní sọ bẹ́ẹ̀ o ẹ mọ̀ pé bíyà ńlá bá gbéyàn sílẹ̀ kéékèèké ọmọ rádaràdaràdá ń sìn trophy parade Arsenal ọjọ́ 31 May 31st ni ó wáyé nílùú London pápá ṣeré Emirates wọn ó ti gbéra wọ́n wò pé báwọn bá gba UEFA Champions League ní on the 30 alẹ́ ọjọ́ yẹn wọn ó dé lu London lóru mọ́jú aago méjì ọ̀sán wọn ó ṣe trophy parade EPL wọn ó ṣe pọ̀ mọ́ ti UEFA Champions League ni bó bá jẹ́ pọ́ bá bọ́ sí wọn lọ́wọ́ ni o bí ọba sì bọ́ sí wọn lọ́wọ́ náà ti EPL nìkan wọn ó ṣe May 31st laago méjì ọ̀sán nílùú London àjọ wà ń bẹ̀ ni àpèmọ́ rẹ ni la pé tèmi dire. Ẹ̀yin rò gbé ò lè ṣẹlẹ̀ ẹ jókòó bẹ̀ ìwọ lọ́lọ́run àkú ojúmọ́ o àkú ojúmọ́ o àkú ojúmọ́ mọ́ orúkọ àti ilé iṣẹ́ tẹ̀ ń ṣojú.
1: Ẹ káàárọ̀ olótù orúkọ mi ni Olúwàbùsáyọ̀mí láti ilé iṣẹ́ tí ń sọ ní donílé tí ń sọ ní donílẹ̀ ilé iṣẹ́ design bricks homes and property Odúniwá àìṣe àìmọ̀fó lóko.
0: Tá a bá ń sọ nípa ilé iṣẹ́ design bricks homes and property ó ti pẹ́ gan o mọ̀jì àgbọ́ ò sí ń bẹ̀ iṣẹ́ tí èèyàn ń ṣe tí èèyàn ò sì kú ò ní ọ́fíìsì ibi tó wà tó yẹ pé bẹ́ ẹ bá fẹ́ kú òun bẹ̀ báyìí ẹ̀ ń lọ sí ń tẹ ẹ kọ́ gangan ni láti bí ọdún bíi méje ẹ ti wà ń lo Èkó ti pẹ́ bí ọdún bíi 15 sẹ́yìn àtàwọn abẹ́òkúta
1: nǹkan
0: ìjẹ́bú-òde ṣùgbọ́n nìbàdàn bí ọdún keje rèé ẹ wá ní iléyà promo iṣẹ́ pàápàá jùlọ àti ẹ̀sìn ẹ̀ ń bọ̀ láti àwọn ìlú kan bí àwọn abroad nǹkan kan tẹ́ yóò jẹ́ pé bá ọba tó ra lẹ̀ rẹ̀ ó tún mójú rẹ̀ débẹ̀ báyìí
1: wọ́n máa kó tó di pé wọ́n sanwó gan wọ́n máa lọ láti lọ wọlé tán fẹ́ rà ọ̀dẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ ni kí bá ṣe ń ṣàpèjúwe gbogbo ibi tí ilẹ̀ ẹ wà ibi tí èèyàn gan lè lọ ni
0: fúnra rẹ̀
1: bẹ́ẹ̀ni olótù tó máa lọ wò pé
0: láì mú èèyàn kankan lẹ́yìn pé ṣé lóòótọ́ ni ibi jẹun sọ
1: gbogbo àwọn estate wa yẹn làwọn engineer wa mbẹ tó yẹ pé 247 estate yẹn náà yàtọ̀ sí òru àwọn security ló máa wà ń bẹ lálẹ́ but bí mo ṣe ń sọ̀rọ̀ àwọn engineer wa
0: tí wọ́n ń bá ṣe lọ
1: gbogbo estate wa pátá ilẹ̀ guinea ti wà ẹni tó bá lo ọ̀fẹ́ láti wá sọ́fi tó bá pè wọ́n yá báwo ló ṣe máa dé site wa ọ̀nà báyìí lẹ máa gbà a dẹ̀ máa fún ọ nọ́mbà engineer tó máa lead wọn dé site.
0: Iléyà promo ẹgbẹ́ mi débẹ̀.
1: Ẹ lálàkọ̀kọ́ ni pé a fẹ́ dúpẹ́ lọ gbogbo ọ̀rọ̀ tó ti ń darapọ̀ pẹ̀lú àtọ́ ti ń jẹ àǹfààní iléyà promo yìí wíwá ta wá láàárọ̀ àtọ́ á fẹ́ encourage àwọn etí tó ti ń gbọ́ wa tí ìdádúró ṣe ń fà wọ́n sẹ́yìn
0: tán ẹ bá ń fi kún ìgbàwó deadline.
1: ọ̀gá mi ẹ lè lè bọ́gà sọ̀rọ̀ nípa yẹn because promo ilé tí mo ń sọ ó máa parí lọ́la. Ọlá Friday ló máa parí nítorí pé orí ìrògì fẹ́ kéèyàn ṣe òun ọ̀pọ̀ ló ti ń gbọ́ tán sọ pé irọ́ náà ń pa olótù oríṣiríṣi ẹ̀rí la ti ní láwọn tán ti ń rò rí pé ìgbà ọ̀nà tó máa donílé lórí àbí ìgbà ọ̀nà tó máa nílẹ̀ tán ti nílẹ̀ lọ́dọ̀ wa tán ti nílé lọ́dọ̀ wa vision àti mission company ni wípé a fẹ́ rí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló nílé lórí tá a bá ń talẹ̀ ní 400 a bá ń tà ní 500 kì í ṣe pé ó rọ company náà lọ́rùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí vision àti mission tó ti wà ni pé a gbọ́dọ̀ rí wípé àwọn èèyàn nílé lórí la ṣe ń ṣe àwọn promo yìí nítorí pé àsìkò tá a lè ra ilẹ̀ ní we buy land to don't wait before you buy land buy land and wait àwọn tó ti ralẹ̀ ní aerodrome tipẹ́tipẹ́ ní bíi 20 years back 40 years back àwọn ló ń jèrè àwọn estate yẹn nísìn bódìjà sango so time ta lè rà ní nígbà tí ò tí ń wọ́n nígbà tá a ṣe ń tà ní 400 tá n tà ní 300 ẹ wo lọ́nà villa fi sọ́wọ́ tó wà lákùfò adéyàn tó rà ní 300,000 adéyàn tó rà ní 400,000
0: yẹn
1: wọ́n ní kí n ṣe promo tá a ń ṣe lọ́wọ́lọ́wọ́ 2 million naira ni so lọ́nà villa fi sọ́wọ́ tó wà nínú àkùfò atin ta ni 2 million naira tele tele fun anfani ileya promo yi won si money ru 1 million naira royal prime minister to wa ni osengede ta ba koja aseje water corporation atin ta ni 2 million naira tele tele fun anfani promo yi won money ra ni 400,000 naira lono villa phase 2 to wa leyin lono villa phase 1 lakufu atin ta 1.5 sugbon fun anfani ileya promo yi won si money ra ni 400,000 naira ile wa to wa ni mele atin ta ni 2.8 fun anfani promo yi won money ra ni 800,000 naira
0: lati 2.8 million
1: ibi ti mo lo ni wipe o tu wa lori ofe lati so leko na anfani wa lati so die die
0: o le san die die
1: si osu mefa lo na erorun awon ni bara wa ti tele tele ton ni so wo lo be amo ti se ton lati so gbogbo lati pay do gbogbo balance mi e lori ofe lati gba 10% reduction
0: ninu to tuku
1: boya mi o wa le so ton mo fe so lara e lori ofe lati gba 5% reduction lodo wa
0: anyone tun gba agbo
1: orisirise blow wa ni le se wa
0: eni o ba sanwo tan
1: e to ba sanwo tan ero wa onje wa electronics scent ifu wa lori sirisi iwo ni blender ni fan lori sirisi lo wa ni ileshe
0: design imo office iwa
1: eta megila ni silu ibadan a wa ni block u shop 20 ninu joke plaza ni bodija a tun wa ni suit 57c ninu press plaza legbe ton hospital ni iwo road ere ba ni sodo megila ni te ba le pe wa si te ba tun e ka tun send boya awon video site yen sin lori whatsapp e kan so wa lori awon ere ba ni sodo yi akoko be ni 090 36 87
0: all right
1: 18 23 090 36 87 18 23 tabi 070
0: all right
1: 31 35 2481 070 31 35 2481
0: bo se je le se gbo yen lati le se design breeze homes and property be ba ni keka bi meji te fe ba won so abi e fe mo nipa won nkan ti won salaye yi e kan si won ni office ti won sapeju yen tabi ki e pe number yen pe ba pe number won won salaye fun yin dada won ti e le send awon video awon site won yen na si lori whatsapp bo se je ni e lapa be yen e do ki royin ti wole o temi tayo ye ladun aboro ati sine alayo ogede won ti wa nbi ofo ma le somo ebe so fa jare
2: bo fi somo dede na ni
0: dede na ni bo fi somo atomo olomo atomo eyan
3: baye se de te arsenal to won kuku pada rogo won lo
0: be
3: e sa je e continue
2: te wa le le
0: bro te ko se bi o kan to pe ra re la pe o abi wo ni
3: o ti mo pe ra mi
2: na si ti gba pe gbogbo awon oran ti awon to so ka ba da awon gbe nga o yato iwo ni mo ba won tan
3: be be ni be ni
0: ke le won ma o fi matini
3: ah matiu sa
2: Desmond
3: and Dixon to no o ma laja
0: owo ti laran kankan to be da si
3: ere kene
0: en ti e mari
3: le kene
0: se ya bi ma danu ta
3: ni
2: ah adaru gudu ni
0: se ya bi ma ta
3: o ti e da kan mo
0: ngba ti o ti ni kankan
3: e lo mi o lo mo kankan nu le awon ti won wa nta ti won so ri lu bi ti e po bi kire yi omo ti o le bere
0: so don't try lies on se pe awa to kaka le yen lo daran
3: abi abi bo ba tun ke lo mi ti o ti yoju e da ko e da
0: so ma be defamation of character ni
2: se be to so ni pe o ma n gugu oran yen
3: emi wule wa nle ateyin te wa
0: bo bayi ti wo wa iwo lo wa n foruko si pe awon bayi lo daran
2: emi eni to so re igboro to ni receipt ni
0: ona ti wo gan da to le tan
2: emi
0: ma gbo ma gbo ma gbo sori toro ba ti debe
3: ogun daran kan kan ta ogun da beje
0: ko to ri pe mo travel emi ati sina layo si tele olo bi kan
2: ta ba ni o gba mi bayi tori olo
3: to se pe e ba kini de bi pe e kankun le won oni si
0: ti mo ti ti won si duro pa lo rogun ni anu gate de ni ka lu
3: rogun pe
0: asiri re
3: gbogbo mi to pe bi se to yo lo ta si ri e wa tu wa salaye fun wa
0: tori ibi oro de duro ni se o ti di pe ki kaluku omo so tinu e jade ko sa siri kankan mo lati ma pe emi lo da lori afefe so emi o wa fowo wonu pe okay o ibi temi ati sina bawo lo o pe ka mo ka mo
2: odale kole
0: kole ni
3: odale
0: ki za ma bi le so ti enji mo fe so ara ijo la tun lo be na
3: ah ah
2: bi wa ti na
3: le o je ti a ko mi mo ni se o na so jo na si daru re mi ko ye mi o ti daru mo mi loju ko ti e ye mi won ran ti jo ajo ririn ajo mo
0: alabosi eranti eh alabosi o
3: ye mi
0: won ma yora won ku won ma yora won ku ni bi ajo lo ti an tun da na fun anbe
3: olohun ni je ka rogun ado mo nle yi
0: so je ka
3: nibo scouts ga bu mo ti je ka lo ba jo ka ya pawasi ati
0: so je ka so je ka ibo je ka
3: mama je ka
0: so tun ni won bo fi obe won bo bu obe die si obe die si so no oro ti de bi ka ma
3: o wewe ku we mo laso
0: o gba ko sa siri keke mo bayi
3: we mi mo kan ga olohun
0: eje wa lo ma ba da go meji la loso ni ikan it is plus 105.5 fm lori eto ta lo ta ibe latun ti lanfani ati pade sugba to ba da go mewa ku seju me do gan ma gbagbe ti kase o laaro e awon owo ti o wa ni ti o je pepe 50,000 naira 100,000 naira 150,000 naira pelu 250,000 naira 200,000 naira pelu 250k laaro eni odun ti sunmo cash e lo le se eh eh ma gore o star 347 star 1004 star 2 ash ni titi igba yen e ma je edo ki iroyin lo o eh temita yoyi ladun aboro pelu sina alayo ogbe ede ti ajolo je ka nibi ti tayo mu wa lonju ni to pe ni ile anake ile ana ile anakeji o dabo
4: Lagilu FM 96.7

0: se be mo pe erigi lo ko saaju eyin daye be na lo si je wi pe iwaju na lo saaju ti ipako tele be leledumare lo si oro lagelu fm pe ko ma wa loke oke laarin awon ke egbe agba oje radio laarin awon akin egbe re to seku lagelu fm ti wa oke e ma wule wa wajura kiri e ma wa wara kiri biyan se wi ni luwanu ma wa wara ki o ti ri nto da eyin o na ni egba mo ni bi se ti ngo bi se nlo kaakiri agbaye edo ki iroyin tun de laaro ye o ni kan ni lagelu fm iroyin ti o le jamba kan nu oju da iroyin gba pambele ogidi iroyin o tun de ni kan ni yi laaro yi ke tun jo jajo teti gbeleje ka jo teti gbon tin lo oluwa sina alayo ogo ede o fa ma le so fa nloruko temi nje mo kiyin mo se yin pele lode yi
1: o da eku ojuma layo lakoto eku oye to la peregede kaaki gbogbo agbala aye te ti lori ofe ati ma gbo wa won ni onjo lebi osinu elegun eye bani kan lo mele okiti to ba je pe ti ojulowo oroyin ti ki se abari tabi adalu te ku ati iyo
0: awa ni
1: ojulowo pambele to je ojuda ikani lagelu fm oke to gajo
0: ki
1: nibe le ti gbo o laaro kutu wa ele to je pe ti igbona ati eko gbona lo je fun yin laaro kutu aye bi oju ba wa se meji dadan ni kowo iran kedere
0: yes
1: atele se gan se meji o rin na gija atun ti pe meji ajoko ti pon ni ka edo ki iroyin fun to ro oni okan ojo kan awon iwe iroyin ojojumo le wa nigeria won se be won ti te fada ara mori iwe iroyin the guardian daily post ogbeyin tribune o duro si waju sina laaro yi iwe iroyin punch ohun ta kale o ta kako a bere si ma fin lawon akori e ko to di pe a leko e soju agba mi edo ki iroyin fun to ro ni akase akito lori telemu be la ki toba ti ijoye to yunu ta se di ayin ti eje arin aju adu awa ni pe okore fo e gunle si ebute layo oni se oba adaba oko oba oni sayin lese o
0: amen
1: e te je onisowo apamo owo atajiri oja eku ojumo lakotun temi tayo oye ladun aboro loko mi eje apegbon ka ma ba apegbon jini jini bi eni ojoramu aboro to famo luabi to ba denu e yo dodidi ani sonu ka to sonu ateyin atemi ani fa kakan je ko si ni njebe kuni talewa o
0: oda eje bere si ma mu okan ojo kan awon akori to jade laaro yi loju awon iwe iroyin ojojumo ile wa tin be ni waju e ma wa gbagbe wi pe ketekete beto ise nlo lowo nle lanfani lati gboju ayo wa loju opo kan sire ni facebook wa lagelu fm 96.7 be se wo nbe e pin ko kari ile ko kari awon eyan to wa lajo pelu e ja bere pelu akori akoko tin be loju iwe keji ati keta nigerian tribune woni lori oro eto edibo abenu awon ti won di oludije dupo gomina labi ase egbe oselu apc iroyin pe awon gomina metala ti an be nipo bayi oni pe won ti ri anfani lati pada sipo lai latako ona post oni won wole be ni fubara oyowo kuo ninu idije dupo gomina fun 2027 gomina alia kefa ati awon akin egbe won kan won pe awon dojuko awon eyan ti an je alatako ti an wuwo bi o se rin nipinle oyo nti e awon oludije ti an ti fife han awon pe rara o o di dandan idibo gbangba lasata direct primaries on loku ti awon o se nta awon iroyin yen gun e gbo ni ekunrere lori edoki laaro yi o
1: o da be won ni pe bi na o ba ti tan laso eje ki tan le kana o ni iroyin to nbe ni waju temi to nsafo mo oro di mimo o wi pe egbe awon oluko ni Nigeria Nigeria Union of Teachers NUT o na ni won ti benu atelu ikolu si awon ile eko yen ni Nigeria to won si nse ikilo pe biru e ba te waju o sese o ki awon oluko gan ki won fa seyin lenu ise won o ewe en to je akowe apapo to wa je fidi e fun egbe oselu ti PDP to na si je okan lara awon to fe dije dupo gomina labe ase PDP ipinle Oyo 2027 ambassador Tafik Arapaja òun náà ti fi ọ̀rọ̀ ta pẹ̀lú ẹ̀dùn ọkàn rẹ̀ lórí ìkọlù àwọn ilé ẹ̀kọ́ tó ń ti bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní ìjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ o.
0: lórí ọ̀rọ̀ ètò ààbò ìpínlẹ̀ ọ̀yọ́ ìròyìn kan ń bẹ lójú ìwé kẹta èyí tó pé gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ ó buwọ́lu àṣẹ alágbára kan eléyìí tí ó fẹ́ máa fi ṣe ìṣàkóso àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n jẹ́ aládàáni pàápàá àwọn bíi ti ikọ̀ ojúlà alákànfi sọrí fìjìláńtẹ́ pẹ̀lú àwọn ikọ̀ elétò ààbò míì tí wọ́n bẹ nípínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ló pé àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n bá ti mọ̀ wípé àwọn fẹ́ ṣiṣẹ́ kan tàbó míì nípínlẹ̀ ọ̀yọ́ òun fún wọn ní wákàtí méjìlé ní 72 hours láti tẹ̀lé nǹkan tí òfin tuntun yìí tọ́ sọ.
1: ó dá ẹjẹ́ a lọ tààrà sínú ìwé ìròyìn the guardian wọ́n ní pé bí náà ò bá tí ì tán láṣọ
0: ẹ̀jẹ̀
1: tán lè kán náà àti pé aṣọ ọ̀gbà ìlà dá fún gbà tó lórí ìjínigbé eléyìí tọ́kàn kò wá sí ẹkùn ìwọ̀ oòrùn gúúsù nàìjíríà south west wọ́n pé ìbẹ̀rùbojo ọ̀rọ̀ ìjínigbé ó ti mú ìpayín keke mímọ́ gbọ̀n ṣákíjokíjo bí ọmọ ojo bá àwọn ilé ẹ̀kọ́ tó ń ti àwọn agbègbè tó yíká ní tìbútòrò ẹkùn south west ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ o.
0: tayo lórí ọ̀rọ̀ ìjínigbé tó mẹ́nuba ìròyìn kan rèé o lójú ìwé kẹta ó tún wá sàn lọ sí ojú ìwé kejìdínlọ́gbọ̀n nigerian tribune wọ́n pe àwọn agbébọn kan wọ́n mọ̀ jí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ àjọ crane wọ́n ní ajé ẹgbẹ́ o àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ ìbàdàn gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún ṣe sọ bẹ́ẹ̀ ni wọ́n ní ìjọba ó kó àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe ìdánwò wáẹ́ẹ̀kì lọ́wọ́ ó kó wọn kúrò ní ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ láwọn apá ibìkan ó kó wọn lọ sí ilé ẹ̀kọ́ tí wọ́n nígbàgbọ́ pé ètò ààbò ó ti fi ẹsẹ̀ rinlẹ̀ dáadáa nípínlẹ̀ yìí o.
1: ó dá ẹjẹ́ a tún lọ tààrà sínú ìwé ìròyìn daily post níbẹ̀ la tún ti mú omi ìkòyín pàápàá létí òun ṣàfọ̀mọ́ wípé àwọn tó jẹ́ alákòóso ìgbòkègbodò ọkọ̀ òfurufú nàìjíríà federal airport authority of nigeria faan tamasi fan ó ní wọ́n ti fi ìdánilójú ta o fún àwọn tó jẹ́ arìnrìn àjò àti àwọn ìkànnìkàn ní ẹ̀ka náà ipe àwọn ò tí ì ní àkọsílẹ̀ títa ọlọ́bọ tá a mọ̀ sí ebola ní nàìjíríà kò sí ní tó jọ o ẹ fọkànbalẹ̀.
0: ìròyìn míì tún rèé olójú ìwé kejì nigerian tribune wọ́n pe ìkàn olókoòwò ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ọ̀tẹ́dọ́lá òun ló ti ń pète o láti ṣètò ìdókoòwò alágbára èyí tí wọ́n pe owó rẹ̀ yóò mọ̀ lọ bí $100 million nínú ẹ̀ka ilé epo tó jẹ́ ti ẹbu ìfọpo ti dangote nípasẹ̀ ọ̀nà tó náà fẹ́ gbà láti ri pé òun dá sí ìtẹ̀síwájú ẹbu ìfọpo ọ̀hún àti kí ara de àwọn èèyàn nílẹ̀ nàìjíríà.
1: ó dá ẹjẹ́ kémi náà ó tún lọ sínú ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́ bọ́wọ́ adc wọ́n pe ẹgbẹ́ òṣèlú náà ó ní wọ́n ti ṣe àyẹ̀wò fínífíní fún àtìkù amechi àti ayatudeen eléyìí tí wọ́n sì ń ṣàfọ̀mọ́ wípé wọ́n yan yọ han mẹ́tẹ̀ẹ̀ta ẹgbẹ́ ndc ń tiẹ̀ òun náà buwọ́lu òbí pé òun náà tún yan yọ òbí lásìwájú tó ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ o.
0: ìròyìn míì tún wà ń bí o èyí tó gbòde kan ní gbogbo àwọn ojú ìwé ìròyìn pàápàá eléyìí tí wọ́n pe iléeṣẹ́ àjọ tí ó ń dènà gbígbé ṣíṣe kárakáta àti lílo egbògi olóró nílẹ̀ nàìjíríà ndlea wọ́n ní ó mọ̀ padà tú àṣírí àwọn olubi ẹ̀dá kan tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ òkèèrè èyí tí wọ́n pe níṣe ó ní wọ́n ń ṣe àtòpọ̀ àti dídì ní báṣíbáṣí oògùn olóró alágbára kan tí wọ́n pè ní methamphetamine wọ́n ní inú igbó kan ní ìpínlẹ̀ ogun ó ní ọwọ́ ti padà tẹ̀ wọ́n tó sì jẹ́ pé àwọn ìgànnì kò ti ń léwájú wọn wọ́n pe wọ́n lé wọn lọ́wọ́ mú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé o.
1: ó dá bẹ́ẹ̀ ọ̀kan náà tún retí ó ń bẹ níwájú tèmi o eléyìí tí ó ń jáde wá ìyẹn látọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ jigawa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó sì wá jẹ́ olùbánidámọ̀ràn sí ààrẹ àná ààrẹ tẹ́lẹ̀ nàìjíríà goodluck jonathan ìyẹn sule lamido ó ní ó ti fi ọ̀rọ̀ ta báyìí ó ń pe jonathan emi lo mo pe yin eni lo nitori ko ti ba sise ri lo wi pe ti ma fi enu ki obi e le mo je o sugbon ti ma ba yin soro nko ke gbo ke gba sibe o pe ejina geregere esun eyin e takete pelu baba tori oro mi ta lo si ke sumo eto selu ti nbo yi ni won egbeje ke wa jina sina ni won egbefa gege bi lamido bo se fi oro ta pe ki Jonathan ko so eyin ku onu dije dupo are ti 2027 punch inu ko
0: lori oro igbese lati safilole nadeko pada are tinubu soro o fi esun lede o wi pe awon eyan kan tin pete lati fopo moyo lorilede nigeria lori oro atunto eleyi to nse ni eka eto oro aje orilede nigeria nibi to nti tun so bi eni so gba o wa pe koni pe koni jina ti ohun o fi wa nkan se lori oro awon nkan ta awon eyan bere nipa oro oselu ati awon atunto kan be ni ojogbon onkowe agbedegbeyo ni wole soyinka nlo pe orilede nigeria o je orilede ti iro to ti gbile oni Nigeria Republic of Liars gege bi o se so ni awon opuro po nbi ke Olorun ko sa
1: nwa orilede awon oniro iro yen o da pe pe ko jinle to orilede awon aseke
0: awon eleke awon aturota bi
1: Olorun awon eleke aga sale e ja lo polowo oja ka lo sodo dixie tunu omo alaja nigba ta ba de leka polowo oja wa edoki iroyin foto ni nte waju be se ngbo wa keteke che ma tete ati gboju o wa e ba wa share e seun te ngbo wa

0: ṣẹlẹ̀. Ìpàdé àdúrà ọdún méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ejòkú, pátá ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pẹ̀. 09033933006 tàbí 00664814455.
1: Gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress nípínlẹ̀ Ọ̀yọ́, àkókò ti tó báyìí láti fọwọ́ ara wa tú ara wa ṣe. Ọjọ́ ta wí ti wá dé Thursday, ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún, ládìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú APC láti yọ Adéje dupò gómìnà. Tó bá ti wá tú àkókò, ẹni mojú ògún ni ẹjọ́ pabìrì. Senator Barrister Sharafadeen Abiodun Ali ni kájọ pawọ́pọ̀ tì síwájú kó lọ sojú ẹgbẹ́ APC nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Èyí tó dayé lójú tàdá ni pé kò dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ nàka sókè ká tó fòrùn hàn. Sharafadeen Abiodun Ali tó ti létọ̀ kó tó di sẹ́nẹ̀tọ̀, ẹ̀mọ rẹ̀ ti lójú òpó ńlẹ̀ kò ní ṣeré sá. Láfi ni ẹjá jọ gbárùkùtì kó jáde gẹ́gẹ́ bí Adéje dupò APC sípò gómìnà lọ́dún 2027. Yóò ṣeéṣe o. Comrade Gbenga Elégbède lórúkọ BSA Apex Body Ìbàdàn South East Local Government ló ń kéde.
2: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
3: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpènà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
4: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpènà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀làjọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákánwálé, wọ́n lọ tán ké èèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́ ń fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là ké èyí tó là ó mọ̀ ti dímọ́. Ẹ máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
2: Alhaji Àyàfọlọ́run ó dé.
5: Gbogbo Ìbàdàn
6: sí àkàsí alágbára ó ti ń tọwọ́ gbogbo ọmọ bíbí ẹni òsà sẹ́lẹ̀ o lágboolé bá ń gbígbìn ẹni òsà ìmẹ̀tù adé ọ̀yọ́ ńbàdàn lásìkò mágàjì wo lóríire mágàjì olúsọlá òjò a tún wá ṣe ìfilọ́lẹ̀ gbọ̀ngàn ńlá lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí 21st May 2026 aago mẹ́wàá òwúrọ̀ gbogbo ọmọ bíbí bá ń gbígbìn ẹni òsà ló máa péjú pèsè síbẹ̀ chief osolali amọ olóyè oladepo ọdẹbọdé wọn bọ chief adekọlẹ ọdẹkù chief dr gbadebo ọdẹbọdé baálé ẹni òsà igbó olóyè community chief kayode ọdẹkù bàbá jíròrò ti pẹtumọdù prince fúnmi ògúndàpọ̀ prince wálé adégbìtẹ́ prince dayo òjò from united kingdom professor jiri ọlánirẹ mrs bọ́sẹ̀dé fasakin engineer akíọ̀jẹ̀lábí a ó ṣe ètò ìkówójọ mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ láti kọ́gbẹ̀gàn náà friday 22nd May 2026 a ó péjọ bàbí tí samuel adégbìtẹ́ cottage hospital igbó olóyè láti gbé irin sí ètò ìlera medical laboratory equipment kalẹ̀ ká baálé ẹni òsà igbó olóyè community chief dr gbadebo ọdẹbọdé lolùbálẹjọ bẹ̀rẹ̀ laago mọ́kànlá òwúrọ̀ mẹ́gàjọ olúsọlá òjò kẹ́pẹ́ láyé kápọ̀ láàárọ̀ akọ̀wé fún gbogbo ọmọ bíbí ẹni òsà prince taiwo ọdẹkù ló ní a máa sọ fún gbogbo èrò àgbáyé bẹ́ẹ̀.
7: Gbogbo ènìyàn ó yá ní sí esi orí òkè àánú ọjọ́ Ìbàdàn nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí ìtọ́jú kanú yìí ọlọ́run alágbára ló ń dóde wá nínú ìpàdé mercy once again main edition ní sí esi orí òkè àánú prayer mountain of mercy district headquarters off olùjọ́kù bus stop kilomita 2 ọjọ́ ìgbé olóyin road ọjọ́ Ìbàdàn tàbí off ebedi bus stop ọjọ́ ọ̀gbọ́níyà road Ìbàdàn mercy once again main edition with asin and my God shall be my strength ọlọ́run mi yóò jẹ okun mi bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday ògúnjọ́ ọjọ́ Thursday ọjọ́ kọkànlélógún àti Friday ọjọ́ kejìlélógún oṣù karùn ọdún yìí Wednesday 20th to Friday 22nd May 2026 ìpàdé àárọ̀ àti ṣòru ni lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta aago mẹ́jọ àárọ̀ ni ìpàdé tààrọ̀ aago mọ́kànlá alẹ́ ni ṣòru níbi tí ọlọ́run ti máa lo ọ̀pọ̀ àwọn wòlíì àtọ́lórin ẹ̀mí lady evangelist Ọlálékè Ọládètì JP Diadem of Glory Reverend Dr. Mrs. Ẹ̀bọ́lúwọlúwọ́ Ṣèyí Bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi ro olùgbàlejò ni pastor Isaiah Aládé ọmọ wòlíì bàbá alábòjútó CSC orí òkè àánú ọjọ́ Ìbàdàn prophet Moses A. Aládéolú bàbá orí òkè ó súre fún gbogbo wa gbogbo ẹni ìbànújẹ́ tẹrí ọkàn wọn bá lórí iṣẹ́ ìgbéyàwó okòwò bó ṣe gbìyànjú àti kójọ pàbó ló ń já sí okun fún gbogbo aláìlókun Jésù ń dúró dè ọ́ nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí tóṣù karùn-ún bó bá wá ìwọ ni testimony kan.
8: Gbogbo ẹ̀dá ẹ̀rọ ọ̀hún tó pàtó. ọ̀nàrẹ̀bù abímbọ́lá adékànbí tún ti gbébí tí ṣeré lọ́dọọdún
9: láti fún olórí ireka tí ó ti mara ẹ̀ ní ẹ̀bùn àgbo ọdún léyá àti ọ̀pọ̀ àwọn èèyàn míì tí ó mọ ẹgbẹ̀bọ owó láti fi ṣọdún ayọ̀ ṣé ká tó dánmi láti mí èyí kìí ṣe àkọ́kọ́ tí abímbọ́lá adékànbí ti fún àwọn èèyàn ní ẹ̀bùn àgbo ọdún fún iléyá tọdún yìí ó tún léke gàga ẹ jẹ́ pàdé tó bá di lọ́jọ́ Tuesday May 26 ní dédé aago mọ́kànlá àbọ̀ lórí ìkànnì lágẹ̀lú FM ẹ pè wọlé bóyá

0: 7.
1: Bodami, o ti wa su mi bayi?
2: Ranti, kilo de kilo su enbe?
1: Ba se n bi ni niyan o. Osu to lo ni mo lo fill gas. Ti mo de mo yin ti mo fill en gba yin. Nse ni mo de be laipe. Mo ba so fun mi pe o ti gbowo lori. Ohun to wa se mi kaye fi ni pe gbogbo nkan lo won si loja lojojumo. Owo to n wole fun mi lososu ko ka nkan kan. Mo ka ta de n feju si.
2: Aburo ko se wo nikan o. Everywhere ni gbogbo eyan lo mo wi pe asiko yi o ni agbara gan. Iwo na ma pomo meji ni mo ti bi. Awon mejeji n be nile tori owo school won. Kin to se le kin to se tohun. O de mo pe yawo mi o ni se kankan lowo. Ijeta oni ijeta yi ni caretaker si pe mi lori owo ile. Ibi ta fe gbe gbogbo e ka bayi o ti e wa aye mi.
1: E wo boja mi. Afi ko lo n ba wa da si.
3: Mo ki gbogbo eti to lanfani ati ma gbo mi lowo lowo bayi kaakiri ilu Ibadan atagbegbe e. O ye ke ti mo pe te ba ti gbohun yi iroyin ayo lo bade. Bẹ́ẹ̀ni, láti iléeṣẹ́ Empower Consult, ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC, orúkọ yín, àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Iléeṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tíjọba fóńtẹ̀ lò. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sọ́rọ̀ òwò ṣíṣe, ìyẹn business consultancy, àti ríranilọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dẹ ilé iṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àtàládàáni, pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn ilé iṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, kódà lọ́dọọdún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gas tá ń fi ti gbówó lórí, owó ilé náà ti gbẹnu sókè, nǹkan ọbẹ̀ tí wọ́n lọ́jà bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kì í ṣe kèrè mi. Àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀, kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbẹ̀bí lórí. Ó yá ẹ tètè tẹ MPC, orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Ǹjẹ́ ẹ̀yin wá jẹ́ ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ bí? Àbí iṣẹ́ tẹ̀yìn ṣe òfin yín ní ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú? Àbẹ̀yìn jẹ́ oníṣẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo owó tẹ́ ẹ bá gbà gbèsè lẹ fi máa ń san? Àbí ẹ̀yin jẹ́ òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀, ìpínlẹ̀ tàbí federal? Bóyá ẹ̀yin dẹ̀ jẹ́ ìyàwó ilé tó ń wọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe tàbí ọmọ ilé ìwé gíga tó kàn wà ń lé nítorí ìdí kan àbó mìíràn? Ẹ má fòyà, ó túmọ̀ sí wípé ẹ wà lára àwọn tó kójú òṣùwọ̀n láti jàǹfààní tí iléeṣẹ́ Empower Consult mú wá. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ MPC, orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Àwọn Yorùbá bọ̀ wọ́n wípé ọmọ tó bá ṣípá níyà rẹ̀ ń gbé. Iléeṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe, ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe. Wọ́n á kọ́ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ̀yìn náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín. Ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ̀yin náà ẹ mú fóònù yín. Ẹ tẹ MPC, orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
5: Àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí, àwọn náà máa fi 1000 naira wọlé. Àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
3: Bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń délé iṣẹ́ Empower Consult, àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú òṣùwọ̀n fún àǹfààní yìí. Ìdí ni pé ààyè péréte ló wà ńlẹ̀. Àwọn tó bá tètè kàn sí wọn ni wọ́n á kọ́kọ́ dá lóhùn, nítorí pé kò sójú ìṣáájú ńbẹ̀. Kò ṣe é dúró wò, ẹ tètè tẹ MPC, orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Ìyẹn láti forúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín sílẹ̀. Bóyá ẹ̀yin jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, ọmọ ilé ìwé, oníṣòwò, oníṣẹ́ oṣù, ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́, kódà bóyá ẹ̀yin jẹ́ ìyàwó ilé, ẹ má jẹ́ ká àǹfààní yìí fòyín rù. ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà jàǹfààní yìí. Orúkọ mi ni Kúnlé Àkàndé, ẹ kú ìkàlẹ̀.

0: ti lọ́tọ̀ wọ̀ wòlí. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́gbẹ̀ 09021202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELERIE Salary.
1: Ah, bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Ilé-iṣẹ́ bá dẹ̀rọ ọdún dé.
6: Ilé-iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀.

0: ode amako amojuba o alhaji adebayo apena ya folorun wolu adupe
1: aku araya ojare aku orire alhaji adebayo apena ya folor you are welcome alhaji gbogbo eyin te fe ni deni foladola lojo si nigba ta alhaji dakan wale won lo tan ke eyan mi o to mo pe won ti e wa nigba na lohun ba won ti wa lati bi se njamfani adu ati osan tedumare gbo wa alhaji aya folorun se la won alawo funfun pa pa njamfani won arun abaisin leyin wa nra wo ebe pe ko san ko lo igba aye le nfe ko tubo rorun ona to di le fe ko la ke yi to la o ma ti dimo e ma bo gbogbo eyin te wa fe dupe ojo leyin te ra alhaji lojo sitan tolorun si gbadua alhaji aya folorun ti de bayi o number won ni yi 080 3327 7347 080 3327 7347
0: alhaji aya folorun o de
2: Fere. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard, attacked in by Bukayo Saka, history makers.
2: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé. Àṣekágbá UEFA Champions League ti gbogbo ayé retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹ lẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026.

0: tó bá gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé ni o gbó ni a bí wọn ní kinní kan ni ọkọwọ lọwọ ọkẹsẹ lẹsẹ wọn sọrọ káṣẹ ọwọ ayọjú láìta káṣẹ láyé mi kò possible. You have to make move. Ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀. Ọgbìyànjú ẹ̀ ni. Ìgbìyànjú lẹ̀dá gbà. Ìgbìyànjú lẹ̀dá gbà. *347*1004*2#. *347*1004*2#. *347*1004*2# ló máa gbé ẹ débẹ̀. Mọ́rọ̀ pẹ̀tì mọ́ wa ara ro ibi wọn náà ń gbọ́ testimony lójoojúmọ́ báwọn èèyàn ṣe ń gbẹ́nu sí i wọ́n ó tún gbẹ́nu sí láàárọ̀ yìí bàbá wa tanjọ monday tí wọn ò pe nọ́mbà rẹ má fọ́ ó gbìyànjú ẹ̀ lọ́jọ́ tuesday wọn ò pe nọ́mbà rẹ má paníìkì ó gbìyànjú ẹ̀ ní wednesday kò tún bọ́ sójú rẹ̀. Má jẹ́rù ọ̀bẹ̀ don't scare. Don't be scared. Kò tún wá gbìyànjú ẹ̀ lọ́jọ́ Thursday. Kò tún sẹ́ẹ̀tì. Má rìlẹ́ǹtì. Ó lè jọ́la lọ́gbọ̀ ọpẹ́ ńlá. Torí wọ̀ láǹsì ₦500,000 ní biggest winning lọ́la. Ṣùgbọ́n lẹ́ni yìí, ó lè gbọpẹ́ tó fi yin tọ̀ lálẹ̀ lónìí. Wọ́n gbàgbé pé àti kàní eléyìí àti ké méjèèjì náà ni ti ń wáyé. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí *347*1004*2# ni ó gbé ọ débẹ̀. *347*1004*2# jábẹ̀rẹ̀ látòrí ₦50,000. Jábẹ̀rẹ̀ látòrí ₦50,000. 080 lọ́bẹ̀rẹ̀ ó parí pẹ̀lú 9435. Ẹgbẹ́ kọlu o. Hello.
1: Hello.
0: Ẹ kàárọ̀ sà.
1: Ẹ kàárọ̀ o.
0: Láti kẹni Lágelú ni orúkọ yín àtàdúgbò tẹ wá sà.
1: Aráàrọ̀ ni mo wà Olápẹ̀tẹ́.
0: Aráàrọ̀ Olápẹ̀tẹ́ orúkọ yín.
1: Taiwo Bọ́láńlé.
0: Ìgbà wo lẹ ti ń play kàṣẹ?
1: Ó ti pẹ́ gẹ́gà o.
0: Sẹ́ẹ̀tì jẹ́rí.
1: Mi jẹ́rí o.
0: Ìyá. Congratulations yin le je ₦50,000 laaro yi. Congratulations. Congratulations. Customer care ma pe yin wa bere account details lowo yin se ti gbo. Oya, let's go there. Bo se je niyan lapa be yen. Iyen ti lo be yen. Another ₦50,000 on to da. Another ₦50,000 on to da. On to re.

0: kékeré.
1: Mi ò lóko mi ò lódò.
0: Ẹni tó lọ sóko, ó padà sílé, ó wá bọ́ àdìtú.
1: Ọ̀rọ̀ sísọ yín náà níṣẹ́ mi o.
0: Ó padà sílé kó wá bọ́ bàbá àlàbà.
1: Ọ̀rọ̀ tá à ń sọ tí lé yín fi ń tò.
0: Omi dán ilé, ìyá lé ilé.
1: Ọ̀rọ̀ tá à ń sọ tá a fi ń túlù ṣe.
0: Ìyàwó ilé, ẹfẹ́ tí ẹ pé dé lẹ́nu.
1: Ọ̀rọ̀ tá a fi ń já yín ní pàṣán èdè.
0: Túráyà fẹ́ pé dé.
1: Ọ̀rọ̀ tá a fi ń sáwẹ́wà sàwàdà.
0: Àmì bọ́.
1: Tá a fi ń dọ̀wẹ́kẹ̀. Bá sọ̀rọ̀ àmọ́tó èdè ilẹ̀ Yorùbá Adégbòyega Ìyẹ̀rú. Mbo lẹ́yìn wà, mi ò ní já yín tàn mọ́ bikibi tẹ́ ẹ ti ń wò mí.

0: Special
1: pẹ̀lú Rẹmi àti Rẹmi
0: lójú ọjọ́ ṣe
1: Miliki Special
0: ètò
1: bàbá ètò.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E.
2: Sálárì. Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí òun ìṣẹ́bẹ̀ Maggi Chicken Flavour.

0: ṣe ń lọ. Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí ti gbọ̀n yín níkànnì Lágelo 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágelo 96.7 FM òkè gájòkè. Ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún máa lágbára.
1: Ẹsẹ̀ ń lọlẹ̀ ètò ètò ni bó ṣe ń lọ. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ lọ́lọ́ ṣètò.
2: Thank God. Since I enrolled my child at Pathfinder College, he has improved greatly, become more confident, and excels in his studies.
3: Pathfinder, we are the success models. We are peculiar students.
4: Education is the key that unlocks the door to endless possibilities, shaping minds, building futures, and empowering dreams to soar. For an excellent educational background and robotic knowledge, Pathfinder College and Junior Academy is the way to go. A school with a proven track record that validates our achievements through academics and extracurricular activities. Pathfinder College and Junior Academy is equipped with modern educational and boarding facilities befitting this age of technology. Admission into JSS 1 and 2 and SS 1 and 2 is ongoing.
5: Examination dates are May 9, July 11th and August 8th, 2026.
4: Register your child today. For inquiries, call 0803-324-0047. 0803-324-0047. Pathfinder, raising your child for a greater tomorrow.
3: We are the best.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: S-E-L-E-R-R-I-E. Sálárì.
6: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
8: T-U-R-M-E-R-I-C turmeric.
6: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
9: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
10: Tell me how you like it.
11: Ta ba ṣiṣẹ́ látọjọ́ Monday, ká wá fi weekend wa jẹ̀gbádùn lágbósá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
12: Ó dẹ̀ sílé gbogbo ọmọ tó rí má fi ṣe àwọn.
11: Ètò tó ń múlùdùn lórí Lágelo 96.7 FM túnbọ̀ nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́tí máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Oma super.
13: Lágelo FM 96.7.

0: kí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́.
1: Ìṣàgbára kì í ṣoògùn.
0: Fọláyẹmí Ajímọ́tòkan kí ló ń ṣe lọ. Mo ti ń tọ ọwọ́ bọ̀ nǹkan, ọwọ́ rẹ̀ ń gbọ̀n.
1: Ọlọ́run ló dé.
0: Ṣé ẹ kù ló ń tọwọ́ bọ̀ ni?
1: Olóko ṣẹ́ni Ọlọ́run ló dé.
0: Àbí orí ìgò. Ọwọ́ rẹ̀ ti ń gbọ̀n o.
1: Ọlọ́run ló dé mo gbà.
0: All right, kí ló ń lò lọ́wọ́lọ́wọ́?
1: Aláǹlọ́n ló dé sínú iṣẹ́ mi. Aláǹlọ́n ló dé sínú.
0: Aláyàndé, kí ló ń lò lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí?
1: Aláǹlọ́n ló dé sínú ẹbí mi. Ìṣàgbára kì í ṣoògùn.
0: Bó ṣe rà gbégbá lẹ́nu iṣẹ́ yìí? Owó rì sí.
1: Tọ́lọ́n bá dé.
0: Torí o kì í sọlẹ̀.
1: Àmàdà bí dán.
0: Bàbá tún mi ṣe.
1: A máa bọ́ sí rọrùn láìsí nira rárá.
0: Kí ló ń lò? Ò ń bú mi. Wàláì mo mẹ ẹ̀wọ̀ ń bú mi lọ́wọ́ ni mo mọ̀.
1: Ṣèjú láàrin àwọn akin.
0: Ẹnu ẹ̀ ti gbọ̀rọ̀ jù dáadáa pẹ́pẹ́pẹ́pẹ́ ìdásọ́run jáde kó forin sí.
1: Lẹ́kẹ̀dẹ̀rin kọ́ ló mọ̀ ṣéjú.
0: Ìwọ̀n ló ń bú mi, Ọlọ́run ò bú mi. Wọ́n ló ní ń dákẹ́, Ọlọ́run pé ń dákẹ́.
1: Láyọ̀ jù kó rántí ẹni ebi ń pa.
0: Asọ́la lọ́rọ́ tèmi.
1: Ẹni orílẹ̀ nílé ní tùmọ̀rọ̀ ìgbà lọ.
0: Kásọ níwọ̀n bá kó wọ́ wọlé ni.
1: Báyẹ̀báyẹ̀ ó kì í ṣá.
0: Bọ́yá ló mọ̀.
1: Ọlọ́run ló dé o.
0: Èrò rẹ ò da.
1: Ọlọ́run ló dé.
0: Mo ń rò ó pé tẹnìkan yẹn ọmọ abadé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò.
1: Ọlọ́run ló dé.
0: Why tó ọba dé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò?
1: Ọlọ́run ló dé sínú ayé.
0: Ìwọ náà mú abẹ́rẹ́ okinni.
1: Ọlọ́run ló dé sínú iṣẹ́.
0: Fi gún rẹ wò. Tọ́ bá ti dùn ọ́, má fi gún ẹlòmíì.
1: Ẹ ṣàgbára kì í ṣoògùn. Ọlọ́run ló dé o.
0: Ẹjọ́ tó ń rò ọmọ ìgbà tó ro ti ara rẹ náà.
1: Ogun ni o.
0: Ọmọ Dr. Sikurande barista kọ́ ló ń bọ̀rún kẹ́ bàbá.
1: Bá a lo fún mi ṣe.
0: Ó sàtàn arákùnrin kan.
1: Mi ò pàpọ̀pọ̀. Àkàkà tó.
0: Àwọn oṣù bíi láì mínísítà tani rájì.
1: Láyé mi o, èmi náà kọ́. Ẹ máa ṣàgbára kì í ṣoògùn.
0: Ó bímọ méje àbí nǹkan. Bí òró fótó bímọ mẹ́jọ.
1: Ẹ ṣe.
0: Ó ní ilé òun ti kún fọ́fọ́fọ́.
1: Ẹ ṣe.
0: Kí lórúkọ òṣèré? Nínú eré bàbá wa.
1: Gbogbo ẹni.
0: Ajílẹ̀yẹ̀ ń gbà náà.
1: Fún mi ẹ mà ṣe. Mo dúpẹ́ tẹran lọ.
0: Kọ́lé dowó.
1: Ẹ ṣe gan.
0: Wọ́n fẹnu kó bára rẹ̀ nú ayé.
1: Ẹ ti o. Mo dúpẹ́ tẹran lọ.
0: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tó ń wò mí yìí. Àti wọ́n tó ń gbọ́ mi yìí. Ẹjọ́ rẹ ti pọ̀ jù. O sì mọ̀ pé bó ṣe ń rojọ́ tó ń ro tara rẹ̀. Ọ̀mẹ́ni ń rojọ́ fún ó lè jọta ẹ̀.
1: Gbogbo ẹ̀yin tẹ́ fàìní mi bú mi ẹ mọ̀ ṣe. Mo dúpẹ́ tẹran lọ létí ẹ mọ̀ ṣe.
0: Lánàá páńlá àti gbin láfíjẹ fọ́.
1: Ẹ ṣe mo dúpẹ́.
0: Sọ fọ́rọ̀ rẹ̀ nu o.
2: Gbogbo ẹni tó fàìní.
0: Gbọ́. Bàtà jẹyẹn tán ara ẹ mu wá.
2: Tẹran lọ létí.
0: Gbálẹ̀ féfé. Ńlá tún fi lé. Bàtà wá délé. Ẹdẹ ti ń dín pẹ̀lú tòló tòló. Àní wọn ó dín ẹyin lé lórí àti dòdò ńlá wa tún á jẹ ká tó sùn lánàá.
1: Àìlówó lọ́wọ́ àìní máa ń ní.
0: Ẹ ti ẹjọ́ dúró náà sọ pé lánàá.
1: Àìní máa ń.
0: Kò tí ì jẹ́ ibi ń pa òun.
1: Àìládé orí àìní máa ń.
0: N táwọn jẹ lánàá lágbà.
1: Àìláyé àníilé àìní.
0: Màlá gbóná pẹ̀lú ẹ̀fọ́ àti gbìn.
1: Àìníṣẹ́ lápá àìní.
0: Ó pàtójú máa ra sọ bó ṣe kúrò lọ́dọ̀ ọ̀rẹ́ báyìí ìbànújẹ́ dé bá délé
1: ni.
0: Orí gààrí ni a ń mu lálẹ́ àná.
1: Ìrìnsì àìní máa ní.
0: Tọ́lọ́n bá sàánú rẹ̀ má fi dídá àti ẹ má fi kó bẹ́ẹ̀ lómi inú ọkàn.
1: Gbogbo ẹni tó fàìní mi bú mi ẹ mọ̀ ṣe.
0: Má jẹ́ wọn ó bèrè lọ́ọ̀rẹ́ ó tó sóore.
1: Èsì ẹ mọ̀ ṣe kan ni.
0: Gbogbo ẹyin olówó ilé yàmà tún ti ń bọ̀.
2: Dúpẹ́ tẹ̀rọ ọlọ́run létí.
0: Ẹ̀yin tẹ́ lówó ẹ̀ mọ̀ pẹ́ ni.
1: Gbogbo ẹni tó fàìní mi bú mi ẹ mọ̀ ṣe.
0: Ọ̀pọ̀ nanaka ẹgbẹ́ nǹkan fún wa ká pariwo yín bí lùsẹ̀ rí. Aṣàlè sọ pé lágbájá. Wọ́n ṣèrànwọ́ fún àwọn tí wọ́n ní tó.
1: Bàbá
0: Adégbèga Ìyẹ̀rú. Ọdún ilé ẹran wọn pọ̀ o. Sọ ti débẹ̀ ni. À ń kẹ̀bìtì àyà pé ẹyin amúgò mẹ́rin. Ìjọ ilé yá á jí kiri ẹran mẹ́fà. en tan ba fun o be yo kan ba fun o bigo kan en fun ya mu ko ko rile
2: o boju mi ja o
0: eh kini pa re ninu pa nipa elomi
2: rin mi sata lenu baba
0: o ba mi doju o le je oro lo fi le gbe yan laruge imaran mani ahun maran mo le gba oni maran ti mi o fun e lowo toro re de ma gbo mo di se nbe nanu mo le fun e lowo ko fi gbo bukata mo di se nbe nanu ile yambo ile yambo abi kin pele ya ti de ni gbogbo eyin te ni lokan lati saanu olorun saanu yin gbogbo en to ti dandan pe ododun nle ma se ah gbolohun ko manima ko ni kan yin laye eh se lagbaja ti ma fun ilerun lodun so ti fun ilerun
2: ati le je won emeta
0: ah won ma ti sa kun le o won la won o si la ran gba nbe o
2: aje ta so awon
0: abi tin tan fun ade ade ko ni tan fun yin en te se lesin ti odun yo tun ju be lo
2: awa mo bata si ko to gbagba mu
0: emi wa npe wa
2: eni ma
0: lori facebook yi
2: mo ri kan fi ri olutayo o
0: ika odo gba pe e ba ni ran lowo te fe se oni ni thursday
2: eni ma gbagba jana ku la
0: do me lodun do meje
2: ri
0: thursday na ni
2: ologo shine o
0: wednesday
2: ta
0: ba fe fun awon eyan fun kan odun
2: ati mi ma gbo
0: o le je owo o le je eran
2: wa ti
0: o le je ohun jije o le je nkan mimu o le je nkan wi won je o le je resin o le je wa o le je lubo
2: wa ti ma gbo
0: oda iye legusi iye legusi o le je gusi
2: baba je torin ologun oluwa lo bi fun mi adisa
0: e ba wa soro lori eto yi
2: baba
0: je owo a pin kare
2: iran mi o
0: ama ba se pin ama bi o se kan kaluku lowo
2: baba kuko
0: a n reti ebun odun
2: odun tayo
0: fun awon onipojipo ti pa awon oka
2: ye o
0: n odun le ata wa yi
2: orin gbala
0: ero okan ni nkan bi iroyan se wa sinu ni niyan
2: jogo gbaye si mo
0: wa je ki iroyan ko ba tolorun mu ero nko wa ba te yin te ni ejo anu na ko ba yin ko ba mu lati le ran awon ti won ronu lo pe bo lawon se ri eran odun tabi ri onje odun oko ba jade e
2: ti ma gbo
0: ko se nkan te fun wa lori eto yi ta ni bi jise lori eto
2: oya wa ti ma
0: eto kan tun wa lo la won pe lo ndun gba gba be ba se leni ta ba pare eto ke to se ah na nze
2: pe ana mi ti so
0: lola a bere si fun kaluku a re to en te le ma yo wo si wa
2: oni mi n soro
0: eni ta omo ko fosi
2: la mi a soro
0: alaye mi
2: ijile ninu ijile o
0: oluwa mi
2: ma se o ana mi ti soro ana mi ti soro oni mi
0: Alaji Said Adigun Oba Mobile Gasta Mo ni ri olaye nigba ti o si ba tin ri oyo ma wa na ni
2: Ola mi a tun soro
0: Are Muslimi le Yoruba
2: Oga o ma se o
0: mo pe gbogbo tin be lokan re ni nsin
2: a soro
0: awon ti o re ran fun eran mi o la fe ran mi o la fun awon la fun ti o fi kun eta fun ni odun to koja
2: ile o seun
0: aye oni mu ikun be
2: o se fun mi odidi ore
0: gastab
2: odidi ore lo se
0: aye nla lo tun wa bayi oni jabo
2: mo ma mo fe mi wa odidi ore lo se fun mi odidi ore
0: e wo mi bi ran lagelu 96.7 fm
2: baba mi mo
0: ba wa nbi kan ti mo ran je boya fufu
2: mo mo fe wa
0: tan ba nfo be run to se ni canteen
2: awon kan le ti won o
0: emi fe ran meji si temi mo nje en kan de de ni fun mi ni onje e fun mi ni fufu merin
2: o fi riran a o fi
0: won ni ran ko oni mm
2: emi le ti mo ma fi gboran
0: owo ti o fi ran le ra fufu tori pe nto won ba to ni lo fufu lo le je
1: mo fi ri
0: ko kan
1: ayan aba ti o sore mi la
0: alagba ke lo le te ra eran o ni to wo mu kanu eh mama o
1: ore ah
0: e wa ran suno awo nbi
2: si
1: baba
0: ma je ran ti to n to ba le je me ma je
2: o sore mi la bo
0: o ma ni baba eh bo n ba je ran na tan nisi ko ti gaga o to de mo lo ma tun to se to tun ri fufu je ni ah pe teyan ba ni suru mo ti fun olera kini lada da to tun wi
1: o bibi o ko
0: gbogbo to si ku lo mi jona be 10,000
1: o bi e fo ko
0: so ja jo pin mo fun 5,000
1: o bi ji o ko kan
0: mo san wo nje o ku 1k
1: bibi o ko pa
0: wallahi ta'ala isma billahi la silahu
1: e fo ko fa
0: ago merin ojo na o to lu mo gbase to le 100,000
1: lori ise mi lori omo egbe
0: ko ba se sore
1: ko lo ka
0: lori ko ba se sanu en ti o ni ma ni afuju ma wo yan ma wo sun ko woju eyan pe ah nkan kan ebi lati je pe ni pa la waja abi nkan kan da mo abi ki lo nse en to wo nto ba wa ni ka wa ti se se ke se po nse lati fi sase han mo se te ko moju ko nbe
1: eberun awon baba ko to yan
0: ki lo nro lowo lowo
1: akaka to lore ti ba
0: e fe fun mi lebun e fun lebun e fun mi lebun yan fun yan fun
1: oja mi si o pa mi mo fa nu gba mi
0: e fun wa lebun
1: emi o ma ma riru eledun ma re iri o
0: eyin te ba be pawon yan nkan a so account number le
1: ore re laye mi ko ma lo ka
0: o a si so number te pe si na
2: o biji o pogo
0: fe pe e le pe si mo fe fun nkan bayi le mo fe mi nkan bayi le fun awon eyan kara o le de won na odun leya ara o de won na ara kini aje obale ara oni ni o
1: adisa
0: ore account yi ni ke lo 6051
1: lo be mi soke
0: 999194
1: ki ma ise mi mo se
0: 6051
1: bi ko ba sola nu re
0: 999194
1: eta le mi
0: 6051
2: lo be mi soke
0: 999194
2: ise mi mo se
0: Fidelity Bank
2: lo ba sola nu
1: bi ko ba sola nu baba
0: Fidelity Bank 6051 999194
1: ẹyin ọrọ ọba oni
0: ẹ ṣe bẹẹ ká tó kò lórí ètò a pariwo
1: ló ṣe alága
0: ẹ má fẹ́ dákọ̀ wọn àdá ẹ tó wà fẹ́ dákọ̀ wọn àdá kẹ.
1: ni o ma ṣe o
0: gbọ́ pé kò ní kan àwọn èèyàn la tọdún yóò dùn ju tọdún tí ń bọ̀ lọ.
2: ìṣe mi mọ̀ ṣe
0: gbàgbọ́ mi nìyẹn.
1: mọ̀ ṣe rárá
2: ibo bá sọ lánàá.
0: mo nínú tó o ní.
1: ọlọ́wọ́ bá.
0: ó lè má tún jówó kọjá nǹkan jíjẹ wàhálà ẹ̀ àgbà kí ló ń rò lọ́wọ́lọ́wọ́ àmínà kí ló ń rò lọ́wọ́lọ́wọ́ olúwa ṣeun kí ló ń rò lọ́wọ́lọ́wọ́.
1: ejumare ló fanú gbé mi sókè ó dá mi lóhùn
0: ó bí ẹ
1: ó sáyé
0: akọrẹlẹ kí ló ń rò lọ́wọ́lọ́wọ́
1: ọ̀tún àánú o
2: àánú ló gbé mi sókè
0: àánú ńlá
1: nú mà ní
2: ìgbà ìṣe mímọ ṣe
1: kí ṣe mímọ.
0: mo kí ọ ọmọ mi
2: bàṣọ láàánú rẹ
0: orí lọ́jọ́ òbí rẹ
1: ó jẹ́ ẹ̀ta lè mi mo rọwọ́ olúwa
2: rọwọ́
0: ó kọtúmọ̀ sọ tí ní sábà wí
1: olúwa
0: fọlọ́run mi fọlọ́run mi àmínà
1: ìrọ̀rùn
0: first lady mọ̀ ń bọ̀ lórí ẹ̀rìn èlé ajẹ́ kí n polówó ọjà àbí kápò mi ó ṣe kí ni kó wú dùngbọ̀dùngbọ̀ gbé sókè.
3: Lagilu FM 96.7
4: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí oya ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
5: S-E-L-E-R-R-I-E
4: sálárì bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
6: T-U-R-M-E-R-I-C turmeric
4: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
7: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
8: Kasa bẹ́yàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ́wa dá ni àìrórunsùn ara títa ságun ságun kéèyàn mẹ́ẹ̀dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórè ọmọ.

0: ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ lówùúrọ̀.
1: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. Bíẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí, owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: SELERIE sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
1: SELARIE Sálárì.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: moriwo pastor shop
1: ni gbagi
0: pastor shop alasora yi wo yi mu yi lo yi bi ayoki pastor shop abida corporate services limited bawo lo se fe si senator material cashmere german wool damask material swiss lace swiss cord guinea brocade swiss foil trousers materials italian swiss wool voile and organza material gbogbo ilu ji lu kari southwest nlo ma pastor shop kalukulo loko ti e to si loko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko pastor shop ni gbagi tuntun ma fe ru gbabukun koda eyun ni bara na e bere ona de pastor shop ke to raso ke si ri daju pe signboard wa wa ni be gbagbagbangba gbagan ja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni pastor shop ni number c 136 128 and 140 green block pastor shop gbagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni pastor shop raso sanwo e be nkan e olorun ta fi se gbekele aita ewo wo moja nlo mu wa goke agba
2: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpè ńlá kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Odedoyin Olawumi Ezekiel ti ṣetán láti gbá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Àrọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olawumi Ezekiel. Ṣetán láti gbá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Bírì, Ìgbàrẹ́ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olawumi Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dìọ̀.

0: diablo. Ẹ jẹ́ kí pè máa wọlé báyìí. Ẹpẹ̀lẹ́ máa.
1: Ẹ kú ètò ìta.
0: Ẹpẹ̀lẹ́ máa.
1: Àlàáfíà èmi gbogbo ọlọ́run fi ta yín lọ́rẹ̀
0: o. Àmì kí lẹ̀ ń rò lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ sí mo ti ń pè mí. Kí ló ń rò?
1: Ẹbí ń tẹ̀mí rò ní alẹ́ àná bí aago mọ́kànlá. Ọmọ mi bá rí fíìmù àwọn tí wọ́n kù. Àtàkọ́ mọ́ wàá fi hàn mí. Ó wá mú kẹ́ẹ̀gì, ó wá fi síbi iná. Ó wá kan lé wọn lórí. Aládì ní èso sílẹ̀ inú. Àtọmọ ọdún mẹ́rin, àtọmọ ọdún mẹ́jọ, àtọmọ ọdún mẹ́fà. Ogún ó wá kan lé ẹ lórí báyìí. Ẹ ń bá jáde àmọ́ tó bá wo rẹ̀ tó bá rẹ́ nì ajẹ́ pékè tàbí àmì abẹ́ àgbà ni. Ọlé ilédùn máa rẹ̀ kọ́ mọ́jọ̀mọ́ wọ̀ ọwọ́ òdì. Àtàwá náà wọ́n mọ̀jẹ̀ àgbọ̀ mọ́jọ̀mọ́ wa gbé. Nǹkan ti ṣe o, nǹkan ṣe ọláì. Gbogbo ń tọ́wọ́ lóṣèlú ń ṣe o. Ó yẹ kí wọ́n wá nìkan panu wọn mọ́ ni. Nǹkan ṣe ọlẹ́ káàkì jẹjẹ. Ọmọ tó gba pé tí wọ́n bá lọ sùkúl báyìí tí wọ́n wà báyàn lé wọ́n mọ̀ sunkún ni. Tó wá wà ní odó láti jẹjẹ tí ọ̀jẹ́ tí ò mu. Ọlọ́run nìkan ló lè làwa o.
0: Ẹ ṣe mo dúpẹ́.

0: Hello, Alaji. Akaro.
1: Akaro.
0: Baje fun iragi lori baje.
1: Ami.
0: Ama ri ni deba oruko mi ni alaba latojo lo lakere ni.
1: Kile ro lowo.
0: Se gbogbo to wa leyin gan si to ro ni. Eyin o le jiju, o so. Eyin la jule ti le fi mo. Bi la to se kere, ero ti ma ba yan. Ero ti ma se bawo lowo le ra won ki tan ba ro lu le pa bokete, ero ti ba yan pe ti lo to de wo lo.
1: Bọ́fún bá fi ìrù náà ọjà pẹ́ tó fi ìrù náà ajá.
0: Ẹ̀rọ ti báyàn báwọn òkè tẹ́ sáré kí lórí sílì lásán gan-an òyìn pé kí ní ìṣẹ̀lẹ̀ wọ ọlọ́run. Báwọn ìjọba ẹ̀wẹ̀ dákun torí ọlọ́run kán dákun torí ọlọ́run kán bá wà kan lè sọ orí ètò ààbò àwọn baálẹ̀ baálé àwọn mọ́gáàjì àwọn olùdarí kán dákun torí ọlọ́run wọn ni jẹ́mi àti yín gbé o.
1: Ẹ ṣeun Hello, talo alojopo.
2: Hello, ekaro alaji.
1: Ekaro sa.
2: Na, sansan ni lati ku ela.
1: Sansan.
2: Dadi.
1: Ke lo nro lowo bo se soro.
2: O gba o po gan gbogbo e ko se se je ni no. Mo se gbe lori. Won de gbe lori. Nkan to ba se ni dimi ni pe won tu wa se photo kini yen gan. Tawo to ma wo ni social media. E je bo se se photo kini yen tawo yen ni. Kini fa ti government wa prend won. Àbẹ́ tó ṣe dídé tí wọ́n wọ́n ti ń pààyàn bó ṣe ń pọ́kẹ́ẹ̀dì sí ní iná tó bẹ̀rẹ̀ sí jẹ́ àwọn ọmọ ọlọ́mọ bó ṣe lọ kó àwọn èèyàn ti pọ̀ jù nígbà tí wọ́n tó pààyàn kan nínú ayé ni ó ga ara jù
1: Kola kipe. Ta
3: Kola kipe ni ati mo kola.
1: Lati mo kola nbada. Kile be tin soro kile nru lo lo bayi.
3: Eh be tin soro ni radio. O kan ba mi je pelu awon mo. Nitori pe ti e ba wo awura awon mo. Ah. Asiko gba na ni eyan da. Olorun ni je mo je mo wa gbe. Eh. Wo ya ti si to abi.
1: Adura.
3: Adura.
1: Ami. Dale. O ti kalukun ro yato sira won o. Lodi fa fun mi si ki. Pelu ta gbe kale lata ro ero po. Ololade ba. O ti kalukun ro nton ro ni o so ma wu mi telo mi. Hello.
4: Hello.
1: Hello. Ele.
4: Yes, o ruko mi pa te lati akobo.
1: Lati bo.
4: Akobo ojurin ni Ibadan.
1: Akobo ojurin Ibadan. Kí ló ń rò lọ́wọ́?
4: Agbára bàbá mi kọ́ ló sọ àmì ìgbéga tó wà ní ìpẹ́lẹ̀.
1: Ẹ̀mi ò gbọ́ yín dáadáa o.
4: Hello.
1: Ẹ sọ̀rọ̀ òkè.
4: Ètí mò ń rò pọ̀ gan-an, ó ló sọ àmì nínú ayé mi. Kí ló tẹ̀lẹ̀ níjọ Jímọ̀ ló gbọ́ mà sọ, ìlú tí mo bú bàbá mi ìyá mi. Ó jẹ́ ronú tó jẹ́ tó lágbára gan-an, Ọlọ́run tó ń lé, ó jẹ́ bà mí jẹ́. Gbogbo ẹ lọ,

0: ero ko pin si ona kan o e bin te lo mi na to to ni ti ka kun e lo ta lo wa en le o
1: e ka ro
0: en le o
1: o ki ya bi se
0: hmm
1: seri
0: oruko yin sa oruko yin oruko yin
1: oh arun wa lati seyin
0: hmm
1: arun wa lati seyin seri gbe gbe se so ba so fun yin pe gbugbu awa ti a tin pe yen ko si eni ti o ni to ru pa sara o
0: mhm ti mo fe be ni yen
1: e bi eni sura lagi gbon to wa nle lowo lowo yi ta lu ku gbe ti ese gbe kan mi ni paro fun yin eni to wa nle ta awon mo yen gbon gbon eni ti bi npa bo ye bi npa mi mo se wa ibi gbugbu ese gbe kan seri ti awon mo yen gbon gbon ni mu se yin lana ti ba so fun yin pe gbe ru gbugbu ese pe o meji o eru bi da ni o to ti yin ti kaluku sare lo ku awon mo re ni ku se bi eru bi da ti kaluku ri awo re bi won ti awon mo yin se da fandi eni ti e ni npa e bi o pa mo rara kalu bi tu na o be je soro yi e bi tun tin se kaluku la je aso o wa ṣugbọn yi to kokko je kokko ni yin awo awon ikolo oba lanu ku ku ba ku si won ninu ki won da ku ni ebe ni o so ti yin o ga mi ni paro fun yin o lagbara aro won ni ki won da ku gbogbo bi o to ba kolo oba petu si won lokan o tu awon mo ile ni koko ki won da ku ti ba iru gudugudu lanu ni paro fun yin kaluku eru bi ba ni o kaluku lo sare ku omo re ku ni
0: ese lẹyìn
1: kaluku gbe sẹgbẹ kẹni
0: ọwọ
1: kaluku gbe sẹgbẹ kẹni aro wa ni wọn ni aro alaji sẹyin na abẹ wọn ni o
0: ọsọkọ.
2: ara alẹ pẹlẹ ru ọna kódà ni kò ṣe é kán kẹkẹ.
0: hello ta ló ń sọ̀rọ̀ ẹ ǹlẹ́ o.
3: látọ̀yọ ni mo ti ń pè ọ́ àti ìṣó ìbáàtì orúkọ mi látọ̀yọ.
0: látọ̀yọ kí ló ń rò lọ́wọ́lọ́.
3: kí ló ń rò pé méjì o.
0: ẹ sá o
3: ọlọ́run tó láyé tẹ́lẹ̀ o. yóò tu àwọn ọmọ yìí lẹ̀ lágbára lọ́wọ́ náà.
0: àmì.
3: èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo ní pè níjẹ́ ẹsẹ̀ torí mo ṣubú kàn mí yẹ. èyí dùn mọ́ wà ń tà wá dùn ká ìrówó tẹ̀ dùn mọ́ ìrònú èyí tí mò ń rò nù. tòṣẹ̀ pé tàwọn ọmọ náà ọlọ́run bó tu wọn lẹ̀. ọlọ́run ọba yóò da àárín wọn rú wo ní gbọ́ra wọn yé bó tu wọn lẹ̀ lágbára lọ́wọ́ náà.
0: àmì.
3: egun mọ̀ ń tà torí mo nífẹ̀ẹ́ níjẹ́ ẹsẹ̀ igi ni mo fi ń rìn
0: bí
3: o ṣubú eékún mi yẹ̀ ni.
0: bó o bá wọlé lórí nọ́mbà yẹn á jẹ́ kẹ́ ẹ mọ̀.
3: yẹ́sà ó dáadáa.
0: ọlọ́run ó gbàkóso.
3: ẹ ṣeun.
2: bẹ́ẹ̀ni ó rí babaláwo kó o lè rúra
0: yẹn. ìjà gbà pé méjì sí kí n tó tún ilẹ̀ fún Biola àti. èwo lẹ ẹyin náà mi kalẹ̀ ń bẹ̀ ọ́ ni. ẹ̀lọ́. Hello.
4: Hello.
0: Aha. Ologun eru ko aso e pupun abi?
4: All
0: right. Kini ero yin be kini nro lo be tin ba mi so.
4: Ewe, o ni kaluku ki owo ti e pa mo ni sugbon tawon omo to wa le ti to mo dun meji ki o mo nkan so. Alaji isomodun meji ki o mo nkan kan awon omo to se pe ti won o ba ri awon ti won o ba ri baba won yi o mo funfun ni. Ejo kan ba wa be awon ijoba kan ba wa be won kan ba wa be won abebe abe omo aye be won abe omo orun naa be won. Abiamọ ayé bẹ̀wọ̀ abiamọ ọ̀hún náà bẹ̀wọ̀ àwọn náà ń lọ́mọ wọn lọ́mọ tó ń kó lọ sókè òkun wọn ní ọmọ tó ń ṣàánú wa ẹjọ́ tó ń ṣàánú wa káwọn wo tó sì mẹ́sàn-án ìbá abiamọ náà ló dá àwọn náà kàn jẹ́jọ́ ní wọn lórí tó ń ṣàánú wa tó ń ṣàánú wa
0: tó ń ṣàánú wa. ẹ ṣeun
2: ojú ẹ tó tọ́ lọ láyé ń bí ajá náà á di.
0: ní kété tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gómìnà fúnra ara rẹ̀ jáde ó bá wọn aráàlú sọ̀rọ̀.
2: owó bàjẹ́ ìsáfẹ́rẹ́.
0: ní ààyè tí gómìnà wà nígbà tí wọ́n gbọ́ ní òrírò ẹ̀rí láyé wọ́n sunkún ní obìnrin ni. wọ́n ké bí obìnrin.
2: ọjọ́ ìjọ sí i.
0: gẹ́gẹ́ bá ti mọ irú èèyàn tí gómìnà jẹ́ pé kì í fẹ́ kí nara bá àyàn láyé wọ́n bara jẹ́ gan o
2: wọ́n gbàgbé fóun ló ti ń ṣe
0: bò gbèsè ń lọ wọ́n kì í ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n máa sọ bí wọ́n ṣe ń tọ ìrìn yẹn
2: wọ́n sọ fáwọn lásán báńkà
0: tí a fi rẹ́rìn bọ̀ olúwa sànú ajẹ́ sáré gbà kan sí kí n tó tún ilẹ̀ fún àwọn ilẹ̀ ẹ̀lọ́
5: ẹ̀lọ́
0: ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀lọ́
5: yóò mọ bí yín ṣe o
0: àmì
5: àgàrà ìní bá yín èmi ọ̀sùn di olóńtọ̀rọ̀ láti ìlú péjú
0: ẹ sọ̀rọ̀ kí ni ẹ̀ ń rò lọ́wọ́ báyìí.
5: Ìgbà òru pọ̀ ṣùgbọ́n gbogbo tí wọ́n ti sọ látàárọ̀ iná tó rò bàbá ẹ̀yin tí ẹ̀yà yìí ní pé ẹ bá wa gbóhùn tàfẹ́fẹ́ tí gbogbo èèyàn ń gbọ́ yín èyí náà ní fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí ó pọ̀ gan-an ká bá wa bí àwọn ìjọba ẹni tí òru ń jẹjẹ ìrònú rẹ mọ lọ́nà kan ṣùgbọ́n ẹni tó sọ ọmọnù tí ò rí ọ̀nà kí kí ló gbé ló ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ pé ètò olódùmarè ọba wa ṣe
0: é. Ẹ ṣeun ní orí yìí ẹ̀jẹ̀ ká fi kẹ́gun.
2: Ilé sọ̀rọ̀ pẹ́jì lọ́kàn ju àwọn arẹ́lẹ̀.
0: Àdúrà mi.
2: Abíborí máa pọ̀pọ̀ bá.
0: Ọlọ́run èrò ọkàn.
2: Ojú wa.
0: Tó ní ọkàn.
2: Abíborí máa pọ̀pọ̀ máa.
0: Fún ara rẹ olúwa.
2: Ọjọ́ lè.
0: Ọwọ́ tó wọn lọ́kàn.
2: Tí iṣẹ́ sáwọn lọ́wọ́ rí.
0: Mo fi ìbínú dà wọ́n lẹ́ẹ̀kan àwọn ọmọ lọ. Èyí tó báyìí ti di aláàbọ̀ ara nù. Kọ́lọ́run bọ́ bá ni wò wọ́n sàn. Ọ̀gá ti sàtí náà ti pa kọ́lọ́run fọ̀rùn kẹ. Òun ló sì lè tó lágẹ̀lú 96.7 FM.
2: Ohun tó yin fi ń ṣàgbára.
0: Àwọn àgbàlagbà ajọ́ ti sọ̀rọ̀.
2: Ọ̀nà tí wọ́n rò.
0: Wọ́n ní nǹkan méjì kan ti ká kú ò láyé.
2: Wọ́n bá wọnú àgbàlùmọ̀. Ọ̀nà tó mi.
0: Ìtìjú ti ká kú ò láyé.
2: Tí wọ́n rò.
0: Ìtìjú o ti ká kú ò láyé.
2: Ibi omi òkun. Omi òkun.
0: Omi àánú.
2: Alàgbàlùkù.
0: O ti gbẹ lójú ayé.
2: Orísun ẹ̀. Àti ibi
0: tó. Àwọn abẹ Ọlọ́run kó jọ. Omi àánú kò fi sí kálukú wa lọ.
2: Ẹlúlu.
0: Àdúrà gbogbo ẹ̀yà bẹ àmọ́ gbà o.
2: Oríyá.
0: Àmì.
2: Ẹni ò fà wò sí o. Ẹnu tí bómúbómú ń bá dìbì.
0: Mo pa ìlúdà mo bọ́ sokobo mi.
6: Ibè ni sọ fún mi. Ẹ gbọ́. Ìgbà tí Mákọ́ ti ń sọ fún pé ní Bíbélì sọ fún mi.
7: Nani.
6: Ọ̀rọ̀ bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì ká tó máa lọ. Yàtọ̀ sí títà kọ́kọ́ tó wáyé. Àkọ́kọ́ lábí lọ́mọ ìkókó. Ó dàgbà bẹ́nìyàn ṣe ń dàgbà. Ó jẹ́ ó mú bẹ́nìyàn ṣe ń jẹ. Ó bá wà gbé nílé ayé o. Ọgbọ̀n ọdún tó sì tún wá lé. Ọdún mẹ́ta bọ̀ gbákúgbákò. Iṣẹ́ mímọ́ ló ń fayé rẹ̀ ṣe. Ayé ọmọ wọn kú lọ́ọ̀kan lẹ́ẹ̀gbẹ́. Ayé bínú wọn kan Jésù mọ́gi. Wọ́n dé ládé ẹ̀kún ojúrí tó. Ó kú wọ́n sì jí dé lọ́jọ́ kẹta. Ayé àkọ́kọ́ tó wà rè é o.
7: Dádì,
6: èyí ni yóò ṣe àmì fún gbogbo wa. Bí Jésù bá mọ́ lẹ́ẹ̀kejì o.
0: Ẹ̀lẹ́ kílẹ̀ ní fún wa lẹ́nìí. Ẹ̀túraká, ẹ̀túraká.
8: My dear.
9: My dear mi.
8: Ọkọ mi.
9: Bóòni.
8: Ayọ̀ mi.
9: Bóòni o.
8: Ìfẹ́ mi.
9: Bóòni.
8: Ìdùnnú mi. Ọkọ mi ọdún ti dé o.
9: Mo mọ̀ pé ò ń bọ́rọ̀ bọ́ọ̀nù.
8: Èwo ni mo mọ̀ pé ò ń bọ́rọ̀
9: bọ́ọ̀nù. Mo mọ̀ pé ò ń bọ́rọ̀ bọ́ọ̀nù.
8: Èwo ni mo mọ̀ pé ò ń bọ́rọ̀ bọ́ọ̀nù.
9: Mo tó ti ń ṣọkọ mi, mo ní mi, my dear mi, mo mọ̀ pé nǹkan kan ń bọ̀ lẹ́yìn ẹ̀ ni.
8: Ṣé tíbi tí nǹkan kan ò bá wulẹ̀ wá náà ṣé mi ṣẹ̀ṣẹ̀ máa ń pẹ́ lọ́kọ mi ni. Ìdùnnú mi. Ayọ̀ mi. Adé mi.
9: Orin mi ń ga kiri.
8: Stop ẹ jàre. Ọdún báwo la ṣe fẹ́ ṣe ọdún báyìí.
9: Ibi tó mọ́rọ̀ yẹn lọ ga o. Ìyàwó mi lọ́wọ́ tí mo wà yìí kò sówó kankan lọ́wọ́ mi. Báwo la ṣe máa ṣe báyìí.
8: Ọkọ mi bó ṣe máa ní kò sówó lọ́wọ́ ẹ ojoojúmọ́ ló ń lọ bí iṣẹ́ náà.
9: Kò sówó kankan lọ́wọ́ mi.
8: Ojoojúmọ́ ló ń lọ síbi iṣẹ́ ojoojúmọ́ ló ń jáde. Anyway ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀. Ọlọ́run máa ràn mí lọ́wọ́.
9: Àmì o.
8: to ba je pe owo po lowo e anytime ye olohun ma se anu
9: ma mo ba se ma se agba owo po lowo mi
8: ba ko mi
9: eh
8: ife mi
9: eh
8: ayo mi
9: eh
8: idunu mi
9: mo je
8: mo
9: te
8: mo kan ro nkan kan
9: ni mo ro ni kini to nro
8: kani olohun wa se nsin
9: okay
8: olohun wa da oko mi lo oko mi wa ni owo ah oko mi ni owo yi oko mi ma ni owo my dear kilo ma fo yen se
9: ah ibere nla lo bere yi o tolorun ba da mi lohun bayi ti mo ni buruku owo
8: eh
9: ah akoko na
8: eh
9: in koko ko ile kan
8: ehe
9: suri tin ma wa ko ile yen
8: eh
9: in wa si shop fun won gboko fun o
8: wow
9: wa tin ba wa si shop fun won ti mo gboko fun tan
8: eh
9: in wa ni yawo mi
8: eh
9: eh ma ko fe yawo ranpe yawo kekere kan ni ti o ti o mu nu baba iwo na ki se pe o ni ku ole o mi le ku ole o iwo ni eni akoko iwo ni eni bi okan mi o iwo ni aye mi o but iyen na mo fe lo rata o sa le lo rata o fe lo okay. O fe lo ra magi o sa le lo ra magi
8: gege bi yawo
9: yo ko mo n to ya ku se ohun ni o mo se
8: my dear ata magi elu obe yen tori pe mi kuku lo ra tele tele
9: o ma lo ra tele o mo to ba ti de mi o fe stress fun en kan ti mo ntra ti so niyan
8: stress to wa fe fun mi yen ni pe ko wa fe yawo mi
9: o ti gete so wa ri yawo mi ti mo ma fe yen o la ma lo ra ta ta lo ma ra gugu awon kan to ba need wa ma ranse lo ma ranse bo wa ma ranse lo ma ranse bo
8: oko mi to ba de fe jade a ma tele en
9: no no mi o rode be gugu be yen my dear mi rode gugu bi to ro lo yen mi o rode gugu be yen
8: okay bo to ba ti lowo wa kole
9: be ni
8: wa ba mi yo shop si waju ta
9: o to ba tu fe bo mi ma tu ra si be
8: mama ta jam be
9: be ni
8: wa de ra moto fun
9: ma tu gbe moto fun e
8: okay wa wa fe yawo kekere
9: n r bolum
8: okunrin
9: ko
8: si problem oko mi ko si wala
9: mo ko ti mo sere ni ere ni mo se
8: oko mi o mo pe gbogbo nkan to ba si ma dun menu ni mo ma nfe mo ma
9: ere ni mo se ere ni mo se
8: ere ko ko si wala sori ti todun to wa nle olohun ma ba wa se
9: olohun ma se
8: se ti gbo lagbara olohun
9: mo mbo je kin sari de ibi ti mo ti fe ri yan yen
8: ma pe

0: ọkùnrin máa le o ọkùnrin máa burú o ọkọ ti tèmi ní tóun bá ní owó tán òun máa fẹ́ ìyàwó kékeré màìdí amákùkù lówó ó wulẹ̀ lé ní kí lọkùnrin fi mí pè nù ẹwà àtọjọ́ tí mo ti ń ba jìyà bọ̀ ẹwà àtọjọ́ tí ò ti sí nǹkan kan ẹwà àtọjọ́ tó jẹ́ pé ìlàjì owó sukúù ọmọ ló máa rí fi sílẹ̀ èmi ni mo máa mú bá ṣe máa jẹun èmi ni ó wá ní tó ń ba ọdún la fẹ́ ṣe yìí o kò lówó lọ́wọ́ ó wá ní tó ń ba lówó tán má wọrí
1: hello dádì mi bàbá dádì ìyá mà ti ń jẹ mí ẹ mà ti gbàgbé mi dádì ẹ̀wọ̀ ẹ má jẹ inú júnú ẹ má jẹ inú júnú èmi àtọkọ mi là ń sọ̀rọ̀ láàárọ̀ yìí ó bá ní pẹ́pẹ́sẹ́ ó tó ń bá lówó ó máa fẹ́ ìyàwó mi dádì ṣó yẹ kó lówó ṣó yẹ kó ní sá mo fẹ́ bẹ́ẹ̀ yẹn instead tí ó fi lówó kémi kúkú lówó kémi kúkú lówó gbogbo nǹkan tó bá fẹ́ màá máa ṣe fún kó ṣàtìmá fẹ́ ìyàwó mi èmi ò fẹ́ ìyàwó mi ò ìyàwó bá wo àmọ́ wá rí yẹn

0: kí ló dé kí ni gbogbo ilé irú aṣọ wo ló wà lọ́rùn mi láìsọ ọmọ ọ̀dọ̀ kí ló ṣẹlẹ̀ náà mi kì í múra báyìí náà fóònù mi gan dàgan pálásà ni mò ń tanná sọ́bẹ̀ ni mò ń lò kẹ́.
1: bí ẹ bá ń gbọ́ èèyàn mẹ́ta péré kó pé n ti ń ṣẹlẹ̀ n tó bá pẹ́ nǹkan bá lọ kí ló ń ṣẹlẹ̀ ẹ dá sí. ẹ̀lẹ́ o
2: ẹ̀lẹ́ ọ̀sà látọ̀ yọ ni o
1: tọ̀
2: ìjẹ́ ibi tí àwọn ológun ibi tí ọ̀rọ̀ wọn tí wọ́n gbé ní ẹjọ́ tí wọ́n jẹ wájú ọlọ́run ṣọ́ọ̀bù tó lóun ó sì fún ṣọ́ọ̀ṣì ẹlẹ́yìn fọlọ́gùn ọkọ̀ tó lóun ó gbé fún ṣọ́ọ̀ṣì ẹlẹ́yìn fún bàbá rẹ̀ tí ń pè ìwọ náà bímọkùnrin ó jèrè rẹ̀ bọ́ba bímọkùnrin o torí wípé òòró délẹ̀ fún wọn o ní ológun ti lẹ́jọ́ tí ó rò wájú ọlọ́run kò sọ pé òun ó ti ṣọ́ọ̀bù fóun o kò sọ pé òun ọkọ̀ tẹ́hùn ń di o àwọn ológun lẹ́jọ́ tí wọ́n rò wájú ọlọ́run ìwọ náà bá sì bímọkùnrin tó wọnú ọlọ́run.
3: ṣó yẹ kó n sọ pé òun máa fẹ́ ìyàwó mi ṣó yẹ kó sọ.
1: ẹ ṣe ìyá tó pé ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o
2: ẹ̀lẹ́ o ẹ kú ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ o ọlọ́run tó wo ojú ọ lájú mi ni o tọ́ ọkọ ìyàwó tọ́ ò fi fẹ́ àfẹ́jù gbogbo ń tọ́jọ́ ìsinmi rẹ tó o fi kó léyàwó rẹ lọ́wọ́ ọ̀rọ̀ ta fi ṣe àbẹ̀rẹ̀ mi ò yé lábẹ́ bó ti wù kó rí ọ̀sá sì ṣe kankan ní ohun tó o ṣe ìgbà nílànà tí obìnrin ìgbé ọ̀rọ̀ ìgbà rà yìí ìjẹ́ lọ́làwọ̀ ni dáa fún báyìí tó rò ń lọ́ba tó ọmọ kọ̀rọ̀ ẹ̀dá tó ọmọ gbangba rẹ̀ wọn náà bí ọmọkùnrin o
1: ṣé
2: ọ bá ti ṣe fọ́kọ ẹ làwọn
1: ọmọ ẹ̀ṣẹ̀ máa mi ojú rẹ ti ká
2: ogun
1: tí wọ́n gbé sáfẹ́ bẹ́ẹ̀ di ojú rẹ ọgbọ́dọ̀ kan ojú tí a kan
2: ogun ogun
3: tí wọ́n gbé sáfẹ́ bẹ́ẹ̀ di ojú rẹ
2: ọgbọ́dọ̀
1: kan
2: ojú tí a kan ogun lẹ ti ń bọ síta gbọ ẹlẹmúnú wo ọjọ bí eré ni kí ṣeré o
1: ẹṣẹ bàbá mi
2: ọlọrun ní fi gbogbo ọmọ wọ ọkùnrin fáyé mú o
1: má jà kó sá gbọ ẹlẹmú. ẹ̀lẹ́ mọ́lálejò bíọ́lá mẹlódì ẹ̀lẹ́ mọ́lálejò.
4: bàbá kàwé bá kọ́sẹ́ ọwọ́ tá a mọ̀wé owó là ń wà tábà tó mọ̀ náà ti gbà wòsàn àìsàn ara títún mówó wọlé eléyìí pé pọ̀ àánú a sì sèyàn tá a bá rí ẹni tí ń dágun lásìlè rárá ẹ̀ tó wọ́n á jẹ́ pé fàájì nìkan sá àtijẹ́kújẹ ràì tí ọ̀bá rú wọn lára mu iléeṣẹ́ multistream tm limited tó ń pèsè ginger herbal extract àti irú antiseptic herbal soap ló sì wá níyè sí àwọn oògùn ataraji máraji pépé méjèèjì ginger herbal extract tá a fi tewétebò bí mẹ́rìndínlọ́gọ́rin pẹ̀lú ẹ̀ àti rúso tá a fi egbòogi mẹ́tàlá pẹ̀lú ẹ̀ onírúurú àìsàn ló lùgbọ́sàgbọ́ ara bí ginger herbal extract bá ṣalápàdé ẹ̀ wéré bí ọgán ń ní wòsàn bó ṣe ń rà lára lò bẹ́ẹ̀ ni ó tún máa dowó fún ọ tó o bá tọkẹ̀ fẹ́ lómi rà lórúkọ ara ẹ̀ bó fẹ́ lẹ́yọ tàbí lára tún tà máa lọ tààrà sí dojúkọ ìbàdàn northeast local government secretariat woro di ìbàdàn àti ní amọ́ complex beside dove petrol station òkè àdó ìbàdàn pé nọmba bọ́ rajà 09010222012 àǹfààní ńlá ni ginger herbal extract àti irú antiseptic herbal jẹ́ lágọ̀ọ́ àrùn nípòjúpò.
1: ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ máa ku ọjọ́ mẹ́ta àti rí tó jọ bí
3: mẹ́ta kò ní jẹjọ́ àwa náà ń jẹjọ́ ní bó ṣe jẹ́
1: ọ̀rọ̀ jẹ ń já yìí
3: bẹ́ẹ̀ ni
1: òjò ti dé àwọn tí wọ́n ń bèrè fún pọ̀ jùgbà tí ẹ̀rùn wà lọ kí ló fà
3: á. ẹ̀ ń torí pé àìsàn kún gbòòrò ní ìsìn àìsàn máa ń fọ́n sí gbòòrò ni ẹ mọ̀ pé wẹ́dà àti oríkìsí ni wọ́n bá rìn. Orúkọ tèmi ni ọláyinka ọláyinjú mo wá ṣojú iléeṣẹ́ multistream tm limited mi àti efrebo la máa ń wá ṣùgbọ́n efrebo ó tún dìbì kan mú lónìí àtúnsáré ṣe nǹkan kan ginger herbal extract ó jẹ́ ewé àtegbò tí a ṣe pọ́nbélé pẹ̀lú èròjà tó ń lọ bíi 76 ẹ sì mọ̀ pé agbára tó wà nínú ewé àtegbò wa kì í ṣe kékeré kéèyàn tó wá kó active ingredient kó tó kójọ ẹ mọ̀ pé oríṣiríṣi àìsàn ni ó máa wò tí wọ́n bá sọ fún èèyàn pé nǹkan ti ṣeéṣeéṣe tó ti lo oríṣiríṣi kó wá dán ginger wò iléeṣẹ́ yẹn ó ń fún wa lówó ó tó ń fún wa lálàá.

0: ìpèníjà fún ìlera rẹ tó bá tún sọ de okòwò ó tún lówó
1: fún ọ lágbà sọ de okòwò síbẹ̀ láti bọ̀
0: ibi tá a ti mọ
1: tá a ti fẹ́ lónàkílẹ̀ tẹ́gun ilé kankan pẹ̀lú ìjìnjà àná lẹ́kọ̀ọ́ ẹtùwà lẹ́kọ̀ọ́ òṣogbo ẹ̀sán pa ló jẹjá
0: káàkiri ìlọmọ sẹ́yìn láti lọ yá sọ̀kíní kan n tó bá ń yọwó fún yàn ṣẹ́rí ẹni tó bá rí ni tó dáa tí ò fi lọ ẹlòmí èèyàn bí ni
1: ìka
0: àdánìkànjọ pọn wọn pẹ̀lú ẹ̀ tó bá ń ṣowó sápò tiwa kí ló tí ò ṣe sápò ẹlòmí
1: náà jẹjá jẹjá méjì ló pín sí o ẹni kan
0: 76 herbs
1: iru
0: bẹ́ẹ̀ ni èso rú wà nínú tí wọ́n fi ṣe ẹ sì mọ̀ pé agbára ni irú gan fúnra rẹ̀
1: ẹ máa korú gẹ́gbà náà
0: ó ṣiṣẹ́ fojú ó tún ṣiṣẹ́ fún hypertension ẹ jẹ́ ká wá sọ kinní kan tó bá dọ̀la lago mọ́kànlá ẹ jẹ́ ká pàdé lọ́fíìsì wa tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo dove
1: láti á ṣe kinní
0: láti wá jókòó kájọ sọ bá ṣe sọ di owó bá ṣiṣẹ́ tún fi tọ́jú ìlera
1: àti láti tún rà á
0: láti rà á wọ́n ríra ń bẹ̀ kódà lọ́la àtún fún àwọn èèyàn mú lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ nísanwó ńgbà tí ẹ bá pinnu pé ẹ fẹ́ bá lé iṣẹ́ dòwò pọ̀ lẹ́ẹ̀tọ́ kówó lẹ̀ ń tẹ́ ẹ bá rí
1: sí àmì báyìí ẹ máa lọ ẹ
0: àtún tà fún
1: yẹn máa lọ fún fámílì
0: kẹ téèyàn bá ti lálàáfíà gbogbo yóò lè sáré kókó jàn-án láti rí owó tó bá dọ̀la lago mọ́kànlá àárọ̀ ẹ já pàdé ọ́fíìsì wa wà ní ẹgbẹ́ ilé epo dove téèyàn bá ń bọ̀ láti mọ̀ létí tó bá ń lọ sí dùgbẹ̀ kó bọ́ lẹ̀ ní ilé epo AP odikeji ile epo AP yẹn yóò ti rí ọ́fíìsì wa pẹ̀lú signboard
1: kíni akọ ọbẹ̀
0: jinja ẹ ti rí jinja aba extra
1: tí wọ́n gbé signboard kíni
0: àmì àmì ẹ rí ìgò jinja tí wọ́n gbé sára signboard
1: gbẹgbẹgbẹ
0: kò ṣe é mọ́ àtẹ̀gbẹ́ àtiwájú la gbé
1: sí ariwo rẹ pọ̀ ju mo rọ
0: ọ̀dà bẹ́ẹ̀ náà kó lè bá a dáa
1: ní kan bá dáa gbogbo ayé ní ọ̀fẹ́
0: bẹ́ẹ̀ni
1: ẹ̀yìn ò bá wọn mo kò mọ yabara àmọ́ alápẹrẹ
0: bẹ́ẹ̀ni
1: àbẹ́ẹ̀gbà
0: bẹẹni mo
1: gba ẹni tí a sọ anything láàrin àkókò pọlẹkẹni
0: nọmbà nọmbà tẹ fi gba wa
1: sọrọ
0: ni bóyá ẹ fẹ gba bẹẹ ṣe débẹ àbí ẹ fẹ béèrè ìmọràn sí àbí
1: ẹ fẹ rà
0: bẹẹni ẹ pé 08072991935 yẹn tó tún mú lẹẹkan sí 08072991935
1: báàrò bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ máa yẹn
0: ok ó yàṣẹ ti mú dáadáa 08072991935 lago mọ́kànlá ọ̀la kàwa a tó fún yín jinja mú lọ́fẹ̀ẹ́ ń bẹ́
1: kí ni ìyàtọ̀ jinja àti jinja
0: jinja wọn fi ń ṣe bẹ̀ ni jinja egbògi tá a pò pọ̀ lọ́nà ìgbàlódé pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ òde
1: òní ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀ máa lọ ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀ ìpàdé di ìjọ ọ̀la náà ni friday tó a máa fẹ́ léyìí ṣe lọ ẹ a máa gbàgbé o wípé ẹ bá ní kankan ṣe fún àwọn tí wọ́n nílò owó oúnjẹ fún ọdún ilé àtúnbọ̀ yìí àkókò rèé láti fẹ́ràn ọmọnìkejì wa bí ara wa àpòwò ni tó bá jẹ́ pé oúnjẹ ni ẹ pè sórí nọ́mbà yìí 08023251601 tẹ bá fẹ́ ràn yàn lọ́wọ́ fún ọdún léyà 08023251601 08023251601 tàbí lórí àkáǹtì yẹn 6051999194 Fidelity Bank 6051999194999 Fidelity Bank. Thank you. Oh, damn.

kilu yi baba ni oke gajo ke ni le oluya denbi 96.7 sani

0: kasa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorusun ara tita sagun sagun ke yan me dagba pupo ko ma rin koge koge ke yan ma le gba pa tese ki won ma gbe yan sega kori o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bato se se bolese yan ko ma mo ko ti bo ke yan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeli jeli aile mi dada idakole ko ma kunrin o ma le se dede ara ma gbe pe pe pe aro ma legun igbese kan ma nke ani pataki kata de gbegbese ni kia kia ke da wa la para pa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le se mu joyin lola complete iworo di badan telephone 08033715988 08033715988 en ta tadu ale lo ma toni toni
1: Ìrìn àjò umra láti ṣàlékún imani kálíba jìrì ayé jìrì àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọọlẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọọlẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwù ń bá wa tò tó gúnrégé ní aljanna travels èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní aljanna travels ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.

0: ọdún dé.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùnwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀

42 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́ pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, mọ́tò ẹ̀jẹ̀ òkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Mẹ́mbà sí ni kẹ́ ẹ máa pè 0903-393-3006 tàbí 00-6648-1455.

0: bọ̀ padà látọjú ọjà lọ́hùn-ún
1: o. Ẹ ṣeun tí ẹ ń bọ̀ wá.
0: Ìkànnì Lágelú 96.7 FM òkè gájòkè ni wọ́n ń pè bí tá a wà yìí.
1: Yes.
0: Ìròyìn tá a sì ń pè ní gudugbẹ̀ òun là ń mú wá sí ẹtì
1: gbọ̀n yìí. Ibẹ̀ la wà yìí.
0: Lábúrò oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa.
1: Àmì àti àmì.
0: Ó yẹ gbójú wò wá lójú òpó ti Facebook wa yẹn Lágelú FM 96.7 ẹ tẹ̀lé wa ẹ fi ìròyìn ṣọwọ́ sí wa. Ó yá o ẹ jẹ́ ká tẹ̀síwájú mo ti wà ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú ìròyìn eléyìí tó jẹ́ gudugbẹ̀ tó wà níwájú tẹ̀mí wọn ni àwọn méjì kan tí wọ́n jọ jẹ́ ọmọ ìyá ó ní wọ́n dágbére fún ayé pé ó dìgbà ó ṣe o nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ kan eléyìí tí wọ́n pe ó ṣẹlẹ̀ lágbègbè kan ní ìlú Àkúrẹ́ agbègbè Ìjápò òun ni wọ́n pe agbègbè ọ̀hún o ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́rùú lọ́jọ́ Wednesday gan ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ ni ọkọ̀ kan tó jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti Nissan wọ́n ní ọkọ̀ náà àti ọkọ̀ míì náà tí ó tún jẹ́ ọkọ̀ ńlá èyí tí kò ní nọ́mbà dánimọ̀ tòun ti kẹ̀kẹ́ tatagànrẹ́ lẹ́sẹ̀ méjì tí ẹ̀yìn mọ̀ sí alùkùkù àti ọ̀kadà òun náà ni ìjàm̀bá ọkọ̀ ọ̀hún ń lọ́ fà papọ̀ mọ́ra wọn o wọ́n ní àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọ̀hún lọ ńlọ́jọ́ wípé ọmọ ìyá ni wọ́n o ìròyìn ọ̀hún ó ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí i wípé ìṣẹ̀lẹ̀ yìí lọ́ṣẹlẹ̀ o ní iwájú iléeṣẹ́ àjọ kan eléyìí tí ó máa ń rí sí yíyẹ ọkọ̀ wò tá a mọ̀ sí vehicle inspection office wọ́n ní níwájú iléeṣẹ́ àjọ ọ̀hún gan ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún bó ti ṣe jábọ̀ lórí ẹ̀ wọ́n ní àwọn èèyàn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní àjọ ọ̀hún eléyìí tí wọ́n rí sí lílọ bíbọ̀ ọkọ̀ náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yẹ àwọn ọkọ̀ gbogbo wò tó ń ti àwọn ìwé eléyìí tí ó rọ̀ mọ́ wọn wọ́n pe wọ́n ń bẹ níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ o nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ìròyìn ṣàlàyé o wọ́n níṣẹ́ rí àwọn méjèèjì eléyìí tí wọ́n dágbére fún ayé pó dìgbà ó ṣe wọ́n ní ọmọ ìyá kan náà mọ̀ ní àwọn méjèèjì ọkùnrin sì ni àwọn méjèèjì yìí wọ́n pe àwọn yẹn wọ́n ń bẹ lórí kẹ̀kẹ́ alùpùpù tí a tún mọ̀ sí ọ̀kadà wọ́n ní lásìkò eléyìí tí wọ́n pe ọkọ̀ náà eléyìí tó jẹ́ ọkọ̀ ńlá tó jẹ́ ọkọ̀ ẹrù tí ó ti ń bọ̀ tinátiná tó ti ń bọ̀ ní ràìràìràìràìrà wọ́n ní àdédé òun náà ni ọkọ̀ náà tó jẹ́ ọkọ̀ ńlá yìí ń ló lọ rún mọ́ ọkọ̀ kékeré ìyẹn ti Nissan car wọ́n ní nígbà tó rún mọ́ ẹni gbogbo wọn ni a bá tún wá rún mọ́ ọ̀kadà eléyìí tí àwọn ọmọ ìyá méjèèjì yìí ti ń jókòó sí ìròyìn jẹ́ kó di mímọ̀ fún ni wípé lójú ẹsẹ̀ ní lọ́gán òun náà ni àwọn méjèèjì yìí ni wọ́n dágbére fún ayé pé ó dìgbà ó ṣe ẹni tí ó jẹ́ awakọ̀ èrò náà eléyìí tí kò fẹ́ ṣàlàyé tí ò fẹ́ sọ̀rọ̀ kankan eléyìí tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀hún torí wípé bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ti ṣe jẹ́ wọ́n ní onítọ̀hún náà tóun náà jẹ́ awakọ̀ nínú ìṣẹ̀lẹ̀ náà ó ṣàlàyé ọ̀rọ̀ wípé tọ́ ṣe rí bóun ò ṣe tí ìdágbére fún ayé pé ó dìgbà ó ṣe orí náà ló mọ̀ kó òun yọ ìròyìn tẹ̀síwájú wípé níṣe o ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n dé lọ́gán síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní mú àwọn àtúnṣe bá gbogbo òpópónà náà ní gbogbo ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé ní lọ́gán eléyìí tí wọ́n ti pè wọ́n ìyẹn àwọn àjọ èyí tí ó jẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó ó ní àwọn náà mọ̀ sí dé síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ wọ́n nígbà wọn tiẹ̀ fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ náà ìyẹn ní agbègbè bẹ̀hùn ìyẹn ọ̀gbẹ́ni Samuel Ibitoye wọ́n ní nígbà tí òun ó mọ ṣàlàyé ọ̀rọ̀ wọ́n ló sọ wípé ẹ wò ó ṣe rí ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ eléyìí tó ṣẹlẹ̀ wọ́n ní kò mọ̀ sí kò mọ̀ yẹ lẹ́yìn ìjánu ọkọ̀ eléyìí tí wọ́n pé ó dédé sọ sẹ́lẹ̀ lójijì ó ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ọ̀hún ló fi ṣẹlẹ̀ kélédùn àkọ́dàkọ́ kọjọ kọ́mọ kó ni yọ kámọ́rìn lọ́jọ́ tí ebi ń pojú ọ̀nà o.
1: Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa yíká àgbáyé bẹ́ ṣe ń gbọ́ wa ẹ lọ gbójú wa live and direct ẹ ṣí à ẹ pín kó kárí ilé àjọ jẹ́ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní ìròyìn kan rèé tó ń bẹ níwájú tèmi tóun ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ wípé obìnrin kan tó kọ̀rọ̀ ń jẹ́ Amarachi Promise Ezomonu òun ló ti ń pè fún ìdájọ́ òdodo lẹ́yìn tó pàdánù ọmọ rẹ̀ mẹ́ta tó jẹ́ ọmọ lẹ́ńjẹ lẹ́ńjẹ sọ́wọ́ ìjàm̀bá ọkọ̀ kan tó wáyé lágbègbè Ògúnnàbalẹ̀ ní Port Harcourt ní ìpínlẹ̀ Rivers ìròyìn tó ń tó mi lọ́wọ́ yìí tó ń kán mi lójú gbére bíi ẹkún ìlejì òun náà ni ó ń ṣàfọ̀mọ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nígbà tí ọkùnrin kan tẹ́nikẹ́ni ò mú ọkọ rẹ̀ tí ń kọ ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ bi o se mo oko wa won ni se ni obirin yi in lo ba tan ina oko mole afi rere mu to lo ko lu legbe molebi yin ti e to se pa omo meta loju ese le tan omo meta ta si je omo le nje le nje o won ni inu pa yin keke la won yen wa ni agbegbe won to nti iye omo na ele ti won foju sugbere ekun be o ni olugbe agbegbe won kan ile to ni kamoda ko to lo pe isele isele lojo ke edogun osu karun onu ta wa yi o pe omo lenje lenje ti won ba isele na rin ni kan nu won je omo odun mewa ikeyi je omo odun merin ti iketa to si je omo odun meta ba kan na be oni won pe legbe awon obirin yi o na lo wa ni ogun na bali nibi ti isele gbe isele won ni odo omo okun kan ni nko re bi re bi o se mo ko wa lasiko ohun dede ni won gbo arewo ki won to boju wo ki won to bojuri oko ti kolu ile obirin tan wi o si padanu omo meta re so ijamba oko alagbara yi le to je en to bani lokan je pupo pupo to si gba omije loju opolopo eyan won pe iya awon me lo bere si sukun asun daabo ile ti nsukun ni ojojumo o si nfide oro mule ipe omo meta ni won ti wa ni ile eko be in lo wi pe awon gan ti won gbe mi omo meta ti ohun bi yi o na ni won ti e fi gbogbo ara tabi ko bi ara si isele ohun o je pe ni ojojumo bayi in lo ran ti omo meta ta na pe ojumo lu ran obe o da lorun be ni ya yi o na ki gba jare fun aye gbo npe koda ago to n ti tele to je pe marun leti gba ta mo won lo si ile eko lojojumo ojojumo bayi ni ndun ile ti o je pe mo ni gbagbe ni isele on je inu igbesi aye to si ke si ijoba yi pe ki won je ki idaju ododo ko fese mule punch oko
0: iroyin yi to wa niwaju temi lati nu iroyin daily post oni mo ti riroyin ohun o salaye oro wi pe omokunrin kan eleyi ti o pe won o nbe lori keke tatagan elese meji taz mo si alupopo won ni omokunrin ohun o mo ti dagbere fun aye pe o digba o se ninu isele jambo kankan eleyi ti o sele ni agbegbe kan ti won pe ni ilu peju ni ipinle eko iroyin salaye oro lati pase ajo ti lasma ibe o na ni iroyin ohun lo ti jade wa ko to bo si ninu iwe iroyin daily post o won ni ajo lasma na lo fi di isele ohun mule ninu atejade kan leyi ti o jade sita ni ojo ru Wednesday nibi ti an ti nsalaye wi pe isele jambo oko eleyi to sele ti omokunrin ohun to fi dagbere fun aye pe o digba o se lo je eleyi ti ko dun mo ni ninu to si je isele ta pe ni gudugbega gba gege bo ti se nte si waju ninu atejade re eyun ni ile ise lasma ajo ohun n to fi sita o ni saaju n lo ja wi pe omokunrin ohun eleyi ti nbe lori keke lese beji ta mo si alupupu won pe dispatch rider o ni omokunrin ohun o won ni nigba ti o bere si ni morin ajo re ni o ba bo si oju popo won ni o si bere si ni fa pelu enikan na ti ohun na je awako oko ero kekere ti a mo si koropo won ni bi a ti se bere si ni jo du ona nu ni o ni se ni omokunrin yi eleyi ti nbe lori keke alupupu n lo koju si eni ti se awako to je oko ero kekere ti koropo o si bere si ni ba so pe kini ohun gangan lohun ni oju ona yi won ni oro yi ni won bere si ni joba ara won fa leyi ti omokunrin ti nbe lori keke lese meji ti a mo si alupupu won ni lo bere si ni fa gangidi wi pe eni ti se awako koropo yi ko n ko lo ni ona ohun gangan ni ona yi n lo to si won ni eleyi na lo bere si ni fa titi to fi kan oko kan eleyi to je oko nla ajagbe to fi kan lara o won ni nigba to ma kan oko ohun lara nko ni se na ni o ti e le mo bi o se yi owo mo sugbon nko o ko si abi ajagbe yi ni o to si je wi pe oko nla yi to je oko eru nla won ni o ba se peki pelu re o nigba ti ajo lasma ti o mo salaye siwaju ati siwaju si won ni omokunrin yi iyen to nbe lori keke tatagan won pe o fi arapa yanayana won ni ifarapa re yi o buruju to fi je pe logan ti isele ohun sele na lo ti dagbere fun aye pe o digba o se o amasa o àjọ náà tó jẹ́ àjọ lasma ẹni ó ti sáré bọ́ sí ojú iṣẹ́ ní lọ́gán tí àjọ ọ̀hún ti rí ìtanilólobó kan wípé irú ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ níbi tó ti ṣẹlẹ̀ wọn ní pápápá òun náà ni àjọ ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lọ láti rí dájú wípé àwọn ìdádúró eléyìí tó ti ṣẹlẹ̀ lójú pópó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò lè lọ lásìkò eléyìí tí ìjàmbá ọkọ̀ ọ̀hún ṣẹlẹ̀ láti rí pé kò sí ìdádúró ọkọ̀ kankan àti pé ohun gbogbo kó tún bẹ̀rẹ̀ sí ní máa lọ bó ti yẹ kó lọ ni o nínú àtẹ̀jáde ọ̀hún eléyìí tí ó jáde síta òun náà ni wọ́n fi ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tí ń bẹ lórí kẹ̀kẹ́ tatagàràn yìí tó jẹ́ pé ọmọkùnrin tí ń ṣiṣẹ́ rẹ̀ tó jẹ́ pé dispatch rider ni wọ́n pé ẹ wò ó fi ara pa yánnayànna kọjá àdámọ̀ gan ni o tó sì dágbére fáyé pé ó dìgbà ó ṣe wọ́n ní ṣe rí ìṣẹ̀lẹ̀ yẹn tó wáá ṣẹlẹ̀ ọkọ̀ bu omi wàhálà sí agbègbè ń torí wípé kíni ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó fẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń rìn lójú pópó àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúṣe àti àwọn ohun tó ti máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní kò lè ṣẹlẹ̀ gbogbo ẹ̀ kọ́kọ́ dúró ṣiri muná kó tó di wípé àjọ lasma ó wá kọjá lọ síbẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní máa mú kí àlàáfíà àti ìjágeri ọkọ̀ kó tún padà síbẹ̀ àmọ́ṣá o ọmọkùnrin ọ̀hún wọn pé ti dágbére fáyé kó dìgbà òṣè.
1: ó dá ẹja lọ sí olúùlẹ̀ wa nàìjíríà ìlú àbújá bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ti olúùlẹ̀ yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí lórí ikú ọ̀gbẹ́ni kan tó kọ ẹ̀jẹ̀ Adimike Godwin eléyìí tí wọ́n pé wọ́n rí òkú rẹ̀ tí wọ́n sì ké pe àwọn èèyàn ní ìke àbáàdì.

0: fún ìwọ tí o ní àǹfààní láti mọ gbọ́ mi ní dédé àkókò yìí fi ọwọ́ gba orí rẹ mú kó kíra rẹ kú oríire torí pé ìròyìn tí ó ṣe ọ́ láǹfààní ọ̀rọ̀ tí ó mọ tẹ̀síwájú lórí ìṣúná rẹ ìnimọ̀nútọ̀ wá ilé-iṣẹ́ income multiplier system ló gbé mi wá sórí ètò àǹfààní tí a sì mú wá ó wà fún ọkùnrin ó wà fún obìnrin torí pé kí ni ètò ìṣúná wa ó ṣe pàtàkì ó ṣe kókó ṣùgbọ́n nǹkan tá a mú wá yìí kì í ṣe fún ẹni tí ò lè kóra rẹ̀ ní ìjánu kì í ṣe fún ẹni tó ń ròyìn pé bí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí owó mi ń rí gbà lọ́la tí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí láàrin ọjọ́ méje máa rí gbà ọ̀rọ̀ àti sóríire àwọn tá a ti mọ̀ tí wọ́n ṣe dáadáa lórí ètò ìrìn àjò ayé wọn wọ́n ní ìjọ tá a bá gùn kọ́là ń kọrun iná ni ọ̀rọ̀ yìí it is system tí yóò ṣe èmi àti ẹ ní àǹfààní ìwọ tí ò ń ṣiṣẹ́ ìjọba àbí ìwọ tó ń ṣiṣẹ́ oṣù tó sì ní lọ́kàn láti ṣe dáadáa sí nípa ọ̀rọ̀ ètò ìṣúná rẹ ìwọ gangan ni à ń bá wí èmi nìkan kọ́ mo sì wà ní orí ètò ẹni tí ó jẹ́ aṣojú ilé-iṣẹ́ income multiplier system àwọn gangan wà pẹ̀lú mi níbí for those of you that believe that you cannot actually base on your salary that you are earning every month this particular program is for you because you cannot actually live a life of having one particular income system that's why this company income multiplier system is here to help us it's for those people that believe that they cannot just invest their money now and just sit in the next 24 hours life is a system so that's why we are here eba mi daruko yin ke si so ile ise te soju gan nisan
1: oruko mi ni mr folonso lati ile ise income multiplier system
0: tori anfani awon to ngbo wa kini idi te fi da ile ise gangan sile gan
1: nkan ti agba lero ni pe a ri pe opolopo won sise karakara ni inu economy ta wa opolopo won sise ntoto to ba pe ki a sise ni nipa ti ise nigerians won keti nipa ise sise bo imo to wa nbe ni pe opolopo won sise eto at the end of the month at the end of the day a lot of responsibility ti ma ko owo ilo lapo won bo o wa ni eto yi agbekale lati le rin opolopo lowo lati le manage income wa lati le build financial status wa so ele ni o je ka le build e ta wa nu de fi le ni anto anise ku
0: kan temi wa tun fe bere nitori emi wo pe an to ba ti sisi osu abeni to ni sisi owo so di ni lo pe kun tun wa owo mi ati pe age wo gangan la won ti e nfe lati se program yi
1: gaga bi nkan ti o nlo ni igboro ti gugu abe mo lamo daju ni pe gugu ise terin ba ko ma se ti o ba ti ni ona miran ti o fi kun owo kan gberu de ori bayi nkan to sele niyan then awon to ma wa nbi eto yi ko si fun omo ike rara o ma bere lati ogun odun lo si oke idi ta fun mu ogun odun ni pe awon pe at that age opolopo omo gbulo ti ni irori pe ba won na se gbegbese aye won ti gbese aye won fi nitumo to fi wa dori agbalagba awon wo de la nso awon working class especially the working class business owner ati awon serious minded people boya won nise lowo abi won nise lobo ton wa serious minded ton de setan ati mujuto ètò ìṣúná wọn.
0: bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ ń sọ gẹ́gẹ́ bí ẹni pé àwọn tí wọ́n ní òye ẹ̀kọ́ ni ló ń dàbẹ̀ ni pé ẹ̀ ń bá ṣé àwọn ìyá wa tán tata tí wọ́n tèlùbọ́ ta ráìsì kan sáwọn náà lè jàǹfààní kíní yìí.
1: ìdí ni pé eléyìí ò sí everybody ó yẹ káwọn ìyá lè bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa lónìí owó instant gratification wọn máa ń wá
0: owó ojú ẹsẹ̀
1: ayé sì ti yíkó ń bá ṣe wà tẹ́lẹ̀ wọn máa ń bìdì ọ̀rọ̀ nísìnyí a rí pé gbogbo àwọn tó ṣàṣeyọrí lórílẹ̀‐èdè wa lónìí wọn bìdì ọ̀rọ̀ wọn step by step ni so ìdí nìyẹn tí ò fi sí fún gbogbo ènìyàn la fi sílẹ̀tì àwọn serious minded people.
0: àwọn serious minded people tá a wá ń sọ yìí báwo gan ni wọn ṣe darapọ̀ mọ ilé-iṣẹ́ yìí.
1: ibi wọn ṣe darapọ̀ mọ ni pé nípa sísẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí orí nọ́mbà tí a pè báyìí àwọn aṣojú ilé-iṣẹ́ wa wà ń kalẹ̀ láti yànnẹ́ náà fún wọn lẹ́kùnrẹ́rẹ́.
0: ẹ bá mi pe àwọn nọ́mbà yẹn.
1: 08157617956.
0: ṣé ètò tẹ́ ń sọ yìí ṣé ìjọba lọ́wọ́ sí.
1: eléyìí nǹkan tí ìjọba ń lọ́wọ́ sí tààrà ni tí ó bá òfin orílẹ̀-èdè yìí mu ẹlẹ́ẹ̀kejì ni pé ó tún bá òfin ọlọ́run ọba mu ìdí nìyẹn tí ó fi jẹ́ pé ó fi wá lọ́kàn balẹ̀ nǹkan tí ó sì ti change ètò sínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ni bọ̀ tí máa ṣe mí lè mọ̀ ni pé àwọn kan máa nǹkan tó bá yẹ pé ó da àwọn kò ní ìdí orúkọ ṣe máa pariwo ẹ̀ fáwọn yẹn nǹkan tó ba orílẹ̀-èdè jẹ́ nìyẹn pé tí àwọn yẹn bá rí ọ̀nà la tààrà tí wọ́n lè fi help àwọn yẹn wọn fi hàn lómi àti wá wà nù mindset yẹn ti pẹ́ ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi dìde láti ran àwọn yẹn lọ́wọ́.
0: wọn náà lẹ ti gbọ́ yẹ̀yìn èèyàn wa nílé kẹ́ ẹ tó lọ ẹ bá mi dárúkọ ilé-iṣẹ́ ilé kan sí àti nọ́mbà tí wọ́n tẹ orúkọ wọn àti àdúgbò wọn sí.
1: income multiplier system fún nọmba tí àwọn èèyàn dẹ̀ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti agbègbè tí wọ́n ń gbé sí ni 08157617956 08157617956.
0: o náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa lórí ètò yìí this program is strictly for serious people àwọn tó jẹ́ pé wọ́n ti ready tí wọ́n ti ṣetán láti kú ònú ìyà àti inú ìṣẹ́ lẹ́ẹ̀kan sí nọ́mbà tí ẹ tẹ orúkọ yín àti àgbègbè yín tẹ̀ ń gbé sí ni.
1: 08157617956

0: ẹyin ara ilé ẹkú ilé jàre ẹkú jẹ mọ pé ó yẹ kí n ti wọlé o ṣùgbọ́n bẹ́yàn bá jáde pẹ̀lú obìnrin mi mọ àdó mi ò mọ kì í ṣe problem wọn ni problem mi mọ n tó fi ibi tí nǹkan ti wọlé sí wọn lára àwọn náà máa ń pẹ́ múra tán àsìkò sí nǹkan míì àjọ ń jáde ni tó di pé ẹ wọṣọ kan ẹ jẹ máa wo mírọ̀ ni jẹ máa yẹ kinní kan wọrùn yìí wọn àti 360 láì ṣe mí ṣe lẹ́gẹ́ nǹkan tó jẹ́ ká pẹ́ nìyẹn jẹ́ ká pẹ́ nìyẹn
1: ṣàpẹ́
0: pé kò pọ́síbù àti àpẹ́ bóyá bíi ìṣẹ́jú kan àwọn èèyàn ti ń dúró de wọ́n ti fẹ́ gbọ́ voice yẹ lọ́dọ̀ fún mi pé voice Fọlákẹ́ yẹn mo dẹ̀rọ báyà pé kí n fọ́ fóònù ìmọ́lẹ̀ ni mi voice Fọlákẹ́ ló like jù dẹ̀ tún sọ fún mi audacity life ego dẹ̀ balance.
1: àwọn tó ń sọ fún mi pé torí tiẹ̀ làwọn ṣe ń gbọ́ rédíò
0: nǹkan
1: ó dẹ̀ ń sọ fún mi ó dẹ̀ ń sọ sórí fóònù tèmi kékémi báwọn kí gbẹ̀ngà
0: o
1: torí gbẹ̀ngà làwọn ṣe ń gbọ́ ìwọ náà wọ́n nǹkan yẹn mo kàn jẹ́ ọkàn tí ò ní lára ni
0: ẹni tó bá sọ bẹ́ẹ̀
1: mo dẹ̀ tún gbà pé tẹ bá ń gbọ́ rédíò torí ọkọ mi torí tèmi náà ni
0: ẹni tó bá sọ bẹ́ẹ̀ kò ní jẹ́ sisi but eléyìí young guy pẹ̀lú baritone voice mo like mo wò báyìí pàbí kí n fọ́ fóònù ìmọ́lẹ̀ ni
1: ṣé fóònù titi àbí titi àbí
0: tèmi ni mo wò pé titi bá báyìí tó nídìí ló máa dà mo ní pé kí o jẹ́ kí n fi sílẹ̀ pé iná.
1: kókó gbà bẹ́ẹ̀ ẹ mọ̀ pé téèyàn bá níyàwó tí ó ń wu ẹlòmíì àpẹẹrẹ pé ọkọ ń tọ́jú ẹ nìyẹn.
0: But at times wey ẹran ara máa ń fẹ́ gbé wa
1: o fẹ́ gbé ẹwọ o fẹ́ kó lu ẹni
0: pé pé kò má jáde mọ́ kò ṣáà wà nù lé ni òkè fi tracker sí gbogbo ibi tó bá lọ kí n máa mọ̀ báyìí CCTV tó máa pick voice àti visual
1: sound and sight.
0: Ṣé ìjọ wo la fẹ́ lò láyé la fẹ́ máa wẹ̀ wo onírin.
1: ó ti da adúlá fìyẹn dúpẹ́ lọ́wọ́ àwọn tó nífẹ̀ẹ́ ọlọ́run lára wa àwọn tí ó lè ṣe láti máa
0: ẹ̀yin tẹ̀ ń kó wa jẹ ẹ ṣé o ẹ̀yin tẹ̀ ń lá wa ẹ ṣé o ẹ̀yin tẹ̀ fẹ́ wa tá a mọ̀
1: ẹ ṣeun.
0: ẹ̀yin tá a jẹ́ crush tẹ́ ẹ sọ síta
1: ẹ ṣeun.
0: ẹ̀yin secret admirers
1: ẹ ṣeun. ẹ̀yin tẹ́ ẹ sì lè fọ̀rọ̀ sínú tẹ́ ẹ sọ síta náà a dúpẹ́.
0: ẹ̀yin tẹ́ ẹ fi picture Fọlákẹ́mi sínú báìbù tẹ́ ẹ fi ń pè lójoojúmọ́ pé I wish ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn o.
1: ẹ̀yin tẹ́ ẹ ń gbóhùn gbẹ̀ngà tẹ́ ẹ sọ pé tẹ́lẹ̀ yóò bàjọ́ kọ ẹni adé jẹ́ ẹ ṣeun
0: náà
1: ẹ a mọ̀ lóore
0: àti dé sí yín lọ́rùn náà
1: ẹ̀yin tẹ̀sí ti sọ pé tẹ̀sí yín mú sí wa náà
0: pé kí ni
1: ó ti dà
0: kí ni
1: ọlọ́run rí yín orí inú yà wá dáríjì àfààyàn lé kóòtù ọlọ́run lọ́wọ́
0: ẹ̀yin tẹ́ àzú nǹkan tá nǹkan tẹ́ ẹ̀ rí
1: tẹ́ ti
0: wò máa ti Fọlákẹ́ Fọlákẹ́ mo ṣe Fọlákẹ́ bó ṣe máa ń sọ̀rọ̀ yọ ọmọ yẹn máa láìkì kí sí i wọ́n ti máa imagine
1: wọ́n tún sọ orúkọ pé
0: no mo ni wọ́n ti máa imagine mo kàn sọ ni má jẹ́ ká yẹ ẹja mi sọ̀rọ̀ ẹ síta
1: bọ́sùn torí bọ̀sùn kàn kí ó kọrí mọ́lẹ̀ ni bí àgbo iléyà
0: ilé ayé tá a wà yìí iṣẹ́ kan jọ
1: ọ̀sán fànà ó lọ́rẹ̀ ta máa lọ kí nílé ẹ̀
0: àsìkò iléyà yìí tiẹ̀ má wọ̀nyí àwọn aláàjì mo mọ àwọn aláàjì
1: tó pọ̀ aláàjì
0: top striker ẹ mọ̀ fi top striker sáláàjì o
1: kí ló dé
0: aláàjì abidin ọ̀làwálé
1: hamzat. Okay, but top striker is top striker.
0: Igboro lo ni top striker.
1: Akuku ba wa layo lagbara Olorun. Gbogbo aniyan wa patapata ondo Olorun agba. Nkan bi ta focus si, Olorun a je ki ona. E ta focus si ni ti dada gan. Olorun atun gba fun wa.
0: Ti e sanwo fun eyin yen ma ro pe boya e. Se bo mo pe Muslim ni mi, iwo lo wa. Be ba invite wa. Ke so pe o ya e wa jeran odo. E mo ro pa fe wa o.
1: Wo gbagba gbàgbé bó ṣe ṣẹlẹ̀ mú láti fẹ́ kámẹ́ láti sọ
0: pé àfẹ́jẹ́ kan
1: sórí
0: àfẹ́jẹ́ kan ronú ni ẹni tí ó bá ti invite wa àlùwà láòkárínú
1: sórí mo ní èèyàn kan one time táwọn kọ ọwọ́ méjì fẹ́yàn kan láti bí ọdún bíi mélòó kan báyìí
0: wọ́n máa ń gbẹ́ran wá fún wa
1: mo kí wọn o mi ò kí wọn o
0: wọ́n máa fún wa lẹ́rọ ọdún
1: ó ti ṣú ọ kò dáńṣe pé èkìrí mẹ́rin èkìrí mẹ́fà o ó mọ ẹran ọdún tó lè jẹ́ fún bí odidi ọ̀sẹ̀ kan.
0: ẹ ń bá tiẹ̀ ti láti mọ̀ pé kìrí ẹran tó máa jẹ ó máa tó bẹ́ẹ̀ bíi 2025.
1: ó tẹ ká dáadáa ni àgbáyà burúkú.
0: I wish you the same. The funniest thing ni pé
1: Adams Alao Adams Adams Adams mo gbe fun every day you know yen standard niyen
0: o ti fi style to ti book to dun ile niyen
1: mo tun awon ina laji mo wa mi o wa o ti shoju
0: fun ide yi eyin etemi o eyin te ba fe je ki e fe je ki a wa gberun
1: o se eyan ti fi dispatch rider wa gberun wa fe wa kan go rider is at your gate
0: ato afi parara si
1: wo awon eyan wa àwọn tí ó dẹ̀ fún wa lẹ́ran ọdún rí àwa náà fún wọn lẹ́ran kérésì kò ju bẹ́ẹ̀ yẹn lọ ṣe fún mi ṣe fún ọ ni
0: 50-50.
1: E ka bo sori eto kira rigbo ni lojo kokole logo osu karun of the 2025 like you do 96.7 FM beletin go gbe ngoya to wa nbe
0: bo se so ye mo ro ke boya ko fa mi si ko je pe ami o lo fi ma soro remidodo
1: remidomido
0: remidodo e ka bo remidodo ni e ka bo
1: remidodo e ka bo ah tutoni
0: so ko je pe ami fala ke to ba de se mo de le fun eni ki mo le se na gba ATM mi to ba le fi a mi yen
1: ATM abi ATM card ya
0: ATM
1: tori ti o ma yi mo lowo sa so pe ATM mu ni ko gba o mi ni ko gbe ATM card mi tori gbenga
0: mo le o ti ja o ti nja o ti nja
1: e yo borin ko ni ja
0: je ka kuro nbe
1: awon to wa ipo ni lojo bi won aba won dupe adegba ladura pe won se opolopo
0: ti awon 21st
1: lagbara olorun fala ke mi ti lo kan
0: gbenga oyato
1: kate to ma mu ka ma bopo lole
0: ka ma wa opo
1: okay
0: but I told you baba lawo ni opo ka ma wa opo lo ile oloro ki se oloro gan oloro
1: oloro so fe tu fun
0: ile oloro
1: okay
0: ni ka ma wa opo lo be
1: se ko se baba lawo ni oro
0: laye atijo an baba lawo ma nlo from ile tutu ile tuni nkan kan se ni baba lawo wa lo nlo si ile oloro so ko to o ti kuro le ko si moto ko si phone o ma rin ni so won wa tun need babalawo ni another place awon eyan wa wa dele wa ni o ti lohun ti lo ro won wa wa lo ro awon to wa pade ni bi to lo pe e ma wule wa opo babalawo lo opo e ma wule wa lo le oloro mo o ti lo bu mi
1: say o ti japa
0: o ti lo another route
1: okay ka ma bo polo
0: ka ma wa
1: opo lo le oloro
0: ben
1: isele orisirisi isele ni kakiri ki se ipinle oyo nikan ki se ipinle oyo nikan kakiri gbogbo orilede nigeria lawon bi kokan to si jeun to nko ni lominu igba mi ati e ti so pe orin owo eyin yen ko ti se mo beyan se rin bayi men okan wa very very alert ni kakaki aye gba kan lo dabe ni pe ni ipinle oyo o le sun ko ma tilekun sugbon ni isin inufu ayafu oni gbogbo on fi rin don fi tun ton fi jeun bawon obi gan bo won mo lo lewe won kan ma wo ni fefefe ti stainless plate ba jabo pere bayi se lo ma ro boya nkan mi on lo sele fun de yi atun be gobina ipinle oyo ati kakiri gbogbo southwest ati kakiri gbogbo nigeria wipe oro ti kan won ju bo se kan won lo tele ki won ba wa kan je ki eto aboku tun gbe pele ju
0: kotik
1: bi o se wa lo olorun a ma dabo bo wa sugbon olorun to fi wa sibe o need to fi wa sibe awon to wa je pe ton ti gbon kankan ton ti confirm e won sare fend di paniki won tin da eru ati beru bojo you know si okan awon eyan ki won de ba ri nkan e ma so sugbon te ba ri e lanfani lati so mo se foran kan laipe mi ti e ti fi sode oro ti koja pe a mu phone and set TikTok ya nju di balabala nji dada o ti kan gbogbo aye patapata bayi e je ka lo pata ni lati fi soro sita
0: en to ba ni ko kan ohun boyo ni second hand emi lara ni ko se en to ba gbo iroyin bo se nsele ti yo fi edo lori olorun ko le fi edo lori olorun lo ti mo ba so pe nkan ba nsele lotun o nsele losi okan e mama se ni opolopo awon pata awon eyan gbota na opolopo ni won lost appetite won
1: se
0: pe ko si nkan to
1: fe se wari eyan gbo lagbo kini se mo correct you would hear it you pretend like you didn't hear but the moment ti moti la town the moment ten to ba legbe to ba fi le soro si pe nkan to nsele yi o won affect o affect won na o affect mi na mi fa mi fe so sita ni mi fe se mi fe mo ni erun pa everybody
0: mo ese mo reason tan mi so pe n to ba nse aboyade gbogbo loya lo nse tele tele tori pe a n gbo from far distance a ro ki boya e kini kan o ya laye fun mi ni kini kan ya fun mi po mo kan kini kan e wo olorun je kini kan ni isin bayi onikalukunrin won weyin ni
1: beni
0: adura ni ka ma gba awon to sele si ki se pe boya wu won ti nkan to sele si yen to sele si won awa yoku ta awa wa nbi ati olopa ni o ata agbofinro ni o everybody ni keje ka jo pawopo asiko yi ti koja ye pe ota mi ni lagbaja emi o fe so fun
1: nkan kan bayi se orun yabo ko soro eniko so there's the we all have to just you know
0: ni ilu ogbomoso ba se nsoro yi ati awon tan sise oba gbogbo mo lati mo na tori pe gbogbo omo mo patapata gbogbo awon schools na titi so awon mo lo school nsin
1: mo
0: ti close gbogbo school down on the further notice so everybody local awon be ijoba ipinle oyo e dakun e ma wo pe boya awon egun kan leyan layo fun ti eto abo gbogbo won ni ta ba fi apakun tan a ma se pin e pa gbogbo e papo e je ka jo fowo sowo po ka je kedo eto abo ipinle oyo ka je ko ko tun dada atagbegbe ipinle oyo tori pe ta ba da ipinle oyo nikan se igba ti nkan ta nje ba ti tan nkan ta je loku
1: be ni ta tun ma je emi se ro pe isin lati je ka mo wi pe ifowo sowo po to danto wa la eleyo ni se pelu boya oselu kan ni abi egbe no I mean it should be a joint effort from Oyo to Ogun, Ogun to Lagos, back to Ogun to Oyo to Osun to Ekiti to everywhere
0: ati pe awon te ba mo wi pe won lagbara won
1: lati ba wa
0: yeah tan ba lagbara pe won le ba wa ep wa lati segun gbogbo nkan yin e ma fi ti oloselu se ep won
1: exactly so mo pe mo te wa so bo emi gan bi mo se nsoro mo nsoro south west south west cha won eyan wa o si kakakiri ni ko si ilu to ma de to ti ni ba gbogbo wa nbe you know so eto abo yi iyan is enough campaign for any politician honestly but oro oro wa lowo lati lojoja
0: ka to lojoja je kin ki mami mami mrs mojisola egun jobi ki ma ki won pe mama e se o igba gbogbo esin se o te n gbo wa ba mi ki mommy na abi se no bi
1: mommy mommy mo ke ni ole
0: ki mommy mommy mo rowo yin o
1: aki ademo lori wike en tele wa eden fowo so oko e pe fun wa ju bayi lo lagbara olorun gbogbo gba te ma le laye en ri ba ni je
0: thank you
1: oda an lo jo jan padabo
0: se bosun fe taja ni mo ro po busy ni o wa
2: Ladilu FM 96.7
3: Ile iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọ́n lẹ́mọ ríra níléṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor, Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléṣẹ́ JLK Empire lásìkò ọdún ilé yá ń bẹ̀lẹ̀ digbí tí ó yìngì. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn.

0: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Lagilu FM 96.7.

0: ọmọ ìjọ Ọlọ́run gẹ́gẹ́ káàkiri àgbáláyé. Pàápàá wa ta jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì ìta pàkórí ẹ̀ ní ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó gba ẹ̀jẹ̀ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bùjókò wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́bàtí dé Poplax filling station ní wọ́n ròdù ládojú kọjá Jọ̀nkú. Ẹgbẹ́ ilé ipò yẹn gangan lẹ́ ti yà. Ẹbẹ̀rẹ̀ chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹgbẹ́ 0902-520-2427. Ọlọ́run kankan retí rẹ̀ jẹ́ àjọ pàdé níbẹ̀.
1: Látọjọ́ Monday, káwá fi weekend wa jẹ̀gbádùn lágbóṣágbókò lẹ́jọ́ nù.
2: Ó wà bẹ́ẹ̀.
3: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Máa fi ṣì àgbà wọn.
1: Ètò tó ń múlùdùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àràyọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Colabex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Colabex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa super.

0: lórúkọ Pastor Shop
1: ní Gbagi.
0: Pastor Shop alásọ̀ra yìí wọ̀nyí mú yìí lò yìí bí ẹyọ kín. Pastor Shop Abida Corporate Services Limited báwo ló ṣe fẹ́ sí. Senator Materials, Cashmere, German Wool, Damask Materials, Swiss Lace, Swiss Cut, Guinea Brocade, Swiss Foil, Trousers Materials, Italian Swiss Wool, Voile and Organza Materials. Gbogbo ìlú jìlú kárí Southwest ń lọ mọ Pastor Shop. Kálukú ló lóko tiẹ̀ tó sì lóko iléeṣẹ́ tiẹ̀ lábẹ́ ìjọba. Aláwo ma ti ń pèrò sọ́fíìsì rẹ̀ lórúkọ Pastor Shop ní Gbagi tuntun. Má fẹ́ rúgbà bùkún kọ̀ da. Ẹ̀yin oníbàárà náà ẹ bèrè ọ̀nà dé Pastor Shop kẹ́ ẹ tó raṣọ. Kẹ́ ẹ sì rí dájú pé signboard wa wà níbẹ̀ gbagbagbangba. Gbàgán ọjà ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlókún fọ́fọ́ fáṣọ. Takoro wọ̀ yìí tó bá wù ọ́, ó má sọ̀rọ̀ ní Pastor Shop ní nọmba sí 136128 and 140 Green Block Pastor Shop Gbagi tuntun. Pé nọ́mbà bọ́ raṣọ 08034756248 àti 08052023076 ní Pastor Shop raṣọ sanwó ẹ̀. Gbé nǹkan ẹ Ọlọ́run tá a fi ṣègbẹ́kẹ̀lé àìta ìwo wọ́mọ́jà ló mú wa gòkè àgbà.
2: Lagilu FM 96.7.
3: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹ̀yìn ara létẹ̀ ń bọ̀. Ẹ má gbàgbé pati káṣẹ̀ tí mo sọ fún yín pati. It is well. Ní pati tí wọn kò tún mí kalẹ̀ sí. Babe.
4: Mi kọ̀lẹ̀ tó wà láyé ló mi kọ̀lẹ̀.
3: Ń ti dá. Kò sí wàhálà mi ò mọ nǹkan tí mi ò gbé wàhálà kankan fún ẹ o mi ì gbé nǹkan kan fún ẹ tó bá di jẹ́ ti ọ̀rọ̀ pé kán kéèyàn post nǹkan o post yìí èmi ti sọ fún ẹ gbogbo nǹkan ni mo máa ń fẹ́ gbà fún ẹ bọ̀ eléyìí kò ní pè mí kí n ṣe nǹkan tí mo like.
4: You suit yourself.
3: Mo ti tán tó báyìí báyìí ni má mi kanlẹ̀ mọ́.
4: Ẹ ṣe ní mi kanlẹ̀ ìwọ ló mi ni mímí ìwọ ni mímí ayé mi.
3: Èmi ni o. Another line tún nìyẹn o ìwọ ni mímí. No jẹ ká story. Mo discover pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán bá ń ṣe show off yẹn gan pé ìyàwó ẹ̀ ń ṣe bẹ́ẹ̀dì wá lọ́kọ̀ ẹ̀ pèsè tó ọṣọ gbogbo ẹ̀ àwọn ará chọ́ọ̀chì àwọn ará ilé ibi tẹ́ ẹ ti ń gbé àwọn tó ná ìyàwó ẹ̀ lójú ẹ̀ gbogbo láti máa yín mú sí pé òórí òórí tó ń ṣe ṣùgbọ́n nǹkan tí ẹ̀ bá fi pamọ́ ló máa ń níyì. Ẹ̀kọ́ mọ̀ pé mo fẹ́ wà proud of you every time.
4: Lẹ́dọ̀ọ́
3: Alabama.
5: Ó ní sí wọ́n lè ní mímì ni.
3: Àbí.
4: Ó máa ní gbígbé má mi kí lè ṣẹlẹ̀.
5: Ẹ̀ta wa ló ní mímì yín tẹ́lẹ̀ sẹ́yìn lẹ́ni mímì yín.
4: Ọlọ́run ló ní mímì ayé mi o.
5: Ẹlẹ́yìn Ọlọ́run ta
3: ló ti sẹ́yìn. Èmi
4: ni mo wá ní lẹ́yìn Ọlọ́run.
3: Olúwa rẹ̀ kékeré
5: mi. Ìyàtọ̀ ló ní mímì yín torí bí bẹ́ẹ̀ bá mi jù ọrùn ó yàtọ̀ rẹ̀ dá sí.
3: Kò káńdà ọ̀tọ̀ wẹ̀ ni.
5: Ọrùn bàbá ni ó wà. Ẹ bá sọ pé ẹ̀gbọ́n àtẹ̀lé pé ṣé ìwọ ló ní mímì mi. Lọ́dẹ̀ máa mi ń gbà náà ẹ máa ṣe ẹ jẹ́ gbọ́n sí àti ìjẹ́ ẹlẹ́gùsí bá yín sọ. Ó yà bẹ́ẹ̀ mọ́ gbàjà rí.
3: Ẹ
5: ṣe ìjà rí. Ẹ ṣe yín gan. Ẹ pé àbí Fọlá Kẹ́mi. Ẹ pé tó àlàgbà látò ló mi. Ẹ ra máa mi o.
3: Ẹ ṣe gbàjà rí àlàbá. Hello. Hello.
6: Hello, Fọlá Kẹ́mi.
3: Hello, Àǹtí Ṣaléwá.
6: Hello, good morning. I can also.
3: Yes, ma. To join meta.
6: I'm not sure. Ẹ ìmọ̀ náà ń fún ọkọ̀ ní ti kí ni kúrò ẹ̀jẹ̀ ní pípọ̀ náà ó fún yín ẹ ti gbọ́ rí.
4: Ẹ lè má jìn. Ha! Ìyẹn ẹ máa ń dùn mí o.
6: Ọ̀rẹ́ mi ọ̀dẹ́
3: wà ń bẹ̀. Ó lè náà ń fún ọkọ̀ bẹ̀. Ó lè fún mi lówó. Kílẹ̀ kílẹ̀ fẹ́ fowó ṣe. Kílẹ̀ fẹ́ fowó ṣe kí n máa náwó fún yín pati.
6: Ìyẹn
3: fi appreciate wọn pati ni.
4: WhatsApp kan náà lẹ́yọ kọ́ mi àtọkọ yín jọ wà nígbà yẹn.
6: Èmi kọ number one yẹn o number two imagine kí ẹ̀dọ́ pé pati ó lẹ́kì síbi ọba tẹ́lẹ̀ everybody tí wọ́n kọ́ tó ń bá yí wà láàyè ẹ má gbà wẹ̀ ní. Ọkọ mi ṣe gbàtọ́ntọ́ntọ́ntọ́ ti pọ́tọ̀ sí ẹnìkan ìtòrí pati ẹnìkan a lọ sí Nàìjíríà family sọ ìwà ni àti pati tẹ́lẹ̀ pé àwọn abẹ́ni tó àlọ́ organize pati yẹn ni ọtọ́ ju tọ́kọ mi ìwà gbọ́lákẹ́ láì mo gbà wẹ̀ mo gbà wẹ̀ fọlọ́ ṣọ́ọ̀ṣì mi mọ́ra sí bọ́lá nítorí ọkùnrin yìí nítorí ṣe báyìí ọwọ́ ìṣẹ́bí tó ká gba all mo ní ó ti lè mo ní kò ní gbà.
3: Èèyàn ariwo ni mi ò like ariwo seriously mi ò like ẹ. Mi ò like ẹ. Sọ̀rí
6: wàhálà ọ̀gbìn kan ní ẹsẹ̀ mi ò sọ́pọ̀ ìpínlẹ̀ o wà wà painful.
4: Very painful.
6: Sọ́kọ̀ mọ̀
1: I don't need to send you the receipt.
7: Oh, she didn't send it. It's my name, you're in.
1: Oh, the send the check your app. I say, and Nick, I say, and Nick, I'm talking about Yahoo, oh, yeah, whoa.
6: No. Sherry, there's something, there's a lot of people talking about said, my lucky new idea. I said, new idea. Why not this one?
1: If you want to continue, but getting me your like. Getting me your like. Me your like, yeah.
7: O ma ni reason no.
1: Ko si emi mo mo nkan to teyin e jade. Ordinary voice la sala won eyan gbo mo mo nkan to wa be ko to wa ma ri picture e. Kilode? Olojuko ko ne wo lo ko gbogbo e dani, wo lo ko gbogbo e dani. Ati voice o, ati looks o emi de lele mo se ri. Mi o li nkan mi iwo nikan yin na ni.
7: Iwo nikan yin ni. Mura si ore e pa pa re o lo npaja ni. So mo pe to ba ti fi mi si.
1: Ki se pa. Hello sir. Kilo shele voice yin lo battery yin lo kilo de
8: Abasa ta soro network ni
1: network ta mo ti gbo
8: ara do wa se body
1: okay e pele
8: sir ekweto
1: yes sir
8: and na lo mo yi pe ko da kan mo ko ati awon fun mo le ni pe o mo le o mo re yan lori party
7: and shele wa won gu rock se owo te yo ba ji o laundry ko laundry boya naira mutilation sha
1: iyen ti eko na so won ti won pele ti nawo fe nikan already won na nawo fun yan won nawo fun
7: opo
8: so e pe e don't get charge won so mo charge ko
7: pa pa no me di oro yiye mi
8: o
7: ya ya won le
8: mo se ti yiye mi ke re ko tun to bo lo pe opo si yawo ya so far si oko bare si like
1: you like it I don't like it ogami hello sir
8: huh
1: ejo sheriff olakeri
8: what a beautiful
1: so odabo e ma lo
7: ti ka elewu
1: e ma lo
7: o fe correct nkan kan le nkan
1: yin ki se epa opara guguru ni tabi moyere epa ko lo npara epa epa npara e olohun paja
7: okay
1: epa kokoroni epa kokoroni de lele inu aja lo ti ma exist ti o ba si aja ko ni le live dada so o gboro wa ninu aja so ola aja lo fi mi so to ba ro pe ohun ge aja je ounje ifun aja ounje kankan to pe baja yen se nku aja ba ku o na ma ku so to ba lohun paja aja ko lo npara e lo npa so ki se epa without aja
7: so epa ni epa npara e o lo npa anyway se epa npara o lo npa loro e
1: iro pa nkan
7: because iwo to fi pe
1: hello
9: e ka so sa o
1: ki lo npa yin lerin bayi
9: sa for akemi ni
7: okay
9: mo ni ko ka take e won dada o
1: mo nse o mi o ni mi ni bi ni di meji
9: tela fi mole bayi ira wa bayi a ma da lowo yin
1: olohun te ju yin lo holy ghost fire olohun ju yin lo
7: se mi wa je ko mo dt ni stop
9: boys won la somebody bayi gan eh
1: se ti gbo emi ti e ti se insurance o di se insurance e le ri gba
7: Wait, hold up. She now. Won ni great job from NU anti bimbo aduni ade sogbe ni awon na ni kilari gbo leto afa banise eh awon na kiwa abiola akinwale abosede hello ekaso
1: akaka
10: babao yato number 1
1: atakaka number 1.1
10: adi fola kemi mai
7: ekaso sa
10: ni bai je mo te si waju ni
1: amen
10: ẹni dáhùn mo ṣe darapọ̀ mọ́ yín ni mo ṣe jí láìpẹ́ mọ́ á ní kí n ta sí
1: yín àtàkọ́kọ́ ń gbádùn wọn sọrun ọ̀sán
7: ó dá tó bá jẹ́ pé wọ́n lọ ṣiṣẹ́ alẹ́ ńkọ́
1: tòótọ́ ni
10: èrò ṣiṣẹ́ alẹ́ bí
1: ẹ sọ̀rọ̀ ṣé náà ìtìlẹ̀ wà ní
10: àti ní náìtì
7: àwùlẹ̀ ń sọ gan ni kò sọkùnrin tí ó yẹ kó máa ṣe náìtì
1: ìwọ ló mọ̀
7: wá ṣe náìtì wà tún ṣe mọ́rin gbogbo ibi tíṣẹ́ bá ti ká ẹ̀rù
10: bẹ́ẹ̀ ni òjò yàtọ̀ kì ń ṣe náìtì ni mẹ́ni náìtì pàápàá
7: mẹ́ni náìtì pọ̀ lẹ̀ alábòtí làtà kankan tó rashid adẹ́rìn tọ́ wọ́n ni ẹ̀ka àtọ́ kí la rí gbọ́ lè tẹ́ ku iṣẹ́ ọpọlọ David Oladi popo won ni is the mimic of your life not only
1: hello
9: e ka so anti kola ken
7: e ka so
9: o gba ya to e ti se
1: yes ma
9: o mo ken din lati mo ni ya
1: yes ma
7: mo ken din gbo
9: anti kola ken se drink kasi o ko ni ko ni se ma ko si
7: okay
9: àwọn ọmọ gbóná ju tó mi lọ ọkùnrin gbóná.
1: ẹ wo

0: e ko script yen pada sa 1 minute remaining fun e ma to ah won ti cut fe change e fun won sin ni
1: ma change
0: fun 1 minute remaining
1: o ko mi o den ko na labuko
0: 1 minute o ti fe come no ti come
1: je mu eyan ti o ma je wo
0: ah ole ma pe ma yi pada
1: ah ni suru ma fara bale
0: eh
1: ma fara
0: ah
1: awon na ko so hello
2: hello
1: inu mi tun wi pe mo raja oni
0: oga mi se play cash e
1: oh sure
2: be ni sir
0: igba o le play
1: bo la se wa korin te gbe
2: ah le se so won sin
0: se ti jeri
2: believe e no sir
1: wala won believe
0: e wa lara won ti mo to pe mo ni ru yin mo fe ya ko je abi
2: exactly
0: igba o le play last
2: every game one play sir
0: sugo e believe to ni e fe play to ni rara
2: I swear to God, very sorry because
1: you know,
0: Abasido
1: Aba Walayo.
0: Hello?
1: Yeah.
3: Yes. Oyato.
0: Baba.
3: O wa lara yin.
0: Mo ma fun yin number baba to pe mi last yen ke ba mi pe won.
1: Ko ma yin kile mo won.
3: O wa lara yin.
0: Ah, aro leleyi.
3: Ani wa lake wa ichi.
1: Se wa dada.
3: Mo wa fa ja
1: ye ku se. Akumura odun.
3: Seri mo seri mo je wa n pe yin e ti ma ta won nigba ti ma soro ti ma ta ti wa lake wa ichi yin. Oya dogan tori eleyan gan ore ti mi.
0: Mi o hate yin mo mo pe e le.
1: Se re
0: lo won ni mo hate awon.
3: O wa lara yin.
0: Cherry.
3: E gboro pe ke yo pe Adibola ke mighty lasun.
0: Cherry.
3: E ma wo pe mbole e fe lo ni.
0: When is your turn? Mo deliver, mo protect
1: the police. When is your turn? But o post mi.
0: O ni o jo mo pe o ye ko mo pe.
1: E se
0: o ye ko mo pe ife ti mo ni se. Ife ti mo ni se organic ni ife ti mo ni se.
1: When is your turn? O post mi.
0: Organic ni.
1: O post mi. For organic le, omo taye bi laye npon. Oh, you would not even post me. I want red, but one of them post ya woman.
0: You
1: shall like she was you that diary.
0: Ma fi mi compare on remi. Oh,
1: to ma fi compare. She ba oni boni.
0: She ba oni. On remi she ni fe ya we. Ya we she ni fe. Ototo ni na on she alaba.
1: Oh yeah, Jami.
4: I don't know. Ẹni búkú ọmọ nlé o.
1: Amín.
4: Aba ti ń gbọ́ ẹ báyìí ní wa máa ń tún ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni sáré lágbára ọlọ́run.
1: Amín.
4: Mo ní kí náà ni o.
1: Ẹ ṣeun.
0: Ẹ ṣeun.
4: Ọláyà.
0: Aláìyá Ahmed láti Bode àbí láti. Hello.
5: What is Zolorous voice? Very soft and powerful.
0: Obilo. Okilo. Okilo.
5: Ṣé ẹ̀rọ kẹ́mọ̀. Abasi
0: ẹ lẹ́wọ́n lọ́n wo dísálárì láti bá wa sọ̀rọ̀. Ẹ lọ́n wo dísálárì láti bá wa sọ̀rọ̀.
1: Ok, tẹ́lẹ̀ ló ṣe pé olóbìnrin.
5: Ọ̀gá wa, Bákúlá Road ò dé wo èdè bẹ́ẹ̀.
0: Wọ́n èdè bẹ́ẹ̀ o kàn pẹ́lẹ̀ ni o.
5: Bákúlá Road
0: ò pẹ́lẹ̀ ni o.
1: Ẹ ṣeun.
0: Sálárì mi láti Jánárì ibi tó ń lọ nìyẹn.
1: Ẹ ṣeun.
0: Jánárì ibi tó ń lọ nìyẹn.
1: Andrew P.C. ṣe rí lọ side ibi tẹ́ ń lọ yẹn.
5: Hello. Ọmọ Babolaji. Ajibola. Ademola Okilo lati Eluwa.
0: Yes, sir.
5: Shebi, seriously, talking about our voice.
0: Mr. Ajibola. Mr. Ajibola. Oga, ṣe ti jonjo san.
5: Nigbo.
0: Ṣe ti jonjo san.
5: Very soon.
0: Ẹ jẹ́ ká kúrò nbẹ. Kí lorúkọ President Nigeria? Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ mí.
5: Ta ló tiẹ̀ rántí? Ẹ jẹ́ ká
0: ṣe lè yan ẹgbẹ́ rẹ̀. Ẹ kúrò lọ.
5: seriously, yeah, perfect combination.
1: Ẹ ṣeun.
5: Ṣé your voice labẹ sọ ni? Ṣé reaction? Ṣé I just don't know. Ọlọ́run ẹ máa wà pẹ́pẹ́.
1: Àmì Ọlọ́run.
0: Àmì
5: Ọlọ́run. Àwọn adẹ̀lẹ̀ máa gbọ́ yín.
1: Àmì.
5: Ṣùgbọ́n àìpọ̀ sí ìyàwó yín rí bákan o. ẹ̀rẹ̀ máa pose
0: ẹ̀ ní
5: ìwé ọ̀lẹ́jọ́ ọ̀lẹ́jọ́ náà àhájì kò jébo ló ṣàlọ́wọ́
0: wà
5: bẹni yóò bọ̀
0: kẹ́pẹ́ bàbá
5: kẹ́pẹ́ bàbá ṣe ní ẹjọ́ ẹ fi àwọn special number wọn síta
0: ṣé ti falákẹ́
5: àbí
0: O ti ye mi. Izero lubere. Izero lubere number e. Izero lubere.
5: No.
0: Izero ni. Eh, ki ma fowa ra mi ki fi o ti ye mi.
1: A ni awon comments lori Facebook. Andrew Peace won ni quick one and Falake, what's your man's type? We want to know. Yeah. Eri gbenga en bere pe what's my man type.
0: Sokunrin lo.
1: Iru eyin ta ma gbori jo fun yen tun lo ko matric number ni matric number mo tin.
0: Okunrin ni abi.
1: Mi te fe wo won bo Andrew okunrin ni won.
0: Wa so pe en to dabi Paul Pilatu.
1: Pilot Paul. Hello.
0: Hello.
5: Yo.
0: Yeah.
1: Hello.
5: E ku to.
0: Yes.
5: Mo lo le mo wo gbele kale lati se.
0: Pata yi na wa di ohun ba wa soro e pe wa pada e ti ready
5: e ma je ki pin yin pada ati n tori fola temu
0: mi de ti mo
5: mo ni n be lowo
0: e pe dare ti ba te ba ni e pe dare ti te ba ni
5: e ma ba mi toju e
0: ki ma ba yin toju e
5: o je te te se don ko wa lo kilo gbo lo lo go
1: sheman post
5: aka e ti ni oni do ba
1: sheman post iyawo yin uncle
5: well don post mo be èmi ti ní píkíọ̀ yìí mo ti mọ gbogbo àwọn àkáǹtì yìí that's why ẹ̀sìn mo fi mọ̀ ẹ́ kò ní ìdíkẹ́ póòsì wọn mo ti mọ̀.
0: ọ̀dà nọ́mbà yín 0808 nọ́mbà yín ẹ máa expect lọ́yà mi.
1: Watch your back. Olatẹju Felicia wọ́n ní you always have bedroom voice for that. That's why he's saying okay. Joseph Bioku lo do ebi go ati kawo ile go. You people are very right. I'm
0: hello.
1: Seeing
6: hello.
0: Yes ma.
6: Kaso.
0: Ya Ibrahim la do le mo. Yes ma.
6: E ba yo meta.
0: Yes ma.
1: Ya bi se
6: to ta fe wole ko wole.
0: Iya.
6: Mo mo no I wo anti ma ke ni mic.
1: Ma.
6: So da post ni. Mo ni eni ko ba to ye pe iseju iseju mo a post ni.
0: Eh o ti mo pe.
6: Pa number yi.
0: O ti mo pe fake love ni yen.
6: Ba ti gba.
0: Ngbo.
6: E ma wo yi pelu gbogbo eti.
1: Ti a ko mi.
6: Ti
1: lo ko mi.
6: So lo ba je ge fe di won bo yo ni post e.
0: Ngbo se mo ni ke fe.
6: Post ya wo ni eyin. E da o jo da.
1: Definitely legit in bed.
0: Ko legit.
6: Ti a ri.
0: Mi o ni je ri nkan ti ma fi pa mo lo ma ni yi ni. O wa very precious being.
6: E se mo se yan ba tun ara ki je po gbe dumo le ma post e. O mo pe Oh, I like yawo won ke.
0: Awon mi aseyan niyan sa ma aseyan.
6: Aseyan ko. Aseyan ko e pe to.
0: O da mo
6: ti. Ile won ni da. Ya Ibrahim la do de won.
0: E se Falake so mo pe a lot of awon e be pe won ma post yawo won. Won gbe lori se gbogbo e but deep down awon ton sun won. Awon church members ni, awon relatives ni won mo nkan ti mo ma yen foju we na so it doesn't matter pe mo se wa so fa won ara aye emi o ba won public mi ba won mi ni won je mi o je won explanation kankan bi boya iyawo mi o omo mi o why
1: eda eje nkan ile Joseph Bioku. You people are very right. I'm seeing both of you live for the very first time. I was imagining Falake Mighty to be smaller than what I see. My picture of Gbenga Oyatoh is also quite different. Okay, I want the imagination. Anyway, God will continue to. They're about to get smaller, Dubai. Look, your man look baby 80.
0: Hello?
5: Hello, Gbenga.
0: Yes, ma.
5: I'm not saying in there, can she?
0: Yes, ma.
5: Hey, Joe. Hey, Kushe.
0: Yes, ma.
5: Hello, what for you?
1: Amen.
5: I just want to make sure that I can be a family. I'm a monkey.
0: Oh, Korea will be me.
5: Okay, ma. I'm
0: not saying
5: in that money.
1: Okay.
5: I think I'm going to say, hey, Joe. Eda ko antoron ke kan wo yin
0: se
5: na gelu to bi lo fa o ai mo yin yan to ko so je temi o ki gbo yin so awon ti ku ki o la mo ni lo ki ni ti mo wole ni eri to baba kan na so le kan baba 1070 na won yin so e jo eda ko je ki ni number Nigeria o ko meji ni lagelu awon ta gbo lagelu po gan awa to ani ri lewo lai mo yin ki se program ni ni kan ma gbo ko ga mo yin la ma gbo
1: Sherry, I like his suggestion. E ma jada yin la garage ben ati gbo nkan ten so. I like his suggestion yin. Mo ni pe e ma jada yin la garage bayi lo ati gbo nkan ten so. ṣùgbọ́n ṣe mọ̀ yí pé tí nọ́mbà lágelu bó pé méjì
0: ẹyọkànnà
1: la máa gbé part time you know ẹyọkànnà la máa gbé so
0: at the same time
1: you know
0: ẹyọkànnà ni
1: but I appreciate effort in we must say ẹṣe
0: ntẹ sọ yẹn a máa fi sọkàn ṣùgbọ́n bó pé mẹ́ta ẹyọkànnà
1: la máa gbé part time yes
0: hello
7: oh all right hello
0: o ti cut babe ṣorí nǹkan tá à ń sọ dùn tó bá fẹ́ kí n máa post
1: now yeah I was even going to say hello kẹ́kẹ́ sọ
8: hello adúbọ́lá kẹ́mà jì
1: ṣẹ́wà
8: adúbọ́ fọlọ́run àrùn ànílẹ̀ ìfọ́n sí
1: ok
8: ẹkúṣẹ́ ó yàtọ̀ ṣe rí lórí post yẹn mo ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣe rí ìkọ́ tá à ń sọ̀rọ̀ lé lórí káàsùn pé bí àdìfọlá kẹmàrí máa ti tí wọn ti rìkwẹsì fún nǹkan yìí sí káàsùn pé èèyàn wá láìkì ẹ ní bí ẹ ti jọkọ yín èèyàn wá láìkì ẹ ṣé túláàsì ẹ máa póòsì ní àdúrà òtí ni.
1: ẹ ṣe
0: agbọdọ ṣe nǹkan tán fẹ
1: ẹ ṣe exactly
8: ẹni sùúrù kí ló dẹ̀ ṣe wípé bọ́yà bí yes ìwò láìkì ìyàwó yẹn so ìyàwó náà yẹn rìkwẹ́sì pé tó òun láìkì máa post òun ọgọ́dẹ̀ ń pé mi láìkì ẹ̀ mi láìkì ó dẹ̀ ju gbogbo nǹkan fẹ́ lọ́rùn ṣé túláàsì ní kéèyàn wá ṣe ìfẹ́ yín ní àbáwò ti.
1: túláàsì ní ìfẹ́ talẹ́ wá tún fẹ́ ṣe mo fẹ́ gbọ́.
0: túláàsì ní tẹ bá fẹ́ dé bá nǹkan kan lé.
8: túláàsì ní ó yàtọ̀ aláwo ti yóò fẹ́
1: túláàsì ni báwo lẹ ṣe máa sọ pé ẹ fẹ́ ṣe nǹkan tí ìyàwó yín fẹ́.
0: hello.
9: hello.
0: yes sir.
9: honourable tg látọ̀dọ̀ ọ̀fẹ́.
1: honourable.
9: Adúfọlá kẹ́mẹ́tì.
1: ṣẹwà dáadáa.
9: kí n kún ní sẹ́mi ní lágbára
1: lọ.
9: ó yàtọ̀ ẹ̀ ní dáàbò.
0: àmì yàlá.
9: ọlọ́run mi díẹ̀ mo sì láyé o.
0: àmì yàlá tẹ̀yìn
9: náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe ń dẹ́rìn pa àwọn yẹn fẹ́ẹ̀mú bẹ́ẹ̀ni iṣẹ́ àǹtí fọlákẹ́ ń rìkwẹ́sì fún ọyàtọ̀ nǹkan tó dáa ni apani ìfẹ́ mú dàpọ̀já lórí ìfẹ́ ìlú lójú òun ní ọ̀dọ̀ wọn
0: tó
9: bá mọ sí wọnú ìdára rà ń gbòòrò àfẹ́ pọ́ọ̀sì ni àǹtí fọlákẹ́ ọ̀fẹ́ pàṣẹ wọn yà ń yàlá àwọn agbẹ́ta ń fọ́lù wọn gan an fọ́lù àti ń pọ́ọ̀sì àwọn rí pọ́ọ̀sì ni ọlọ́run ìjọ bàjẹ́ o.
0: aláǹtẹ sọ mi ò gbọ́ látàárọ ẹ ṣẹṣẹ bẹrẹ.
9: ẹ ní gbọ́
0: ẹ ṣẹṣẹ bẹrẹ já lọ tajà.

0: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Filele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá. Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Mo ti kàṣí ẹ̀.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Oya ẹ̀ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: SELARIE. Sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Oya lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
5: TURMERIC turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
7: Lágẹ̀lú apata màjà pàtó ọjà Makuta. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun bado pọ̀ makamuso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọ́nyánwọ́nyán sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfàì báwọn dòwò pọ̀ láìró burúkáwò.
8: Owó nìkan ló lè ṣe o.
7: Má dáútẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà olówójà ńbẹ kẹrin ọpẹ kẹ.
9: Bàbá Ìbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
10: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làpò ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀nrin. riri abi ki nkan ba rin kiri are niyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo baba ibaruba oba isanra iyana uba bank ni mo lete ni badan leyin le baba de ribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbadanu bu bi elubo
3: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: S E L E R R I E salary
3: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
11: Lagilu FM 96.7
12: Kaabo pada latojo oja yin wa gba ti a lo sojo oja lo to mo ti ta lati be lati je ki mi o be gan because mi o se lati je ko ni reason ki se reason ko ki se meji the team of me I'm not that kind of a person bi mo se wa yi party ati se party gan ma ni mi lara because mo ma ni e ma ba mi pe mo fe se party to mo fe se party mo ni ye wa ma nkara ye wa work ni kan so mi o like ariwo
13: mi tell me at she fair wa no because we are two different people because you me like party
12: mo fi kan bo e loju ni
13: hello
12: yes
13: Hello, bro.
12: Hello.
14: Ale se charge phone me.
12: Ah, o ti fi le sibi to tin charge e ni ma. Wrong number le pe.
13: Radio le wa.
14: Okay.
12: Radio le pe. To di fi o di fi office le sibi. So I don't mean like. So normally oh it's okay like that. Mine awon eyan tan ba like nkan meji. It's not eyan kan ba je wure eyan kan ma jagutan. So that's the reason why I tell you perfect match.
13: I mean, if, you know, for some reason, I just post my husband's picture. My coffee, sorry, Emma.
12: Kan ti en ba fi pamọ lo ma ni
14: yi
13: hello
14: ekasan
12: yes ma ya yo ki lo sele ki lo de voice yin do cool ba kan
14: lo je ya ji ni lo je ji ni
12: eyin na so run osan
14: a ti wa se
12: awa wa bi se yin sun
13: wahala wa ni ka ti won
12: ko si wahala
14: eri emi o lo si ke ma post ko la ke mi o
12: e se jare ma mi mi ni so yin nu
14: ni igba to yan fera bo koko lenu ni
12: ah
14: lo
12: ti se
14: ni
12: mi o advertise e ni
14: ah en ko lowo re ni
12: ah jo fola ke ibo ni ki post na picture e wo lo fe ki post
14: ah e ma da lowo
12: se bi to ti joko ni abi bi to ti dide abi to ti rerin abi to ti cool
13: abi tin leju
12: ah ah mm o gbon kan ti kini ni adedokun o ye ohun se ra re mi ra tan ra mi je mi ra sa se danu Mera ba taramiti mera gogun tirami
13: kini ba taramiti
12: en to ba ko fun ara e na lo se ra ni
14: hello
13: sir hello an gbo yin dada
12: yes sir lati bo e soro soke sir
14: ayo oke ayo ni gbadun
12: oke ayo yes sir
14: jari le ba post
12: Oga mi e lo phone yin egbenu si bi phone yin dada sir.
14: E mu te ba post e ko session ninu e.
13: Mhm.
14: E se o si nbe.
13: Mhm.
12: Bo mo sa.
14: E ron to ba da na ki se fun tenikan.
12: Okay.
14: Ama je ko mo pe o te nje nkan to ta ni.
12: Okay. O sese yin mi ni.
14: E ma be to bo.
12: Tetele mi o mo o se be so yin si mo se understand ni.
14: Ah, ẹ̀mọ̀ ń bọ̀ ẹ̀yẹ kẹ́ ti máa gbọ́ ọjọ́ ti ẹ̀mọ̀ náà máa ń sọ.
12: Ọlọ́run ọlọ́run yìí sí mi bẹ́ẹ̀ sọ́yìn sí mo yẹ̀ṣẹ̀ mọ̀ pé bó ṣe yẹ kí n máa ṣe nìyẹn. Ṣé ti gbọ́ sà? Ẹ ṣé o.
13: Ti mọ̀ ó dá o.
15: Hello.
16: Yes, ma.
15: Ekasam.
16: Yes, ma.
15: Okweto.
16: Yes, mama.
15: Mo dupe ko mo wale for the first time.
16: Mo dupe ko mo gbo un yin for the first. Ibo la dugo ibo le tin pe wa.
15: Lati Aboki Ifa Ogun State.
16: Wow. Erora ma.
15: Yes, pa. Eh anti bala ka mai ti. E mo da mi so yato lohun.
17: Okay.
15: Mi o mo disi ta se post yin ja te na to ko mi na mo nja niyan. Eni le post ya o yin kilo be fa ogun owo yin.
16: E duro e je ki bere bere kan se e fire be fine.
15: Ah, kilo de mo fine na wa.
16: Hello. Yes, ma. Yes. Yes, ma.
17: Ma.
16: Hello. So gbo.
17: Nti gbo kan.
16: Ah. Ni o nkan any other thing to ba fe.
17: Mi tell you force no, but
16: any other thing
17: to ba je mi leyin o, ten gbo mi o. Ko ti awo yin ba fe e se, if she wants to post her post her, if not then
16: order. Is that what you want? She nkan to fe ni.
17: Ma po mi lo fun jare wo laburo. She nkan to duro.
16: Final answer. Final answer.
17: Mi ni fa se mi je ge bikin.
16: Is that what you want? She nkan to fe ni.
17: Se me fe le.
16: Mi le fe le, ma so ba mi so ba won kin fe le. Bo mo fe gbigba se nkan to fe niyan soro now se nkan to fe ni se ki ma post enu fe o se ki change e gan ti dp mi picture soro ewo lo wa do device
17: we know something you still be asking ma
16: do you want me to change your picture to be using your picture as my dp se o fe
17: leave me alone
16: eyan ara le e se te ba wa je ni asiko yi awa fe ma lo e pade mi to ba di lale ni ago mewa abo lori eto ba mi to thank you
17: to ilfo emi e ma pade yin ni ori eto sunday yoyo ni agogo kan titi de agogo meji falake mi ti ro kotin e jo tojo ara yen post awon yawo yen
16: I will do machine sisi machine

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín ní kànnì Lágelu 96.7 FM òkè Gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ ní kànnì Lágelu 96.7 FM òkè Gájòkè. Ìkànnì Lágelu ti Sátidé yìí ó tún máa lọ.

0: tẹ́lẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: tomato sachet. O to ni o. Mo feran Sonia tomato sachet gan. O re dodo, o ki, o dun. Tin ba fi sebe. Jollof rice, tabi spaghetti. Awon ri atun yo. Onje mi adun si. Sonia tomato mix nje ki onje dun.
1: Lọ́tọ̀jọ́ Monday, ká wá fi weekend wá jẹ gbádùn lágbósá gbogbo lẹ́jọ́ nù.
2: Ó wà bẹ́ẹ̀.
3: Ó jẹ sílé gbogbo ọmọ sórí má fi ṣe àpamọ́.
1: Ètò tó mú lùdùn lórí ńlágelú 96.7 FM tún bọ̀ nàrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbo. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa ṣú.

wàláì tàlà ìsúnmọ́ mi láì ọlá wà lórí ètò yìí ò lákàwé ẹkú ilé o ẹkú àsọ ẹkú ìyálẹ̀ ta ẹkú ojúmọ́ níbi gbogbo tẹ̀ ti gbọ́ wà lọ́sàn-án tì dínlágé lílà wà wà o òkè gájọ òkè 106.7 FM ayé obìnrin ló dé sí yín lọ́sàn-án tì ní ó dé sí yín lọ́rùn bìbà gẹ́gẹ́ bí ìṣe wa àwa la lọ ní ìjẹ̀jú ta ni ìpàdé ni ìjà mẹ́jọ àdúpẹ́ lọ́wọ́ ajá ni wáyé tó ṣọ́ wa lọ tó tún ṣọ́ wa padà tó mú wa wá pàdé yín lórí ètò ní àyín lọ́sàn tòní abẹ́ tí mo fi ṣé wọn ní ṣayé obìnrin lọ́sàn yìí ni ṣé kò ní yọjú ni a ti dé àwa la ti dé adé sí yín lọ́rùn bẹ́ẹ̀ a ti dé gẹ́gẹ́ bí ìṣe wa ẹ kú ilé o ẹ kú iṣẹ́ níbi gbogbo tí ẹ wà ṣídìí ọrọ̀ ajé lẹ́yìn wà ní tẹ́ ẹ ti ń ta lóní mẹ́sàn-án lálápò lápò àbí bó olórí la gbọ̀n ọ̀dọ̀ yín àbí ṣọ́fíìsì lẹ́yìn wà ní tẹ́ ẹ ti ń pàṣẹ fáìlì yẹn tẹ́ ẹ ti ń sáyìn sí lọ́tí lọ́sì àbí bó o ní ṣe lè pò ní ṣojú ọ̀nà lẹ́yìn wà ní àwàyé o arìnyè o ńlá mọ́rin àdániwẹ́ yóò mọ fìṣú ẹ̀ṣọ́ gbogbo wa láṣẹ edumare

0902520247 olorun kankan reti re jajo pade nibe.

0: bo pada lati eka polowo oja wa lageri la wa wa o and 6.7 fm okay guide okay aye obirin na le ngba o pelu adero nke sunshine atawon eyan mi ninu kulu agbara loso tun ni mo di se nso lo ka to lo lekan larabirin shati rekete bayi ore eyan tin toju re tin wo pode a o agbe adagbe adaso mo se amemi o fe nkan bayi o shati fi tipatipa o ti fi mu nto lo fe wa o si foro to wa leti a pe daddy wa oni ah to deyin te pe ni ohun yi da se ba ti kan run kan ba pe lato but ohun ma ngba program yin dada o nde like yin mu le seun o te like olodum mo wa lara o adupe o adupe pe okan amoriri yin arabirin na ngba bayi o tori mo ti so pe a fi sita imoran awin ara ale eyin no bo se ti ara yin amo daddy yen ni pe un to ti e se to dan pe ba lawon ti ri pe ba lo ti yan pe eyan se mi lore se eyan ti mo se ni lore ko ba ni pe ipe se iru ori awon fa ni lapo ya bi se wo pode o so ti do ni bayi se bi nitori pe un wa sa kan ni bi ni o se nfi ti se tohun so pe ohun ti fi e ba pada si ilu bi ti won ti wa sha ti gba transfer won ada won de nbere pe ki le eto abo to nse o la e ba worry e ma se ohun apo nse eni to nba itoju omo egbon yin ba so mi pe se mo so soye ti awon fun mi lososu en ti o ki so lo lomo mi di owo re fun 100,000 lososu bo wo nje pe ke pe nkan sa like yeni lo wa wo ko be yi o ba joko eni o se bi jalo ba fun e kan so do ko lo loyun fun eni ti bi si lohun o fe mo se ni pe awon gender mi eyin la lo ro yi o toko akako elomi ni legon so fun pe meji pere o ti to meta ti to awa la ma mi nti bi obirin ni bi okunrin a mo wa gender ti o si kakiri edakun ewo ni isomo
1: emi o mo mi ti o isomo
0: edakun ewo ni isomo pastire ni to ran wa leru iwo laburo to di eru kunra eni leru eya ara le ye ba mi dasi 0912370867 09123703875 Hello.
2: Hello, ma. Ekushema.
0: Yes, my kasoma. Uriko yibu tetsin pe wa. Ami olohun.
2: Asa ni mi lati Ibadan.
0: Oye bandasi mami.
2: Nse ji ni juri. Ngba ti oriyan se laanu. Omo kini ti fe bi gan. O ti lomo meji. Oju kokoro ni o. O fe dale oni lewe nje.
0: Oju kokoro
2: ma ran. Ye je so fun ko lo ma ran.
0: O na ngbo.
2: Ko lo ma ran ni o. Ngba o so pe sowo po mo.
0: A ti e logun awi tele yi paro la gbo. Eh aro to ba gbo.
2: Ah,
0: amen.
2: Yes, ma.
0: Eshiyama. Oro doro ope yemi, kan loju kokoro ni. Iya wa bada ni ojo loju kokoro ni.
1: Oju kokoro.
0: Mo si fe dale onileru ni.
1: Mo fe dale onileru.
0: O da se
1: oju kokoro ni. I need te lorun at oju kokoro.
0: Hello.
3: Eka san
0: yami. Oruko yin bi tete. Yes, ma.
3: Ah, obirin yen ma o ke ma kanko.
0: Ah.
3: Ori okunrin. Fun 100,000.
0: Ki so n lo lo mo owo re o.
3: Ah. Ti mo ba riru e. Ma sa jina jina ibi ti awon iyale go ti mo. Ba de ma ke okunrin.
0: Ya.
3: Se ko mo pe okunrin mi o wa. Ti o ti e se ki nkan to ba n se ki aye o mo.
0: Beni, beni. Ah. O si lohun ti be o lohun ti ro pepo jo nu wonu oro yi je a sa ro la mo gbadun ara wa
3: o ni mi ni ta ko mi o
0: mi a se atemi na ori temi na ni ta ko mi
3: e pe fanti ni
0: e seun ya wa
3: yes
0: awon tun lori re ta ko so ni re o se ko wa ri be n toto se ko fe jo be n toto ba ti se pe hello
4: hello
0: yes sir ba mi e ka so sa oruko yi bi te tin pe wa
4: Dr. Alarun, I don't sorry.
0: Okay, yeah, Dr. Eba, what does
4: it? I'll be.
0: Okay.
4: Come on, see your resource anyway. A route one. Oh, very jetta, a route here. And a coffee jetta.
0: Coffee jetta? What's your jetta by Bami?
4: Am I poor? Or all like I was in Berlin?
0: Yeah, I shall.
4: Hey, my queen. òun wá bùkún tá a bá ní ọ̀sẹ̀ ayá tó bá ṣe fi kí máa ní kí lo ní lọ́dọ̀ rẹ̀
0: òun
4: lẹ́sẹ̀ lọ́dọ̀ fún un aṣáájọ́ lòun lò lòun rò pé yọ tó bá ṣe ayé àwọn ọbẹ̀ yọ gbọmọ náà
0: rẹ̀ ní pé tí máṣá ti bí ilẹ̀
4: òun ti ní kí ara kan lè rẹ̀ nù ẹgbẹ́ mi yí dada ó yíwọ́ ni èrò ó dáa ó sì tó lè rò pé adúwọ̀ láti ṣe fún un ẹ kó wọn ní mọ̀
0: sọ́wọ́ wàá jẹ́ gbé ni
4: wọ́n jẹ́ gbé àwọn tó ń sọ̀rọ̀ pé orí ọ̀tá kó kò fẹ́ kò bá jẹ múra òun náà fẹ́ kó wọn náà sán lẹ́sà kò bá pé yóò yíwọ́ bá mi ká má blame ẹ̀.
0: A tún bá wọn bẹ bàbá lé wọn bóyá wọn gbọ́. Hello. Hello. Hello.
5: Ẹ kú ètò.
0: Yes, ma'am.
5: Ẹ máa mọ̀ ṣe.
0: Àmì Ọlọ́run.
5: Ìyá ọmọ lókè látọmọ yá di.
0: Ẹyẹ bá ń dá sí ìyá mi.
5: Ẹ bá wa bẹ búrọ́dà yẹn. Kó dákun. Kọ́ mọ wo ràn, kọ́ mọ sẹ́ǹdì owó sí. Bàbá mi fi nọ́ọ̀sù sínú kan kẹ́ni sínú mọ́. Ó ń rò wípé kó wọn máa jẹun gbé ni. Má sì kìlọ̀ fún pé kọ́ má dalẹ̀ àwọn rú. Bá mo gbọ́ tí ó dà sọ́rọ̀ ara rẹ̀. Tó bá lọ yíwọ́ ń kọ́, òun ò fẹ́ olóhùn ò fẹ́ yàwó méjì kò sì fẹ́ ló sọ̀hún. Tó láwọn obìnrin, ìsì ní òde lẹ́sẹ̀ tí ọlọ́mọ ìyọ́ ti lé lẹ́nu. N tó fi lóhun ọ̀fẹ́ nù.
0: Ọ̀rọ̀ tún nù lágbọ́n bí n.
5: N tó sì ń bẹ́ ń lẹ̀ lọ́wọ́ ọkùnrin yẹn, ó tó pín, ó tó sàánú.
0: Bẹ́ẹ̀ni.
5: Ó bá jẹ́ bí irú tèmi nígbà tí bá a ní. Ìwulẹ̀ ni ẹ máa ń lọ, ẹ máa wulẹ̀ rí hóhò mi. Ṣé mọ̀, dáskíá nìyẹn.
0: Bẹ́ẹ̀ni.
5: Bẹ́ẹ̀ yẹn pa àwọn náà fẹ́ ṣe, wọn ti fẹ́ ṣe láì ìfẹ̀yìn lé obìnrin nílẹ̀. Nígbà tí bàbá ọyẹ kánà lọ́wọ́ kán má fi nọ́ọ̀sù sínú kankan ni.
0: Ẹ̀dá àwọn náà ń gbọ́ báyìí àwọn méjèèjì náà
5: ń gbọ́. Ẹ bá àbí ọkùnrin yẹn o.
0: Ẹ̀dá ẹ ṣe
5: wọ́n. Gbogbo àwọn agenda mi ẹ̀jẹ̀ á sọ́ra o. Ẹ ṣe wọ́n. Ẹ bá ti ní wọ́n fẹ́
0: kẹ́tọ́fẹ́
5: sáàánú ẹ̀. Bá
0: ti ní wọ́n
5: kò tí ẹjẹ́ ó máa lọ.
0: Bẹ́ẹ̀ni
5: bẹ́ẹ̀ni.
6: Ẹ
0: ṣe wọ́n. Ẹ jẹ́ kí
6: lọ fọkàn ju àwa lọ́jà Ajibola Ademola Okilo ọmọ yóò gbọmọṣẹ olóbi láǹkọ nílùú Ìrọ̀rùn ni. Kẹ́ri Yorùbá bọ̀ wọ́n ní ọmọ ọdún mẹ́ta òrìn ọmọ ọdún mẹ́ta òrá díẹ̀ lọ́wọ́ ìyá díẹ̀ lọ́wọ́ bá
0: rẹ̀.
6: Ẹni tó ní ọkọ̀ fẹ́ máa ra obìnrin lọ́wọ́ irun jẹ́ ìyàwó ẹ̀ rí. Ṣọ́ lẹ́sìn ìrìn ṣẹ́wù dàtọ̀ ẹ̀. Tó o díẹ̀ bá lọ ra nǹkan lọ́jà ẹni tì lẹ́lẹ̀ bá náà ẹ Ẹ bá kòkúta bẹ́ẹ̀ bá gbogbo ẹ̀ yóò jẹ́ náà ni.
0: Àdàlú náà ni òkúta náà lè wà ní àdàlú. Àdàlú
6: pé mọ̀ ọ́ tó lọ́ hẹ̀ tí mo lọ́ hẹ̀ fún ní sa. Ìwé mi ò gẹ́jẹ́ ká kò lórí yẹn. Ó ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. Tọ́ ìyóò faramọ́ náà ni o. Ìwọ́ kèéṣe àbó ti di ọ́ngùn pa ẹ̀. Òun gbé ti bẹ fìdí sílẹ̀ ti fi dẹ̀ gbé bọ́ọ̀lù bẹ̀ yóò àlè àlè gbójúkó náà ẹ it could be mistake ó lè gbàgbọ́ wọn ti lo gbogbo prevention kí ẹ lọ sí ṣé báwọn ọmọ kan náà ń kó drọ̀gù wá sọ́wọ́ wá sílé ayé
0: bẹ́ẹ̀ni tá a di
6: mọ́ ẹgbẹ́ ìṣe ìṣe àmì kò ó pọ̀ síbò tó nítorí wá délẹ̀ kó máa ràn lọ kó gbà fún ti ní àwọn méjì tó wà lẹ́wàá lọ jẹ́ pé mo sọ̀rọ̀ láti sọ̀rọ̀ tó wá jẹ́ pé ibiṣẹ́ tó mẹ́ lọ́lọ́rọ́ wí ni why not if not.
0: Ohun tẹ́bi ti bẹ̀ wọ̀n fún náà
6: Ajibola Ademola Okilo láti rọ.
0: Ẹ ṣeun báàbí. Hello.
7: Hello.
0: Ẹ ká sọ máa orúkọ yìí bí tẹ̀tí ń pè wá.
7: Ẹ ká sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ ètò.
0: Yes ma.
7: Ẹ pẹ̀lẹ́.
0: Yes ma. Ìjà
7: rí. Fẹ́ rí ẹyin tẹ wà ń sàlẹ̀ ní ibà ìkíní yẹn ti common jù fún yín. Ẹ bá ti yá ń bi friend ọkùnrin. Láì bá yín sọ pé mo fẹ́ fẹ yín o, mo fẹ́ kó o lóyún fún yín, mo fẹ́ o ti common jù. Ìṣe tí mo dé sàlẹ̀ yìí mo rí àwọn oríṣiríṣiru nǹkan báyẹn tó kàn máa ń rún mi nínú tó máa ń bí mi nínú. Kí ló dé? Obì mo méjì ò tí ì tọ́tọ́ Nigeria of today. Fún ní kẹ̀yìn mo kẹ́yìn mo tó ọmọ rẹ̀ jọ sílẹ̀ yìí.
0: Ẹ̀yọ́ ń wo pé káwọn ọmọ jẹ wọ́n gbé báwọn èèyàn ṣe sọ náà.
7: Ìbí jẹ́ ẹyin ẹyin Yorùbá lẹ máa ń sọ yẹn. Kí ló ka Hausa pẹ̀lú kọ́mọ jẹ gbé. Hausa tẹ́ pẹ́pẹ́ irú ọmọ tó bá dúró ọmọ bẹ́ẹ̀ ni ọmọ àlè la Hausa kà kú. Àti pé gbọ̀ngàn ò tiẹ̀ ní ṣe. Kí ni gbogbo yẹn? Ọmọ ẹ̀dálé onílé rú. Ọkùnrin ti sọ pé òun ò fẹ́ nǹkan. no to je ko ma toju e ko ma toju omo e a fi omo e na ni ke sa di na ni ke sa di na ni
0: omo la so omo ni yi omo le ye
7: kini ni kini lasiko Nigeria today to bo nkan le bo se le yi e yo lo nton kan sile o okunrin yen o ti gbera ewo to to lo ta le foju pe en to ni nkan ni
0: bene
7: sugbon yawo ole ti bi si o de te to awon omo ti e ni to bibi o de nsanu e bon sanu e o wa loyin lokan o de si so fun e to ba ti so fun e a to bo yen o ti so fun o ti won e pe won ofoyun kini wa la to wa ka ntoju e ba kan be ko ma ke mi o le ba bo kan yen pe ko
0: mommy
7: ntoju e ba kan mi o kan yen
0: da
7: e come on friend you go bejo
0: yes ma
7: e ko te ma be to bo
0: yes ma hello

ẹ kúrò lẹ bẹ́ẹ̀ lẹ àsìkò iṣẹ́ àtàárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé lòdì sí ti gbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ martini salau lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹgbàwọn kòkó eléyìí tó ń bẹ nínú ìròyìn ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ti yan ẹni tí ó jẹ́ gíwá tuntun fún àjọ JAMB tó jẹ́ pé ọjọ́ rere ń bẹ lábẹ́ ọdún 39. Ẹgbẹ́ ASUU ni wọ́n ti ń dúnkòkò báyìí láti gùnlé ìyanṣẹ́lódì látàrí àdéhùn eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n kọ̀ láti ṣíkà. Àrùn ẹ̀bólà ni wọ́n tún ti kẹ́fí báyìí ní agbègbè kan ní orílẹ̀-èdè olómìnira ti Congo látàrí bí ó ṣe jẹ́ pé àwọn ogunlọ́gọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti ń bẹ nínú ìbẹ̀rùbojo. Alẹ́ bíi oṣù náà ni ó ti ṣàlàyé kíkópa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Super Eagles gẹ́gẹ́ bí alárere ilé tí òun retí látọjọ́ tó ti pẹ́ ní báyìí ẹ̀gbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó ti yan ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Àìná gẹ́gẹ́ bí gíwa fún àjọ ilé ìtúnrisí ìdánwò aláṣẹwọlé ìgbìmọ̀ àti JAMB lẹ́yìn ìgbà tí ọ̀jọ̀gbọ́n Isaac Olóyèdè eléyìí tó jẹ́ pé sáà rẹ̀ náà ni ó tẹnubodò ní ọjọ́ 31 oṣù keje ọdún tó kọjá ìyọnisípò ọ̀hún náà ni wọ́n kéde láti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ààtò àti lórí ọ̀rọ̀ ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ibẹ̀ náà ló ti ṣàlàyé wípé ọ̀jọ̀gbọ́n Àìná náà ni ó jẹ́ pé ó kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ti kọ̀m̀pútà ní fásitì ti Ọbáfẹ́mi Awolowo ilé ìtúnbẹ̀ ní ilé ìfẹ́ tó sì jẹ́ pé ó ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ kọ̀m̀pútà àti nípa ẹ̀rọ ayélujára pẹ̀lú àwọn ìmọ̀ ìjìnlẹ̀ ilé ètò ti ní fún bí ọdún 15 òun náà ló jẹ́ pé ó ti ṣe ìrànwọ́ fún àwọn ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ ní ti ìbótú orílẹ̀-èdè wa Nàìjíríà níbẹ̀ náà ni iléeṣẹ́ ààrẹ ti wá ṣàlàyé pé pẹ̀lú ìmọ̀ ilé ètò ni òun náà ni yóò ṣe àǹfààní ńláńlá fún ti àjọ ti JAMB nípa ìdánwò aláṣẹwọlé ìgbìmọ̀ ilé ètò jẹ́ pé ó ti wà lórí ẹ̀rọ ti kọ̀m̀pútà báyìí níbẹ̀ náà ni ààrẹ Bọ́lá Tinubu ti wá ṣàlàyé pé òun ní ìgbàgbọ́ nínú rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ gíwà fún ti àjọ ti JAMB lọ́wọ́ yìí tí òun sì ní ìgbàgbọ́ wípé àwọn àtúnṣe ńláńlá òun náà ni yóò tún bá ìdánwò ọ̀hún.

ẹwẹ́ àjọ tó ń rí sí ìdánwò aláṣẹwọlé ìga ti jam ilé tó jẹ́ pé sí ìdánwò ti utme náà ni wọ́n tún ti fi àwọn èsì ìdánwò kan síta lẹ́yìn ìgbà tí wọ́n

àwọn iṣẹ́ ìwádìí lórí rẹ̀ ilé tí wọ́n dì mú tẹ́lẹ̀ èyí tó jẹ́ abẹnugan fún ti àjọ ti jambe ti ṣe fabian benjamin òní ló sọ̀rọ̀ ń di mímọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x rẹ̀ lónìí gangan ibi tó ti ṣàpèjúwe wípé ìdánwò ọ̀hún náà ni wọ́n ti fi léde báyìí tí ó sì wá ń rọ àwọn tí kọ̀wé kọ tó kọ̀wé ṣe ìdánwò ọ̀hún láti lọ́mọ yẹ èsì ìdánwò ọ̀hún lórí ẹ̀rọ alágbèéká wọn pẹ̀lú bí wọ́n ṣe mọ̀ tẹ utme resort sí àwọn òǹkà wọ̀nyí márùn-ún márùn-ún odò okan àti ẹ̀sán pẹ̀lú mẹ́fà ẹ̀fà ẹ̀fà àti odò okan àti ẹ̀sán náà ni ó sì jẹ́ pé wọ́n fi sí orí nọ́mbà eléyìí tó jẹ́ pé wọ́n fi kọ́ sílẹ̀ láti fi ṣe ìdánwò ti utme ní báyìí ló jẹ́ pé ìdánwò ọ̀hún ti ọdún 2026 ó náà ni ó wáyé ní ọjọ́ kẹrìndínní ogún oṣù kẹrin káàkiri ní orílẹ̀-èdè wa ti nàìjíríà. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti fásitì ti ìpínlẹ̀ ti sokoto náà ni wọ́n ti ń dúnkokò báyìí láti gùnlé ìyanṣẹ́lódì eléyìí tí wọ́n ṣàlàyé pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ni wọ́n kọ̀ láti dáhùn sí àwọn ìbéèrè àwọn ẹgbẹ́ ọ̀hún náà ni wọ́n sọ̀rọ̀ di mímọ̀ lónìí gangan nígbàtí àwọn oníròyìn tí wọ́n ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ló jẹ́ pé wọ́n kọ́ ti kún sí àwọn àdéhùn eléyìí tí wọ́n ti ní pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọ̀hún níbẹ̀ ló jẹ́ pé ẹni tó jẹ́ adarí fún ẹgbẹ́ ọ̀hún ní ti ìpínlẹ̀ ti sokoto ẹni tí ṣe abubakar sambo náà ló sọ̀rọ̀ ọ̀hún síta wípé àdéhùn tó bẹ̀ láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àti àjọ ti ẹgbẹ́ ti asu ní ti ọdún 2025 náà ló jẹ́ pé wọ́n kọ̀ láti múṣẹ wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ìgbìmọ̀ eléyìí tí wọ́n ti jẹ́jẹ́ wípé àwọn yóò dá sílẹ̀ náà ni wọ́n kọ̀ ti kú sí ó ti wá sọ di mímọ̀ báyìí pé ẹgbẹ́ ọ̀hún náà ni wọ́n gùnlé ìyanṣẹ́lódì láìpẹ́ láì jìnà. bí ètò ìdìbò ti ọdún ti 2027 bí ó ṣe ń kankan òun náà ni ẹni tó ti fi ìgbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ ti jigawa ẹni tí ṣe sulé lamido òun náà ni ó ti rọ ẹni tí yóò ti fi ìgbà kan rí jẹ ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà goodluck jonathan láti ṣe gàyà fún òṣèlú pàápàá jùlọ nípa ipò ààrẹ eléyìí tí ogunlọ́gọ̀ àwọn èèyàn ń pè é pé kó wá díje dupò rẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè nírú àkókò yìí fún goodluck jonathan láti padà wá sínú òṣèlú òun náà ni ó lè tàbùkù pàápàá jùlọ àwọn iṣẹ́ eléyìí tí ó ti ṣe láti ẹ̀yìn wá ẹni tó ti fi ìgbà kan rí jẹ gómìnà ọ̀hún tó sì jẹ́ pé ó tún jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú ti pdp òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook rẹ̀ ní ọjọ́rùú ọ̀sẹ̀ yìí níbẹ̀ ló ti ṣe kìlọ̀kìlọ̀ báyìí fún jonathan láti ṣe gàyà fún àwọn ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú òṣèlú tó sì rán létí pé ó ti di àgbà nínú àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú pàápàá jùlọ káàkiri àgbáńláyé. àkójọpọ̀ ìròyìn àgbáyé lòdì sí ti gbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàdùkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. àrùn ti ẹ̀bólà lákọ̀ọ́kọ́ náà ni wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ báyìí pé wọ́n tún ti kẹ́fín ní apá ti àríwá eléyìí tó tún súnmọ́ ti ìlà oòrùn ti orílẹ̀-èdè ti olómìnira ti congo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta tó pé àìsàn ọ̀hún náà ló jẹ́ pé àjọ tó jẹ́ ti elétò ìlera lágbàáyé who ọ̀nà ni wọ́n ti ṣàlàyé tí wọ́n sì ti kígbẹ̀jáde lórí rẹ̀ báyìí gẹ́gẹ́ bí àìsàn eléyìí tí ó nílò ti pàjáwìrì ìgbà ló jẹ́ pé àìsàn ọ̀hún náà ni ó ti bẹ́ sílẹ̀ tó jẹ́ pé àwọn tó ti kẹ́fín rẹ̀ láti ẹ̀yìn wá náà ni wọ́n ti tó bí 15,000 ní àpalẹ̀ áfíríkà láàrin 50 ọdún. lákòótán ìròyìn ti eré ìdárayá a
agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa ti Nàìjíríà rẹ̀ Analebi Oshu náà ni ó ti ṣàlàyé pé inú òun yóò dùn ayọ̀ òun yóò kún tí òun bá lè kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù tàgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè wa Nàìjíríà ti Super Eagles gẹ́gẹ́ bí àlá eléyìí tí yóò jẹ́ àlá eléyìí tó wá sí ìmúṣẹ. Tí ẹ bá gbàgbé wípé Analebi Oshu òun náà ni ó ti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí wọ́n wakọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Uganda nínú ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ fún ti ọdún 2025 ní orílẹ̀-èdè ti Morocco. Ilé tó jẹ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó jáwé olúborí pẹ̀lú àmì ayò mẹ́ta sí òkan nínú ìfọ̀rọ̀wérọ̀ ilé tí wọ́n ní pẹ̀lú agbábọ́ọ̀lù ọ̀hún náà ló ti wá sọ síta báyìí pé inú yóò dùn ti orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n bá lè pè wọ́n láti kópa. Ìròyìn àgbáyé lòdì sí ti gbọ̀yìn láti ìkànnì ti Lagelu 96.7 òkè gajòkè kí n tó máa lọ ẹ̀gbọ́ àwọn kókó ilé tí ó ṣùyọ̀ lẹ́ẹ̀kan sí. Ààrẹ Bọ́lá Tinubu náà ni ó ti yan ọ̀jọ̀gbọ́n ilé tó jẹ́ pé yóò jẹ́ gíwa fún ti àjọ ti JAMB. Ẹgbẹ́ ASUU náà ni wọ́n ti ṣe ìkìlọ̀ báyìí pé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì látàrí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe kọ̀ láti dáhùn sí àwọn ìbéèrè àwọn. Ọtún ti kẹ́fìn àìsàn àrùn ẹ̀bólà ní apá àríwá àti apá àti ìlà oòrùn ti olómìnira orílẹ̀-èdè olómìnira ti Congo. Analebi Oshu náà ni ó ti ṣàlàyé pé inú yóò dùn ti ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè wa Nàìjíríà bá lè pè wọ́n láti kópa. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ilé tí ó ta kọ́sọ́ jáde ilé kan sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com àbí kí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 96.7. Túnde Ọ̀làwò lólóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkúnlùwà Ọ̀làgùnjù Martini Salau ló ti ròyìn. Ẹ kúrò lẹ́wà sí kú iṣẹ́ òní ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashpot 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashpot Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káṣe fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀lẹ̀ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashpot, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELARIE
1: Sálárì. Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
7: Ìlàjẹ̀lú FM 96.7.

0: ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà. Ìkànnì ti Lágelú rè é. Lágelú 96.7 FM òkè gàjòkè ilé ń bá láfẹ́lẹ̀ lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Lẹ́yìn báyìí ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ lọ máa wo mi lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Lágelú FM. Ẹ máa wo bó ṣe mọ́lẹ̀ tán lápá ibẹ̀ yẹn. Bẹ́ ẹ bá ṣe ń wẹ̀ ẹ mọ́ gbàgbé ẹ mọ́ ṣí àrẹ̀ lápá ibẹ̀ yẹn. Adélaní Kazeem kó ìkànnì Lágelú FM. Awóyẹmí Michael Ọdún Ayọ̀. My face show your shoe shine. Mansurat Ọmọlára Fáṣọlá. Òun náà wà lójú òpó yẹn. Oyèdèrán Ajíbọ́lá látorí ta challenge. Assis Oyegòkè láti Odò Ọba. Up PSG. Ọlọ́tẹ̀délé ó jẹ́ ó torí Arsenal ó wá sọ̀tẹ̀ ó wá ní PSG lòun. Ara àwọn ọmọ Chelsea kan tí wọ́n sá kò lẹ́yìn Chelsea ń gbà kan nìyẹn. Bó ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn. Babatunde Ajetunmọ bí. Bàbá Jet láti Ireland. Èèyàn náà yóò Portugal Ala Madrid àwọn Real Madrid nìyẹn. Real Madrid connection ní gbogbo Portuguese Ala Madrid. 0913 7080 6758 0913 7080 6758 0814249106 Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Alábìdá.
0: Yes, sir. Kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń bá wá sọ̀rọ̀?
1: Gàfárì Ọpẹyẹmí ló sọ̀rọ̀ láti sẹ́yìn o.
0: Gàfárì Ọpẹyẹmí láti ìlú sẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni ìjà o.
0: Ó yẹ mú bèrè.
1: Mú bèrè ẹlẹ́kẹwà.
0: Ìbéèrè ẹlẹ́kẹwà ti lọ.
1: Nọmba 20.
0: Ìbéèrè ogún eléyìí tẹ́ láǹfààní láti mú. Lórílẹ̀-èdè wa Nàìjíríà, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mélòó ló mọ́ ń sojú wa nínú ìdíje CAF Champions League?
1: Agbábọ́ọ̀lù méjì
0: náà. Ló sojú Nàìjíríà nínú ìdíje CAF Champions League àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjì náà ni. Ó yẹ mú bèrè yín tó gbẹ̀yìn.
1: Nọmba 15.
0: Number 15 abi.
1: Bẹ́ẹ̀ni.
0: Number 15. Ó ní kí n bèrè lọ́wọ́ yín pé ọdún mélòó ni olùkọ́ni Pep Guardiola ló ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ko Manchester City?
1: Ọdún márùn-ún.
0: Abi?
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà. Ọdún kẹwàá rẹ̀ rí ọdún 2016 ló darapọ̀ mọ́ ikọ̀ Manchester City ni olùkọ́ni Pep Guardiola. Gàfárì Ọpẹyẹmí láti sẹ́yìn. Ẹ ṣé o. Bó ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn. Abiodun Oyelade láti Madina Adébólú. Sunday Adébámiró up Chelsea. Àwọn ti Chelsea nìyẹn. Ẹ mọ̀ ṣí ààrẹ bẹ́ ṣe ń wò láìfà dáre tìyẹn. Ẹ mọ̀ gbàgbé káàṣì ẹ̀ lọ́sàn-án tèmi. Láìpẹ́ ìmáa láǹfà láti pe àwọn èèyàn tí wọ́n láǹfà láti jẹ ẹ̀bùn káàṣì ẹ̀. Èèyàn kò gba ẹ̀bùn owó lọ́sàn-án tèmi. *347**1004*2#. *347**1004*2#. O lẹ́fi láǹfààní láti fi ta káàṣì ẹ̀. Ìyẹn lọ́sàn-án tèmi. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ṣé ti ń ṣí ààrẹ̀? Ẹ máa ṣí ààrẹ̀ bẹ́ ṣe ń wò láì.

*347*1004#. *347*1004#. O lè fi lanfa láti fi ta cash e lo santé ni. *347*1004#. *347*1004#.

0: Olayemi Olasco awon ti aniyan lojo opo ikanni lagilu efe eje talent to ni number e talent to ni number 25000 naira na talent to ni number star 347 star 1004 star 2 hash star 347 star 1004 star 2 hash eh awon wo ni awon jebun wa losan teni awon olo jebun wa losan ini awon olo jebun wa losan ini ka ma fi yen pe en to je awon to je cash na en to je cash ka fi yen pe en to je cash na kin to daruko eyan merin ele ti o la nfani lati gba card loju opo ikanni lagilu efe fun tosan ini bo se je ni era pa be yen tale to ni number e 0644 lo pari number won 0644 lo pari number won 0644 lo pari number won 0644 lo pari number won 0644 lo pari number won 081 0644 lo pari number won talent oni number yi talent oni number yi talent oni number yi eni akoko lawon merin ta fe mu awon merin eni akoko Habib Adio Mansurat Omolara Akikunmi Akon Akikunmi Akon bo je ko sori Facebook niyan Olayiwola Olasco awon mere niyan e drop number yin so jopo e lo e ka san ma
1: e ka san
0: ki loruko yin ma ibola ti ba yin soro
1: lati orile ilugun
0: orile ilugun
1: be ni sir
0: orile ilugun Osun state ko niyan
1: be ni ara Ogun State
0: lati Ogun State orile ilugun
1: be
0: se ta kaase e leni
1: be ni sir
0: e ta kaase e
1: be ni sir
0: ah o da ma se ti je kaase ri
1: mo ti je ri
0: e ti je ri o da e tun ti je na sante ni e ti je 25000 naira lori eto ta lo take lati orile ilugun nipinle Ogun
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni sir.
0: Ó dáa, ẹ ṣe gan ma. Àwọn ká ṣe ó pè láti gba cash number yín. Ṣé ẹ ti gbọ́ báyìí?
1: Ó dáa sir, ó dáa sir, ó dáa sir, ẹ ṣe
0: gan. Ó dáa kò sí láburú. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn láti orílẹ̀ Ògùn nípínlẹ̀ Ògùn. Bó ṣe jẹ́ nìyẹn. Bó ṣe jẹ́ lápá ibẹ̀. Star 347 star 1004 star 2 hash. Àwọn mẹ́rin tí mo pè yẹn ẹ drop number ìbákan náà ẹnìkan lánàá àárín number àwọn ẹ drop number yín o ẹni tara àwọn tó ń káàdì wá lórí lágẹ̀lú fm ni ẹ drop number yín báyìí mo ti ẹ̀ ti gbàgbé ọkọ ohun tẹ́ ẹ bá ń gbọ́ mi báyìí Olayiwola Olasco Akinkunmi Akon Mansurat Omolara Habib Adio àwọn mẹ́rin ènìyàn drop number yín bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀mí ọ̀nàdẹ́bọ̀ Adẹ́nugbà Olúkayọ̀dé aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Adẹ́nugbà Sun Limited àwọn Tasna nìyẹn èèyàn AZ Azizo nìyẹn àwọn Tasna nìyẹn láti àná AZ bàbá ò jẹ ẹ̀jẹ̀ agbádùn mọ́ nílé agbára bàbá kọ́kọ́ wọlé náà alákọ́kọ́ dalẹ̀ agbára rú pé lẹ́mi champion ẹ̀rín dúró wọ́n kọ́ rò pé àbí wọ́n ní mọ́sètò mọ́ ni wọ́n ní irọ́ mọ́sètò ẹ lọ́ o wọ́n kọ́ fẹ́ fi ojú àwọn ọlọ́tẹ̀ kí n fojú wọn gbolẹ̀ ni bá dalẹ̀ agbára rú ọlọ́run ló yọ mí bóyá ti bọ̀ sórí inú ẹnu máìkì ń tèmi bóyá ń bẹ́tò lọ ń tèmi àwọn Arsenal nìyẹn up gunners ẹ rí fíìmù ẹ rí tọ́nà tí wàá kí Arsenal dé ilé yóò tí wọ́n ń bọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ rí pé wọnú ara wọn ó ti dùn gbẹ́gbẹ́ ti kán sí àwọn Arsenal tó o bá lọ lé àwọn Arsenal lọ́sẹ̀ yìí wo ìwọ tó o jóbìnrin bíìlì ọkọ rẹ tó jẹ́ gunners fans kíákíá yóò fún ọ lówó kíákíá torí náà àwọn Arsenal ó ń dùn bí bíi kàásì nǹkan bẹ́ẹ̀ bá lọ lé àwọn Arsenal nínú ọdún iléyà tá a wà yìí èèyàn ó jẹran lọ nípò òròpò àwọn ọmọ Arsenal wọn ti kó màálù wọlé láti nọ́ọ̀tì lẹ́ẹ̀ ṣe tó bẹ́ẹ̀ up gunners gunners for life bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ẹ̀yin mẹ́ta nìyẹn ẹ drop number yín o bákan náà ẹ mọ́ gbàgbé ẹyin tí ẹ lọ fọ́lọ́ ẹ̀ aláfidà lórí facebook á drop àwọn ìfigagbága yẹn ẹ predict síbẹ̀ ẹ mọ̀ pé òpin ọ̀sẹ̀ ní pl yóò parí bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn. ẹ jẹ́ mọ̀ lọ lọ́sàn-án tẹ̀nì torí pé ọjọ́ ti lọ ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣagbátẹrù ètò yìí tí wọ́n jò dúró tọ́jú ọmọ tẹ̀wájú mr anthony bodúrin ọkọ fún mi nọ́mà tọ́lọ̀ ń dálọ́lá bàbá nìyẹn láti agbọn united kingdom bákan náà wọn nàmẹ́p construction company lábẹ́ àkóso nàìjíríà portugal alámàdìdì ni ẹni gbogbo pọtugí ìyẹn bàbá àjẹ́ẹ̀tì náà ni bàbá àjẹ́ẹ̀tì ní gbogbo island ìjọba àtàlò mr raufu owó tútù ní bozano nílẹ̀ ìtàlò ẹja mọ́ lọ Titi ojo Wednesday. Ojo Wednesday ijo leya lo bo si. Ta tu jo pade lori eto ilagbara Olorun ko lo mo pe oku ni soro. Agbara Olorun. Number te lanfa lati pe si re. Iye leyin eto 090 50 27 5364 090 50 27 5364 Titi ose tin bo ta pade. Alafida goodbye lo nje be lede indi lo lede india ipade do se tin bo e ku kale.

0: àwọn baba wa mọ́nímọ́ ni àwọn baba wa mọ̀yànmọ̀yàn wọ́n ní púrọ́púrọ́ báyìí ń ló kú sójú eérú alábòsí wọ́n a mọ́ nasẹ̀ sáàrò olóòótọ́ nìkan ń lọ fọwọ́ rọrí kú tí wọ́n sì sin sínú òpó sí i dẹ lọ́rọ̀ nàìjíríà wọ́n ní òótọ́ dọ́jà òkúta owó lọ́wọ́ báyìí làwọn ọmọ nìyàn fi ń tò láti fi rárọ́ àmọ́ ṣá o wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan báyìí ń lòótọ́ yọ gẹ̀sìn bá àti pé gbogbo ẹni tó bá go ẹrí ẹsìn kọ́mọ́sì pàkọ́ lùkè torí pé gbogbo ẹni tó gẹ̀sìn ọ̀padà sọ̀kalẹ̀ kí ọ̀rọ̀ yìí kọ́ máa jẹ́ tàwọn ọlọ́gbọ́n olóye eléyìí tí wọ́n jọ ń bá wa fòté lé lórí ètò nírọ̀lẹ́ yìí lórí ètò tá a pè ní ẹ̀là lọ̀rọ̀ ni mo fi ní ọmọdé ilé tí ń bá wa gbé tò yẹ ẹṣẹ́ àgbàlagbà tí ń bá wa gbé tò yẹ ẹṣeun àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o wípé ń fẹ́ wa fẹ́tò wa ètò ẹ̀là lọ̀rọ̀ ní kànílá gílú 96.7 FM lóòkọ́ lọ́gàlọ́gà ní ìkànnì yìí látòrí ọ̀gá wa Túndé Ọmọláwúwo kenneth ogójẹ kébùgì lólóòtú ètò yìí adébólà azeez àsìsó bàbá lónílá lọ́jẹ́kẹ́ láǹfààní àti mọ́ gbọ́ wa ọ̀lànà iwájú aládémọ̀mí àyànfẹ́ elédùmarè àjọ wà nílé agbára ni abídèmí ló kọ tèmi wà kàndé ló kọ bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bó bá pẹ́ títí a mọ̀ ṣe lọ́jọ́ alẹ́ nígbà tí a mọ̀ wà rin gbùngbùn ètò lọ nírọ̀lẹ́ yìí ṣe mọ̀ pé ẹ̀là lọ̀rọ̀ bá bá là kì í yé ni bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ já lọ wonú ìwé tan torí pé ìtàn ni gbogbo wa ń kọ́ á padà dìtàn bọ́ọ̀fẹ́ wọ́n ní bọ́ọ̀lọ́ọ̀dàgbà bọ́ọ̀lóògbó bọ́pẹ́ títí ojú ẹni ọ̀padà àwùjọ pọ̀ bá sì lóò fipò lẹ̀ pọ̀ fi ọlẹ̀ irúfẹ́ ọjọ́ òní ti ṣe ọjọ́ kọkànléní ogún oṣù karùn-ún lọ́dún 2021 ọjọ́ ẹtì friday lọ́jẹ́ àwọn orílẹ̀-èdè nàìjíríà wọ́n wà nú ọ̀fọ̀ nígbà tí ìròyìn ìbànújẹ́ kan wọ́n kú pé báálù alágbára kan já nílẹ̀ yìí eléyìí tó kó àwọn lọ́gàlọ́gà nínú iléeṣẹ́ ọmọ ológun kò dín ní mọ́kànlá nínú àwọn high ranking officer nínú iléeṣẹ́ ọmọ ológun eléyìí tí wọ́n so ẹ̀mí wọn nù bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan ń gbé ọ̀rọ̀ gbà náà pé ìjọba tí ń bẹ lóde wọn fẹ́ jẹ́ kí àwọn ológun kí wọ́n lágbára kàǹkà láti gba ìjọba mọ́ lọ ńlọ jẹ́ wọ́n yán kí àwọn kan àmọ́ sáà àti àti àwọn ilé ìbò a ní speculation ni ẹ̀yin ò bá àwọn ògede ń gbéṣẹ́ mọ̀ pé ìtàn iná ni gbogbo wa ń kọ ẹ gbọ́ ẹ já ṣe bẹ́ẹ̀ ká fílẹ̀ lágbọ̀n abẹ́hùn lónìí níbo là ń lọ kó tó di pé wọ́n mọ̀ lọ sí ọ̀dọ̀ àlejò mi èèkàn òṣèlú nírọ̀lẹ́ tòní ọmọ òye fún ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú wo wọ́n ní ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn àmọ́ nírọ̀lẹ́ yìí láti bí ọjọ́ mélòó ètò ìdìbò láti mọ ta ni ó jẹ́ ọmọ òye fún oríṣiríṣi ipò látinú ẹgbẹ́ òṣèlú kan sí kejì lákòóta wà yìí tẹgbẹ́ òṣèlú apc làwọn ọmọ tí ń sọ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń ṣe ètò ìdìbò abẹ́nú wọn primaries ẹlòmíà ni wọ́n gbé àpò tí ìdìbò kankan dọ́dọ̀ wa débi pàtì ẹ̀dìbò wọ́n ń ṣe imposition ni wọ́n ń yànyàn lé wa lórí ha àwọn èèyàn kan ní bí ẹgbẹ́ òṣèlú bá fi lè ń ṣe báyìí bí èèyàn bá bá lè ń gbára wá kónú lé ẹni tó wọ ọmọ ìyá ẹ̀sùn sùn tó san ní ìfọ́tí kíní ọ̀padà ṣe fara ta ẹ wọ ẹ mọ̀ bọ̀ lórí facebook wa nírọ̀lẹ́ yìí lórí lágilú 96.7 FM Ayọ̀mídé lọ sí àtàwọn èèyàn mi tẹ́ ń bẹ lágbọ̀n social media níbi ọjọ́ mélòó sẹ́yìn lára àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú apc wọ́n bọ̀ ta wọ́n ní èyí ni àyànfẹ́ ọmọ àwọn ẹni tí inú àwọn dùn sí gidigidi wọ́n ní olóyè senator Sharafadeen Abiodun Ali wọ́n ní wọ́n ti pa wọ́n ti kún àwọn èèyàn lè mọ wá bá wọn pa fẹ́ jáde fúnpọ̀ gómìnà o ṣùgbọ́n lónìí yìí o mi ò ti sọ tí àwọn ti náwó olóyè Sharafadeen Ali sókè kẹ́nìkankan mọ̀ wá mọ̀ ẹ já gbọ́ ọ̀rọ̀ torí pé ẹkún báyìí ni mo bá kún wá augustus mo fẹ́ jẹ́ wọn gbọ́ nílé káwọn aráalé náà gbọ́ ó nu lórí facebook wa tẹ́ ń wò ohun níjọ́ náà lọ́hùn ó di lọ́bọ̀lọ́bọ̀ àkọ́gbà àkọ́kọ́ tí wọ́n kọ́ náwó ọmọ òye sókè táwọn èèyàn ní eré lẹ́ ń ṣe ẹ mọ́ play they play my fans lọ̀rọ̀ ọ̀hún lọ́jẹ́ níjọ́ náà lọ́hùn ẹ já gbọ́ bí wọ́n ti sọ
1: ààrẹ orílẹ̀-èdè wa àwọn náà gbé sára mi.
2: Wọ́n tó pe ẹ̀gbọ́n Ayọ̀ Adéṣeun, ìpínlẹ̀ kọ́kọ́ ti pè mí. Bàtà ẹ̀ ìwọ lọmọ mi ní Ọ̀yọ́ State, ilé ìṣàráfà àti
3: ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àádẹ́tì lẹ́yìn.
1: Ẹnìjẹ̀ẹ́dógún tí olóyè tó fi ara hàn pé òun gbèrò kó òun fẹ́ díje fún gbogbo gómìnà gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́. Gbogbo ọmọ ẹgbẹ́ ọtá fẹ́ ṣerú ìfarahàn bẹ́yẹn ló bá pè wá á lọ. Àmọ́ látọ̀ sẹ́yìn lọ, bí ẹ̀kan tó pè mí fún ọmọ ẹjọ́ gómìnà bẹ̀rẹ̀ nírí mi ń bẹ̀. Ẹnìkan ṣoṣo pẹ̀lú ògùn Ọlọ́run yóò fly flag ẹgbẹ́ wa ní 2027 election tí ó sì wọlé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ kejì. Ààrẹ orílẹ̀-èdè wa àwọn náà gbé sára mi.
2: Wọ́n tó pe ẹ̀gbọ́n Ayọ̀ Adéṣeun, ìpínlẹ̀ kọ́kọ́ ti pè mí. Bàtà ẹ̀ ìwọ lọmọ mi ní Ọ̀yọ́ State, ilé ìṣàráfà àti
3: ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àádẹ́tì lẹ́yìn tí ó dìbò tí ó wọlé.
0: Ọ̀rọ̀ lẹ́gbọ́n o, ó lẹ́ ń wò lórí Facebook wa, ṣé ẹ wá rí lẹ́yìn èyí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jáde? Ṣé ẹ gbàgbé pé lẹ́yìn ọ̀rẹ́yìn ń làwọn èèyàn lọ́ọ́ rí gba fọ́ọ̀mù? Lẹ́yìn ìgbà náà làwọn èèyàn wò pé ṣé olóyè Báyọ̀ Adélábù tí wọ́n jẹ́ former minister of power ṣé wọn ò ní resign? Ṣé yóò resign? Wọ́n padà resign, wọ́n lọ rèé ṣe declaration ní Liberty. Àwọn èèyàn wá ń wòye pé àwọn ọmọ rí àwọn olóyè ẹgbẹ́ ṣé ọ̀rọ̀ yóò fẹ́ mọ jọra wọn báyìí? Wọ́n ní àfàjá ni dátì ẹ mọ̀ primary direct primary lábẹ́ ṣe ẹnìkan kan ò lè impose lé wa lórí. Ṣùgbọ́n lónìí tí èmi àti yín jọ ń sọ̀rọ̀ tí wọ́n ń ṣe primary ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ lára àwọn fọ́nrán àwọn nù ṣe ìwádìí eléyìí tó ti bọ́ta. Ẹ já wo fídíò ẹlẹ́ẹ̀kejì yẹn, ṣé ó wà ní ìbámu pẹ̀lú alákọ̀ọ́kọ́ tá a fihàn yìí? Wọ́n níbi èèyàn bá ń lọ lèèyàn kojú mọ́. Lórí Facebook wa náà ni Lagidu FM 96.7 Lagidu FM 96.7 òun náà lẹ́fì láǹfààní àti wò. Ẹ bá ń fi fọ́nrán ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ lára primary tí ń ṣe ń ṣẹlẹ̀ Aside Hot lónìí gangan ẹja gbọ́ bí ti ń ṣẹlẹ̀ lónìí gangan nu o.
4: Mo ti sọ gómìnà tí a dìbò fún bó ṣe dà wá jíṣẹ́ fún nílé àti jíṣẹ́ bí ìgbàbí méjì bí ìgbàbí mẹ́ta bọ̀tún ní ìlànà àgbà rẹ̀ gẹ́gẹ́ bí pẹ̀tọ̀ àti ní ọmọ yẹ ó gómìnà lọ́yọ̀ State. Àlàkẹ́ tọ́jú ọ̀gá wa ní State iṣẹ́ tó gbéra wa ni wípé olóyè Sàràpà Dín Àlì òun ni gómìnà wa lọ́yọ̀ State. Kọ́lọ́ ọ̀dà òkú ni kájúbò gbogbo. Gbogbo àwọn alága ẹgbẹ́ ẹjí wáyé sọ máa ń pẹ́ àti Àbújá.
0: Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ òun o. Nínú ọ̀rọ̀ ilé tí àwọn olóyè ẹgbẹ́ yìí sọ níbi tí wọ́n ti fẹ́ ṣe ètò ìdìbò abẹ́nú, wọ́n ní àwọn ọ̀sẹ̀sẹ̀ mọ́ sọ wípé ọ̀rọ̀ yìí ti wá látàbújá. Ọ̀rọ̀ yìí ni wọ́n sì sọ fún alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́, igbákejì gómìnà nígbà kan rí Bàbá Aláké, wípé Barrister Sàràfáàdéhùn Abiodun Ali ni ọmọ òye àwọn. Wọ́n wá ní ẹni tí ọba dùn mọ́, àwọn èrò pọ̀ ń bẹ̀bẹ̀ báwo lórí Facebook, ìwọ tó bá dùn mọ́ wípé Barrister Sàràfáàdéhùn Abiodun Ali distinguished senator ńlọ́ba wù ọ́ tí ọ fẹ́ dìbò fún tí o sì ja ẹgbẹ́ níyàn ẹ̀nàwó òkè, àwọn èèyàn ò tó wọ́n sì náwó àwọn èèyàn òhè. Ẹ̀yin tẹ́ ẹ bá wo fọ́nrán lẹ́mọ̀ bọ́já gbogbo èèyàn lọ náwó àbí gbogbo ẹ̀kọ́ ló náwó. Ẹ̀yin tẹ́ ẹ bá wò ó lẹ́mọ̀ bọ́já gbogbo èèyàn náwó àbí gbogbo wọn náwó. Wọ́n wá ní ìwọ tí ọba tí ò dùn mọ́ láti tẹ̀lé ń ti ẹgbẹ́ sọ tó o ní nǹkan míì lọ́kàn, ẹ̀yin náà tún náwó. Ọ̀rọ̀ kò burú o. Ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú APC. Ṣé ẹ gbàgbé wípé àwọn ètò ìdìbò tí wọ́n ṣe ní ẹnujọ́ mẹ́ta yìí fún àwọn ipò míì, àwọn èèyàn ní lára àwọn sọ wípé wọ́n gbé àpótí ìdìbò wá sọ́dọ̀ àwọn ní tó wu àwọn èèyàn ní wọ́n ń kọ́ láti ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé lọ àwọn ibòmíì lọ ibòmíì káàkiri ó ní bí wọ́n ṣe ń fa mọ́ra wọn lọ. Àmọ́ ṣá o, ọ̀rọ̀ kọ̀kọ̀ ń gbàgbà ní ń bọ̀. Ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà, ó ní àwọn ti ní structure, gbogbo ẹni tínú bá ń bí gbogbo nítorí ọ̀sẹ̀lẹ̀, àwọn nílànà eléyìí táwọn òfin yanjú wàhálà eléyìí tó bá suyọ lẹ́yìn ètò ìdìbò. Ṣùgbọ́n electoral 2026 sì làkalẹ̀, kọ̀dà bíi tíjọ́ ní wípé wọ́n ṣe nǹkan tí ò dùn mọ́ mi nú, mò ń sá lọ nú ẹgbẹ́ òṣèlú mi, kò sí yùn mọ́. Bí wọ́n bá ti dá bẹ́ẹ̀, Ọlọ́run ó dá lókù, ó rùn mọ́ra bíi goli ni. Ṣé àwọn èèyàn tí ọba wa tẹ́ lọ́rùn yìí, ṣé wọ́n lọ ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú mi àbí wọn ní ṣiṣẹ́ fẹ́gbẹ́ òṣèlú mi? Ọ̀rọ̀ ń kómokómo rò bọ̀ torí ò lè kú ònú ẹgbẹ́. Bọ́yọ̀ wá ṣiṣẹ́ takọ ẹgbẹ́. Ẹ sì mọ́ gbàgbé ọmọ òye fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APM, ọ̀nà Bímbọ Adékànbí, ọmọ ẹgbẹ́ òṣèlú APC nígbà kan. Ọ̀dà o, wọ́n ní ìran wíwò kì í sú ojú, bẹ́ẹ̀ ojú ìjẹ bọ́gà, ìran wíwò ìlò ìjẹ̀rẹ́jà fi orúnkún tẹ̀ párùnú. Kájọ máa wò bí nǹkan ti lọ, ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC sọ wọ́n ní ogun torí ọ̀sẹ̀lẹ̀ pé àwọn yanjú ẹ̀ láàrin ara wọn pé kò ní sí wàhálà. Ẹ wo pẹ̀lú èyí, ṣé ẹ gbàgbé Radical Brother ọmọ mú aago lù láàárọ̀ yìí? Ọlọ́rẹ̀ yọjú sí ilé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Kábíyèsí Forí Adé o. Ó láwọn ọ̀rọ̀ kan bọ̀ kìtì ń jábọ́ lẹ́nu rẹ̀ tí ń laago wípé òun ṣe primary èèyàn bá fẹ́ yàn òun jẹ́ kinní kan. Mi ò ní láǹfààní àti tẹ ọ̀rọ̀ ń jáde, ẹ ní láǹfààní àti tẹ̀ ẹ́, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lọ sórí social media wa ẹ̀ bá ń bẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC ètò ìdìbò abẹ́nú primary, ẹgbẹ́ òṣèlú jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo ẹ já lọ sójú ọjà, bí n bá ti ojú ọjà dé, n ó mú àwọn àtẹ̀jíṣẹ́, a sì láǹfààní àti gbé àlejò wa wọlé nírọ̀lẹ́ tòní. Ẹ la lọ rọlẹ̀ tòní kan ní Lagilu 96.7 FM. Ẹ ǹlẹ́ mbẹ̀ wò, ẹ kú kalẹ̀.
5: Lagilu FM 96.7.
6: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
7: Bọ́ọ̀lù ìlú ayò àti fèrè
8: ní bábí eré ìdárayá
7: alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
9: Leandro Trossard attacked in by Bukayo Saka, history makers.
7: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé. Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, Fest ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026 ó

0: ìjọ gbọ́dọ̀ fight calling for all souls ministry sípé sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Akinyele Memorial High School Alubua Bashorun Road Ìdíàpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olawumi Ezekiel ti ṣetán láti gbá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olawumi Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olawumi Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run dúró dì ọ́.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí óyá ẹ̀ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
2: S-E-L-E-R-R-I-E sálárì
1: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì óyá lópin ìgbìyànjú ẹ̀ sí pẹ́ẹ̀lì turmeric
3: T-U-R-M-E-R-I-C turmeric
1: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
4: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀ Oh.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sẹ́lẹ̀rì
0: bọ̀dá mi ẹ̀ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sẹ́lẹ̀rì ó yá lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric
0: ẹ̀ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sétí gbọ̀nyín nìkan ní Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọkùnyin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ òye ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkan ní Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: ọmọ ọba ni adẹnu oríkì ilẹ̀ wa òkú le tó bí iṣẹ́ bá ti yá ó ti yánu àsáǹtì wa bá ń gbóhùn ókè.
1: Ìbá kọ́dá yé o mo rí bá a ṣe dárun oríkì ilẹ̀ ẹ wa le tó a tún ti dé bá a ti ń dé mo ní mo tún ti débẹ̀ mo gbé kinní ọ̀ ń débẹ̀ gẹ́gẹ́ bí ṣe bàbá mi bàbá mi ó gúdúgba lógun ọkàn o ìbọn ọlọ́run ìbà ènìyàn wọ́n lọ́mọ tí ọ bá mọ̀lẹ́ bàbẹ́ àfibí sólórí ọmọ ni èyí tí ọ bá mọ̀lẹ́ yẹyẹ ń kọ́ àfibí sólórí ọmọ ni àwádúpẹ́ ọmọ náà lé bàbá tó bí wa lọ́mọ iye ẹ̀dọ́kun ẹjẹ́ mọ̀ gbóríkì ilẹ̀ ẹ̀wà lárugẹ àṣàǹtì wa ń ké tantan ọmọ kéré o
2: òkúkú ń jẹ
1: etí ẹkùn gba kínní ọ̀hún lẹ́nu mi ò jèrè ó bá mi kí gbogbo ara lé.
2: Ǹjẹ́ nílé ìmọ̀bodè kí n tó wọlé o àgọ́àlà mọ́mọ́mọ́ bóde oṣù ajé oṣù pa wádé àǹbọ̀dé ìfẹ́lẹ́dùmọ̀rẹ́ ọba ẹ̀kú àtijọ́njọ́n tijọ́ o ẹ mọ̀mọ́ kú àtijọ́njọ́n tijọ́ yóò mọ̀ ọ́ ti jọjọ́ ti jọjọ́ ẹ̀kú láti ẹ mọ̀ kú àti o ẹ̀kú lé lóye ẹni abánlé ẹ̀ka àbọ̀ lóye ẹni ọ̀tàjọ̀bọ̀ bá ríra ẹni tójọ́ méjì tójọ́ mẹ́ta ẹ̀kú àti ilà mọ́ kíra ẹni mo rí bá elédùmọ̀rẹ́ ọba ọba tó tó bí àárọ̀ ọba rẹ̀rẹ̀ bí oṣù ọba lánàá ọba lónìí ọba nídàáyọ ọlá ọba títí ayé ọjọ́ gbogbo ni ọba títí ń bẹ kíbẹ bẹ ó tó mọ bẹ ọba mi àláwòràbí tí ọmọ bẹ nígbà tí bẹbẹ kankan bá bẹ mọ ọba mi ọwà wa títí ń wà kí wàá tó mọ wà ọba mi àláwòràbí tí ọmọ wà nígbà tí wàá ọba tún wà mọ ẹgbẹrin ọdẹ àbẹ ẹgbẹrin ọdẹ. Ẹ pé àgbèrèdè àgbèrèdè.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàn ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E
0: sálárì bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀
2: Whoa!

0: iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyàwó. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mowó nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn. Ìlàlẹ̀ àmọ́ Inshallah.
1: Tomato sachet. Oh, Tony, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yòó. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ

rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀.

ọ̀nà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí, owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.

0: sele ipade adura o de beji lele yo 72 hours with God pelu baba wa baba adura enke 47 o ma waye lojo Friday May 29 Saturday May 30 ati Sunday May 31 adu yi gori oke no more war ilu apatere bada on the 31 ye gege lojo tabi baba adura enke 47 eni ti olohun lo ninu aye oni poju po kakiri agbaye o ye gbogbo eyan ja pade lori oke adura no more war ebi to ju popolopo eyan lo nja lo fe iwo na ma bo awon janke janke ran se olorun alaye lo ma wa nbe to e mo popolopo awon olorin emi lati wo rodu nbana e wo mo to ejoku pateji oku e wo mo to apatere lori oke adura no more war fekunre ri alaye member si ni ke ma pe 0903 393 3006 tabi 0066481455
1: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíbàjẹ́ ayéjìrì alikiyama tún ti wá ṣí sílẹ̀ níléeṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní july 21 tá padà ní july 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah december èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní navada plaza 140-142 liberty road elewure bus stop ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umrah pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní makka àti madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnnà sí haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
2: Lagilu FM 96.7

0: na kuku buru ademola aziz azizo ba nsi oju opo yi ile ka won eyan o pe wole ki ko wa koriki ile baba won
1: be ni
0: oriki ile wa ohun leto ile ise radio o ti lagelu
1: be ni
0: nla wayi ta ti gbe nda keke luke
1: be ni
0: e ba n pe number won ki gbogbo aye o pe sori eto
1: 091 23 70 86 75 ina mo pe si ke mo da seto wa oriki ile ti wa ta lo wa nbe
0: hello hello hello
1: hello
0: hello kini on re bete abe un ni hello
2: hello
0: ekuro le ya wa
2: eku eto
0: eto ni e ba wa da ko yin ati bi e tin pe sori eto
2: ya fi fashola loruko mi
0: ha
2: lati akale eto ya fi fashola lati akale eto
0: e ba ni koriki yin
2: oko re se na man ki wa oko
0: te waju die
2: oya ko mo ba re ukeru ukeru abila la lenu oko mo je bi oro mo yo sese oko jago e mo fa gore mi leku aju sola ta ni ke ku ke mo oko to je wu je wu to be wu je wu soko to ni woko mi igba to la le legan eyin loku mi wa ko wa se oko mo tan mi le mi o ba to ori e ri ba to ba wa je e di lo
1: seun
0: iya yi po la po ju
1: eyin lo ma gbe so bo lo gun mo ntan omo fi nkan mai mai bo nkan mai mai iya ze n lo wo sun le fo yin ogun je oni boyun ba le se boyun ba le ojo danu oni bi o se mo won fo sun na ko mo le baba to be yin lo mo ta lo tun wa nbe
0: ta wa nbe
3: ele apo ale o
1: e ku ale o
3: e ku owo iya mo ara lati da gun ele sun bi oko
0: A n gbadun yin o.
3: Awọn ọpa ni o.
1: Nde.
3: Awọn ọpa mo je. Ọmọ ọla lọ mi. Ọmọ afi ijo kan. Ọmọ ajaka diloro ọpa. Ọmọ ajaka ajaka kan ja lọpa lọjọ si. Wọn lo fojú poro nínú oko. O fojú ebè lọrun ala. Ìgbà fojú olóko ìgbà láhùn. Ọmọ wa jẹ ọlọkọ ti n towo. Ọmọ akọni ti ọlọkọ ti n tọ ninu loju omi. Ọmọ akọni ti ọlọkọ ni ojuwari. Ṣé wa parí ẹ̀.
4: Ọmọ bùnbùtù yánrìnyánrì ẹrú ọmọ bùtùbùtù ẹrú ọmọ bùtùbùtù èèpẹ̀. Ọmọ bùtùbùtù ọ̀nà ọ̀nà fọ kọ́mọ̀ nílẹ̀ ẹsẹ̀ mọ́ ìjọ ní kọ́mọ̀ ọjọ́ nínú ilé bàbá tóbi yẹn lọ́mọ mo bẹ́lẹ́pọ̀ sọ sun mo bá kí mo sọ sá ìrẹ̀lẹ̀. Mo rẹ̀ra ilẹ̀kẹ̀ níjọ́ onírè ń bo ogun owó ìyá mi mo níjọ́ onírà ń bọ̀rọ̀ wọ̀rọ̀ kankan ti ń bẹ́sẹ̀ sun dàgbo nítorí àṣẹwé nítorí àṣẹ́gi.
0: Hello.
5: Hello.
0: Hello.
5: Orúkọ mi ni olóyè Abbas láti Òkèlàdé Ọ̀gbìn.
0: À ń gbọ́ yín o.
5: Orí kí ilé tèmi ni Òdìmọ́dé Ẹlẹ́sà.
0: Ẹ ń zo ńlẹ̀.
5: Òdìmọ́dé Ẹlẹ́sà, ọmọ bọ́ọ̀lù egungun ní Yàmọ́dọ́lá. Ọmọ Fèmí fún obìnrin tí ní bí ẹ̀sà ni. Apọ́nbẹ́porẹ́mi ooo. Sáà kún òjèjé onírẹ́sà o. Òjèjé onírẹ́sà o. Òjèjé onírẹ́sà ọmọmọdé. Wọ́n mọ̀ gbọ́kọ̀ lọ àjèjé o. Àjèjé onírẹ́sà o. Ní ẹ bá ń parí yòókù.
1: Ẹ máa pé púpọ̀ wá kọ́ bẹ́ẹ̀ ó lè dùn.

0: nígbà tí jésù yára rẹ padà
1: tí ó rí
0: i
1: ó wí pé ọmọbìnrin tújúká
0: tújúká
1: ìgbàgbọ́ rẹ mọ́ lárada
0: ìgbàgbọ́ rẹ mọ́ lárada
1: a sì mọ obìnrin náà lárada ní wákàtí kan náà
0: ìsun ẹ̀jẹ̀ rẹ̀ náà sì dá ní wákàtí kan náà ẹ wúrọ̀ kan tarábìnrin yẹn fún abá jésù kristi olúwa ẹ rí i pé kò sọ pé kó ṣe ètò fóun àbí kó ṣàádọ́ àbí kó ṣe bodò fóun kò ní kọ́ gbọ́n wọlé òun ohun tó kàn wà lọ́kàn yẹn náà ni pé kí n sáà tiẹ̀ rí jésù olúwa kí n sáà tiẹ̀ fọ́ kan ìṣẹ́ tí a sọ rẹ̀ ara mi ó sì yá kí n sáà tiẹ̀ sún mọ́ kí n fọ́ kan ìṣẹ́ tí a sọ rẹ̀ ẹ rí i pé ẹlòmíì ẹ gbẹ̀dọ̀ àfọ títí tí ni kókó ayé rẹ̀ kò tó ṣẹ́ ẹlòmíì sì rí ọ̀rọ̀ àṣẹ kan lẹ́sọ̀ sókó ayé rẹ̀ tó kó ayé rẹ̀ ó sì ṣẹ́ ẹ ní pé ọkàn tó fi wá síwájú olúwa nípa àdúrà tẹ gbà fún yẹn òun ni ó sọ orúgbàgbọ́ tí ó gbé wá tí ó sì mọ́ lárada tí ó ṣẹ́gun fún un nítorí àǹkí sẹ́ ni pé irú ọkàn wo ló fi ń wá síwájú olúwa irú ọkàn tó bá ní náà ni ó ran ìgbàgbọ́ rẹ̀ náà lọ́wọ́ irú ọkàn tó bá ní tó fi wá òun náà ni ó sọ̀rọ̀ ìgbàgbọ́ tí ó níwájú olúwa fún àpẹẹrẹ ẹja tún wo obìnrin kan náà ara sì fẹ́ róníkà nínú ìwé mark orí keje ẹsẹ 24-30 mark orí keje ẹsẹ 24-30.
1: Ó sì dìde ti ibẹ̀ kúrò.
0: Ó dìde ti ibẹ̀ kúrò.
1: Ó lọ sí agbègbè Tire òun Sidioni.
0: Jésù náà sọ̀rọ̀ parẹ́ yẹn ó lọ sí agbègbè Tire àti Sidioni.
1: Òun sì wọ inú ilé kan.
0: Ó wọ inú ilé kan.
1: Kò sì fẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀.
0: Kò fẹ́ káwọn kí àwọn èèyàn kan dá àmọ̀ kán mọ̀ pé wọ́n wà ń bẹ̀.
1: Ṣùgbọ́n òun kò lè fi ara pamọ́.
0: Àwọn èèyàn dá àmọ̀ o torí pé wọ́n wà káàkiri fún ṣe ìyanu náà ni o kò lè fara pamọ́.
1: Nítorí obìnrin kan.
0: Torí obìnrin kan.
1: Ẹni tí ọmọbìnrin rẹ̀ ṣe kékeré lé ẹ̀mí àìmọ́ gbúrò rẹ̀.
0: Ọgbìnrin kan tó máa rẹ̀ ti kékeré lẹ́mí àìmọ́ ó gbúrò pé Jésù wà nílùú.
1: Ó wá.
0: Ó wá.
1: Ó sì wólẹ̀ lábẹ́ ẹsẹ̀ rẹ̀.
0: Ó wólẹ̀ lábẹ́ ẹsẹ̀ Jésù.
1: Eléni sì ni obìnrin náà.
0: Eléni ni kì í ṣe Israẹli kì í ṣe Júù kì í ṣe Samaria eléni ni eléni túmọ̀ sí kẹfẹ́rí kẹfẹ́rí lóbìnrin náà.
1: Sùfẹ́níkà ni orílẹ̀-èdè rẹ̀.
0: Ara Sùfẹ́níkà ni Sùfẹ́níkà ni ló ti wá sí orílẹ̀-èdè Israẹli fún ìwòsàn.
1: Ó sì bẹ̀ ẹ́ kí òun ìbá lé ẹ̀mí èṣù náà jáde lára ọmọbìnrin rẹ̀.
0: Ọba bẹ Jésù pé kó jọ kó máa lé ẹ̀mí èṣù kúrò lára ọmọ òun.
1: Ṣùgbọ́n Jésù wí fún un pé.
0: Jésù wí pé.
1: Jẹ́ kí a kọ́ fi oúnjẹ tí àwọn ọmọ lọ́rùn náà.
0: Jẹ́ ká kọ́kọ́ fi oúnjẹ tí àwọn ọmọ lọ́rùn náà.
1: Nítorí kò tọ́ láti mú oúnjẹ àwọn ọmọ kí a sì fi fún ajá.
0: Nítorí pé kò tọ́ láti mú oúnjẹ àwọn ọmọ ká fún ajá kò tọ́ láti mú oúnjẹ yẹn pé kì í ṣe Júù kì í ṣe Israẹli kẹfẹ́rí ni pé orí ọ̀fẹ́ yóò ti tó kọ́ sàn kan ọ́ ìwọ ṣe sùúrù náà dá ọkọ yanjú àwọn Israẹli náà àwọn Júù náà.
1: Ó sì dáhùn ó sì wí fún un pé.
0: Obìnrin wa dá àwọn aṣọ Jésù pé.
1: Bẹ́ẹ̀ ni Olúwa.
0: Olúwa ẹ̀ parọ́ bẹ́ẹ̀ ni o.
1: Ṣùgbọ́n àwọn ajá pàápàá.
0: Ṣùgbọ́n ajá pàápàá.
1: A máa jẹ èérún àwọn ọmọ lábẹ́ tábìlì.
0: Pé ajá náà máa jẹ lábẹ́ èérún oúnjẹ tó bá dá bọ́ọ̀lẹ̀ lórí tábìlì táwọn ọmọ gbé ń dẹun.
1: Ó sì wí fún pé.
0: Sọ fún pé.
1: Nítorí ọ̀rọ̀ yìí.
0: Nítorí ọ̀rọ̀ tó sọ yìí.
1: Máa lọ.
0: Máa lọ.
1: Ẹ̀mí èṣù náà ti jáde kúrò lára ọmọ rẹ ọmọbìnrin rẹ.
0: Ẹ̀mí èṣù náà ti jáde kúrò lára ọmọbìnrin rẹ.
1: Nígbà tó sì padà wá sí ilé rẹ.
0: Nígbà tó padà wá sí ilé rẹ.
1: Ó rí pé ẹ̀mí èṣù náà ti jáde.
0: Ó rí pé ẹ̀mí èṣù náà ti jáde kúrò lára ọmọ rẹ.
1: Ọmọbìnrin rẹ sì sùn lórí àkété.
0: Ara ọmọ ti yántítì ẹ̀. Ẹ jẹ́ wo ọkàn tó ní kó tó kó olùbí tó gbà. Ẹ rí pé orílẹ̀-èdè mi ìlú mi ló ti wá sí Israẹli fún ìṣẹ́gun fún ìwòsàn. Nígbà tó gbọ́ ọ̀rọ̀ Jésù Kristì Olúwa. Ẹ rí pé kò gbé iyèméjì jọ pé bó bá lè ṣe báyìí pé bá ọmọ ẹ̀ bá lè yá.
2: Bó bá ṣe é ṣe bí ò bá ṣe é ṣe.
0: Ẹ rí pé ọmọ yẹn gan kò mú dání wá. Ọmọ pé Jésù ní àṣẹ lẹ́nu pé kọ́kàn pàṣẹ lásán pé ara ọmọ tó yọ̀yà. Ntáǹkì sẹ́ni pé irú ọkàn wo wọ́n náà fún wa síwájú olúwa ọkàn tó bá níní ọ̀sọ̀ bí gbàgbọ́ rẹ̀ ní oṣù ní agbára sí irú ọkàn wo irú ọkàn wọn. Ẹ rí i pé Jésù náà kọ́kọ́ tì díẹ̀ pé obìnrin tó wà eléni ni ọ́ ṣíjú èṣe Israẹli ọ̀jọ́ bẹ́ẹ̀ ni eléni mi kẹfìrí mi ń dòótọ́ ṣùgbọ́n pé mi ì sọmọ lóòótọ́ gẹ́gẹ́ bí ọmọ Abrahamu ṣùgbọ́n láti pé tí ọmọ náà bá ń jọjú tábìlì ajá náà mọ ẹ rí i pé ó fira rẹ̀ ìwé ajá tó túmọ̀ sí ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ kò pera rẹ̀ lọ́mọ ìrẹ̀lẹ̀ pé ajá náà mọ ẹjọ́ lórí lábẹ́ ìrún tó bá ti jábọ́ sí lẹ́lẹ̀ lórí tábìlì o tó sọ pé fún pé ó ti ẹ̀rọ ẹjọ́ rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tá a sọ láìpẹ́ pé ń dọ̀ọ́lá rẹ bó ti mú yẹn gangan gẹ́gẹ́ máa lọ àti mú ọmọ rẹ lárada ó jẹ́rì báyìí náà fún ẹni ẹ náà ẹ rí i pé ibi tí wọ́n kà fún atán yìí tí n bá ti ka bí orí mi sábà máa ń wú gidi gan gbà ó wá láti ìlú mi ìlú òdì kejì ló ti wá ẹwọ kan tó gbé wá ẹlòmíì ń gbénu ṣọ́ọ̀ṣì ó ń sunu ṣọ́ọ̀ṣì ó ń sunu òkè ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ìyanu òṣèlè inú ayé rẹ ẹbí léèrè ni pé ọkàn tó gbé wá bẹ́ẹ̀ kì í sọ ọkàn tó dára ọkàn tó gbé wá bẹ́ẹ̀ kọ́ rán ìgbàgbọ́ rẹ̀ náà lọ́wọ́ ẹ jẹ́ àwọn arákùnrin kan náà ti pọ̀jù náà tọ́yín ọgbàdúrà fún inú ìsẹ̀wọ̀n apostẹ́lì orí kẹrìnlá ẹsẹ̀ kẹjọ títí di ẹsẹ̀ kọkànlá act 14:8-11.
1: ọkùnrin kan sì jókòó ní Lystra.
0: Ọkùnrin kan jókòó ní Lystra.
1: Ẹni tí ẹsẹ̀ rẹ̀ kò mókun.
0: Ẹni tó náà já arọ tí ẹsẹ̀ rẹ̀ mókun.
1: Arọ láti inú ìyá rẹ̀ wá.
0: Arọ ni láti inú ìyá rẹ̀ wá.
1: Tí kò rìn rí.
0: Kò rìn rí títí ẹ̀.
1: Ọkùnrin yìí gbọ́ bí Paul àti ti ń sọ̀rọ̀.
0: Ọkùnrin yìí wá gbọ́ bí Paul ti ń wọ aṣọ bó ti ń sọ̀rọ̀.
1: Ẹni nígbà tí ó tẹ́jú mọ́.
0: Nígbà tí Paul tẹ́jú mọ́.
1: Tí ó rí i pé.
0: Paul wá kíyèsí pé.
1: Ó ní ìgbàgbọ́ fún ìmúláradá.
0: Pé ọ̀rọ̀ tó ń sọ tójú ọ̀rọ̀ náà rọ Jésù pé. Ọkùnrin tá à ń sọ pé ó ti wà kárí ìdèwé pẹ̀lú ọ̀rọ̀ ó ti wọnú ẹ̀mí ti ọ̀rọ̀ Paul Olúwa.
1: Ó wí fún lí ohun rárá pé.
0: Yẹn ni pé Paul wá sọ̀rọ̀ fún lí ohun rárá pé.
1: Ìdèdúró sánsán ní ẹsẹ̀ rẹ.
0: Ìdèdúró sánsán ní ẹsẹ̀ rẹ.
1: Ó sì ń fò sókè ó sì ń rìn.
0: Wọ́n àti ìsọ́tá ó ti fò sókè ó ti ń rìn.
1: Nígbà táwọn ènìyàn sì rí ohun tí Paul ṣe.
0: Nígbà táwọn ènìyàn sì rí ohun tí Paul ṣe.
1: Wọ́n
0: gbé ohun sókè léde Likonia. Àwọn òrìṣà sọ̀kalẹ̀ tọ̀ wá láwọn ènìyàn. Àwọn eléyìí ṣe yẹn lásán o àwọn òrìṣà sọ̀kalẹ̀ tọ̀ wá o ẹ rí pé arákùnrin tá à ń sọ yìí ẹ pé màtí Paul ń sọ̀rọ̀ kò tí ìgbàdúrà rárá tó ti wà kárí ìdèwé ó ti wà nú ẹ̀mí ti ọ̀rọ̀ tí Paul sọ Paul náà wá kèsí pé arákùnrin yìí ó ti ẹ̀mí rẹ̀ àtẹ̀mí ti Paul ó ti ṣe déédé gbàgbọ́ ti àti gbàgbọ́ ti Paul náà ó ti ṣe déédé ọ̀rọ̀ àwọn náà lọ́wọ́ ohun ọ̀dà bí arọ tí a gbé sọ́nà náà tẹ́bìlì tiẹ̀ dáradára tiẹ̀ àrọ yẹn ń bẹ lẹnu ọ̀nà tẹ́bìlì dáradára tiẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ayé títí ẹ̀ kọ́ dára ayé tí ẹ̀ kọ́ lójútù ohun ọ̀rìn títí ẹ̀ ìdí ni pé ọkàn tó ní tó fi jókòó síbẹ̀ ni pé kọ́ máa ṣàgbé kọ́ máa tọrọ bára ohun ọ̀lọ́kàpọ̀ ń fẹ́ rìn títọ́ ohun ọ̀lọ́kàpọ̀ ń lè rìn títí ẹ̀
2: kó sáà ti
0: dá báyìí kó sáà máa ti láyé títí ẹ títí
2: ẹ
0: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí ilé títí ẹ òun ò rí bẹ́ẹ̀ bí Paul ti ń sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ wà ń bẹ́ẹ̀ ó ń fọkàn tẹ́lẹ̀ Paul bẹ́ẹ̀ náà ni ẹ̀mí rẹ̀ ń ru sókè pé èmi ní orin náà ní alẹ́ yìí ẹwúrú ọkàn tí ọkùnrin yẹn ní pẹ̀lú wàásù Paul apọ́sẹ́lì ẹlòmíì ẹgbàdúrà títí a tún máa retí pé kẹtọ́ wa bá pẹ́ kẹ́ẹ̀dín kankan fóun kẹ́ẹ̀ sọ̀sọ́kúsọ kankan fóun lè tí ó tún mú kí ó tún wọn inú ogun mí èsù inú ogun èsù míì náà lọ lè tí ò ní túmọ̀ kí ló fà ní pé ọkàn tó ń mú wá ọkàn iyèméjì ni ọkàn tí ọ̀dà níwájú olúwa náà ni irú ọkàn wo ló gbé wá síwájú olúwa ẹ bá wo ti arọ tí ó ṣẹ̀ṣẹ̀ rìn tẹ́yìn àtàrà tó wà lẹ́nu ọ̀nà tẹ́ǹpìlì yẹn dáradára ni pé ọkàn tájọ níyàtọ̀ sí ara wọn ìkan ní ọkàn pé ara tòun ọ̀yà ìkan náà ní ọkàn pé kẹta fún lówó náà ni ẹ rí pé eléyìí tó ní ọkàn pé owó lòun wá títí ẹ ẹ rí pé ọ̀nà pẹ́tórú àtàwọn ọmọ ẹ̀yìn méjì tó kù ní wàhálà díẹ̀ kó tó lè rìn pẹ́tórú tó ń pé wàá dáadáa pẹ́tórú dùánù àti takọ́ pé wàá dáadáa o àlówó tá a lè fún ọ owó lòun retí àní máa ta ní fún ọdún owó lọ pé lórúkọ jésù ló àdìde kò sí mọ́ rìn ẹ pé kò dìde kò ní títí ẹ ìdí pé owó ní ń retí
2: ọkàn rẹ ò sí
0: níbẹ̀ pé òun lè rìn ìyẹn ni pẹ́tórú fi súnmọ́ pé ó sì fà lọ́wọ́ pé àní kò dìde tẹ́tẹ́ kò sí mọ́ rìn ó sì dìde ó sì rìn ẹ pé ọkàn rẹ ò sí pé òun lè rìn láyé irú èèyàn bẹ́ẹ̀ náà á pọ̀ nù sọ́jú lónìí á pọ̀ ní power house á pọ̀ nù ilé ìjọsìn á pọ̀ ní bí àdúrà pé ọkàn wọn tàbí àti tọ́ọ̀chì yẹn kò sí déédéé pẹ̀lú tọ́lọ́run ọkàn iyèméjì náà gbé wá irú ọkàn wo wọn náà gbé wá sí
2: iwájú olúwa
0: bákan náà ni ọkùnrin alárùn ẹgbẹ́ náà tó náà wá lédè èdò bẹ́sẹ́dà náà fáànù dán fáfá ẹ̀ wá tó náà yẹn à ń lè ká ẹ rí pé òun náà retí pé kí áńgẹ́lì wa ru mi náà sí báńgẹ́lì ti ru mi lẹ́ẹ̀kan lọ́dún rè alárùn ẹgbà ni so kò lè ráàyè bọ́ sínú odò ju àwọn tí wọ́n ní agbára láti bọ́ sínú odò lọ báńgẹ́lì bá ti ru mi lẹ́ẹ̀kan báyìí àwọn èèyàn ó ti kó bẹ̀ ṣáájú ẹ̀ wọ́n dẹ̀ wá ń bẹ̀ títí títí ẹ fi ta ó fi wọ́n ogójì ọdún mọ́mọ́ àti jésù dé jésù pé ìwọ ọkùnrin yìí wọ́n fẹ́ ká mọ́ lára dábí ọ̀tọ̀ ni ti ń sọ pé mi rẹ̀ tó gbé mi jù sínú odò ni o báńgẹ́lì bá ti wá o jésù pé n tẹ́lẹ̀ yìí ń sọ yìí yóò lọ ọgọ́rùn-ún ọdún pé ibi gan ni ó kù sí òun kàn sánú fún náà pé dá ságbá kìtì rẹ̀ máa lọ lé rẹ̀ àmọ́ lára dá ẹ rí pé òun náà lọ́kàn pé jésù lè wò ó sàn ọkàn pé kọ́ àṣà tẹ̀ jù sínú odò àbẹ́ áńgẹ́lì bá ti rú mi kàn pé tí áńgẹ́lì wá rú odò gangan ló dúró síwájú tó ń yí kàn pé olúwa ọlọ́run alàyè tí áńgẹ́lì wá rú odò lẹ́ẹ̀kan lọ́dún pò náà ní bá náà sọ ọ̀rọ̀ irú ọkàn wo ló náà mú wá sí iwájú olúwa ọba ti níyè méjì tọ́pọ̀ ọkàn yẹn méjì náà bá ní àdúrà rẹ yóò ní ìdènà iwájú olúwa láti ti gbà ọba ní ọkàn tó nígbàgbọ́ ààyè ó rí pé kíákíá náà lórí dá àdúrà rẹ náà gbà ẹ dáwọ́ dákọ́ bó rí kínní ẹsẹ̀ kẹfà títí dé ìkẹjọ́
1: ṣùgbọ́n kí o bèrè ní ìgbàgbọ́.
0: Bẹ́ẹ̀ tó bá tún wá sojú ọ̀la ní ọkàn tó ní ìgbàgbọ́ bèrè ní ìgbàgbọ́.
1: Láìsí ìyèméjì rárá. Nítorí ẹni tí ń ṣe ìyèméjì dàbí ìgbé omi òkun.
0: Kí pé ẹni tí ń ṣe ìyèméjì tó ní ọkàn mi pé bọ́ọ̀bá lè ṣe bọ́ọ̀bá lè ṣe ọ́ dàbí ìgbé omi òkun.
1: Tí ń ti ọwọ́ afẹ́fẹ́ bì sí wá bì sẹ́yìn.
0: Tá à ń ti ọwọ́ atẹ́gùn bì sí wá bì sẹ́yìn.
1: Tí a sì ń ru sókè.
0: Tí a sì ń ru sókè.
1: Nítorí kí irú ènìyàn bẹ́ẹ̀.
0: Tí pé kí irú ènìyàn bẹ́ẹ̀.
1: Wọ́n ṣe rò pé.
0: Wọ́n má ṣe rò pé. Òun
1: yóò rí ohunkóhun gbà lọ́wọ́ Olúwa.
0: Òun yóò rí ohunkóhun gbà lọ́wọ́ Olúwa.
1: Ènìyàn oníyèméjì jẹ́ aláìdúró ní ọ̀nà rẹ̀ gbogbo.
0: Ènìyàn oníyèméjì jẹ́ aláìdúró ní ọ̀nà rẹ̀ gbogbo. Yorùbá gan máa sọ̀rọ̀ kẹtìmọ̀ láì kí wọ́n ní pé ẹran tó wá ti ṣiyèméjì lọ́jọ́ máa pa pé àbí kí ni báyìí àbí kí ni báyìí wọ́n yóò sọ àbáyìí jẹ́ apadà díẹ̀ bẹ́ẹ̀ náà ni ọdún ìgbé pàǹtí tẹ́ náà
2: ni
0: bẹ́ẹ̀ ni àbí kí àdọ́bà àbí kankan mi àbọ́fà wọ́n báyìí pọ́n bá lọ́kàn pé báyìí nígbà lọ tí ń fìlà tí ń fìyẹn títí ẹ̀ ó ṣe é ṣe kọ́wọ́ ọ̀dẹ́ kọ́ mọ́tẹ́ ọ wọ́n bá ti dípò bá ti ń ṣiyèméjì ọwọ́ ọ̀dẹ́ ọ̀pá ọ bẹ́ẹ̀ náà la ṣe rí níwájú Olúwa náà ẹ jẹ́ á ní ọkàn dáadáa sí nǹkan ti Olúwa àti sí nǹkan ti ara wa ẹ ta bá ti ń gbàdúrà ẹ má jẹ́ á ní ọkàn burúkú sádùá tá à ń gbà ẹ má jẹ́ á ní iyèméjì ta bá ti ń ní iyèméjì ìsọmọ pa aláyò a mọ pẹnu ogun a pẹnu ìṣòro lórúkọ jésù àní pẹnu ogun o àní pẹnu ìṣòro o ètí rèé àwọn pẹtùrù náà àtọ́fi sọ́jọ́ rẹ̀ àjọ pé Olúwa bù sí gbàgbọ́ wa Olúwa ara ìgbàjọ wa náà ní ọwọ́ ẹjẹ́ á tún wọ ọkùnrin kan báyìí náà kí n fẹnu sọ àníléka bátílómé àbí bátílómé àfọ́jú ẹ rí pé ọkàn tó náà ní náà dáa pé jésù mọ̀ dáwídì sànú fún mi kí n lè bá ríran pé kí lọ fẹ́ kí n sì fún ọ kí n ríran náà ni ẹ rí pé òun náà ní ọkàn gidi láti máa wá jésù káàkiri pé kóun lè bá ríran náà ni òun náà kóun nú àròyé kóun nú ẹkún sísun kóun nú ọ̀fọ̀ lórúkọ jésù àní sọ̀fọ̀ àní sunkún ní ọkàn tó dáa lè tí ó rù bọ̀bọ̀ rẹ sókè wá síwájú Olúwa ìdí rí pétérù sọ̀rọ̀ kan nú Luke 17:5.
1: Àwọn àpọ́sẹ́lẹ̀ sì wí fún Olúwa pé bù sí ìgbàgbọ́ wa.
0: Bù sí ìgbàgbọ́ wa àti Máàkù
1: 9:24. Lójú kan náà. Bàbá ọmọ náà kígbe ilé ohun rárá. Ó sì fi omijé wípé Olúwa
0: mo gbàgbọ́.
1: Ran àìgbàgbọ́ mi lọ́wọ́.
0: Èmi àti ẹ tó ń gbò mí ní àṣálẹ̀. Ọ̀rọ̀ méjèèjì àdúrà pàtàkì ni. Eléyìí tí Pétérù àtàwọn ọmọ ẹ̀yìn tán sọ. Pẹ̀lú bàbá tá à ń sọ yìí náà pé Olúwa bù sí ìgbàgbọ́ wa Olúwa ran ìgbàgbọ́ wa náà lọ́wọ́ bàbá tí ń gbàgbọ́ àmọ́ fíkọ́ta rẹ̀ pé Ọlọ́run sàánú fún mi o ran ìgbàgbọ́ mi náà lọ́wọ́ ṣùgbọ́n ní ọkàn gidi kò tó wá síwájú Olúwa irú ọkàn wo òfin gbàgbọ́ tó ń gbà ààwẹ̀ tó ń gbà ohunkóhun tó ń ṣe wájú Olúwa ọkàn kí ló fi ń gbà á ṣé kì í ṣe ọkàn tó ti dọ̀tí àbọ́kàn tí ò pé àbọ́kàn iyèméjì bá jẹ́ pé iyèméjì bá ní ìṣọ́pá láyò lórúkọ Jésù èso nípa láyò irú ọkàn wo mo fi wá sí
2: iwájú Olúwa
0: lórúkọ Jésù ara àánú gbà
2: á lórúkọ Jésù tó nọmba tí ẹ fi bèrè béèrè lọwọ wòlíì òun náà ni 091-23-70-86-75 akọrí ìtòrí náà ni irú ọkàn wo ló fi ń wá sí iwájú Olúwa alánú ẹgbà bàbá ní gbé àkété rẹ kò sì ṣe kíni
0: kò
2: sì máa rìn nígbà tó jẹ́ pé ó ti ní ọkàn
0: ọkàn pé ká nílò láti rú mi
2: bó bá ti rú
0: ọ kó tó
2: ẹ bí ẹni pé kún ó ti síbẹ̀ tó sì ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́
0: bẹ́ẹ̀ni kò sì mọ̀ pé tó ń ra ángẹ́jì bá pépà rú mi náà lójó
2: sáájú náà ni jésù kristi ọmọ ọlọ́run
0: náà lójó sáájú pé gbákejì rẹ kọ́ máa lọ kátà tiẹ̀ jù sínú omi sáàlùn sáàlùn ní wá ń titi ẹ̀
2: 0091-23-70-86-75 irú ọkàn wo ni wọ́n gbé wá sí ṣọ́ọ̀ṣì ṣé kákà lọ bẹ̀ bá a ṣe lọ ńgbà gbogbo náà ni ká lọ bẹ̀ bá a ṣe lọ ká tó hello.
3: ẹlẹ́ kálẹ̀ o.
2: ẹ̀mọ̀ kálẹ̀ kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
3: ẹ bẹ́ẹ̀ mi ò sọ̀rọ̀ láti dé èkó ni.
2: kí ni ìbéèrè yín o.
3: fẹ́bẹ̀rẹ̀ lọ dájú bá pé ṣé ó wá túmọ̀ sí pé gbogbo àwọn wa tí à ń wojú ọlọ́run fún nǹkan kan tí òun tí ìbọn ṣe gbogbo àná àfi ọkọ̀ pípé fi wa ni àbí.
0: ẹ ṣe gbogbo wa náà kọ sẹ́yìn pé àdúrà tá à ń gbà ọ̀nà mẹ́ta nígbà ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ àtúnṣe àwọn nǹkan tó ti bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń ṣiṣẹ́ ìtọ́jú ẹsẹ̀ lọ́jọ́ lọ́wọ́lọ́wọ́ present something ó dẹ̀ ṣiṣẹ́ fún ọjọ́ ọ̀la bákan náà tó jẹ́ future so àwọn míì tí ń gbàdúrà lọ́jọ́ Olúwa tó lọ́wọ́ tí fún ní ìdáàdúrà tá sì ní ọkàn dáadáa ó ṣeéṣe kọjá pé àkú àti ṣe nǹkan yẹn fún wọn ni kò tí ì tó àbí kí ìsara wọn náà ni ò tó ṣùgbọ́n fún àwọn kan ọkàn tán mú lọ ọkàn yẹn méjì ni là ń sọ̀rọ̀ lálẹ́ mọ́kì sí gbogbo èèyàn tó wà wájú olúwa náà ni ó ní ọkàn tí ọ̀dá o ṣùgbọ́n ohun tó ń bèrè yẹn ó ṣeé ṣe kí àkó rẹ̀ kọ́ má ti tó àbí kí ọlọ́run sì fẹ́ ṣe yẹn kánú ayé rẹ̀ ni kó tó pé yóò fún ní nǹkan yẹn.
2: ṣe bóyá torí alọ́kàn méjì ni òjẹ́ kádùúrà ò tètè gbà
0: kì í ṣe
2: gbogbo èèyàn bóyá àsìkò ni ò tí tó
0: àbọ̀lọ́wọ́ ti ṣe nǹkan yẹn gan fún kàtọ́rọ̀ pọ̀lọ́wọ́ ti ṣe.
2: kó mọ̀ pé ọlọ́run ti ṣe àkókò ló kù láti rí
0: wípé àmì wà ọlọ́run ti ṣe tó nǹkan ìdìmọ̀ pọ̀lọ́run ti ṣe.
2: 0912370 8675 irú ọkàn wo ló fi wá síwájú olúwa bẹ́ẹ̀ bá fẹ́ gbàdúrà kó ṣàtìrí pé àdúrà ẹ̀ ti gbà tó bá ti ní lọ́kàn tí ò ní ọkàn méjì tí ò ní iye méjì
0: bá lọ́kàn pé àdúrà tí mo fẹ́ gbà yìí ọgbà àdúrà rẹ̀ ọgbà bẹ́ẹ̀ ni.
2: rẹ̀ntì bímbà ti fọwọ́ kan iṣẹ́ tí a sọ rẹ̀ bímbà ti fọwọ́ kan iṣẹ́ tí a sọ rẹ̀
0: bí mo bá fọwọ́ kan.
2: hello. ẹ̀kalẹ̀ kí lorúkọ yín bọ̀lẹ́ ti pè wá.
4: kọ́ńtà lorúkọ mi láti ìlú ìrúwà.
2: ẹ ṣe kí ni ìbéèrè yín.
4: Kí ni ṣe kí ni ṣe alàgbà tó ń bá a sọ yẹn? Mo orílẹ̀ ní kìsì dáadáa gbégbé èmi náà nígbàgbọ́ pé tí èèyàn bá wà tó bá ti ń gbé nǹkan lọ́wọ́ ọlọ́run tó lọ́ọ̀ bá ètè ṣe tó máa ṣèṣe bínú o gbégbé ọlọ́ọ̀bẹ́yẹsí tó lè kó lọ́ọ̀bá ṣe fún ní bad argument ó lè kù gbégbé. àwọn ilé ìtọ́jú bọ̀ lẹ́nu máa kú lẹ́nu pé ọjọ́ ìrìn pẹ́ tó ọlọ́pẹ́ tí ọjọ́ ẹ̀ pẹ́ tó ní kí nìyẹn lò dáadáa ètò ẹ̀ lọ́nà mọ̀ọ́mọ̀ jẹ́ ti kí nìyẹn jẹ́ ta tó tásìkò ẹ̀ gangan but àwọn ọmọ tí ó wà ń tansìn wù ọ̀fẹ́ yẹ kí wọ́n wá fẹ́ kí ọlọ́run ti ṣe nǹkan tí àwọn béèrè lẹ́ẹ̀kẹsẹ̀ ìkọ́ tí yẹn pààrọ̀ lómìn tẹ́ńkọ́ àdéjọ 32-33 ẹ̀ máa dín ní pé ọmọ tó kọ́lé ó sáré kú.
0: ẹsẹ́
4: so àsìkò yẹ̀ tí so ni nǹkan tó tojú bọ̀ tó ń kánjú ètò ẹ̀rọ tẹ́nàbà fi ìkọjú lábẹ́ gbóná ó máa ń jẹ lẹ́nu ni.
0: bẹ́ẹ̀ni
4: so nǹkan tí bàbá ń bá wa sọ ní orí rédíò nìyé ni orí appreciate
0: olúwa
4: ṣeun ọlọ́jẹ́ àwọn máa gbà fún wọn lágbára ọlọ́run
2: àmì jésù
4: àmì
2: jésù ẹ ṣe.
0: sọ ohun tí mo ń gbìyànjú àti sọ àti tí mo ti sọ náà ni pé nígbà míì ọlọ́run máa ń fẹ́ kọ́kọ́ palẹ̀ kankan mọ́ná kó tó ṣe nǹkan kan fún yàn so lákòótọ́ kọ́kọ́ fún palẹ̀ nǹkan yẹn mọ́ yẹn yẹn gbà náà ojú wọn máa ń káwa ń tiwa lọ́jà pé nǹkan tó ń fẹ́ palẹ̀ mọ́ yìí tó ń bá mú kó mẹ akọkọ akọkọ fẹ mú nǹkan yẹn kú ọ̀nà
2: bí tó lè ṣe fún un. bí gbàtínà bá ń jò tẹnìkan sì dunnú tinú rẹ̀ ń dùn tó fò òkè tá a bá ti palẹ̀ náà mọ́ kó lè dunnú kó bọ́ sínú ná.
0: bẹ́ẹ̀ ni sọ
2: àfihàn ọlọ́run kọ́kọ́ palẹ̀ náà mọ́.
0: ọlọ́run kọ́kọ́ palẹ̀ yẹn náà so nígbà míì wá ti pé bóyá ẹni tí ń bá rìn yẹn òun ni ọ̀bàyọ rẹ̀ jẹ́ ọlọ́run kọ́
2: 8675 ni kẹfì béèrè lọwọ wòlíì. irú ọkàn wo ló fi ń wá sí iwájú olúwa? ọkàn náà ni ó fi hàn bí àdúrà rẹ yóò ṣe gbà sí
0: ọkàn tó bá ní yóò sọrú gbàgbọ tí ó ní
2: ọkàn tó ní ni yóò sọrú gbàgbọ tó ní léyìí tí ó jẹ kí
0: àdúrà
2: rẹ kó tètè gbà. 0912370 8675 bàbá ń sọ nípa àrọ
0: bẹ́ẹ̀ni
2: èlò tó dárọ láti inú ìyá rẹ̀ wá
0: bẹ́ẹ̀ni
2: ta àrọ tó sì gbà pé ìkan lọ́kàn méjì ìkan lọ́kàn kan pé àdúrà àwọn ó gbà
0: bẹ́ẹ̀ni ìkan lọ́kàn pé òun ó rìn ìkan lọ́kàn pé òun ò lè rìn pé òun oníkan fóun pé oníkan fóun
2: owó ni owó ni owó tí ó sá ti fi jẹun
0: tí ó fi jẹun tó fi jẹun
2: ọ̀pọ̀lọpọ̀ náà ló wà nínú àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ní ò tiẹ̀ jẹ́ abara méjì tàbí tí ò ṣe pé bóyá àkàndá ni lóde òní
0: tó pọ́kà ní sòrò
2: èmi omi ò tiẹ̀ ní sòrò tó kàn jẹ́ pé ó kàn wù ú pé táwọn èèyàn ń pa mọ̀ pọ̀ gan táwọn tí wọ́n ń tọrọ owó yìí mọ̀ ń gbà mọ̀ pọ̀ gan bẹ́ẹ̀ ni bó bá ṣiṣẹ́
0: ó ṣe é ṣe
2: kún mọ̀ pọ̀ ọlọ́run ó bù fún un pẹ̀lú àdúrà tó ń gbà.
0: Bá dẹ̀ rò pé tó ń bá ti tọrọ bára pé òun ò lè
2: jẹun lè jẹun náà nù. Ipe ní ọ̀pọ̀lọpọ̀ gan tó ń ṣẹ́ fún ara rẹ̀ yẹn ni pé ọkàn burúkú lóní. Bàbá ẹ bá mi júwèé ibi tí ilé iṣẹ́ ìránṣẹ́ wa.
0: Ilé ìjọsìn tiwa ni Ministers for Christ Bible Church. A wà ní ọ̀nà kan tápẹ̀ ní Akálà Road bẹ́ẹ̀ ní New Garage bẹ́ẹ̀ sókè ọ̀nà ọdún ẹni léwé bẹ́ẹ̀ yẹn sọ́nà kọ́ lápàtà ń bẹ̀ yẹn. Ibi ká ń bẹ̀ tán pè ní Anchor Mall. Níbi Anchor Mall yẹn báyìí Amadi Samuel wà ń bẹ̀. Ẹ̀yìn Anchor Mall yẹn gangan láwà. Àdúgbò òbí tá a wà ní pè ní Zionist Estate. A wà ní nọmba ní Lẹ́tírì ń bẹ̀. Ibẹ̀ náà ni a wà. Àwọn ìlànà síwá rèé. Gbogbo ọjọ́ Tuesday ni aago márùn-ún rọ̀lẹ́ sí méje Bible study. Gbogbo àárọ̀ Thursday ìrú òní báyìí ni aago méje àbọ̀ àárọ̀ sí aago mẹ́wàá àárọ̀ ìpàdé àdáfún gbèyìn tí wọ́n ti wá náà ni. Bákan náà irú Friday tí bá ti ṣẹlẹ̀ ìtọ́kẹ́ oṣooṣù wá tẹ́ pé ilé ti ṣẹlẹ̀ ìtọ́kẹ́ oṣù ni aago mẹ́ta ọ̀sẹ̀ sí mẹ́fà rọ̀lẹ́ ìpàdé àtú ẹ̀tú sílẹ̀ fáwọn tá a jọ ní ọ̀rọ̀ àsọtì tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bákan náà ẹjọ́ Sunday wà yìí ní aago mẹ́jọ àárọ̀ Sunday sí aago mẹ́sàn-án wọ́n kàá sí nìyẹn aago mẹ́sàn-án àárọ̀ Sunday sí aago mẹ́wàá ilé ẹ̀kọ́ Jos nìyẹn Sunday school aago mẹ́wàá Sunday sí aago méjìlá àbí méjìlá àbọ̀ ní ìsìn olóògùn lọ́jọ́ Sunday ẹni ẹ̀dárakọ̀ mọ́kànlá àwọn ìlànà ìjọsìn wáyé ẹni pé rere náà ni olúwa lórúkọ Jésù ara ànúgbà. Nọ́mbà tèmi ni 08023517393 lẹ́ẹ̀kan sí 08023517393 ẹ̀sẹ̀ mo fẹ́ gbàdúrà fún ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ kí n tètè dúró ní àṣálẹ̀ ká lè bá gbàdúrà fún orílẹ̀-èdè àti nítorí bílù ṣe rí ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù àjíǹde àti ìyè ẹni mímọ ń sọ ẹ́ lẹ́yìn asátọ̀ wa ní àṣálẹ̀ lórí ọ̀rọ̀ ìlú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ nàìjíríà ní àpapọ̀ Ọlọ́run bá bọ́ máa tẹ̀mí mímọ́ ẹ darapọ̀ mọ́ wa.
1: Àmì.
0: Lórúkọ Jésù ẹ sàánú fún.
1: Àmì.
0: Rògbòdìyàn tí ń bẹ́ ń ta yìí ìjínigbé lọ́tún àti lọ́sì fúnra rẹ̀ olùdáwọ̀ rẹ̀
1: dùn. Àmì.
0: Àmọ́ tá à ń wá àtàwọn olùkọ́ wọn àtàwọn míì tá àti ẹ̀ gbọ́ àtàwọn míì tá a gbọ́ tá a mọ̀ fúnra rẹ̀ olùdáwọ̀ sílẹ̀.
1: Àmì.
0: Olùdáwọ̀fọ̀pin sí.
1: Àmì.
0: Gba àkóso.
1: Àmì.
0: Afẹ́ ààbò tó péye nílùú Ìbàdàn. Afẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Afẹ́ nínú ní orílẹ̀-èdè yìí. Fúnra rẹ̀ olú adáàbò rẹ̀ bọ̀ wá.
1: Àmì.
0: A ò ní sinrin.
1: Àmì.
0: A rẹ̀ fẹsẹ̀ sí a ò ní rìn láíláí.
1: Àmì.
0: Takù tí àwọn èèyàn burúkú yìí a ò ní bọ̀ sí.
1: Àmì.
0: Ọlọ́run fúnra rẹ̀ máa ń kó wa yọ.
1: Àmì.
0: Àwọn ìjọba local government àtàwọn ọba ìlú kọ̀ọ̀kan àti ìjọba ìpínlẹ̀ àti federal fúnra rẹ̀ máa kó wa máa sí.
1: Àmì.
0: Àwọn ọlọ́pàá àtàwọn agbófinró àmọ̀tẹ́kùn ni ọlọ́pàá ni civil defence ni DSS ni àwọn sójà ni navy ni airfort ni olúwa darapọ̀ mọ́ wa.
1: Àmì.
0: Ẹ̀mí mímí fún wọn sí.
1: Àmì.
0: Àwọn olùkọ́ tá à ń wá àtàwọn ọmọ tá à ń wá àtàwọn míì náà tán bẹ nínú ìbẹ̀kùn olúwa tún wọn sílẹ̀.
1: Àmì Jésù.
0: Olúwa sàánú fún wọn.
1: Àmì.
0: Báwọn rí o.
1: Àmì.
0: Báyìí farapa.
1: Àmì.
0: Kálí wàá yín o.
1: Àmì.
0: A tó ń bọ̀ ǹdọ́mẹ́dọ́ olúwa darapọ̀ mọ́.
1: Àmì.
0: Àwọn tó wọn lórí àkejì àṣọ la gbé wọn dìde.
1: Àmì.
0: Ẹ tẹ́ ń gbọ́ mi rà ánú gbà.
1: Àmì.
0: Gbogbo ní forúkọ olúwa.
1: Hallelujah.
0: Lórúkọ Jésù olúwa wa.
2: Àmì. Àmì. Àmì ni orúkọ Jésù. Àkókò ìṣíníye ni ètò ti ẹ gbọ́ tán yìí. Bàbá wa apọ́sù wòlé olúbọ̀mí Awoyomi òun náà ni wọ́n mú wá sí etí ìgbọ́kálukú wa Reverend Mrs. Awoyomi àwọn náà ni wọ́n ka bíbélì fún wa Azeez Adémọ́lá ló jẹ́ kẹ́ láǹfààní láti máa gbọ́ wa Bádé Ojú Adé ni orúkọ tèmi ọjọ́ mẹ́jọ rèé àátún pàdé ní orí ètò yìí níbi tí olúwa ti ń lo apọ́sù wòlé olúbọ̀mí Awoyomi tí a mọ̀ sí àkókò ìṣíníye títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ní tòótọ́ eré àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn títí ọjọ́ ayé àwa àwa ó sì máa gbélé olúwa títí láé.
1: Àmì.
5: Ládìlú FM 96.7

Friday kejì ló ṣú yó. Nínú iṣẹ́ ọ̀run tó pàṣẹ fún Prophet Isaac Taiwo Ojo Babagba Ofa. Àkórí ẹ̀. Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà. Àtọ́lufin sùn lọ́dún yó. Ìwọ náà wàá gbàdúrà. Kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára. Tó ti pinnu láti bọ ọdún ilé ìjẹ́mọ́ lọ́wọ́. Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn. Àwọn arógo gbogbo jẹ́ kó o tún wá béèrè fún agbára láti rìnrìn àjò. Oṣù eléyìí nírọ̀rùn. Lábẹ́ ẹ má jẹmú ìpọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run aláàyè. Àti wòlíì Isaac Taiwo Ojo. Bàbá àgbà Ofa. Tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì lóṣù eléyìí. Nínú ìjọ Victorious Life in Jesus Christ Church. Beside Ọlọ́run Tọ́ba Bakery. Dogo. Ìdí ìrókò bus stop lápáta

ẹni kejì ló ṣú yóò. Nínú iṣẹ́ orun tó pàṣẹ fún Prophet Isaac Taiwo Ojo bàbá gbà ń fà. Àkórí ẹ̀. Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà. Àtọ́lufí Sùlọ́dún yóò. Ìwọ náà wàá gbàdúrà. Kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára. Ó ti pinnu láti mọ ọdún eléyìí jẹ́ mọ́ lọ́wọ́. Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn. Àwọn arógo bògo jẹ́ kó o tó wá bèrè fún agbára láti rìnrìn àjò. Oṣù eléyìí nírọ̀rùn. Lábẹ́ má jẹ́ mú ìpè ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run aláàyè. Àti wòlíì Isaac Taiwo Ojo. Bàbá àgbà ọ̀nfà. Tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì lóṣù eléyìí. Nínú ìjọ Victorious Life in Jesus Christ Church. Beside Ọlọ́run Tọ́ba Bakery. Dogo. Ìdí ìrókò bus stop lápáta

0: ìpín rẹ sí Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò ni Pastor Peter Aké pẹ̀lú ọjà àdúrà àmọ́yè ló máa jẹ́ lórúkọ Jésù.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù bàbá wa àti Ọlọ́run wa ayérayé Ọlọ́run àjínde àti ìyè Ọlọ́run mímọ́ ní májẹ̀mú ìwọlágbéga ní wákàtí ọjà àdúrà yìí Ọlọ́run ayàn ó fún orí ọ̀fẹ́ mi tó fún wa àánú tó ga tí ò rẹgbẹ́ ta tó rí gbà láti gbàdúrà fáwọn ènìyàn rẹ ògo ńlá mọ́ ní forúkọ rẹ Ọlọ́run wa ìṣẹ̀dá ayé àtọ̀run ọba ńgẹ́lá tẹ̀nìyàn Ọlọ́run wa gba ọ̀pẹ wa ògo ní forúkọ rẹ o gbogbo ẹ̀yìn ọmọ Ọlọ́run tí a jọ pàdé nínú wákàtí àdúrà yìí lórúkọ Jésù ara máa dẹ̀yìn lórúkọ Jésù ara máa tù yín lórúkọ Jésù Olúwa ẹ ní mọ̀nira lórúkọ Jésù Olúwa ẹ ò ní jẹ̀kọrọ̀ ta ló ń bẹ lábẹ́ yìí ohun rere tó gbà lọ́wọ́ ẹ ohun rere tí ayé jí lọ nínú ẹrù àyànmọ́ ẹ tá a bá dá èkó lọ sí òní padà inú létí ohun yìí wọ̀ a dá èkó lọ yín padà a dá ayọ̀ yín padà a dá ìrànlọ́wọ́ rẹ padà gbogbo ẹni tí wọ́n dè mọ́lẹ̀ pẹ̀lú agbára èṣù pẹ̀lú agbára ìsàn pẹ̀lú agbára òkùnkùn mo gbàdúrà fún yín lórúkọ Jésù Olúwa ẹgbọ́n Olúwa Jehovah látẹnu mi lórí ìdùbúlẹ̀ àìsàn ó yẹ dìde ẹ dìde kẹ̀dí aṣẹ́gun kò gbóṣẹ́ kó mọ́ dẹ̀ ṣe gbérímọ́ ògo ńlá ni forúkọ Ọlọ́run wa Jésù Olúwa wa àmì fàyà ògo ní fọ́nà lókè ọ̀run ẹ káàbọ̀ sínú wákàtí ọjà àdúà mo ní ọjà àdúà yìí àmọ́yè láwùjọ náà lórúkọ Jésù Olúwa àdúà kan la darí mi láti gbà fẹ́yìn ọmọ Ọlọ́run lónìí àti lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ìka fún wa láti inú ìwé Jóòbù orí 30 ẹsẹ̀ ìkejìlá bí ẹsẹ̀ ìkẹtàlá ẹgbọ́n tó wí ó kàwá pé àwọn ènìyàn lásán dìde ní apá ọ̀tún mi ó ní wọ́n tì mí ní ẹsẹ̀ kúrò wọ́n sì la ipa ọ̀nà ìparun sílẹ̀ dè mí tátì wípé wọ́n dá ipa ọ̀nà mi rú wọ́n ran ìjàmbá mi lọ́wọ́ àwọn tí kò ní olùrànlọ́wọ́ kí la darí mi lé lórí láti gbàdúrà fún yín ní wákàtí yìí òun náà ni pé ogun àwọn ènìyàn lásán ogun àwọn èèyàn lásán ni òun la rán mi láti gbàdúrà fún yín ogun tó burú jù lógun àwọn èèyàn lásán ogun tó burú jù òun lógun àwọn tí ò níbi lọ tí wọ́n máa ń dá ẹni tó níbi lọ tí wọ́n máa ń dá dúró ogun tó burú jù lógun àwọn tí ò níran tí wọ́n máa ń dá ìran ẹni tó níran nù ogun àwọn tí tó jẹ́ àwọn èèyàn lásán òun náà ni ogun àwọn abani ní ayọ̀jẹ́ ohun kan ni pé kò síbi tí àwọn èèyàn lásán kò síbi tí wọn ò sí ohun kan tó wà ni pé àwọn tó jẹ́ àwọn èèyàn lásán lọ́pọ̀lọpọ̀ ìgbà èèyàn kì í mọ̀ pé èèyàn lásán ni wọ́n torí pé wọ́n kì í kọ́ sórí pé èèyàn lásán ni wọ́n ṣùgbọ́n nígbà tí wọ́n bá wọnú ayé ènìyàn nínú ìbáṣepapọ̀ èèyàn àti wọn ni wọ́n farahàn gẹ́gẹ́ bí èèyàn lásán ẹlòmíìn inú ilé tó ń gbé àwọn tí wọ́n jọ ń gbélé èèyàn lásán ni wọ́n ẹlòmíràn àwọn tí wọ́n jọ bí wọn bí ọmọ ìyá ọmọ bàbá nígbà míì ó ṣeéṣe kí ẹ̀gbọ́n kó jẹ́ èèyàn lásán ó ṣeéṣe kí àbúrò kó jẹ́ èèyàn lásán nígbà míì ó tiẹ̀ ṣeéṣe kí ọkọ tẹ́lòmíì fẹ́ sílé àbíyàwó tẹ́lòmíì fẹ́ sílé kó jẹ́ èèyàn lásán nígbà míì tẹ́lòmíì gbà bí ọmọ ṣẹ́ a máa jẹ́ èèyàn lásán lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tó ṣe pé a jẹ́ pásítọ̀ lé lórí inú ọmọ ìjọ ń gbà míì wọn a máa jẹ́ èèyàn lásán lọ́pọ̀ ìgbà àwọn tó ń bẹ nínú ìlú lọ́bẹ̀ àwọn olóṣèlú lọ́dẹ̀ àwọn ẹni ńlá wọn a máa jẹ́ àwọn èèyàn lásán kò síbi tí àwọn èèyàn lásán ò sí wọ́n ń bẹ ládùúgbò wọ́n ń bẹ nílé iṣẹ́ wọ́n ń bẹ nílé gbogbo wọ́n ń bẹ nílé ọkọ wọ́n ń bẹ nílé àná àwọn èèyàn lásán wọ́n pọ̀ gan lórí social media wọ́n ń bẹ níbi gbogbo tó ṣe pé gbogbo tó ń post ìgbé ayé wọn ìdásí ọ̀rọ̀ wọn kò sí nǹkan rere tí wọ́n máa add value máa yé ènìyàn ẹnìkan gbọ́ mi ẹnìkan sàmì gbogbo májẹ̀mú tó sọ ayé ẹ papọ̀ máwọn èèyàn lásán tí ò jáyé èrè ó lọ àṣẹ jáde látẹnu mi ní wákàtí àdúrà yìí lórúkọ Jésù Olúwa iná já dànù àdúrà tá a rán mi sí ọ òun ni pé ká gbàdúrà lórí okun àwọn èèyàn wo àwọn èèyàn.

0: ọ̀nà yọ wọn sọnù yọ wọn sọnù tó gbàdúrà pé pàkúté àwọn èèyàn lásán tí wọn dẹ́lẹ̀ fún mi pé kò gbé mi hànú mọ́lógún ọ̀run o ẹ̀rẹ́ ìdànù ẹ̀rẹ́ ìdànù ẹ̀rẹ́ ìdànù tó gbàdúrà kan tó kù pé ó gun àwọn èèyàn lásán tó yí ayé mi ká tó mú kí ìgbé ayé nira fún mi ní orúkọ Jésù iná jòká iná sẹ ó gun àwọn èèyàn lásán tó yí ayé mi ká tó mú káyé nímẹ́ lára ẹ pé inú olúwa láàárọ̀ yìí ọ̀sán àbálẹ̀ yìí ni níbi ò tìlẹ́ máa gbàdúrà ó di pẹ̀lẹ́ kọ́ńtì tó bá wà mọ níná ṣẹ́gun yẹn wọlé ẹnìkan sàmí ẹnìkan kì í sínú àdúrà yìí ogun àwọn èèyàn lásán nínú ayé rẹ ta ló ń bẹ lábẹ́ wọ̀nyí ní wákàtí àdúrà yìí lálẹ́ yìí ni àárọ̀ yìí ni ọ̀sán àbòrú yìí ni ó di pẹ̀lẹ́ lórí kọ́ńtì tó wà àti àkókò tí ìwọ gbàgbé pàdé iná ṣẹ́gun yẹn iná ṣẹ́gun yẹn bí iná bá wọ igbó ajó ìgbórun bí ìdá bá wọ igbó ajé koríko bí ara bá sán lóde ọ̀run ìbẹ̀rù àti ìpayà adẹnu ayé ogun àwọn èèyàn lásán lára rẹ kó ṣẹ wọlé ara kì í sán kó fún wọn ariwo rẹ pamọ́ àsì olúwa ni látòrí lọ ogun àwọn èèyàn lásán tó ń dènà oko rẹ kan dákẹ́ jẹ́jẹ́ lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ẹ̀mí mímọ́ ẹ̀yà láìsàn láàárọ̀ yìí alẹ́ yìí àbọ̀sán yìí ni ẹ máa sàn ẹ máa yè ẹ máa yè ẹ máa sàn ẹ máa sàn ẹ máa yè kò da ṣẹ́gun ogun òní gbé ọmọ ogun òní borí rẹ kọ́ bọ́ lọ́wọ́ àwọn èèyàn lásán ẹ̀tọ́ ẹ oúnjẹ rẹ owó ẹ ìbùkún ẹ tí àwọn èèyàn lásán gbẹ́sẹ̀ lé àánú gbàjáde orí bẹ́ẹ̀ kò ṣẹ̀ bẹ́ẹ̀ ó gọ́ forúkọ olúwa dúàdúà yìí o jésù olúwa wa àmì fàyà ogo ní fọlọ́run lókè ọ̀run orúkọ mi ni ìránṣẹ́ ọlọ́run peter akínpẹ̀lú adẹkùnlé láti jọ sí èsì pàgùn rẹ prayer city tó wà ní abaoke junction ní atomi adio nílùú ìbàdàn láti ibikíbi tó bá ti dé ọjà omi adio ẹ rí ọ̀nà tó lọ sọ́dọ̀ abẹ́òkúta road ẹ rí àwọn ní ọ̀kadà opposite baptist church tọ́ntà ẹ̀sọ́ níwájú ẹ̀ sọ pé ò ń lọ sí abaoke ẹjọ́ abaoke sí omi kò ju drive ṣẹ́jú bíi mẹ́rin lọ ẹ ti rí cac pàgùn rẹ prayer city ní apá ọ̀tún rẹ́rù fún ṣọ́ọ̀ṣì yẹn tó wà ń bẹ́ẹ̀nu géètì gbangba náà lẹ́gbà wọlé títì ló wà jájọ pàdé nù sí wọn àdúrà rẹ ó gbà ojú ọ̀nà ti ọ orúkọ mi ni ìránṣẹ́ ọlọ́run peter akin pẹ̀lú adẹkùnlé ẹ̀yin tẹ́ lu wá ń lò fún program yìí ọlọ́run máa tọ́jú yín agara ò ní dá yín ipá ò ní kún yín have a wonderful and beautiful night shalom.
1: A ní ìgbàgbọ́ àti ìdánilójú pé Jésù ọ̀rọ̀ fúnra rẹ̀ ti bá yín pàdé látẹnu ikọ̀ àti ìránṣẹ́ pásítọ̀ akin pẹ̀lú peter adẹkùnlé ẹ̀yin náà tó lè jẹ́ aládùn ọlọ́run jù bẹ́ẹ̀ lọ nípa dídarapọ̀ mọ́ àwọn ìpàdé àdúrà lágbára gbogbo

0: ó ṣe pàtàkì ká wà lálàáfíà, ó ṣe pàtàkì ká lè lọ ká lè bọ̀ kí nǹkan mọ́ sapá kan jà mọ́ nínú àgọ́ ara ẹni. Ìgbà náà gan lè yóò mọ̀ pé òun ráyé wa. A máa dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n ní kò sí owó lọ́wọ́ wọn, ṣùgbọ́n wọ́n lè gbápá, wọ́n lè gbẹ́sẹ̀, kò sì sí nǹkan kan tó ṣe apá kan jà mọ́ nínú àgọ́ ara wọn. Wọn ní mọ̀ wípé oore ńlá èyí tó yẹ pé nígbà míì kìí ṣe é fowó rà, òun ni Ọlọ́run ọba Elédùà ló ṣe fún wọn. Àdúrà ṣálà wà mọ́ gbà wípé Ọlọ́run ọba mọ́ fi ṣan ara wa dèwà, mọ́ fẹ́ jẹ ara wa dèwà, sì jẹ́ kí a máa wà lálàáfíà bí Ọlọ́run bá ti á ṣe tiẹ̀ káà náà ṣe tiwa, láti rí dájú pé à ń mójútó ara wa, gbogbo àwọn ìkìlọ̀ èyí tí àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìlera ẹ̀dá tí wọ́n jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó tí wọ́n fún wa, ó ní kọ́níkálukú wa máa múṣà lóògùn o, kò ní bàjẹ́ fún wa. Èyí gan la fi ń kí wa wípé ẹ kalẹ̀ láṣálẹ̀ yìí, ẹ káàbọ̀ sí àárín gbogbo ètò eléyìí tí à ń pè ní ìlera wa. Níkànnì Lágelú 96.7 FM òkè gájú òkè, ẹ ti mọ̀ pé Lágelú gangan ni bàbá abẹ̀, Lágelú gangan ni ló tó ṣe bẹ́ẹ̀, wàhálà àti ìdààmú kò ní bá wa o. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣeun ṣeun oníjẹjọ, agbúrò yín a mọ̀ wípé ẹ fẹ́ràn wa gan, lè fi ń tẹ̀lé wa, ẹ ṣe gan, ojú ò ní tẹ nìkọ̀ọ̀kan wa. Mo tún ti gbé dókítà wa láṣálẹ̀ yìí o, dókítà wa náà ni Níkànnì Lágelú 96.7 FM òkè gájú òkè, tí mo lè mọ́ ṣaláì kàn sí wa. Dókítà Udo, ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ o, ẹ kú ètò.
0: Ètò ni o bàbá mi, ẹ ǹlẹ́ sà, ẹ ṣàkóṣe látàárọ̀ bó oníṣẹ́ ò rẹra. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ wo nǹkan tó ń bẹ tá sọ̀rọ̀ dé lórí láṣálẹ̀ yìí o. Ẹ̀yin ti gbọ́ rí wípé oyún ẹ̀yìn ilé ọmọ, ìyẹn ectopic pregnancy. Ọlọ́run ọba gbà wá o, ṣàṣàánú wa. Ṣé ẹ ti gbọ́rú ẹ̀ rí? Àbó ti ṣe àwọn èèyàn yín kọ̀ọ̀kan kọ̀ọ̀kan rí? Ẹ̀yin ò ti ẹ̀ gbọ́rú ẹ̀ rí? Ẹ mọ̀ pé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó mọ̀ máa ń ṣẹlẹ̀. Nílò ọ̀rọ̀ tá a sọ láṣálẹ̀ yìí o, kẹ́ ẹ má bàa yín kúrò ńbẹ́ ká ẹ lè yín kiní ọ̀hún sókè làlàlà. Ṣùgbọ́n kó tó di wípé ẹ pe ẹnì kíní àti ẹnì kejì jọ sí ìdí ẹ̀rọ rédíò yín, ìkànnì Lágelú 96.7 FM ní kẹ́yìn oyin gbogbo ẹ̀ sí. Ẹ jẹ́ kí n lọ kí n padà wá ná, èmi àti dókítà wa a wá bẹ̀rẹ̀ sí ní máa mú kiní ọ̀hún lọ́kọ̀ọ̀kan ìjèjì. Ẹ ṣeun tẹ́ ẹ wà ńbẹ̀ fún wa.

ǹjẹ́ ẹ̀yin wá ibi tẹ́ ti ẹran àyè fún ọdún iléyà tó ń bọ̀ lọ́nà yìí ẹ má làágùn jìnà mọ́ torí irúfẹ́ ẹran tẹ́ fẹ́ wà ní sọ ẹran lọ́jà ọ̀rọ̀ yàn lọ́pọ̀ yanturu àwọn ẹran àyè tó lálàáfíà ni wọ́n ń tà níbẹ̀ lábẹ́ alága ẹran taofeek buliaminu tí gbogbo ènìyàn mọ̀ sí tíṣà ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08036697 08036697 à ń retí yín ní sọ ẹran ọ̀rọ̀ yàn láti wá bá wa ra ẹran àyè ọ̀pọ̀lọpọ̀ ọdún la ṣe láyé o

0: 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ́ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ́pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí. Láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹjì òkú. Pátá ẹjì òkú ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè. 0903-393-3006 tàbí 0066481455.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyàwó. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn. Ìlàlẹ̀.

káàkiri àgbáláyé. Pàápàájú làwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì ìta pàkórí ẹni. Ìjókò mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó gba ẹ̀jẹ̀ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bùjókò wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́bàtí dé Poplax filling station ní wo road ládojúkọ Jajọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ti yà. Ẹbẹ̀rẹ̀ church Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹ́gbẹ̀ 0902-520-2427. Ọlọ́run kankan retí ìrẹ́jájọ́ pàdé níbẹ̀.

0: Pastor Shop ni gbagi Pastor Shop alasora yi wo yi mu yi lo yi bi ayokin Pastor Shop Abida Corporate Services Limited ba wo lo se fe si Senator materials cashmere German wool Damask materials Swiss lace Swiss cord Guinea brocade Swiss foil Transas materials Italian Swiss wool Voile and organza material gbogbo ilu jilu kari Southwest nlo ma Pastor Shop kalukulo loko ti e to si loko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko Pastor Shop ni gbagi tuntun ma fe rugbabukun koda eyun ni bara na e bere ona de Pastor Shop ke to raso ke si ri daju pe signboard wa wa nibe gbagbagbangba magan ja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni Pastor Shop ni number C 136 128 and 140 Green Block Pastor Shop gbagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni Pastor Shop raso sanwo e be nkan e olohun ta fi se gbekele aita ewo wo moja nlo mu wa goke agba
1: lẹ́m̀bẹ̀ ń wọ ẹ̀ṣẹ̀ṣẹ̀un tẹ́ ẹ̀yìn kúrò níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ẹkùnkùn sí mọ̀ pé tí ó jọ ṣe wá láǹfààní nì dókítà wa kí ni wọ́n ń pè ní oyún tó ń bẹ lẹ́yìn ilé ọmọ èmi mọ̀ pé inú ilé ọmọ ni adẹ́dàṣe kí oyún mọ̀ dúró sí ìwọ́n wá tún ní tẹ̀lẹ́yìn ilé ọmọ tá a pè ní ectopic pregnancy.
2: Bí ọlọ́run ṣe dá wa ó dá oyún mọ́ ara obìnrin pe ki omo ba le ma duro sibe ko fi dagba titi di asiko ton ma ma fi jade sita saye opolopo wa o mo pe ko nse inu ile omo gangan neyin ti ma ndi omo na ko to de ile omo ko nse ni arin ile omo gangan ni eyin ti ma ndi omo ko tu wonu ile omo
1: yo wa sese lo nu ile omo ni
2: akoko ti sele ni awon owo ile omo ton pe ni fallopian tube ibe yen ni sperm okunrin ati eyin
1: okunrin
2: ti ma pade ki omo to le di omo o le di ehn o le bi omo leyin igba yen ni eyin ese ma bere si n gbe igbese ati rinrin ajo lati bi to ti si di ole yen a se wa rin titi wonu ile omo gba mi o ma n to bi ojo mewa si ojo mejila ko to le rinrin yen to ma fi pe to ma fi wonu ile omo to gba mi
1: o to ba
2: o to ba gba mi gba mi o
1: pe boya ile omo na ni gbogbo ro ti ma se ni
2: inu owo awon ile omo yen ni iyan ti ma sele ki o tu wa wonu ile omo lo to gba mi tori e nigba mi to pe ti awon eyan ba ti loyun won ala awon ri menses awon ri eje die menses awon wa but awon mo pa awon loyun asiko ti eyin yen fi wonu ile omo yen gba mi wa o ma seje die di pe o sese di ara ile omo mu pe ohun gbodo jabo ohun ti ri bi de si o so idimu to di ile omo yen mu o le seje fun awon kankan o le ma ri be fun awon kankan
1: but opolopo
2: eh eh but opolopo awon yan wa ri eje ta n pe ni spotty or implantation ninu obirin
1: won ti loyun
2: won de si loyun oyun ti de be to n ba mi wa eyan ti loyun ko mo mo pon ti loyun 2 weeks koja but ti to fi le mo pa awon ti loyun ni pe eyin yen si irun se
1: yan o ri e
2: to ma fi de nu ile omo now nigba mi ki ẹyin yẹn tó lè wọ nínú ọwọ́ ilé ọmọ kó tó wọ nínú ilé ọmọ gangan gbà mí wa àwọn àyè kan wà láàrin ọwọ́ yẹn àti ibi tí ẹyin ti ń jáde ibi tí ẹyin ti ń jáde náà ń pè ní ovary ibi ovary yẹn lẹyin ti máa fò tó máa wọ nínú ọwọ́ ilé ọmọ lọ tó tó bẹ̀rẹ̀ sí fọ́ọ̀mù ẹyin náà gbà mí wa kẹyin yẹn tó fò kúrò nínú ovary kó tó wọ ọwọ́ ilé ọmọ yẹn ó lè jàbọ́
1: o le jabo
2: o le ma wo ibe owo yen to pe aye die wa laarin ovary yen ati owo ile omo ikan wa lo si ikan wa lo tun so ngba mi to ba so pe on fe fo wonu owo yen lo o le jabo ngba ti jabo yen o le wa jabo si ibi ti o yen ko jabo si awa ma dagba si be te ngba mi wa je pe to ba ti fo to ti di ole to wa wonu owo yen lo nkan kan le da duro lona tó jẹ pé kò ní lè ráyè rìn tán kò débi
1: sínú ilé ọmọ
2: gan ibi tó dẹ̀ ti wá há sí ibẹ̀ ló máa dàgbà sí títí títí máa fi bẹ̀rẹ̀ sí ń dá wàhálà lẹ̀ òun náà ń pè ní ectopic pregnancy.
1: Káì kábíyèsí elédùà ó ga o ṣùgbọ́n ilé ọmọ ọ̀hún ẹni ọwọ́ ilé ọmọ
2: ọwọ́ ilé ọmọ
1: ẹni
2: méjì ni
1: ṣùgbọ́n ibì kan ni ẹ yóò sì gbéra àbí méjèèjì ni yóò.
2: No ṣe rí bí ọlọ́run ṣe dá wa t ti owo kan ba sise le osu yi a si mi owo mi a wa sise losu mi to ba de ti pari ti a si mi owo keji so bi rotation na se ma se bo lo se but ngba mi wa meji le sise le kan na lo ma saba di twins
1: kagan
2: so ngba mi o ye je pe osu yi o owo tun lo sise o ye pe osu mi o owo si lo sise so won ma alternate e won ma se bi roster ni bo lo se
1: do bi adeda se da
2: bo lo bi adeda se
1: da e wa so keke wa ni nigbati eyin to n di omo ti o ti papo pelu nkan omokunrin na ti o ti wa rinrin ajo lo ti nkan kan ba wa se bi eni sapa kan jamo to da duro ti o je ko raye wonu ile omo ohun o ni yo fi mo dagba si
2: ibe lo ma dagba si
1: eyin ile omo
2: eyin ile
1: omo kini awon nkan to wa le da won duro ohun
2: ah seri awon nkan to le saba sele ni pe nigba mi wa eyin ye gangan funra re o le ni wahala nu e mo pe ko nse gbogbo nkan ti eda ba se lo ma n pe tan wahala le wa
1: bẹẹni
2: bẹẹ náà ni ta ba ti bi awon omo kan mo pe boya party kan o se dada kankan o se dankan awon eyin kan n gba e bẹẹ n gba mi o ti ma n
1: fo
2: lo ma ni wahala to pe ko le rin mo to ba te ti wonu owo ile omo yen tori pe ko pe òun ni wàhálà nu aha síbẹ̀ torí pé kò lè rìn kò lè gbéra sóbi tó máa dúró sí nìyẹn gbà míì wá àwọn kankan máa ń wà nínú ọ̀nà ọwọ́ yẹn bóyá ẹ̀jẹ̀ kan ti dì síbẹ̀ nǹkan kan díẹ̀ kan ti wú síbẹ̀ ibi ọwọ́ yẹn ó lọ díẹ̀ kò wá jẹ́ kó lè lọ akọ
1: ó sì lágbára ṣùgbọ́n nǹkan kan ti di lọ́wọ́
2: ó máa dúró síbẹ̀ tó máa fẹ́ máa dàgbà tó dàbí máa dàgbà tẹni tó fi máa ń dá wàhálà lẹ̀ ni pé ṣé rí ẹyin yìí tó bá ti ń dàgbà ó burú gan ó lágbára gan ní tí ò bá ti ní kíkí lára tí ò bá ti lágbára ó máa fa nǹkan náà yá kò lè gbà nítorí ẹ̀ lọ́lọ́run ṣe ṣe ilé ọmọ tó
1: kí
2: kó kí tó dàbí pọ̀mọ́ ẹ̀mọ́ pọ̀mọ́ bí pọ̀mọ́ tó le kíkíkí yẹn bí ilé ọmọ ṣe rí yẹn ó kí gan ẹran tó wà lára ilé ọmọ ó pọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ara lọ.
1: kábíyèsí pé kò fi lè máa gbà á.
2: torí bí ọmọ bá ṣe dé bẹ̀rẹ̀ tó bá ti ń wú báyìí a máa gbà tí ò ní fàyà tí ò ní ní wàhálà nu ṣùgbọ́n tó bá dúró sí bòmíì tí ò bá dàbí ilé ọmọ ó máa fa bẹ̀yà nítorí ẹ̀ ni ẹni tó bá ti ní oyún lẹ́yìn ilé ọmọ ọ máa ń bleed.
1: àwọn míì mọ̀ sí ẹ̀ tó máa ń dákú.
2: ó máa ń pọn ẹ̀rọ
1: ikú ni
2: gbogbo ẹ̀jẹ̀ ti máa tú sínú
1: kábíyèsí o
2: ẹ̀jẹ̀ lára ẹni a ti tú sínú so gbogbo ẹ̀jẹ̀ tó yẹ kó gbé inú ọpọlọ tó yẹ kó ọpọlọ máa fi ṣiṣẹ́ gbogbo ẹ̀ ti dà sínú ikùn ẹni ẹ̀ ọmọ wíìkì kò ní lè dá nǹkan kan ṣe mọ́ ó lè gbàgbẹ́ kú lọ torí ẹ̀jẹ̀ ṣe máa ń pe ectopic pregnancy ní emergency ẹni tó bá ti ní báyìí kíákíákíá wọ́n ti dé hospital wọ́n gbọ́dọ̀ yọ kúrò otherwise ẹ̀yin ẹlẹ́ máa make
1: ẹ kìí mọ̀ gan pé òun ti ní oyún sí ẹ̀yìn ilé ọmọ.
2: àwọn èèyàn ń kí n mọ̀ àfi tán bá ti dé ilé ìwòsàn tán bá wá ṣe àwọn àyẹ̀wò fún wọn tán bá tó ń sọ fún wọn pé
1: ìyá o torí emergency ó ní kankankan ìtọ́jú pàjáwìrì lọ́pọ̀lọpọ̀ gan máa ń bá délé ìwòsàn
2: lọ́ máa fi ń bá
1: délé ìwòsàn
2: yóò ti lóyún
1: ṣùgbọ́n kò ní mọ̀ pé ẹ̀yìn ilé ọmọ ni òun ní
2: sí ibi tó ti ń dákú tóyì ti ń kọ tí gbogbo ẹja rẹ tí gbogbo ara rẹ ti funfun tí ò sẹ́jẹ̀ lára ẹ̀
1: tó
2: ìgbà yẹn ni lọ́sẹ̀ wàá mọ̀ pé ẹ̀yin ilé ọmọ ni oyún ti ṣẹ.
1: táwọn dókítà bá sì ti rí báyìí ìtọ́jú pàjáwìrì
2: ni. emergency ni emergency because ó lè pa
1: ènìyàn
2: tó bá pa ènìyàn ó lè bá abẹ tó ti wáyé ó lè bá abẹ jẹjẹ pé wọn máa ní láti gbé bẹyẹ kúrò ráun ráun ráun ni.
1: tó jẹ́ ara ìyá
2: wọn á gbé kúrò
1: nínú ilé ọmọ
2: tó bá ti gba abẹ yẹn jẹ wọn á gbé kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́.
1: ìtọ́jú wo làwọn dókítà máa ń fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ bóyá fún àpẹẹrẹ bóyá ẹni tó lóyún sí ẹ̀yìn ilé ọmọ ó ń dákú ó ń dají tàbí pé bóyá oríṣiríṣi nǹkan ṣà ń yọ ọ́ sí ohun ọ̀mọ̀ ó wá délé ìwòsàn wọn wá rí wípé oyún rẹ̀ tó ní ẹ̀yìn ilé ọmọ ló wà.
2: ìtọ́jú kan ṣoṣo ló wà.
1: ìtọ́jú kan ṣoṣo ló wà.
2: surgery.
1: ẹ ṣeun mo fẹ́ kẹ́ ẹ sọ fún ara yín ni ò torí èyí tẹ̀mí sí máa ń
2: sọ
1: o náà ni wípé wọn máa ń ṣe iṣẹ abẹ ni.
2: iṣẹ abẹ ni solúsọ́ọ̀nì rẹ kò sí nǹkan méjì ṣùgbọ́n àwọn kankan máa ń wà tọ́lọ́run máa ń ṣàánú wọn tó jẹ́ pé wọ́n máa ń tètè mọ̀ pé
1: nǹkan
2: ṣe àwọn bóyá wọ́n tètè lóyún or wọ́n tètè lọ sí hospital pé kọ́ńtẹ́kọ́n báwọn wádìí ibi tí bí ẹyin wọn ṣe rí bí ilé ọmọ bí oyún yẹn ṣe rí káwọn dókítà tètè ṣe tán wá rí pé ibi tẹ́yìn yìí wá o kò ń ṣe gidi but ẹyin ò tí ì dàgbà débi tó lè máa dá wàhálà lẹ̀ ó lé àwọn tábúlẹ́ẹ̀tì
1: tán
2: lè lò láti pa ẹyin yẹn
1: tí ò fi ní lè dàgbà
2: mọ́ to da ko ma lo dan kan oru ni bi to wa awon kan ko but opolopo awon yan o ki tete lo hospital lati lo check ara won pe oyun ta won ni yo awon mo pa won ri wo ese be ro kan ba won yewu awon yan ma draw 3 months ba won ma mem awon te pe ta wa fe wa se ansi awon te pe awon fe ko pe 4 months awon pe kan pe 6 months awon fe ko pe 6 months
1: to do mo pe o ti loyun so yo o pe
2: o si kere o si kere
1: o bi osu meta wa ti o ti pa awon alako bi osu pe anti ohun ti so fun ohun pe kini oyun si wa di day am sare ka kiri si pe o su bi merin marun
2: ko to ko to lo awon wa duro gba yen won wa mo pe kini yen wa nbo mi ati ma dan kan ru
1: o su mo si wi pe ta ba ni ka so gan anfani to wa nu pe ki alaboyun tete lo mo
2: to ba ti mo pe o ti loyun ko tete
1: lo se o si gan
2: o se pataki o se pataki ki yan ba ti loyun ba
1: e ma le duro bi osu bi meta merin
2: o de duro si awon to sele si gan won mo bi ti o wa bayi e to ba de ti ni we ko nse gbogbo awon to ba ti ni ni awon ibinija ko nse gbogbo lo ma pada loyun won opolopo awon kankan nu won o le si kan ma le loyun won because to ba je pe eniyan tube kan kan lo nsise tube keji o sise nkan ile to wa sise lo to wa ni wahala ile to o wa sise mo nkan ati loyun ma soro
1: o kuku da poloyun ba si ri pe ohun ori nkan osu ohun
2: ko tete lo sese pitu won ye wo okay yo yan ye ile omo lo wa wa okay o se dada ko wa so pe o mo mo pe oloyun o wa do osu meta o wa do osu meta e mo bi tan oyun wa
1: duro si o
2: ko to e to pe osu meta yen ko to pe osu merin yen iyan le ti gbagbe lo so ko si nkan to wrong ko si nkan to baje
1: mo
2: ko buruju ki
1: eyan
2: loyun si ko loyun ni ose yi ko ma feel pe boya lo ko lo hospital ko lo sayewo ko si to wrong nbe fun anfani eniyan lo ma je ko si to wrong ba nkan ni lo ani ko si kankan to se awon normal awon ma do di 4 months gba yen wàhálà máa lè ti ṣẹlẹ̀ kí gbogbo ìtọ́rọ yẹn tó lè wá sáyé.
1: Ìmọ̀ràn ni dókítà dọ́gbọ́n mú wá fún àwọn o. Ká lè gbọ́ dáadáa pé bẹ́ẹ̀yàn bá ti kẹ́fì pé bóyá ó ń ṣe apá kan jàmọ́ nínú àgọ́ ara òun tàbí pé ọjọ́ ti lé bóyá ó lè kórè nǹkan oṣù tí ò sì rí ó ti wá ń lọ síbi ọjọ́ keje ọjọ́ kẹta ó kúkú ṣàǹfààní kéèyàn lọ ṣàyẹ̀wò ṣé oyún ni ká mọ̀ tó bá jẹ́ oyún ni níbo ló dúró sí ká mọ̀ ṣe irú àwọn àyẹ̀wò báǹkì wá wọn kì í torí owó náà ni wọ́n ń jẹ́ kí n kálukú wá
2: kò wọ́n kò ń ṣe nǹkan tó
1: dá sí pé kọ́lu ẹ̀jọ́ kò lé dókítà wọn àwọn ilé ìwòsàn wo tó yẹ pé tó wá jẹ́ pé ó ní í ṣe èèyàn ó òun tí wọ́n bá ti yàálẹ̀ báyìí wọ́n yẹ ti síbi ó wọ́n ya imú sí wọ́n tó ya ojú sí yóò wá dàbí orí èèyàn wọ́n ya inú sí
2: kò wọ́n kò ń ṣe nǹkan tí kọjá ìfaradà kò wọ́n.
1: Èwo ló tiẹ̀ wọ́n jù nínú kéèyàn tiẹ̀ fi tọ́jú ara èèyàn kò sí tó pọ̀ jù nínú pé kéèyàn tọ́jú ara èèyàn o ọlọ́run ọba kò ní fi gbogbo wa lẹ̀ o. Ìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè láti mú ètò ìlera wa wá fún tàṣàlẹ̀ yìí tẹ́ ẹ bá gbádùn ẹ̀ dáadáa ọ̀sẹ̀ tó ń bọ̀ ní kẹsùn pàdé wa o. Dr. Udo àwọn náà ni dókítà onímọ̀ṣègùn òyìnbó tí ó wá tí wọ́n fún wa ní ìdálẹ́kọ̀ọ́ láṣàlẹ̀ yìí lórí àti mọ ìgbésẹ̀ téèyàn lè gbé gan tó bá kẹ́ fi pé òun fẹ́ ra kù ṣùgbọ́n kiní ọ̀hún ọ fẹ́ mọ sapá kan jàmọ́ o àti ìgbésẹ̀ téèyàn lè gbé téèyàn bá mọ̀ wípé òun fẹ́ ra kù láti fi lè mọ ibi gangan ni oyún dúró sí torí wọ́n ní wípé ìgbà míì wà tí oyún mọ dúró lẹ́yìn ilé ọmọ o. Elédùà kò ní tó ti alódì gbogbo èyí tí amúhàláṣàlẹ̀ kóníkálukú kò gbà mú dókítà sì sọ wípé ó ṣeéṣe kí ó fẹ́ ní ìdíwọ́ fún àwọn èèyàn tí wọ́n wá ti jẹ́ pé wọn tètè kíyèsí ọ̀rọ̀ ara wọn pé ó lè fẹ́ sapá kan jàmọ́ láti bímọ bó tilẹ̀ jẹ́ pé àti rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tí wọ́n ti ṣe irú iṣẹ́ abẹ yìí tí ọ̀nà àbáyọ náà sì fi wà ṣùgbọ́n kéèyàn mọ̀ wulẹ̀ bara rẹ̀ jẹ́ kó mọ̀ wulẹ̀ ṣe kiní ọ̀hún débi nǹkan tó ti léwu gan-an Elédùà kò ní fi álẹ̀ o. Mo kí gbogbo wa láṣàlẹ̀ wípé ṣeun tá ń tẹ̀lé wa níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè Fọláṣadé Àjàlá ń lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí dókítà wa ẹ ṣeun ẹ kú dìde wa o. A dúpẹ́ tá a pè yín tẹ́ ẹ jẹ́ àmọ̀pẹ́ ìráàyè àmọ́ ń gbà mí bá a lọ jókòó lé ọlọ́run ni pé ìkẹ́ni dókítà ẹ mọ̀ yọjú sí wa mọ̀ ni lágbára ọlọ́run ọba ẹ mọ̀ mọ̀ ṣe o kò sì ní bu yín lọ́wọ́ títí tọ́ mẹ́ta tààtù láǹfààní àti máa pàdé ara wa. Fọláṣadé Àjàlá ń kí yín wípé ó rán ayọ̀ ní gbogbo owó sùn ó dàrọ̀.

0: àpò mú wa o.
1: Ètò láwùjọ àgbà àtètò láyé jọ ń gorí afẹ́fẹ́. Ẹ pé Olúmídé ọmọ Akínlóye.
0: Àgbà ló tọrọ lọ, ọba ló tẹyìn erin fẹ́.
1: Láwùjọ àgbà ètò tí ń tọ́pọ̀ kùn àwọn àgbà aláṣeyọrí ọmọ Yorùbá dóríru. Láyé jọun ètò tí ń tú pẹ́rẹpẹ́rẹ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Láwùjọ àgbà àtètò láyé jọun ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà. Ní dédé aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí se Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà, ọjọ́bọ̀ tí se Thursday lẹ́tọ́ láyé jọun. Tákì ọmọ Akínlójúde Olúyọ̀lé ọmọ mi gbogbo Olútìtì láfẹ́fẹ́ lágẹlú ẹ̀fẹ̀ 96.7 ní fẹ́lẹ̀lẹ̀ láwà. Máa gbọ́ bí tó láwùjọ àgbà ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára. Tógunlọ́gọ̀ ọmọ ènìyàn kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀. Dẹ́kun méjì kú ò, ètò láwùjọ àgbà àti láyé jọ̀hún là ń kọ́ lọ́wọ́ ní lágẹlú ẹ̀fẹ̀ 96.7. Akin ọmọ Akin ní darí ètò lọ́wọ́. Àmọ̀lé ọmọ Olóńgbèjà Adéyinka Sonibara Jagun Bélú Akéwì Odua ló wí pé gbọ́n àǹfààní tó jẹ nínú rẹ̀ ò lódùn wọ́n.

o je won do seju kan emi na mi gboro bu si awon to ngbo mi ni ile kakiri e kale e ka bo sori to laye ijon mo ni ridu baba wa oba muritala adibayo akande e kerin olubadan ti le badan ni ile loko eyun baba wa senator rashid adiwolu ladoja oba to n fo baje bene mo baba to je pe o yi opoloko arusa wam modu ti se baba to lomo leyin repete magaji repete oloyi repete ilu repete abule repete baba kabisi o e ka bo la leyi amoju ero mi adibola sisiri o nbe nibe eyin ti e wa lenu iduru mo kiyin eku ataro olootu mi adesina alawode ni olootu eto laye ijohun ati lawujo agba lana bene tondi olawo ni oga gbogbo wa tondi olawo ni pelu entudi lagilu fm kenneth kebugi ti ba so pe tondi olawo ati laginu ni o ati splash ni o tondi olawo inu dibe mu to moju to oju osi ni tolo ni fi sile be gbenga olayiwo la odomade ti oduju ti to n bowo fun awon ti won ba ti julo awon to ngangan to julo o n bowo fun won anu ni o anu ni e kaabo lale isori eto ti laye ijohun akinloye olumide loruko mi àwọn tó dá àwọn ìpínlẹ̀ akin kan báyìí lójúde olúyọ̀lé akin kan báyìí lójúde olúyọ̀lé akin ọmọ akin wọn wà níbí torí ọlọ́ọ̀ni kì í ṣèyàn ẹ̀kẹrin baálẹ̀ nílùú ọ̀jẹ́lẹ̀yẹ níwájú ọ̀fà gbéjọba ìbílẹ̀ lagilu ọlọ́run ìwọ ni oṣù pé méjì lálẹ́ òní lálẹ́ tòní àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ gbádùn rẹ tó jẹ pé ọlọrun ni agbára kọ àwọn àmójútó ayé ijohun láyé ijohun wọn ní ojú mẹrin ni ló ń bímọ ìgbà ojú ló ń tọ ló ń kọ bẹ́ẹ̀ ni sórí bẹ́ẹ̀ mọ̀ láyé òde òní á sọ díẹ̀ nípa rẹ torí àwọn nǹkan yìí tó ń sọnù ó sì ń di àwọn nǹkan tí òye ó sọnù bẹ́ẹ̀ ni àwọn nǹkan yìí tó ń sọnù ó ń di àwọn nǹkan tí òye ó sọnù bẹ́ẹ̀ ni tó jẹ́ pé kò yóò rí bẹ́ẹ̀ láyé ìjọhun ó pọ̀ tí wọ́n ń ṣe tá à ń sọ ọ̀nà tá à fojú fò ó kò sí yóò rí bẹ́ẹ̀ ọjọ́ ọjà ẹ gbọ́ lálẹ́ tò ní bẹ́ẹ̀ ni àwa tí a bí nínú oṣù karùn-ún may àjọṣe ti láṣìá 2025 ọlọ́run tó dẹ́mi yín sí di 2026 oṣù karùn-ún rèé ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ò ṣe ò mọ̀mọ́lóore torí lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni sọmi tíwájú adémọlá ashish ààrẹ ọjọ́ mùsùlùkùn torí yọmọ sáré pimpim wọn gbé àǹjẹ náà làkéde bẹ́ẹ̀ tọ́bẹ̀rẹ̀ ètò tó ti yá lo ìṣẹ́jú rẹ̀ tó ti lò tán ọlọ́run ni ò mo sì mọ̀ sọmi síwájú.

0: Adémọ́lá Aṣís ní ayé John Àná láti kékeré o ní àwọn òbí tí wọ́n mójú tọmọ ọkùnrin àti obìnrin wọn bí wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá tó àsìkò láti máa kọ láti máa tọ wọn ò ní wòran bẹ́ẹ̀ ni àwọn máa kọ ní tiwọn àwọn tó sì mọ̀ wọ́n máa tọmọ náà sọ́nà wọ́n máa kọ wọ́n máa tọ bẹ́ẹ̀ ni ní tiwọn náà àpẹẹrẹ kan rèé bí ọmọ bá wọ bàtà òdì tọwọ lódì o lè ti wọ kúnlé kí iyọ ọmọ mọ kí bàbá ọmọ mọ ó fi ẹsẹ ọtún bọtọ sí ó fi ẹsẹ òsì bọtọ tún ẹni tó bá pàdé lọnà bá ń kọ yọ bàtà rẹ tó ń wọ bí ẹ ṣe wọ kọhún yóò sì tún wọ bẹ́ẹ̀ ni tí ọmọ bá wọ aṣọ lódì tọwọ sódì ibi ọyọ kọkọjú ẹ síwájú ọkọjú ẹ sẹyìn tó bá pàdé lọnà táà yáre ọba yẹwò tó yẹ jáde tí wọn bá ti rún ní àrùn mẹsì wọṣọ nǹkan tó ń wọ ká ní òde ni tí ọlọrun bá sẹmọ pé ọlọrun kábíyèsí rẹ á dá ẹlòmíín ọwọ àlàáfíà ní ìmáa kọ ìwé dípò ọwọ ọtún bí ẹ yí sí ọwọ ọtún pé owó èèyàn náà máa lò ọwọ àlàáfíà ti fi kọwé nǹkan yóò sì tún yóò tún àwọn tí ń kọ gan yóò tún hàn láti dùn ká ju ọwọ́ ọ̀tún lọ èèyàn ní pè ní ọlọ́run bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ká ní ọmọ ọwọ́ afẹ́ fi ọwọ́ òsì ń jẹun ẹni tí ò mọ̀ tẹ́lẹ̀ ọwọ́ òsì ní lò nílé ẹ̀kọ́ tó bá ti fi ọwọ́ òsì bu oúnjẹ bá wọn ọwọ́ ilé ni wọn fi jẹ ọwọ́ ọ̀tún wọn fi jẹun ó ṣeéṣe kí wọ́n yí ọmọ padà tí ó sì máa fọwọ́ ọ̀tún jẹun àmọ́ ọwọ́ àlàáfíà ni ó fi máa kọ̀wé bẹ́ẹ̀ ni àwọn nǹkan pọ̀ tí àwọn ojú fi máa tún ọmọ ṣe tí ọmọ ò bá mọ ọ̀rọ̀ sọ tí ń jánà mọ ọ̀rọ̀ tí ọ̀kan àwọn ìyá rẹ lè kọ́ àwọn bàbá rẹ lè kọ́ ọkọ mọ̀ gbọ́ tó bá fẹ́ hùwà bẹ́ẹ̀ níta àwọn ẹbí àwọn àgbàlagbà tó mọ̀ ní èyí máa já lu ọ̀rọ̀ bí wọ́n bá sọ̀rọ̀ yìí máa dákẹ́ ni yóò sì gbà ẹ̀kọ́ wọn máa fi kọ́ ọmọ wọn fi ọmọ lẹ́wọ̀n ewúran ní ààyè ìjọun àmọ́ láyé òde òní sírù rẹ̀ tó wà mọ́ tí ọmọ bá ń ṣe gbọ́nà wọ̀nran téèyàn bá sọ fún un jù ìyá tàbí bàbá rẹ̀ lè jájú mọ́ ọ bẹ́ẹ̀ ni wọ́n á máa na ọmọ wá láti ìta ẹ̀gbọ́n bàbá ọmọ lè nà bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n àyọ ọmọ lè nà tó bá hùwà tí ò dáa láyé ìjọun ọmọ ó sì gbẹ̀kọ́ bàbá ó sì tún tọ́mọ bá fẹ́ ṣe pé ó dùn ún tó fẹ́ fi hàn nínú ilé bàbá tàbí ìyá rẹ̀ tó lè nà pé sọ́mọ tó náà ni wọ́n ń kọ́ ọ ni kó o lè gbẹ̀kọ́ ni láyé ìjọun ṣé ń lọ bẹ́ẹ̀ mọ̀ láyé òde òní àwọn ẹ̀kọ́ ayé ìjọun kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ ń gbọ́ láti ẹnu yín torí àárẹ̀ ọjọ́ mùsùlùmí ọjọ́ ń sáré ni o nọ́mbà tí ẹ pè mí sí ni 0912307086 75 ojú mẹ́rin ló ń bímọ ojú tó pọ̀ ló ń kọ ló ń tọ láyé ìjọun níbo labadé láyé òde òní jọgo sí sáàsọmọ gbogbo ọmọdé jọgo sí tí wọn fi ń wà tó jẹ pé kódà èyàn mọ̀ pé sẹ́mi náà sọ mí kéèrè ni èyàn mọ̀ sọ sínú àrẹ pé sẹ́mi náà sọ mí kéèrè bóun wọ bóun mi lè wá sí afẹ́ ẹ̀dá báyìí 091 23 708 675 nọmba tẹgbẹmí sínú ẹlò láyé john lèto ẹlò ẹ ti wọlé ẹ ò sọ̀rọ̀ ẹlò hello.
1: Hello.
2: Orúkọ tèmi ni AKA Port Harcourt láti ọjọ́.
0: AKA
2: Port Harcourt láti ọjọ́.
0: gugu ko ni mo ma gba o ko te ran o te mi lorun AK Port Harcourt ke lo ko yin gangan ke lo ko yin
2: Abdul Latif
0: tegbi o to ni tegbi ni teyin ilo mi keji keji ola mi ola keji burun keji oya laye john kilo sele
2: ni aye john odu merin lo fi mo
0: beni
2: igba oju lo to
0: beni
2: ugba laye odi oni tomo ka ba nse ti o da
0: si
2: eni yara ke ja eni yara ke ba fe correct ye e ma je kin pa yin yo pada di su
0: yo pada di
2: esu tori pe
0: Isu
2: ya to lomo ti on correct igba to ba gbo ko won correct omo yo mu ajani pe e fi ti yin se ti yin de bi pe alaborun ti won di ewu ni sin omo mi ba gbe ko le mu e ma gbe ka re koja ni
0: be
2: ori gbo won ti di ari igbodo wi ni ko mo ba le
0: ese
2: o ta ko ti lo pe la tojo
0: ese mo tun ti oro kan nibi pe bi omo ba fe ya to fe ya giran mo le fa fun oluko re ma ni omo yo mo gbodo yin omo mu si ya daada bi an ba na omo nile eko laye ijon koda ki eyin ri obo ko ni won tele lo si ile eko re laye ijon bi an ba gbo mo lenu ni isin tabi an ba jagbe mo ju iya tabi baba re o le lo ni eko re tabi won wa na o wa are wa bu inu kolopo lo mu mo kan lekun ba si fun mo si mo se ju kan hello e ma kale
2: aye jo
0: e kale o
2: ko mi ni ka di alam
0: sa e alam o ya
2: aye jo
0: to
2: ma kan ba se abaje ara dugo ona
0: bene
2: ti o ma ri gan yo ba yi no ma lo ma ne se no ba mo lo police station yo pa de nkan ti ni so pa de olaju oju wa nla o wa ti oju bira oju ti ra kan bai bai bai
0: o ti ra
2: baba te so yoruba ngba kan a so yoruba pambili
0: bene
2: se se re ma so yoruba so mo ne se mo ma wo pe iru baba rugo lo ni so yoruba yi alo ni je ba je
0: ami ese
2: be kan si oruko mi ka ma ru ti alamu lati
0: amaru garage alamu lati nu garage ese ye eje npulu oja to de ado jo musuluku je npulu oja
1: on Lagilu FM 96.7
3: o bale bage o wole pelu steez gbogbo pita ti o ko bi awo steez pitas jagun labi okunrin ogun gentleman on the body system ogun tarigi akanse pitas to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya aja 50 pitas besti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 pitas wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit lati se sise ki ati sun to ma fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 pitas ko sun ra ko fun bebi etan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited esile rira ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesanya aja lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nafdac intolote
4: The most anticipated night in club football is here.
5: Second successive game in the Champions League.
4: Decades of waiting, of pain, of banter against all odds. Arsenal, the Gunners, have wedded every storm to be here.
5: Andrew Trossard, and tapped in by Bukayo Saka, history makers.
4: Waiting in the wings is the mesmerizing defending champions, led by the Ballon d'Or winning Ousmane Dembele.
5: Dembele!
4: The UEFA Champions League final that you hoped for is here! Live from Budapest, showing on the big screen in Ibadan. Champions League Magic Night 2026, the 16th edition. The biggest and most exciting match viewing experience you can think of. This is history in the making, and you don't want to be told. It's going to be massive. Music, banter, match analysis from the best team in the land. Giveaways, everything checked. Saturday, May 30th, 2026. Keep the date. Venue is MOV 21 Events Center, Ring Road, Ibadan. Doors open by 3 p.m. Come with your passion and let's make history together. Co-sponsor, O-Mobility, supported by Plays It. Media partners, Splash 105.5 FM and Lagilu 96.7 FM. Champions League Magic Night 2026. It's a night to remember.
6: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí ó máa wáyé ní ìlú Ìbàdàn, tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́nù Road, Ìdí-àpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel, ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọ wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Brírì. Ìgbà rẹ ti dé, wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ́.

ṣe lójú iná lè wura ohun àgbẹ̀dọ̀. Ibàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹun ráyè Adéṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemeter àti Lumefantrine tó jẹ́ 80mg àti 480mg. Ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS. Ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fò ń tẹ̀lú Datmal DS. Bí Datmal DS ṣe wà fún àgbàlagbà, bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di ọ lọ́wọ́ láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.

0: Alhaji Rashid Ayinde ba sorun karole o karole o se mo pe oro ti mo ba bo oni eko ti a fi so pe oju merin lo ma bi omo igba oju lo n to tabi koko o po gan o ti omo ba je omo ti o fe ma rin kurin to be bere rin kurin iya re ati baba re bi ma tin kenu bo ni awon ti an ni fe iya ati baba baba omo won mo kenu bo pe ah mo ba iya re je yo leyin omo le yi pada were were bi omo ba si tun wa tun joko to ya tan le ti omo joko yo ani bi o se won joko kon be ni awon nkan yen po laye ijo ti a ti sonu laye odi oni je wo boya ma ri enikan sisi meji ti o je pe o ye won mo si ni gba ki omo ti won ati omo olomo laye ijo ko ya iya kuya tori ti o ba ni kokan mi o se se kokan yan nigba to ba ya e ma kan de ko ba se fun won. Hello.
1: Hello sir.
0: Ta lo wa nbe?
1: Balogun lati Asaka.
0: Balogun lati Asaka.
1: Ben.
0: Oya.
1: Ni aye atijo. Ti obirin ba pomo. Ti o ba se orun e daada.
0: Beni.
1: Azo pe etu orun
0: omo si yo si to se.
1: Yo si to se. Yo la ti adura pe Olorun wo won po o.
0: Beni. Beni.
1: But laye isin. Ti e ba ni pe ki obirin tu orun omo se. Yo so fun yin pe egbon e wa le.
0: O wa le o, egbon e wa le o. E se o.
1: E se o. Olorun gba o.
0: Ami, ami.
1: E se o.
0: Ise mo pe awon kan po bi to tonu mo ese un ki lo dun to ni egbon e wa nle egbon re wa nle se dahun re nu abi ko tun se bi enikan to kale kun. Hello. Hello. Mi ti ri obin kankan ko pe mi. Hello sa.
2: E kale o.
0: E ku ataro.
2: E ku eto.
0: Yes sir.
2: Yo dara fun won.
0: Ami ki lo ko yin.
2: Ifo Adepoju Olalekan lati Aron Lalate.
0: Oloyi Olalekan.
2: Adepoju
0: lati Lanlate. Adepoju lati Lanlate. Oya.
2: Ni eto laye jeun sa. Omo kekere o ma n dobale fun agbalagba.
0: Bẹẹni.
2: Osiri omo nisin.
0: Ti o ba si dobale un nigba naa o le jiya nitori e.
2: Bẹẹni ko gbọdọ fi owo si fun agbalagba ni nkan.
0: Ni owo. Tàbí kó fi gba owó lọ́wọ́ èèyàn tàbí kó fi gba ó pọ̀ o.
2: Ọmọ kékeré kò gbọdọ̀ lo ìwọ fún àgbàlagbà.
0: Kò gbọdọ̀ lo ìwọ fún
2: àgbàlagbà.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó bá ṣe ó lè jìyà yóò jìyà.
2: Pàápàá jùlọ àwa táyé ọkùnrin a ti máa ń gba ìbáyé fún ọmọ. Lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ máa ń yẹn wọ́n bí ọmọ. Gẹ́bí ẹnìkan ṣe sọlẹ́ kan wọ́n máa sọ di ìjà ni. Ètò rẹ̀ kò rí bẹ́ẹ̀. Tí ojú mẹ́rin bá bí ọmọ ìgbà ojú ló máa ń bá
0: yẹn tọ̀. Máa ń bá yẹn tọ̀ ní bàbá ni kọ̀.
2: Àwa rọ àwọn tó jẹ́ àwọn màmá pàápàá jùlọ.
0: Láyé òde
2: òní ọmọ mi bá wà mí tí ò bá da ṣe bábá ọmọ wú níṣojú obìnrin báyìí yóò gbé síjà níta.
0: Kódà kí bàbá rẹ̀ gan kí bàbá ọmọ gangan bàbá rẹ̀ kó sọ pé tó máa ń ṣe ọ̀dà óyá lọ́kọ́ lẹ̀ mẹ́rin.
2: Wọ́n sọ níjà ni. So àárọ̀ wọn fún ọjọ́ iwájú. Ọlọ́jẹ ká mọ ẹṣọ rere.
0: Bí
2: àwọn kan bá ti ń bá ọmọ wí. Kán máa gbìyànjú láti tẹ̀lé ẹni tó ń bá ọmọ wí.
0: Torí ọjọ́ ọ̀la rẹ̀ ni.
2: Torí ọjọ́ ọ̀la.
0: Ẹṣẹ́ ẹṣẹ́.
2: Mo ràn lọ́wọ́ ọjọ́ ọ̀la.
0: Mo ti yan tí wọ́n fẹ́ yọ.
2: Ọmọ kan bá kàn tí o bá gbọ́ ẹ̀kọ́. Ìṣòro ni yóò dára fún wa.
0: Àmì ẹṣẹ́. Mo ti rí àwọn èèyàn lójú wo Facebook ti lágelu ẹ̀fẹ̀ mo ti wà ń bẹ́ mo rí Akeem Olúdélé Ọládélé wọn ní ẹ̀kú ètò mo rí Olúbímpé M Adéòtí wọn ní láwùjọ àgbà ètò Ọlọ́run ni o Akeem Ọládélé wọn ní from Lọ́kọjà Kungi State Ọlá Olúwa Kàsálé wọn ní ẹ̀kú ìtòkùnrin bàjẹ́ láti Èjìòkú ní Ìbàdàn mori ojo solomon e ku eto won ni olorun yo mo yo mo ti yin leyin ni wa lati erun mu ijoku ti won da kon lo je kini ran bale ile igbon bale ile igbon e ma re ti e lori eto laipe bale ile igbon tuntun be ni oye leso wa eid mori won ni from lagos e ku eto ma iya bije leku si won e ka lesa e ka bo esiku e ka bo so de eto won ni awon lati odo oba ojo ni sin oludayo ton mi se ara won ni wedun mori olande waju miki omo ibile won ni e ku eto ise opolo opolo yi ko ni daru miki omo ibile mori sunday abayomi bangbade jp enjoy your program sir thank you bangbade abayomi sunday from Bauchi state ese omo lara ya sen mori o won ni wedun sir omo lara ese adiosun kayode won ni new vision kayode minu aburo mi ni new vision mori won ni eku eto sir ogunsola michael mori ade bi npe odun ade mori won ni sogbe ni won ni eka le eku eto escape sori eto laye ijo ba misa odun ade ko ni ba juju ni ti eyan baun awo gede ngbe mo si ri pe mo se so mo ri babaloja ti ojade labu o maji mo seju sin gbagba baba ogo lati so mil mo ri mo gbadu anase siwa ojo ni ti so mi siwaju oda jengbulo oja so ma le si da so di

ọmọ ìjọ Ọlọ́run kankan káàkiri àgbáńlá ayé. Má pàjùlọ àwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta àpapọ̀ rí ẹ̀mí. Ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba ibùjọ kó wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́bàtì dé Poplax filling station ní wọ́n ròdù ládojú kọjá Jọ̀nkú. Ẹgbẹ́ ilé ipò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹgbẹ́ 09025202427. Ọlọ́run kankan retí ìrẹ́jẹ́ àjọ pàdé níbẹ̀.

torí ojo n sáré ni baba adúnẹsọlá ọrùn rẹ iṣẹ tí a ṣe lẹsẹ bá ní ẹyìn rẹ ò ní bàjẹ gbogbo àwọn àgbààgbà hun ẹyìn wọn ò bàjẹ ni o ìwọ náà má fi orin tiẹ ṣeré àwọn tí a sì ń kọrin gidi tí wọn yìí kú ọlọ́run jẹ́ wọn kúkú yá ẹyìn tiwọn náà ò ní bàjẹ àárín wọn o àárín wọn ojú òsì ni tiwọn ẹyìn wọn ò ní bàjẹ àdùn ní àdè sógbe ni mo rí abbas abbas muhali ustad akiwi wọn ni ẹkú ètò bàbá torí bí mo ṣe rí wọn kọọkan ìjèjì ẹyìn wọn akínmakín tiẹ rí àwọn kò ṣe bí ẹni torí àwọn irọ o àfi tí mi ẹ bá rí tàbí tí ọjọ bá ti lọ òun nìkan ni ẹ jẹ sọ ọjà díẹ ní ìlú ìbàdàn ọjà agbeni ojoojúmọ ni ọjà ògùnpájọ ojoojúmọ ni ọjà gbági àkọkọ gbági kejì ojoojúmọ ni ọjà dùgbẹ aláwọ ojoojúmọ ni dùgbẹ tuntun bẹ níwájú ń bí ojoojúmọ ni wọn sì ná wọn ní ojoojúmọ ọjà kan ń bẹ ní àríyọ ojoojúmọ ni àkàní àṣẹ bí àgbàdo ti gbìn lọ ni àgbàdo ò gbìn o wọn náà ọjà wọn ní ojoojúmọ ni ọjà oríta àpẹẹrẹ wọn tó ń kọ lọwọlọwọ wọn sì ti ń tajà ń bẹ ẹmú èsì o àmọ wọn ti wà ń bẹ ọjà àtayébáyé ni tipẹtipẹ bẹẹ ni wọn sì ná ọjà amúlòkọ ojoojúmọ ni ọjà ọgá wa tí bá ní dr badi ojú adé ọjà bẹẹ wọn lọjà ń wà bẹẹ ni ìkan kojú sí ìkan sì bẹ lọdọ wọn ojoojúmọ ni wọn ná ọjà òjé ojoojúmọ ni wọn ò fi ṣeré òjé alásọnà òjé aláṣọ ojú òjé ká tó ń bẹ ní ìyànà gòsùn níbi àwọn ìyànà gòsùn níbi ọ̀gá wa nígbà náà tí sọ́ọ̀pù mọ́ wà aláàjì ọlálọ́mí àmàlẹ́ èèyàn yá abẹ àmọ́ kó tó yà ó ti di ọjà ìgbínni nǹkan kan ní àtiwédú ni ojoojúmọ ni wọ́n ná bẹ́ẹ̀ ni ọjà tí ó tún bẹ ní ọmọwùmí ká tó máa lọ́lọ́run ṣògo ojoojúmọ ni ìkan bẹ ní abẹ́afárá mọ̀lẹ́tẹ́ ojoojúmọ ni abẹ́ afárá ọlọ́run ṣògo ojoojúmọ ni ọjà amúlòkọ ojoojúmọ ni bẹ́ẹ̀ ni ọjà ìyànà ọlọ́run dá wọ́n na ọjà ní ọjọ́ márùn-ún márùn-ún bẹ́ẹ̀ ni baálé ọlọ́run ògùn sọ́lá yóò máa gbọ́ ọjà kájọlá ojoojúmọ ni ọjà adárọ̀ jọ márùn-ún ni wọ́n na bẹ́ẹ̀ ni mo sì fi ṣeré torí mo fi ṣeré jẹ́ ń ya ọ̀rọ̀ àwọn olójó ẹbí láàrin ìṣẹ́jú tíntín kí n tó kí àwọn tí wọ́n dúró ti wà lórí ètò.

0: nọmba ìwọ náà ni a ń sọ wípé o tóbi o jù bẹ́ẹ̀ lọ gbogbo èèyàn tẹ́ ń gbọ́ wa gbọ́ ètò yìí ṣe rí ohun tẹ́ kọ̀kọ́ bá mi ṣe ni pé gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ bá ń gbọ́ lọ́n tóbi nítorí pé ìfẹ́ tí ọlọ́run bá ní sí kó wà wa ló fi ń wò wípé ó ní ènìyàn kan tóun ọba yóò rìn sí wa tó jẹ́ pé yóò sì máa ṣiṣẹ́ tòun pẹ̀lú inú funfun àyà funfun tí ó sì ní di wípé èèyàn ń dọ́dọ̀ tiwọn téèyàn ń tẹ́kùn gorí ẹkún ṣùgbọ́n gbogbo ẹni bá dọ́dọ̀ wọn ayọ̀ òun náà ni wọ́n máa fi ń pàdé ènìyàn tó jẹ́ pé wọ́n wàá gbàgbé ìbànújẹ́ pátápátá mò ń sọ̀rọ̀ nípa Alhaji Owolabi Ọláìmáàmù Òṣùpá Àdínì bàbá mo kì yín ẹ kú dédé àsìkò yìí.
1: Sọ́lí wa sọ̀límù dáìmọ̀ mútàlá sí mẹ́ni mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin ládéládé ìlú mo kí wọn èmi ni ọmọ yín Alhaji Owolabi Ọláìmáàmù Òṣùpá Àdínì assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Bàbá mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí orí ètò yìí.
1: Amúdá súnmọ́ amúdá.
0: Nǹkan mo fẹ́ sọ náà nu.
1: Súkìrá súnmọ́ súkìrá. Afuwa súnmọ́ afuwa. Fàdílà súnmọ́ fàdílà. Àkọ́kọ́ tí mo ti ẹ̀ kọ́kọ́ fi ń dúpẹ́ fọ́lọ́ ni pé ọba tó ní kí n rí ọpẹ́ dá.
0: Kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run gbà.
1: Ọba tó ní kí ààyè ọpẹ́ ó yọ lẹ́nu mi. Àwọn kan náà ń wù wọ́n káwọn náà ó dúpẹ́ bí mo ṣe ń dúpẹ́ yìí Ọlọ́run ọ̀fà ayé rẹ̀ lẹ̀ fún wọn. Ìwọ tó ọba wá ń wò mí tó mọ̀ pé ọ̀rọ̀ rẹ tọpẹ́ ọpẹ́ yọ nínú ayé rẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó wà ń pé alhamdulillahi rabbil alamin.
0: Alhaji olórin kan tẹ́ ẹ máa ń kọ ẹ máa ń sọ wípé bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá.
1: Bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Kí lẹni náà tó ń wá ń bínú sí. Ọlọ́run dákun wá gbé ìjà mi já. Sànú mi ké mi rọwọ́ mu.
0: Alhaji àdúrà yín ti gbà o ẹ ti rí ìyọ́nú Ọlọ́run o.
1: Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
0: Nítorí pé tá a bá ní ká a máa sọ̀rọ̀ nípa ìmáàmù àfáà tó jẹ́ wípé ó ti dìlú mọ̀ ká bá a bá ka méní méjì mẹ́ta báyìí orúkọ yín ó jáde ńbẹ.
1: Àánú Ọlọ́run ni tọ́lá wa gan ò lérò bẹ́ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Tá a bá lérò bẹ́ẹ̀ ni a sáré bẹ́ẹ̀. A sáré bẹ́ẹ̀. Àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n ní kó wájú mi jẹun orí mi Ọlọ́run ni ò tí ì fi hàn o. Àwọn ọ̀sáré kí wọ́n rí wa o. Ọlọ́run ló ní dandan máa bọ̀ láti fi ọ hàn.
0: Kábíyèsí Ọlọ́run Alhaji nínú àwọn àsìkò báyìí tó jẹ́ pé gbogbo ìgbà lẹ máa ń ṣàdúrà rooru tẹ́ ẹ máa gbàdúrà lóru ìṣá àdúrà lóru ìṣá àdúrà lóru ìṣá ẹ gbọ́ ná ṣe àṣírí kan wà ńbẹ agbára máa ń kún agbára lóru ni àbí kí ló ń ṣẹlẹ̀.
1: Tó o bá pera rẹ láàfa tó o sì jẹ́ pé òkú Ọlọ́run lọ bá dì mú o sì dín kankan mú pẹ̀lú Ọlọ́run oru ló lè súnmọ́ Ọlọ́run dáadáa.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Torí pé tó bá ti di oru yẹn àwọn kan ó ti sùn àwọn tí wọ́n lajú tí wọn ò ní sùn kò ní pọ̀. O lè rí ibi rọ gbogbo tó o fẹ́ rọ síwájú Ọlọ́run o lè rí ibi rọ síbẹ̀. Àwọn tí wọn náà fẹ́ bẹ́ẹ̀lì tó fẹ́ ṣiṣẹ́ wọn níwájú Ọlọ́run ò lè rí ṣe. Bílẹ̀ bá ti mọ́ ó ti di wọ́ọ̀lù ńkọlù àmọ̀pá Ọlọ́run ọgbà o. Ṣùgbọ́n fi tiẹ̀ ṣe special package níwájú Ọlọ́run.
0: Èèyàn kan lẹ́ ń sọ fún ẹni ìyá báyìí báyìí ó lóun ti gbàgbé ẹni rárá o kó lọ rán.

0: ko fi boju otun ko la ko wo epo ti ilera oju ti e ba wa tabi ko mo wo osin ko fi boju osi ko la ko wo epo ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi ti o ba ni ka meji pe ka melo ni elomi o ti ri na ri ori nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dola mu ma bo wa ba mi ni bi ipate to nlo lowo lowo ni stand number 5 ori sirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nerun ajaka ko lewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro ina eje tawon agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki eje o ma gbone wa lati nu o si le fa ki ise eyi ti n gbeje lo si bi ri na eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan ba kan na keyan ma ronu pupoju ironu pupoju a ma sakoba fun iri na keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo ba kan na ti e ko ba po la poju awon na ma sakoba fun iri na orisirisi aise irine ohun ni won ma pe fun wo le ni ayokele ba irine je ayokele foju ohun lo nda won laamu abi ki nkan fufun ko ti e wa lewo tonto sibi irine ti e ah eledumare ko ni gba irine lowo en kokan wa to ba mo po ni pe ni ja irine dede o le daka qurani o le daka bibeli o ti irine riun to sumo elomi orine ri la to wa ni atelewo re telomi ba drive lale bayi bi se ni o ma jasikoto yo ma jasi gegele o ti ni pe ni ja aisan irine dede niyan kan si mi ni bi ipate alafia e tin lo lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ibadan stand number 5 ohun mo wa nibe tabi ko wa si olule ise wa to wa ni itakin loye oje legbe le epo tota ni ilu ibadan bi na ni iwo to ba mo po ni pe ni ja oju mu agbon eyo kan e to lomi dada ko mu dakin bakan na tiro ta fi se itoju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya won ti si abe sibiri na ti e won se se ni abo ti pe sibe sibe na o fi ri na dede wa agbon eyo kan e to lomi ni dada ko mu dani ero ibanisoro te ma pe mi si ohun na ni 090-488-688-53 ni le ise ti wa awa ki fara niyan tori pa na obe lorun ko lorun fara ni wa ba kan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope o si gbegba ope fun aisen airina dede ohun ni ke ma gbebo wa ba mi ni bi ipate alafia e ta nse lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ni ilu ibadan iso ele karun ohun ni mo wa ni be stand number 5 ero ba ni soro te ma pe ni si ni 090-488-688-53 090-488-688-53
1: Alafia Lojo Oladilu FM 96.7
2: Papa Asere Liberty Stadium to wa ni ilu Ibadan nibe lawon eyan roketiketi wa kaluku si lo mo to ba lagwara to se nwa o en tori apa wa en tori ese wa en tori enu wa en tori badi wa en tori nkan omokunrin wa ati bebe lo sugbon to ba ri pe eyan kankan ya lodo baba iran lagba ti gbogbo eyan mo se baba aye mojuba stand 10 ninu Liberty Stadium ni second gate ni Ibadan ipate alaafia to wa nbe ni okun aye ani ban kosi okun osan gangan ani ban kosi aye oni dudumo wa loju piripiri aye oni bo amole ase atase kin to te waju eko ero bani soro yi o 081-5707-7665 gbo mi daada 081-5707-7665 baba iriran lagba ti gbogbo eyan mo si aye mojuba e kaabo ẹ ti a farabalẹ̀ gbọ́rọ̀ yìí. Àìsàn tí kọlu ojú ọmọ ẹ̀dẹ́ èèyàn tá à ń pè níríran wa ó pọ̀ lọ́jà rà á. Kó tó di póyìnbó náà dé àwọn bàbá wa náà ń tọ́jú ẹ o. Ṣùgbọ́n gbogbo ohun tí ń jẹ́ kóyìnbó fẹ́ dọ̀gá tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwa náà ti mójútó ńlẹ̀ Yorùbá. Irinṣẹ́ ìgbàlódé tá a fi yẹ ojú wò tá a fi yẹ ríran wò. Èdò àwọn kéjogún rẹ̀ fún wa. Irinṣẹ́ ilé ìbò ni lóòótọ́ ṣùgbọ́n yóò tọ́ aṣọ náà tó pọ̀. Nítọ̀nà ti lera lẹ́yìn èyún kí ló kọ àwọn àìsàn tí ta kojú bí wọn bá ní kátáráàtì eléyìí tí ó lè sí ni lójú bí ìgbà tó ṣùpá bá lé gìlàkómà eléyìí tí múyàn tí mọ fọ ojú díẹ díẹ ojú wa bẹ̀rẹ̀ sí roni gorogo ojú bẹ̀rẹ̀ sí ṣepin àbí ojú ṣe bí ọ̀rá nígbà míì wà yóò dàbí ìgbà tí wọn bá la láìlọ́ọ̀nù bọ̀yàn lójú tí wọn dáàbò lójú tẹlòmí àsìmọ́ rí bí kùrukùru bọ́ ọba jí láàárọ̀ fọwọ́ bojú rí ọ̀tún kọ́la tòsí ilẹ̀ sórí ìran dáadáa fọwọ́ bo tòsí fi tọ̀tún lẹ̀ sórí ìran dáadáa lẹ́yìn eléyìí bọ́ ọba ní àpẹẹrẹ pé tó ọba sùn yìí pín pọ̀ lójú rẹ àwọn nǹkan wọ̀nyí a máa pa ojú sára díẹ̀ díẹ̀ mo sì fẹ́ kẹ́ mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ojú ẹ̀jẹ̀ náà ní í ṣe ń bẹ̀ o iṣan náà ní í ṣe lára ti ń jẹ́ ojú gbogbo ẹni tí wọ́n ń fà ní tẹ̀ẹ̀tẹ́ lónìí kọ́ ni wọ́n bí pẹ̀lú ojú fífọ́ ẹlòmíín ti ríran rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìsàn gbóná nǹkan kó sí ni lójú àwọn wàhálà tó bá iṣan látinú agbárí tí gbé ẹ̀jẹ̀ wá sínú ojú àwọn gílóòbù tí ń tan ojú ni dọ̀tí míín ti yí omi ojú míín ló sì gbẹ gbogbo ń tá lò pátápátá ẹnu là á lò sí lọ́dọ̀ ayé mojúbà bàbá ìríran làgbà bọ́ ọba dọ́dọ̀ wa lónìí ìwọ náà ó gbà á nítorí wípé èdò àrókè fún alágbára ṣe kódà tó bá jẹ́ wípé agbára òkùnkùn àbí nǹkan kan burúkú kan lẹ́nìkan náà ṣe àbọ̀ jogún wàhálà yìí àbí bínú àwọn ẹni ọ̀tá ni yóò ṣeé ṣe ọ̀ọ́ríran pẹ̀lú àṣẹ ìdùmọ̀rì bọ́ ọba sọ pé náwó náwó ọ̀nàranára dọ́dọ̀ bàbá ayé mojúbà bàbá ìríran làgbà ní stand ten sandy ten nínú liberty lọ́wọ́lọ́wọ́ yìí bọ́ ń bá ń bọ̀ mọ́ ń kásífù funfun lọ́wọ́ o mọ́ ń kásífù funfun lọ́wọ́ à á ṣàyẹ̀wò à á béèrè bó ṣe rí ìwọ náà ó rí wípé kedere báyìí ló máa rí nítorí pé àtọ̀sán àtòrú kedere báyìí ló lógìn ní ríran ojú ẹja kìí sì dúdú nísàlẹ̀ odò mọ́ ń bọ̀ lọ́dọ̀ bàbá ìríran làgbà nínú ọgbà stadium báyìí ọ̀ rí péréré lélẹ́dùnmọ́re 081-510-77-665 gbọ́ mi dáadáa 081-510-77-665 gbogbo ohun tí ń jẹ́ àìsàn tó wà nínú ojú pátápátá elédùn òkè fún wa ní agbára láti bẹ̀rẹ̀ ṣètọ́jú ẹ̀ bí wọn náà bá ti dé mọ̀jẹ̀ wọn ó fà ọ́ kiri mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ níṣòro tẹ́ ẹ wà nú òkun báyìí mo gbàdúrà wípé ojú yín ó là ẹ sì ríran pẹ̀lú àṣẹ ìdùmọ̀rẹ̀ ẹ wọ́n ti bá mi ṣiṣẹ́ abẹ rí wọ́n ti bá mi ṣe kinní kan rí tọ̀dọ̀ mímọ̀ ń ro mí tọ̀dọ̀ mímọ̀ gún mi pìnpìnpìn yóò dàbí parọ̀ ń kọjá ń bẹ̀ ẹ ojú mọ̀ ń lẹ̀ pọ̀ bí n bá jí bí n bá wọ̀ ọ̀kan a mọ̀ dàbí èèyàn mẹ́wàá mọ̀ ń bọ̀ lọ́dọ̀ bàbá ìríran làgbà nínú ọgbà stadium báyìí ọ̀ rí péréré lélẹ́dùnmọ̀rẹ̀ 081-510-77-665 gbọ́ mi dáadáa 081-510-77-665 bàbá ìríran làgbà bàbá ayé mojúbà ojú lọ bá ara o àtùpà ayé wa ò ní kú ẹni títí ẹ̀ wá ń dà láàmú báyìí mo bá dọ́dọ̀ wa tá a jókòó tá a jọ sọ̀rọ̀ o tí ọmọdé ni o ṣàgbà ni o sọkùnrin o sóbìnrin ni ẹnu ló kàn sí bó bá sì jẹ́ pé lọ́wọ́ kan jàmọ́ nínú a lè sọ gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́ àwọn tí wọ́n máa tì ẹnìkan máa sí yóò ṣe o ìran àwa ò ní rí léde wá àṣẹ ìdùmọ̀rẹ̀ a máa retí yín.
1: Lajiri FM 96.7
3: Lagelu FM, Jagaba Gbogbo Radio.

àmì o àdúrà tó yá mọ́ ṣe nu ẹ̀yin èèyàn mi mò ń sọ fún yín pé mo fẹ́ sọ nǹkan kan fún yín ó ṣeéṣe tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ nípa ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ fẹrù ránṣẹ́ sílẹ̀ òkèèrè ìpolówó ọjà àwọn ọ̀sẹ̀ tó ń bọ̀ ni àbẹ́ fẹ́ kó wá láti ilẹ̀ òkèèrè láti uk sí nàìjíríà àbí láti nàìjíríà sílẹ̀ òkèèrè ọ̀sẹ̀ tó ń bọ̀ ni kọ́lọ́ọ̀ bá kó gbọ̀rọ̀ wa rò nàìjíríà kó fi wá lọ́kàn balẹ̀ gbogbo òlù pátápátá gbogbo orílẹ̀-èdè nàìjíríà látòkè désàlẹ̀ kọ́lọ́ọ̀ bá kó fi wá lọ́kàn balẹ̀ àwọn òtúnṣe tiwa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé lónìí àtúnjọ sọ torí pé wọ́n ní ibi tán ti ń sọ ọdún ìlàsàmàjà náà ti ń ṣe ti múláwá

0: wọ́n gbàgbé ń pa káàṣì ẹ̀ *347*1004*2#. How to play káàṣì ẹ̀ lónìí. A lọ tajà. Ọ̀rọ̀ sí tí a gbọ́ ọ̀rọ̀ àṣírí a gbọ́ a sì tójú bọlé. Ẹ̀bẹ̀ tí mo wá ń bẹ̀ yín ni ẹ dákun bá a bá ṣe fẹ́ ṣe ni ẹja àjọmọ̀ ṣe ní kánmọ́ kébé. Ṣùgbọ́n ká tó lọ dáadáa ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ibi tẹ́ ti ń gbọ́ wa ẹ bá a lọ sí orí Facebook ti Lágelú FM. Àwọn èèyàn kan tí wọ́n ń gbé agbègbè Fodasis nílẹ̀ Ìbàdàn. Ẹnìkan tó jẹ́ olólùfẹ́ wa ń bẹ̀ wọ́n láwọn rí ìyá kan. Ìyá ẹ̀ ti ń bẹ́ ń bẹ̀ láti bí ọjọ́ bíi mẹ́rin. Èèyàn wa ò ní sọnù bíyá ìyá yóò mọ lemọ́ ni. Ìyá wọn ni tán bá béèrè lọ́wọ́ ìyá ẹ̀ pé kí ló orúkọ wọn ìgbà míì wọn ò ní sọ̀rọ̀. Ìgbà míì yóò mọ báwọn wọ́n mọ bú àwọn èèyàn tí ń bẹ́ ń bẹ̀. Nígbà tán wá tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn dáadáa wọ́n ní láti ìdí orógbó. Tán bá tún béèrè wọ́n rìn láti oríta apẹrin. Wọ́n ní nílé bàbá fìlà. Gbogbo ohun tá à ń sọ ẹ mọ̀ a lè fìdí ẹ̀ múlẹ̀ bọ́n ṣe ń sọ lọ́tún náà ń sọ lọ́sì. Ṣùgbọ́n ẹ jẹ́ a ṣe bẹ́ẹ̀ yín tẹ́ bá ń gbọ́ mi àbí ẹ jẹ́ kí ẹ bá ń lọ sórí Facebook ti Lágelú FM. Ẹ jẹ́ a lọ wo ìyá yìí ẹ bá mọ̀ ìyá yìí rí ẹ̀yin tẹ́ ń bẹ ń bàdàn. Ẹ̀yin tẹ́ ń bẹ ń bàdàn lórí Facebook wa a fi ṣe fọ́nrán ìyá yìí a fi hàn yín. Bóyá ẹ ti wà lórí Facebook wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti post ẹ̀ ọ̀rẹ́dì ṣùgbọ́n mo tiẹ̀ tún fẹ́ jẹ́ ká tún wò lórí bámitò ní ìsìn lọ sórí bámitò báhùn bá ṣe ń bẹ lórí ètò ní ìsìn ẹ lè lọ sórí bámitò ìyáhùn ìyá náà lè ń wò yìí ìyá náà lè ń wò yìí lórí lọ sórí ẹ lọ bẹ̀ ìyá náà lè ń wò lórí fọ́nrán yìí ẹ̀yin tẹ́ bá mọ̀ ìyá yìí ẹ mọ́ lọ sórí Facebook wa.
1: Ẹ̀fẹ̀ jẹ́ ń gbé yín. Kí ló dé?
2: Ẹ má jẹ́ omi ọmọ mi nígbà gbé mi. Bẹ́ẹ̀ mọ̀ pé ẹ ti wá lẹ́ẹ̀kan.
1: Ẹ̀hún náà ni ẹ wọ̀ pé máa lè gbé yín dọ́dọ̀ mi.
2: Ẹ má gbé mi lọ.
1: Ẹ jókòó báyìí. Ọjọ́ ń lọ ni.
2: Ọmọ ń lọ fún nígbà gbé mi
1: ràn
2: yín. Ní ẹ máa
1: lọ. Mo wọ́n jí ní orúkọ yín. Kí lẹ rí? Mo kọ yín. Orúkọ ọmọ yín kọ́. Ní ò ká lè gbé yín ni èmi ò gbé yín.
2: Ẹ má gbé mi.
1: Ẹ̀fẹ̀ jẹ́ ń gbé yín. Kí ló dé?
2: Ẹ má jẹ́ omi ọmọ mi nígbà gbé mi. Bẹ́ẹ̀ mọ̀ pé ẹ ti wá lẹ́ẹ̀kan.
1: Ẹ̀hún náà ni ẹ wọ̀ pé máa lè gbé yín dọ́dọ̀ mi.
2: Ẹ má gbé mi lọ.
0: Ó da fọ́nrán ìyá yìí òun lè ń wò yìí èyí tẹ̀ bá tún wá ráyè rí tẹ́ bá lọ sórí Facebook Lágelú FM ẹ ti rí fọ́nrán ìyá yìí bẹ́ẹ̀ dákun èèyàn wa kò ní sọnù ìyá yìí wọn ò mọ lé mọ́. Wọ́n sì ń sọ lọ́tún wọ́n sọ lọ́sì so ẹ̀yin tẹ́ bá ń bẹ lórí Facebook Lágelú FM tàbí tẹ́ bá ń wá ìyá àgbàlagbà ìyá ìbẹ́ bá wò ìyá yìí ìyá yìí ó ti tó bí éèjì ìyá àti máa kọjá 70 sókè wọ́n tún béèrè wọn ní Adéríkẹ́ lórúkọ wọn bóyá lóòótọ́ ni bóyá kìí ṣe lóòótọ́ fèsì wọn ṣáà nìyẹn arúgbó wa ò ní sọnù ẹ ṣeun ẹ já lọ tajà à ń bọ̀.
3: Lágelú FM 96.7
4: ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter di ọkùnrin kọ́bí àwọn 50 peters jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun ewo ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sunra yọ
5: ko fun bebi etan
6: nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited esilerira ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abrama desoya aja lagos to be our distributor call 0704 318 3929 50 bitters nafdaki jolote

díẹ̀ yìí ìgbà kú ìgbà tá a bá ti sọ pé kẹ́nikẹ́ni ó sọ nǹkan tó bá ní ṣe pẹ̀lú nǹkan àṣírí tí wọ́n bá ti sọ tán ti pè wá tí wà ní wípé ká bá wọn dà sí ká sì gbà wọ́n mọ̀ràn fún ìdí èyí 0912370 8675 òǹlẹ́ fi pè

0: nígbà tá ń dúró de àwọn tí wọn ó pè wá. Ẹ jẹ́ a gbọ́ ọ̀rọ̀ àṣírí eléyìí. Arákùnrin yìí wọ́n làwọn ò sí lu Ìbàdàn, wọn ò sí Ìbàdàn, Ìbàdàn kọ́ ni wọ́n ń gbé. Wọ́n ní ìyàwó àwọn ìgbéyàwó ọdún mẹ́rin. Wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ discover ní oṣù tó lọ. Pé ìyàwó àwọn ti bí ọmọ kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò jẹ́wọ́ kò sọ fáwọn. Àwọn ọmọ ọmọ yìí kódà ọmọ yìí ti tó bí ọmọ ọdún mẹ́jọ. Nígbà táwọn bá lọlé àwọn rí ọmọ yìí lọ́dọ̀ ìyá rẹ̀ lójú ara wọn. Àǹkan táwọn rò ni pé bóyá first born wọn kan tí ò sí àráǹdì tó travel. Kí lorúkọ ìlú tán ti lọ máa ń ṣe iṣẹ́ iná Cairo. Ó ní nǹkan táwọn rò nù pé bóyá òun ni àwọn ò sì lè tọpinpin nǹkan kan. Pé ṣùgbọ́n ọ̀rẹ́ àwọn kan wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wa jẹ́ n tó jẹ́ pé ó mọ history rẹ̀ àwọn sì rí àwọn ṣẹ̀ṣẹ̀ travel dé ní àwọn ọmọ nǹkan kan. Lóòótọ́ àwọn àti ẹ ti kọ́kọ́ kọ́ọ̀tì fún 2 years o tó di pé wọ́n fẹ̀. Ó sì ti bí ọmọ ọmọ tí ń bẹ lọ́wọ́ ìyàwó wọn nísìnyí bí ọmọ ọdún mẹ́ta. Wọn ò tí bí kejì sí láwọn fẹ́ jẹ́ kátẹ́gùn ò fẹ́ sí. Wọ́n ní ọ̀rẹ́ àwọn tó wá wà ẹ̀ sì mọ àwọn ọkùnrin ó ní fàtì lọ́wọ́ dáadáa. Lò òun mọ̀nà gbogbo ẹ̀ pátápátá ló kà. Arákùnrin wa níṣe làwọn ṣe ha inú ìkàmà nínú o pé kò jẹ́ káwọn tiẹ̀ mọ ohun tí ń ṣẹlẹ̀. Lóòótọ́ àwọn rí nǹkan kan ní ikú rẹ̀ bí ìlàbọ̀ àwọn òsùn àwọn rò bóyá bí kírìmù àbí nǹkan kan ni. Ṣé mọ̀ pé àwọn ẹni tó bá ti àwọn ẹlòmíì tán bá ṣabi amọ̀ nǹkan kan máa ń bẹ níbi ikú wọn tẹ́kùn yóò túmọ̀ pé eléyìí ti bọ àwọn ò mọ́ máa dàbí wánu báyìí láti bi dodo. Wọ́n nítorí pé Yorùbá ní pé ẹni tá a bá ń fura sí ká má rìn ká má bá rìn ẹni tá a bá ń bá rìn ká má fura sí páwọn ò ti ẹ̀rọ kan lọ́bẹ̀ lájé. Wípé àwọn dẹ̀ jẹ́ ẹnìkan táwọn finú han ìyàwó wọn. Àwọn àti ẹ̀ kódà ní chọ́ọ̀chì táwọn wà wọ́n máa ń fi àwọn tọrọ ni. Àwọn fẹ́ lè máa gbéyàwó àwọn rò bí táwọn láìkì ìyàwó ìdè. Bí táwọn bá só fẹ́ báyìí àwọn ti sọ fún. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé àwọn nínú ìdílé àwọn gbogbo ẹ̀ pátápátá làwọn ti kó táwọn ti rò fún. Òun náà play along ó sọ fún gbogbo nǹkan náà làwọn rò bóyá àwọn mọ̀. Because àwọn méjèèjì má yẹun làwọn fawo dáhùn tá bá ti sọ ṣáà jẹ́ kí n máa mọ everything. Nínú táwọn sọ nù pé foundation marriage tí wọ́n bá tó bá ti di pé ó ti ń lọ́wọ́ ẹ̀tàn ọ̀run tẹ́ ti fi nǹkan pamọ́ fúnra wọn pé kò lè tọjọ́. Àwọn dẹ̀ sọ fún pé àwọn ń búra fún àwọn gbé báíbù kò sí ní ijọ́ tó bá ti lè sọ tòótọ́ fáwọn tó lọ sọ gbogbo àwọn ò ní change. Pé marriage kan ìgbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣe bákan ó tóbi kan wọ́n láwọn ò ní àwọn ò sa gbogbo pátágbára àwọn páwọn ò ní change. Wọ́n láwọn dẹ̀ ń ba lọ bẹ́ẹ̀. Pé ṣùgbọ́n okun change táwọn sọ yìí ó já nígbà tí ọ̀rẹ́ àwọn sọ gbogbo ẹ̀ fáwọn. Wọ́n á wò pé kí ló lè ṣe tó fi lè mú yàwó àwọn kó parọ́ rọ́bà ń ta àbí tó hide irú nǹkan báwọn gbogbo nǹkan ló ti sọ fáwọn. ti o so ru nkan to so yi won ni ba won se wa nwo iya wa awon awon wo tegbin tegbin awon wo pe ha gbogbo nkan to ma nse tele to ma njo awon loju awon kan wo bayi ni afi bigba teyan ba kina ma kun soju yen na se moju ni won fun ton ma kun soju ba moju na na ma npe abi lawon kan awon kan wo iya wa awon bayi ni a de ki lo se de mu de change ni they talk to me awon ni ko si nkan kan ko sele won ni Mr. Gbenga ka won mo tan yin awon ti ri yawo igege bi eni ti ko ye ka won wa lodun e ani lo to lawon gbe bibeli tawon fi so pe nkan bayi ni e un tawon wa nwo ni isin ni pe lo to ohun ati e lo lawon jo wa nbe ki si se ohun lo so pe dandan la oye bura fun mi o won kan fe je ki tawon yato ni on lawon fi se un tawon se ni isin bayi ore awon ti be awon pe ko n sa ajo ko mo so ta ko ma so ke boya ohun lo n so ko mo je pe ohun lo di course marriage won ti o break won ni but laarin emi o ati awon o awon mo ta won so awon ro boya awon fe tu pe pada ka won gbe bibeli awon so pe awon ta won so pe awon ti so pe hun ni isin awon ta won gbe bibeli pe awon oni ma fi kankan pa mo fun e pe awon nkan to ba ti wo ni ko se o because awon ni gbagbo nu bible won lawon o fe confront e awon kan wo bayi ni pe ko fe nu ara re jewo ko si le jewo tori pe ko mo pe o n se nkankan won si ti won fe ra ni su loka ni o won ti bimo awon ti bimo eyo kan yawo won ti bi meji eyan ara ile boro iseri bayi iru moran wo le ro pe a ni igbarakunrin lo to awon na se kan kuku wa lo bura pada loju iyawo won ni bi kan pe yawo pe bayi ka sa bayi ka wode hello alafia oluso
1: pa to ti le omo bi shafu won po ti lu po ba wo ran ko le de po mura opo e po se di su e ku e jo du e ku ko di
0: oda
1: omo bi bi shafu
0: oga mi ohun tó ń dun arákùnrin kì í ṣe pé torí pé bímọ ní dùn ohun tó ń dùn ni wípé ó fi ọ̀rọ̀ ó fi pamọ́ fún un pé kò sọ fún un pé tó bá tẹ̀sọ́ pé òun ti bímọ ìyẹn ò sọ pé bóyá kó òun sọ pé bóyá òun ò fẹ́ ó dẹ̀ pọ̀ síbò ń gbà yẹn kóun lóun ò ní fẹ́ ṣé but òun rò bóyá òun mọ ìyàwó òun tán ó ti wá ń wò yìí nísìnyí pé bóyá ó tún

0: ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó hide fóun tí ò sọ ohun tó ń dun arákùnrin
1: ẹyẹ bàbá mi ẹyẹ lè yọ bá jẹ́ kò sí bí ẹyẹ sì lè dá tó yóò di ṣùgbọ́n kẹbi tó fi mo fẹ́ kó gbàgbẹ́ kó bá jẹ́ kó wé ẹ̀dá gbàgbẹ́ tó bá ní nǹkan míì bí ló bá ní nǹkan míì tó fi pamọ́ bí ó ṣe tú náà ni kó rí àwọn àfinú kan lò fún báyàwó lòpọ̀ ìyàwó lọ́wọ́ àbọ̀mọ́ inú méjì ló fẹ́ bá mi gbígbére ní ìgbẹ́kẹ̀lé ènìyàn lásán ni ó lè gbére tó fi ìrẹ̀ ṣe ìgbẹ́kẹ̀lé nobody is perfect.
0: Ẹ ṣe ọ̀gá mi. Hello. Hello, Ekale. 091-23-70-86-75. Hello, Ogami Atakoko.
2: Hey, Sheikh, I'm sir.
0: Yes, sir.
2: Hey, Mama, Sheikh.
0: I'm sir.
2: Would you tell me if you will? Èmi ò bá wò wípé níwọ̀n ìgbà tó já sí wípé nǹkan tó ń dùn wọ́n gangan òun náà ni wípé bí wọ́n ṣe fi ọ̀rọ̀ pamọ́ fún wọn. Èmi ò bá wò wípé kí wọ́n kúkú ṣe àlàyé kí wọ́n jẹ́ kí gbogbo nǹkan tó wà ní pamọ́ kán kúkú kọ́ jẹ́ kí obìnrin yẹn mọ̀ ó ti hàn sí àwọn. So lójú tèmi fi wo níwọ̀n ìgbà tó já sí pé nǹkan tó ṣì jẹ́ tó ṣì ń bá wọn lọ́kàn jẹ́ nìyẹn. So tó bá dẹ̀ ti sọ yẹn kúrò ńbẹ̀ ó di tọ́nà nìyẹn náà ṣùgbọ́n pé kán dìjọ máa kán wá máa gbìyàn sọ́kàn fúnra wọn ìyẹn tún lè jà sí nǹkan míì fún wọn. So kán jẹ́ kí n tó rùn ńlẹ̀ kó tán kán ṣàlàyé fún obìnrin náà lè bẹ̀bẹ̀ kò sí tó burú nínú pé yàn bí mo sọ tẹ́lẹ̀ ṣe mọ̀ yẹn gangan ló ń dùn wọ́n ṣùgbọ́n àṣírí yẹn gangan ló ń dùn wọ́n. Nígbà táṣírí bá dẹ̀ ti tú tó dẹ̀ ti tú sí arábìnrin náà wọ́n á lè tún ètò wọn wọ́n á tún ṣe ẹkú ètò.
0: Arákùnrin ní gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó wọ́n ń gbé gẹ̀gẹ̀gẹ̀ tẹ́lẹ̀ ó ní bí ìgbà tán jáun ní tàmọ́ ni òun wò ya pé so ìyá ẹjọ́ pa ìmọ̀pọ̀ ẹ parọ́ fún gbọ́yìn ẹjọ́ bímọ̀pọ̀ ẹ bò tóun bá sì rí ìyá ìyàwó mẹ́rin pé kóun gbé ni kóun mọ gbé wọn káàkiri kóun mọ lọ mọ wọn pínpín tóun láìkí wọn dé.
3: Àlọ́ gbọ̀ngàn yàtọ̀.
0: Yes ma ẹ kalẹ̀.
3: Àlẹ́ kù jọ mẹ́ta.
0: Yes ma.
3: Ìgbàmọ́ láti jẹ kó wò.
0: Yes ma.
3: Ìgbà tí ó ti mọ̀ kó lẹ́mìí ìdáríjì ìyá kó ní kíyàwó òun búra fún òpóhùn òní ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣé bá ń ṣàìṣe ọlọ́run dáríjì wà tó bá wà lójú òpó kó náà lẹ́mìí ìdáríjì kíyàwó ẹ̀ bá ti búra fún ìyàwó ẹ̀ lè má ṣe bẹ́ẹ̀ mọ́ ó lẹ́mìí ìdáríjì tó ń tọ́ ọlọ́run.
0: Ẹ ṣeun.

0: Hello?
1: Ọlọ́dàwẹ̀kọ́lẹ̀ Kwito.
0: Yes, Ọ̀gáwìn Alaba.
1: Bẹ́ẹ̀ni, orúkọ mi ni Alaba láti ojú ilé mi. Fẹ́ gbọ́ mi.
0: Bẹ́ẹ̀ni. Hello, ìyá ò tí rí o. Adéyẹyẹ, Adéọ̀ṣẹ́ Jájọwò, ǹjẹ́ ó yẹ kí nǹkan kan bẹ tó ń pè ní bóyá irọ́ funfun?
2: Kò yẹ kó sí ní àárín ìgbéyàwó torí kò sí bí irọ́ ṣe lọ tó lógún ọdún òótọ́ sì máa padà wá bá àwọn kankan àti pé kò ṣeé fi pamọ́ àṣírí kódà kí ọmọ yẹn gan má sí Nàìjíríà kò jẹ́ pé ìlú mi ló wà kò jẹ́ pé kọ́ńtì mi ló wà nǹkan kan sì máa padà wá ṣẹlẹ̀ tó bá yá tí àṣírí ọ̀rọ̀ yẹn máa tú ọjọ́ tó bá dẹ̀ tí àṣírí yẹn bá dẹ̀ tú ọjọ́ yẹn náà ni ọkàn yẹn máa stop àti máa trust ìyàwó yẹn torí àwọn pé nǹkan tó ṣẹlẹ̀ tó fi lè fi nǹkan tó báyìí pamọ́ a jẹ́ pé àwọn nǹkan míì wà gan tí ó hàn tàbí lọ́jọ́ iwájú àwọn nǹkan míì tún wà tó tún lè ju ju eléyìí lọ tí wà tún fi pamọ́ fún mi.
3: Níṣẹ́ rí ọ̀nà àti bébì kan tàbí láti pẹ́ níbẹ̀ tá a bá ti fi rọ́ ilé rẹ̀ ilé tá a bá fi kinní kan mọ́ ni ìrì ló máa wo ọ̀pọ̀lọpọ̀ ìdílé ọ̀pọ̀lọpọ̀ wọn ní àìrọ̀ funfun irọ́ funfun tí ọkọ ò bá ti nàtàn fún ìyàwó tí wọ́n lọ ń ṣe nǹkan ní kọ̀rọ̀ táwọn padà wọn wọ́n padà mọ̀ nígbẹ̀yìn ìdílé yìí ó dẹ̀ yóò túká gbẹ̀yìn ni so ń tọ́ ń sá fún pé kó má ṣẹlẹ̀ làwọn padà ṣẹlẹ̀ so ó sàn kí kálukú kán tètè jẹ́wọ́ fúnra wọn so kò sí rọ́ funfun bẹ́ẹ̀ o.
0: ṣe mọ̀ pé to me o àwọn nǹkan kan wà téèyàn bá ti mọ ẹni téèyàn bá nájà téèyàn dẹ̀ mọ̀ pé ẹni yìí èèyàn nífẹ̀ẹ́ èèyàn ò dẹ̀ fẹ́ lù sí ẹni yẹn tó bá mọ̀ pé nǹkan báyìí ni èèyàn ò fẹ́ lù sí ẹ èèyàn lè fẹ́ sọ pé wo àwọn èèyàn máa sọ pé wo wọ́n sọ wẹ́ fún èèyàn mọ́ sọ rárá mo tiẹ̀ máa sọ rárá
3: tó bá wà padà mọ̀ ngbẹ̀yìn náà ní ilé òtún kan
2: ṣẹ́rí ní àárín yẹn àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò sí nǹkan tí àwọn ó ní àwọn nǹkan tó jẹ́ pé ẹ sì lè fi pamọ́ tí òun sì lè dọ́gbọ́n sí tó jẹ́ pé ó lè máa hàn bọ̀ kò ń ṣe bíi pé mo ti bímọ rí nǹkan tó bá jẹ́ téèyàn tọ́lọ̀ ń bá pè ní ti téèyàn kò ní odò tí omi téèyàn bá máa mu ni kò ní sàn kọjá èèyàn.
0: Kò dàbí ẹni tó wà desperate tó ti rí pé eléyìí gbọ́dọ̀ lọ.
2: Tó bá wá sọ òótọ́ tíyàn ò bá fẹ́ lómi máa fẹ́.
3: Téèyàn bá tiẹ̀ nífẹ̀ẹ́ yàn ó yẹ kó fẹ́ mọ́
0: motivational speaker. Ẹlòmí àmọ́ bẹ pé eléyìí bó ṣe wà yìí nǹkan kékeré tó fẹ́ bẹyìn ajájẹ́ eléyìí o gbọ́dọ̀ jẹ́ kí eléyìí tú gbogbo even wọ́n lè pe family meeting gan tí wọ́n jọ wò kán pé àwọn mathematicians bí ó yá ẹ̀jẹ̀ ká ṣe báyìí tá bá hard eléyìí pẹ̀lú eléyìí meanwhile àwọn ọmọ kan àti ìgbọ́ tẹnu ìyàwó àwọn ọmọ kan mọ̀ bẹ tó jẹ́ pé bí oyún oge lèyàn fi bì àwọn ọmọ yẹn náà máa ń pe ìyá wọn láǹtí yes láti ilẹ̀ àǹtí náà mọ̀ ìyá wọn sí èèyàn ò lè mọ̀ pé ìyá yẹn gan ló bí wọn ẹni mọ̀ pé tí ò bá lọ́wọ́ ara lẹ́nu àjòjì ò lè mọ sàárẹ̀ àfọ́jú lóòótọ́ àwọn rò bọ́yá àwọn lè perfect kíní yẹn ni tí ò ní hàn síta
2: fẹ̀kàn
0: tẹ́lẹ̀ àwọn kan.
3: Tó bá fẹ́ràn èèyàn yẹ kó fẹ́ mọ́ bùkátà rẹ ni
0: torí ọmọ bíbí ìsàrùn ṣùgbọ́n báwo lèèyàn ṣe fẹ́ mọ̀ ìhà tí lágbájá kọ sí ìhà tí tàmẹ̀dú kọ sí fáwọn ẹlòmíì wọn ò lè fẹ́ni tí
2: ó
0: bá ti bímọ rí àwọn ẹlòmíì ni o fáwọn ẹlòmíì wọn ò lè fẹ́ni tí ó bá ní x bí ó ti bímọ ohun àtọ́kọ́ ti jà wọ́n believe pé once débẹ̀ is always there bó sì máa padà ẹni tó ti bímọ rí ó béèrè circumstances tó fi bímọ rí ṣégbà tó bímọ ṣé òun àti bàbá ọmọ rẹ̀ ò ṣàtìjọ wà ní o ọ̀bẹ́ bàbá ọkọ ẹ̀ ti bàbá ọmọ ẹ̀ ti lọ ní o ọ̀bẹ́ àwọn ò tiẹ̀ rí mọ́ ní o ọ̀bẹ́ kò tiẹ̀ mẹ́ni tó fẹ́ mọ́ ó béèrè bóyá tó bá sọ tẹ́wọ́n bá béèrè yẹn á rí sọ kò béèrè ó ti wà láyé ẹni tó bá ti lè bímọ náà ràn ló nù fọ mi.
3: ẹlòmíì máa ń rí bíi pé oúnjẹ àjẹkùlù ń fẹ́ jẹ ṣùgbọ́n kò yẹ ká fi nǹkan kan pamọ́ náà.
0: láyé tá a wà nísìnyí àwọn wo ló ń jẹ oúnjẹ títún.

0: ayi
1: nunje do tun mama
0: awon nunje ibe oni awon nunje be hello
2: nunje tun
0: nunje tun ne ne sha won yan ronje ibe oni je bi en ba ise mari so le ri be oni je
2: eri
0: pe awon ilu kan be gan ti ma rugba won ni won e ba ri pe se line kan bi 50 years agbalagba ni mo rugba ni isin bayi eni ti rugba gan omo kekere ni rugba ni si
2: a rugba gan ti wodo e kale ka
0: e kale
2: won da ba le deyin ka
0: adupe
2: eh kan to sele ni pe niji yen ko fe o fe lose na ni o na ni je ko pa ero ni o ko wa ye ko se be to pe kini won yin bi always be I'm not going to be able to do it.
0: Hello.
3: Ekale.
0: Yes sir.
3: O yato. Ya nkan ti mo fe so lori case yen ni pe ti ma so fun ma yen ni ko se ni pe ko bi lady yen ko pe to won ati enikan ba wa ko de bi so ko ma study body language to ba n bere awon question yen pe nkan bayi bayi o n gbo nkan bayi bayi ko wa wo ba se down bo ba se down yen o la je ko mo igbese to fe gbe leyin to ba se fe paro because awon eyan so pe ko gbagbe ko si problem ninu omo bibi ya ko si problem but bo ni kaluku fe se bere igbese aye e o ni nkan to ni kaluku fe fi bere igbese aye e omo to ti bi sibi kan yen bobo yen sin ti nkan ba se temi e ba lo boya gbogbo ise to se lojo aye e akobi omo e lo fe kan fun obirin e la decide ibi ti en to fe control resources bobo yen o le je omo to ti kokko bi sibi kan yen labẹ si control resources to je pe awon omo man to sise fun gbogbo nkan yi awon omo ti egan to bi won ni ni agbara lati ni ipa ninu awon nkan ti baba won sise le so lojo ba nje ke yan determine pe ti ba fe fe yan single lady mo fe fe mi fe fe to ti bi mo mo fe fe so fun lati wa paro awon gbogbo ebi e na wa paro in fact to ba sele si mi o nkan temi a se ni pe ma bi ma wa wo boya en ti mo le dariji ni boya mo le move on because en to paru ro yen e le mo ero mi to npa tawon obi e na ba cover e de le mo gbese ti ru obirin be le gbe lojo waju when it comes to something because it's a very strong issue ko obirin fi omo pamo kawon obi e na gbe leyin kan cover up o ti o lati kokko bi
0: ni oga mi won ni a ni ile omo buruku fe kun paje tan ba bere lowo woman yi tori pe ati ara aye bere lowo woman yi tan ba bere I'm very sure pe many of awon okunrin ti ma sa fun due to ele I'm just mo kan soro ni o to ba je pe many of awon okunrin ti sa fun to ba wa tender e fa awon family pe ewo ele ni isin awon family mi gan ma so pe wo ma omo gbomo lo fun mommy to ba fe roko tori ko so okunrin to fe fe pelu po ti bimo so that thing bi pe bi ele yo se ele yo kini kan o se mu gbagbe adura te gba le kan pe enikan o ba se enikan o se yen ki work fe ni to ba nwoju olohun foko ki se fomo nisin
3: ki work be emi ti mo ba yin soro en ti mo kokon fe ni gbese aye mi en to bi mo ni ko de hide awon obi o de hide ifa ijo ton ma ba mi soro won bi ni won so fun mi won lo ti bi mo kan won ni se mo ni mo mo won ni se mo be ready lati fe mo ni ya mo ready lati fe as long as whatever thing to fa ko ma tun gbe ni to ba je pe asise ni ko ma se ru asise yen mo pe ti o ba de ti sele be emi ati e ready lati move on ba de se bere ni but ka lo je pe wa fi pamọ fun mi tawon obi e cover tin ba mo le ta mo le walk away
0: en
3: to ba feyan a feyan en ti o ba ni feyan ko ni feyan to ba ni feyan to tó dẹ̀ kọ́ máa tó sóòótọ́ gbèsè ayé ẹ̀ fún mi ò ní ní kí ìfẹ́ tó bá ní fún kó reduce ẹ kàn plan pé ókè báwo lọmọ ìṣẹ́fẹ́ jẹ́ ṣá gbọ́dọ̀ yín ni ṣé ó máa gbọ́dọ̀ ìyá ẹ̀ ni ṣé kò ní bá yín gbé ẹ ti jọ work out bí nǹkan ṣe fẹ́ ṣe ìwọ gbádẹ̀ tí mo nǹkan tó fẹ́ go into ókè báyìí máa ṣe plan life mi as regards ọmọ tẹ́mi àtẹni ìbá bí but kí ṣe pé in the middle of kíní ẹkọ̀ wá mú ọtọ́ ó máa ń change a lot of things o.
0: Thank you sir. Ẹ ṣeun ọ̀gá mi. Hello.
2: Hello, o yàtọ̀.
0: Ọmọ jọ̀dá di.
2: Alẹ́ rẹ̀ sísọ. Àwọn jọ̀dá di kọ̀wọ̀. Orúkọ tèmi ni Ẹ̀sọ̀ Tádé.
0: Láti sọ́lọ̀.
2: Ẹ̀kú Ayọ̀lẹ̀ lẹ́gbà wà.
0: Yes, sir.
2: Ẹ rí gbọ́dọ̀ àwọn ọ̀yọ́ ní sídọ̀ tàbí ṣe gbẹ́gbẹ́ àfikọ́ ìbílẹ̀. Ẹ rí kọ̀wé kí yáyá Háìdì fún ọkọ̀.
0: Ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ báyìí.
2: Ọjọ́ ọjọ́ kan tó padà wà dé bá. Àwọn tó wá wú láàrin rẹ̀ wọ́n tún ti ẹ̀dá ká bí léèrè tó bá wù wá ti kọ̀ sílẹ̀ wọ́n lè wà kọ̀ sílẹ̀ wọ́n bá wà gbúdọ̀ ká ṣe àwọn ọlẹ̀ àmọ́ káwọn òpin ọmọ sọ láàrin àwọn ọlẹ̀ òtútà wọn fáwọn àmọ́ igá tí ń tẹ́ ọgbẹ̀gìrì ẹ̀yìn àgbà ẹni ká lọ káwọn ẹgbẹ́ lọ ó yàtọ̀ tó bá kọ̀ tọ̀lé kò lẹ́
0: ó dá sá ẹ ṣeun ọ̀gá mi ẹ ṣeun ọ̀gá mi bó adéyẹyẹ nǹkan kan wà tí mò ń wọ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ síyàn tó dẹ̀ jẹ́ pé àwọn tán sọ̀rọ̀ àdèyàn yẹn wọ́n rí pé kinní yẹn kì í ṣojú lásán tí wọ́n kan lè mọ̀ pé kinní yìí kì í ṣojú lásán njẹ mpa àwọn tán sì wà tán wà tán mọ̀ pé kì í ṣojú lásán yẹn ẹni tí kinní yẹn ṣẹlẹ̀ sí wọ́n ti pàpà tún máa blame ẹ̀ lórí nǹkan yẹn ẹ ti mọ̀ rẹ dì pé nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ò kì í ṣe ẹ ti mọ̀ pé ojú lásán kọ́ pé wọ́n fi nǹkan kan wọ́n fi ṣe ni àbí kinní kan pé a kò lè dédé ọkọ̀ lè dédé báyìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe báyìí ó dẹ̀ ń ṣe báyìí later on ojú ẹ̀ là ẹ mọ̀ o ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ yẹn ẹ ṣe fi ń pe orí ẹni yẹn pé ẹni ló ṣe nígbà tí ẹ mọ̀ òun ni irú iṣu yìí tí máa yìí bá rì tó bá mọ̀ wípé torí ìfẹ́ mo bá wọn sọ̀rọ̀ alátọ̀fọ̀rọ̀ torí ìfẹ́
1: ló ṣe fi ọ̀rọ̀ yẹn pa
0: tarákùnrin sọ tí arábìnrin ní torí bẹ́ẹ̀ ni kò ṣe fẹ́ sọ pé
4: arábìnrin yẹn náà regret pé ìgbà sì ṣẹlẹ̀ kó mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o.
0: So pé ó ti mọ̀ pé bóyá tó ń ba ẹ mọ̀ á ti gbé wòsàn tún gbé wòsàn sí bóyá gbà tá a jọ ń sọ̀rọ̀ wọ́n ti lè sọ̀rọ̀ débẹ̀ kó ti bímọ ẹ̀mí ò lè fẹ́ tó bá bímọ o aláìláì mọ̀ tó bá fẹ́ tó bá bímọ kó wá di kinní kan mọ̀ pé ṣùgbọ́n a tún lù sí i
1: káyọ̀lẹ̀ báyìí
0: ó sì náìsì sí mi gbogbo nǹkan ló ń ṣe àwọn fámìlì mi láìkẹ́ òun gbogbo nǹkan ni ṣùgbọ́n tọmọ yẹn ní àmì ni lù sí ilé o tí arákùnrin yẹn bá wò wípé torí tòun ló ṣe sọ torí pé tó bá sọ pé aláyé mo ti bímọ o yóò lọ ni kò ti fẹ́ lù sí ìfẹ́ tí wọ́n bá wò bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n bínú tán.
4: Fẹ́yìn náà tún ti ní ṣùgbọ́n.
0: Ó ti ní ṣùgbọ́n.
3: Hello sir.
0: Hello ọ̀gá mi.
3: Yes sir. Ẹ ṣeun. Ṣé ẹ rí arákùnrin tí mi kàn fẹ́ sọ fún ọ ni pé ṣé ẹ rí ti pé ó ti bímọ tẹ́lẹ̀ yẹn kọ́kọ́ gbé yẹn sí ẹgbẹ́ kan náà kọ́ wá wo arábìnrin gangan báwo ló ṣe jẹ́ nínú ayé wọn. Ṣùtí eyín ìjẹ́ arábìnrin yìí ṣé ẹni tó tiẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni téèyàn wá láti ti lọ tẹ́lẹ̀ ni. Ṣé oyè yín tó bá já sí pé bóyá lótìtọ́ lóòótọ́ nǹkan táwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń bẹ̀rù ni pé ẹni tó bá ti bímọ bóyá ó lè máa padà lọ sí ọ̀dọ̀ ọkọ àárọ̀ rẹ̀ ṣojú eyín nǹkan tó lè máa ń sábà bẹ̀rù nìyẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo yín pé bẹ́ẹ̀ lè ṣe ṣẹlẹ̀ yìí kágbà pé bóyá ó ti ṣe àṣìṣe ìmí tó fẹ́ lọ fẹ́ ṣọ́mọ́ wípé bóyá tó bá tẹ̀ wá fẹ́ ẹlòmíì gan bóyá inú ilé wọn gan ni ó ti mọ ìyìn àlè tí ó ti gbọ́ ọmọ àlè wá bá wọn tó kọ́ wọ arábìnrin tó bá jẹ́ pé ẹni tó wúlò nínú ayé wọn ni kọ́ gbàgbé nípa ẹ̀ ọmọ yìí náà ọmọ wọn náà ni
5: so emi temi o ba gba won ni moran niyan ṣugbọn e kokole ko ma lo kini kan abi iyen o ni sumo iyen o ni kankan se pelu ojo waju won e ku eto
0: e seun e ti eyan ba ti e bimo pe eyan bimo eyan kan o bimo meji ko wa sin le oko e se ko ni pe eyan fe ri mari ki wa se pe e tori pe bimo ko bimo meji olore eni to ba ma fe eh ti da ko je pa awon tan ti tan wa ni eni to ti ni awo ri ni ki lo de to pe en to ti bimo kan bimo meji ko le fe en ti o ti bimo ri to ti je young
4: o lagbara die
0: iro tori pe orilede orilede wa ati ru nkan ba ni awon advanced country koda ko bimo meta to ti eni okun yoruba ti bimo ri yo fe ti o si si kankan ti o sele en to e ma wari wo oja en te ba naja sugbon ni Nigeria a mo ri kini yen bi abawon
4: ile yoruba gan wa ri pe
0: yoruba pe bi abawon
4: awon obi gan atako
0: be won ma en to ti bi mo ri lo
6: kini ki lo mo to sele nibi to ti to kun yen fi le jade
0: hello
7: hello ya to kale
0: yes sir
7: obirin lo soro
0: yes ma
7: da pe ero temi na fe yato ti
0: o ya eja gbon
7: se ri o kan so pe kokorin yen ko mu mora su enu epo se mu mora tori pe nu le na jo gbe ise to ko ko yen gbe travel o gbe ibadan ori ye o ti o ko ide to kokko so re si nu ena o kokko da ide yen fu ko pe wona wo ko wa gbe di baby ti to fi jira re yen ko kokko tu yen kana to wa tu ka to ko se ba so pe ibi ti mo fi se leyi tori ko paro fun mi ko ti bimo nti se mi ti mo fi se ni o so ko jojo ko se se do wa so laarin ara won pe pe ko le dariji ni abi ko le dariji sugbon ko kokko yo re pe ni ide to fi di are pe ohun na o ni o ohun to ohun lo bura fun obirin yen obirin yen o bura fun ohun lo like obirin yen o like e ju bi obirin se like ohun lo kọkọ lo re lo kuro ni ode yen to ba ti wa yọre fi ode wo ma yi ko ma kọkọ ma fi oro yen siwaju omo mi yan wa ma wa bi lere ti lere to fi se leyi to ba yọre fi ode ni ode yen tan tori bibeli ni lawon fi bura bibeli yen na ni ko fi tu awon sile ise igbo emi o so pe ko ko o sugbon ko yọre ninu ide ko fi bibeli bura ni to wa so pe ide ko fi se leyi ni iwa to fi bayi iwa to fi bayi iwa to fi bayi lo ba tan
0: e se gan ma thank you ma hello
8: hello
0: yes sir
8: hello
0: yes sir
8: e karo
0: yes sir e kale
8: baba ti lo pe lati ore london state
0: yes sir
8: mo ba eto yen ni won ti jere to kini to je so seri mo won ba ile ti mo ba nbe n fe da si ye seri a fe yawo a fe ni to ti bimo ri boya seru mo da to bi bi eyan kan to bi leye ìyẹn ò kì í ṣe crime rárá tó ẹrí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó fi ń ṣe ra ẹ̀rọ ló pọ̀ jù ọkùnrin míì ó máa lọ fẹ́ ẹni tí ò bímọ rí tí ò mọkùnrin gan rí tó yẹ pé òun gangan gangan lọ ọ̀gbẹ́ ló ti máa mọkùnrin.
0: àwọn single mother mi na understand jù.
8: ìyẹn ò ní kó má ṣe òṣè o ìyẹn ò ní kó má ṣe ranu o ìyẹn ò ní kí ọkọ yẹn káyọ ọkọ yẹn má bàjẹ́ o kẹrí obìnrin tó ti bímọ lé ọkọ rí ìgbà míì wà tẹ pé kì í ṣe fọ́ọ̀tì obìnrin yẹn
0: ó
8: máa wá látọ̀dọ̀ ẹlòmíì òun ọkọ ló lọ fẹ́ tẹ pé
0: èmi ẹlòmíì ò tí mà jù ọ nígbà tó
8: fi ọkọ kò tí tó tàmí láti lọ márì tó lọ márì tó ó wá yọ kalẹ̀ nígbà tó márì tán ó dẹ̀ yẹ pé ọmọ gidi dẹ̀ ni tẹ́ pé ọmọ tó kọ́ lórí rẹ̀ ni tó ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti bímọ rí ìyẹn ò míì pé bóyá nkankan ló mú kúrò ọkọ ọkùnrin yẹn bóyá ó ṣe ìlànà ọ bóyá ó ṣe kankan ló yẹ kó kúrò ọgàn ọkùnrin yẹn nǹkan tí ọkọkùnrin máa wù jù ni wípé ìgbà tí mo pàdé lágbájá yìí báwo ni ayé mi ṣe rí báwo ni business mi ṣe rí báwo ni ìgbésí ayé mi ṣe rí ǹjẹ́ ọkọ obìnrin ǹjẹ́ ó jẹ́rí tí ó máa ń bá ẹni ó máa bá èèyàn ro bí ọ̀la ṣe máa rí bọ́la ṣe máa dáa bí ayé yẹn ṣe máa dáa bí business ṣe máa lọ nǹkan táwọn ọkọ ọkùnrin máa wò nìyẹn bọtọpọlọpọ máa wọ pé ó di bímọ rí kinní kan ọ yẹ ò kéṣe crime kò ní í ṣẹṣẹ understanding òun ló mátà
0: mọtàmọs
8: so eba ni to ba fe pe ni to like to fe fe to
0: wala to fe o ti fe already. Yes sir, o ti fe already.

0: 091-2370-8675. Eka, let me start. Yes, sir. Yes, sir. I'm going, sir.
1: Selling or to one lady.
0: Yes, sir.
1: Selling or to one lady, sir.
0: Yes, sir.
1: In country society, cause you what you be. Society, I'm a close to saying, Katu, come on. I feel say I'm only a lady. In your mass, I would be more in a company come. So man nearly me come my basolo. Okay. Kini atoni no e won lo worst you know be to be omo e o kanri ati obin lo ti about be e meta e men just because ko fe mari pe o ti be nori. So that is a mistake to ti about okunrin ya be gbe si de. What is the difference? So omo bibi o kin san talking about the upgrade to that anything you live for, and this moment you're talking to the first almost to be later on this for them or school not to be nothing, but it's not that they want really say what it but on this cover up on what you're in ASAS now immediately on the advice to pay you can't continue in this relationship. Fine, I'm not to call you your BSS. So one day in life is a break based on death. So some has a yes and by the group that is right, you could be continuing the relationship. So come in my mind business or cut my phone. So I don't know see after as you come.
0: Hey, show me talking. Thank you, sir. Hello?
2: Hello? Hello, sir.
0: Yes, sir.
2: Ẹja
0: kúrò lórí eléyìí. Ju gbogbo ẹ lọ ohun tẹ bá rí látọ̀dọ̀ ìyàwó yín tàbí tẹ rí látọ̀dọ̀ ọkọ yín tẹ sì mọ̀ pé ẹjọ́ ń gbẹ́nu ilé. Ẹjọ́ ẹ tètè pé ẹjọ́ ayọ̀ yẹn out. Ẹ sọ bóyá yóò rí àwíjàre tí ó sọ tínú yóò fi lọlẹ̀. Bí igi yóò da ẹyọ ná, tọ̀hún ò da ẹyọ ná. Lọ n ṣanu wa ọpọlọpọ nkan la leti wa ti bọ. Ẹ dákun ẹyin tí ẹ ń pè mí tẹ ma send message sí mi lórí WhatsApp pé ẹyin náà ní kèsì kan ní kankan tàbí méjì tí mo máa ní kẹ send message bẹ́ẹ̀ ni gbogbo message sí gbogbo ẹ mo rí o. Ẹ rí pé kíní receipt mi ò tí kí ẹ tẹ pé tí n bá ti kẹ ti mọ̀ kí mo ti kà. Mo ti rí ààyè ò tí ì sí àwọn kan bẹ tá a sì ń jẹ lọ́wọ́ tá a ti jẹ tán ni o. Mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ tíyín ààyè ò tí ì sí ni o. Ọjọ́ Sátidé ó ti ẹ̀ tún yẹ ká tú kí n tú ráyè ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń ṣe nǹkan tún pè wábí ká wá bá wọn sọ̀rọ̀ ọ̀dílé ń bẹ̀. Ẹ ṣe gan. Tẹ́ ń pè wá tá a jẹ́ ká lọ báwọn ká máa báwọn èèyàn ká mọ ṣe wọn gbẹ́rẹ́ pàkọ́ nípa ọ̀rọ̀ ìdílé. Ẹ ṣeun ojú òní tìyín ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà bóyá ẹ̀yin náà láǹfààní bóyá ẹ kọ́ àwọn èèyàn kan jọ ni àbí ẹ ní nǹkan kan tẹ́fẹ́ ká báwọn èèyàn sọ̀rọ̀. Ìbáàjẹ́ ilé ìjọsìn ìbáàjẹ́ mọ́sálásí ààyè ń bẹ fẹ́ni náà ẹ̀yin ẹ pè wá ẹ kàn sọ fún wa bá ṣe débẹ̀. ọkùnrin ni pe ìyàwó àwọn pe o ma pe ko like àwọn family àwọn o ma bú wọn pe kì tí iye kì tí fẹ́ rí àbúrò òun tó jẹ́ obìnrin ọ̀tá láwọn méjèèjì ṣùgbọ́n nǹkan kan ni wọ́n bá ní àfínjú nìyẹn àfínjú ni táwọn bá dé báyìí gbogbo ilé ó dàbí òtẹ́ẹ̀lì ni yóò ní ti pátápátá yóò nu gbogbo everything táwọn bá wọ kitchen báyìí wọ bedroom wọ́n wọ everything gbogbo ẹ̀ ó first person ni gbogbo everything máa rí ṣùgbọ́n nǹkan kan ni pé kò láìkí àlejò balẹ̀yìn ò láìka àlejò tó bá ti ara máa ń ní ni pé ẹ̀wọ̀n ti bọ́ bàtà sí bí wọ́n ṣe kìnìkan kan kò ẹ sì mọ̀ pé àwọn ará ilé ọkọ̀ pé àwa la ni bí àwa la ni ẹni bàbá wa ẹlòmíì lè wọ bàtà wọ orí rọ́ọ̀gì ẹlòmíì lè lọ sùn tí bàtà bí ẹ ṣèbí lé kí ló ṣẹlẹ̀ ilé bọ̀dá mi kọ́ ni kò wá láìkí wọn àwọn mọ̀lẹ́bí wa kí ni wọ́n gbógun ti kí ni yóò lọ ọ̀pọ̀ ìyàwó bẹ́ẹ̀ ni tó bá ti láìkí àwọn òun yóò lọ ni bàbá ló ń bá rí súsì bàbá ló ń fẹ́ ẹ̀wò súsì tí ń fi gbọ́ àwọn ará ìyàwó wa kìnìkan súsì ni ìyàwó tó fẹ́ fi replace sáàmì ṣọ̀pọ̀ wọ́n lé àǹtí ti bí lọ súsì náà fi replace yára kìnìkan yà kọ́ mi kìnìkan lọ bá wọn ṣe rere àwọn náà tún lọ bẹ̀ kí ni súsì wọlé sí ojú apá ọ̀tún ìyá ọkọ súsì kọ́kọ́ dẹ́ǹtì náà ìyá àgbàlagbà ìyá 68 years ojú right bá ṣe ń sọ̀rọ̀ ìyá ò rí náà dáadáa mọ́ àwọn àbúrò ọkọ ní náà bí ìyá ọkọ ní pé àfi bí ẹni pé èṣù ní pé nínú ẹ̀ díẹ̀ mọ̀ pé ká ló ti ń fomi lo lè ti ń bẹ nílé tẹ́lẹ̀ èmi kò láìkí wọn ni àwọn òyìnbó rọrọ ajókòó sẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ wọn ó sì mẹ̀ntẹ́ẹ̀ ní ẹ̀ pabambari rẹ̀ ọkọ̀ tún ní ẹni súsì báyìí pé kọ̀ńtà ọkọ̀ súsì mi fẹ́ dárúkọ wọn ni o ní súsì pé ó yọ̀bùn.

0: ọ̀rọ̀ àṣírí tàbí tẹ bá fẹ ká bá yín tojú bọ lé yín hello
1: hello
0: ẹ káàárọ̀ ma
1: yes ẹ káàárọ̀
0: yes ma à ń gbọ́ yín ma
1: mo fẹ́ tẹ bá mi kí ọkọ mi yàn
0: ẹ ṣé ó ń ṣẹ̀yìn ni àbí ẹ fẹ́ yìn wọ́n láwo
1: mo fẹ́ yìn
0: kí ni nǹkan tó ń ṣe
1: nípa ìtọ́jú ilé wọ́n tọ́jú wa wọ́n tọ́jú àwọn ọmọ
0: a ti dúpẹ́ lọ́wọ́ wọn bẹ́yìn bẹ́yìn náà sì sì ń dúpẹ́ ẹ̀ làwọn náà ń gbọ́ tí inú àwọn náà ń dùn ṣùgbọ́n tó bá jẹ́ pé bóyá ó ní bóyá bí ìkùnsínú àbí misunderstanding ni ìyẹn ni a máa ń ṣe ní abala tá a wà yìí ṣùgbọ́n ó dáa náà bí ẹ ṣe fi ìmọ̀ rírì ohun tó ń ṣe nínú ilé hàn ó dáa bẹ́ẹ̀ èmi náà màá rọ̀ wọ́n pé kán tẹ̀síwájú torí bí ẹ̀yin ṣe ń yìn wọ́n yìí náà ni ó jẹ́ kí orí tàwọn náà lè máa wú láti tẹ̀síwájú láti máa ṣe dáadáa nínú ilé torí ẹ̀yin ni kẹ́ni ṣèmí-ín ni.

0912370865 number 10 PC ni ye. Ite balo rushi ite fe bawaso. Tabi ite fe kaba.

0: ọdún iléyá ní ń bọ̀ lọ́nà ìkọlọ́njọ́ bá wa láyọ̀ kó bá wa láyé kó bá wa láàyè wa ọdún kò bí ọjọ́ mélòó kan báyìí pressure a ti fẹ́ máa pile up ọkọ̀ tó ń gbìyànjú àti ro wípé báwo làwọn ó ṣe ṣe tó jẹ́ pé àtọ̀ làtọ̀ chicken kò sáà dúró tó ti ń calculate bó ṣe lè ná 30,000 naira láti fi raṣọ fáwọn ọmọ mẹ́ta àbí mẹ́rin plan ni ọkọ nìyẹn lápá kan ìyàwó náà tó máa wá plan ti ẹlẹ́gbẹ́ kan bàbá sukura ti ràgbò wálé kò sọ ọgbọ́n tọkọ mi ó dà wá náà gbọ́dọ̀ pàgbò bẹ́ẹ̀ sì rí agbo sínú plan ọkọ tọkàn lè ní kó jó sáàmọ́ tí wọ́n nínú ọdún yìí èèyàn rẹ̀yìn tí àwọn bá wá gbé plan títí ẹ̀ sílẹ̀ fọ́kọ bóò ni pressure ò sí ní pọ̀ bóò ni ìkùnsínú ò sí ní sí bóò ni misunderstanding ò sí ní wà bó ṣe ṣe kí àwọn ọmọ sọ pé bó ṣe lóòrùn ló gbà ni àbí bó ṣe fẹ́ lọ jí àbí bó ṣe yíyá bó ṣe jíjí bó ṣe kíkó àwa náà gbọ́dọ̀ pàgbọ́ ẹnu ọgbẹ́ ò gbọ́dọ̀ sílẹ̀ tóòrùn nǹkan báyìí bá sì ti ṣẹlẹ̀ nǹkan kan wà tó kọ́mọ̀ láàrin ọkọ àti ìyàwó ẹ mọ́jà parọ́ tanra wa èyí méjèèjì ẹ mọ̀ dìgbọ́nkú gbọ́nkú nù lé ni ẹ wà nífẹ́ bára yín sọ̀rọ̀ ìyàwó mọ̀ dìgbọ́nkú wò pé ọ padà wá ṣe tèmi ni ọkọ náà mọ̀ dìgbọ́nkú ọmọ pálákọ̀ọ́bá lélẹ́yìn ẹni tó fẹ́ràn ló kó gbèsè ló ń wá bẹ́ẹ̀sì rí tẹ́ ẹ bá jọjọ́ kó papọ̀ tẹ́ ẹ jọ sọ̀rọ̀ yìí solution ń bẹ kìkì kẹ́ ẹ understand yàrá yín ni kọ́kọ́ understand the side ti ìyàwó kí àwọn understand the side tọkọ tí wọ́n ní dùn bí i kẹ́ ẹ fi misunderstanding sọdún o torí gbogbo tó jẹ́ ìdùnnú ti wá òun ni kí lé yín ó tòrò kálàáfíà ó wà nù lé yín kífẹ́ ó jọba láàrin yín tẹ́ bá rí pé nǹkan tẹ́ ẹ lè bára yín sọ ni ohun táwa wà ń bí fún nìyẹn ẹ pè wá 0912370 8675 kò sẹ́ni tí ò lè pè ọkọ lè pè wá ìyàwó lè pè wá ẹni tí àlàáfíà ilé bá jẹ lógún òun ni ó kọ́kọ́ pè ẹjẹ́ asset ego aside ẹ ọkọ yín sẹ́yìn lóòótọ́ ẹ pè ìyàwó yín sẹ́yìn ẹ pè bó yẹ sọ̀rọ̀ pé yín lẹ́sẹ̀ tẹ́ ti wá bẹ ọkọ yín tàbí tẹ́ ti bẹ ìyàwó yín tó fẹnu sọ wípé ó ti tán ṣùgbọ́n ẹ mọ̀ wípé nínú ìwà wọn kò tí ì tán ọkùnrin ló láì kìkì ní ìyẹn jù hello hello ẹ káàárọ̀
1: mọ́
0: yes ma'am
1: ẹ kú iṣẹ́ o ọwọ́ yín lẹ́sẹ̀ jẹ́ tán yín ẹ kú àìsàn ṣẹ̀rí nípa ìkórìtà tó ẹ̀jẹ̀ ní mo pè lẹ́ẹ̀kan ní mo kọ́kọ́ pè ní lẹ́ẹ̀kan máa gba nọ́mbà yín ọ̀rọ̀ wa lórí ọ̀rọ̀ jù níyẹn tó bá yá ṣùgbọ́n ilé tí ìkórìtà fẹ́ sọ yìí ṣẹ̀rí ọkọ tèmi bàjẹ́ kinní kan nọ́mbà wà náà kírísítẹ́nì mi mùsùlùmí bàdẹ̀ ṣe fẹ́ra láti bẹ̀rẹ̀ yẹn ṣó ti yẹn tí a bá wá ṣe wàhálà fẹ́ẹ̀ kú lọ́jọ́ ọdún iléyà yẹn kò ra sọrí wípé gba gbogbo nǹkan tí ẹ̀rọ kóyàn tí ẹ̀rọ fi mú orí yẹn wò pé èyí tí ń bọ̀ nǹkan kan rárá òun ò mọ̀ ni kó kàn gbádùn ayé tiẹ̀ kẹ́ẹ̀sì ṣe wàhálà fẹ́ẹ̀ kú pé àwọn èèyàn tó máa wá ṣe mọ̀ pé on behalf of ìrìn náà ni gbogbo ìnáwó téèyàn bá ṣe àwọn tó wá wà ládùúgbò kan bá wá before káwọn míì tó dáná oúnjẹ mo ti dáná oúnjẹ tèmi tán bí mo ṣe máa ń ṣe christmas náà nìyẹn fún àwọn ọmọ mi àtàwọn èèyàn kó tó di bí èsì dá mo ti parí ní oúnjẹ ọdún tó òun ò wá ń ra àpíṣéètì ó dẹ̀ máa ń jẹ́ nǹkan tó máa ń dùn mí
0: even
1: though gan wíwá tó wá yìí tó náà wá sí ilé gan èmi ò tí ẹ wulẹ̀ fẹ́ gbé torí ọkọ̀ tó la ló máa ń wá ó ti dé sílẹ̀ ní ìsìn wàhálà ẹ̀mẹ́ta ó sì gbọ́dọ̀ pé kó tó dé gbọ́dún ẹni gbogbo wàhálà yẹn kéèyàn mọ́ wàá àpíṣéètì èèyàn kéèyàn mọ́ mórí èèyàn yẹ̀ wò kéèyàn mọ́ ṣe mọ̀ ọ̀rọ̀ nígbà a máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdílé ó fẹ́ gba nọ́mbà yín
0: lórí gbogbo ìgbà
1: mo máa ń gbọ́ ọ̀rọ̀ yín ní ọ̀sán náà tẹ́ máa ń ṣe mo ní íńtírẹ́sì mo sì ń yan náà lógo láyé yín ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run fẹ́yìn nìyẹn lórúkọ jésù kò ní dígbà jẹ́ mọ́ nígbà yín jésù àmúwádìlé
0: ẹ ṣe bàbá
1: ilé tí ń lọ nígbà ro ẹ jẹ́ kí n lọ nọ́mbà yín
0: àáfin síta kẹ́tù tó parí mà.
1: Okay,
0: yes, ma'am.
1: Bless you, sir.
0: Amen. Yo, Babo, when you could say I'm a mori or moya. I won't quite get a walk cream on for jewelry now. Oh, Luman Jay, would if I won't be in to keep them going. Àwọn obìnrin a mọ̀ láìkí kó jẹ́ pọ́n wà ní ilé ìdáná tó ń dáná lọ́wọ́ owó tó yìí ti lọ látàárọ̀ ẹ ti ṣe wàhálà ẹ ti dé ẹ ti wá wà ní sitting room ẹ ti ká ẹsẹ̀ sórí tébù ẹ ń wo tẹlifíṣàn lọ́wọ́ ṣùgbọ́n obìnrin wà ní kitchen tó ń dáná kò sí nǹkan tó ní kẹ́ ẹ mọ́ ìyanjú sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé rí kú ṣe ẹyọkan tẹ́ ẹ bá sọ ìgbà míì ó máa ń dàbí ìgbà tó bá jẹ́ pé 1 million lè gbé fún wọn ni. Wọ́n á wò pé appreciate àwọn hello.
2: Hello.
0: Ẹ káàárọ̀ sá.
2: Ẹ káàárọ̀ mo rà káàárọ̀ sá.
0: Yes sir.
2: Ṣé ilé náà ní káàárọ̀
0: ọ̀pọ̀ ẹ ṣeun sá.
2: Ẹ̀gbọ́n lọ máa ṣàánú wa lọ́wọ́ àwọn ìyàwó wa rí. Bẹ́ẹ̀ ni tọ́dọ̀ tèmi náà.
0: Ẹ ṣẹ̀bọ́kùnrin ló ń bá wa sọ̀rọ̀ yìí.
2: Bẹ́ẹ̀ ni.
0: À ń gbọ́ yín.
2: Tọ́dọ̀ tèmi tí ẹ̀ rí. Ìyàjú pọ̀ bọ̀ òkè ní appreciate. Kódà àìjá lọ́wọ́lọ́wọ́ báyìí. Sọ pé mo ra ẹja lánàá níbi iṣẹ́ ajá kí n tó jáde sódà nígbà tí mo dẹ̀ débi iṣẹ́ tí mo rò pé ẹ tó bímọ fúnra tó jẹ́ pẹ̀ kí ni mo fẹ́ máa bá dà wọ́n.
0: Lè bá pè wọ́n.
2: Mo bá pè wọ́n pẹ̀lú ẹja tí mo rà wà láì bí mo ṣe pè tó ògbé fóònù. Mo dé láti fi iṣẹ́ mo bá ní ibi tó ti ń tajẹ̀ ló ṣe wó mi yìí. Ṣé pé ó fẹ́ máa mú èròkèrò sí mi lọ́kàn. Bí mo láti délé báyìí mo kà tó àwọn ọmọ ẹgbẹ́ kí lẹ fẹ́ jẹ́ ní sí mi. Mo kàn fún wọn lọ́wọ́ kí wọ́n lọ ra oúnjẹ tí ì tí wọ́n pọ̀ báyìí. mi mo so mo de mo so wa fe gbe mi nile.
0: Baba se mama wa ni le pelu yin bayin.
2: Ah won ti lo sun room mi.
0: To won sa wa sele nonu. O da se e le ba wa se kini kan sa.
2: Ki le yi sa?
0: Se le ba wa se kini kan.
2: Agbo yi mo le
0: se le ba wa gbe phone fun won.
2: Ma lo room won ma lo gbe fun won.
0: Me ja si be ejo.
2: Ah e je lo gbe fun
0: won. O da sa esun sa.
2: Ah ya si si won la gbe fun yin o. Ba.
3: Hello.
0: Hello ma. E kaaro ma.
3: Kaalo so.
0: Ah mama e ti sun ni time yi se n gbo wa ni.
3: Ngbo nte.
0: Ile se radio la gele la tin pe to ba mi to la n se lowo. Eto ti eto ti n to idile.
3: Ile mi so.
0: Eto ti n to idile.
3: Ngbo.
0: Ngbo to lowo lowo ba ya bi.
3: Mo se laju mo kan wa ton te.
0: Iya. E mo binu pa adarun mo yin loju ngba na. Oko yin, mo ni e mo binu pa adarun mo yin loju se ngbo wa daada.
3: Ngbo nte.
0: Ngbo mi daada bayi e seun. Oni yara mi ile sun ton ti wa gbe phone ba yin. Mama ke lo sele kini baba se te fi wo pe ibomi ilo yen ke sun lale.
3: O wo se yo da fun.
0: Ami.
3: Aso baje ni. Aso baje.

0: Hello.
1: Hello. Ekaaro.
0: Ekaaro.
1: Ben gbo mi ba.
0: Ben ni an gbo yin.
1: Eri ye awon de ba won ti elebo oko ati yawo.
0: Mi
1: ni mo ni da gbo.
0: Amen.
1: Na agba ni mi na be ma gba ni pe wala go yan iyawo alalibarika fun mi o.
0: E lo o si se lo fun iyawo alalibarika.
1: Wala bi ola gbo won bi mi ni emi na bi be mi.
0: Amen.
1: Ní ní jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ṣùgbọ́n bí bá ní gbọ́rọ̀ yín báyìí inú mi máa ń dùn ni inú mi máa ń dùn ṣùgbọ́n mo lè wà bíi pé inú ìrònú ayé ni mo wà ìwé ni ara
0: níyàwó nílé
1: àwé
0: níyàwó nílé bàbá
1: níyàwó nílé ara
0: ó da ẹ pè wá lẹ́yìn ìtàn ẹja sọ̀rọ̀
1: Ṣé bá bẹ́ẹ̀ pé nọ́mbà yẹn ara kò lẹ́yọ kọ̀ọ̀kan ní pé mi lè gbẹ́kì
0: ẹ̀. Ẹ ó da.

0: 0912370 8675. Ẹ jẹ́ àwò bóyá a lè tojú bo lẹ́ẹ̀kan sí tàbí ká gba ọ̀rọ̀ àṣírí kan. Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀.
1: Hello.
0: Hello, ẹ káàárọ̀, à ń gbọ́ yín sà. Ṣé tẹ fẹ́ bá wa sọ àbí?
1: Ṣé ń gbọ́?
0: À ń gbọ́ yìí.
1: Ṣé nǹkan tí mo fẹ́ sọ? Ó bá mi orí bí ó ṣe wọ́n kàn sí ìgbà yìí ṣe kó gà mí.
0: Yes, sir.
1: So, ó ẹsẹ̀ yálé nǹkan tẹ́ ra, bá yín sí, ó mú fún mi gan. Mo ń lè mú ní àwọn ilé tẹ́lẹ̀ ọ̀ọ̀dà. Pàtó ó ṣe àwọn bẹ́ẹ̀ pé ó jẹ́ lẹ́mìí burúkú tó yẹ pé kò kì í gbọ́ sí ilé náà àtọ̀. Ìgbà tí àdúrà dojú ẹ̀ ṣe lè pa kàwé yẹn. So that was April last year. So bọ̀ náà wọn ti bá yẹn sí ohun bẹ̀bẹ̀ àti padà bọ̀ mi wà láyé. Ju ti nǹkan tó ṣe fún mi, ṣé mo pé tó bá tó jà pé ẹn orí ẹ̀ pé yóò dání ó sì ṣe sórí mọ́. Bọ̀ tó bá ti ń spiritual level ẹ̀ láti pí ẹ̀rù. Jẹ́dẹ̀ mọ ogun tó bá bíbi páàkì lọ fún rẹ̀ tó máa rẹ̀ tó ń fẹ́ padà wá tó bá fi lè padà bẹ́ẹ̀ Yorùbá ní àgbà tó tàdé mọ́ ni àgbà ló mú wa. So orílẹ̀ ṣe bá fún apọ̀ sí i lára.
0: Ẹ bàbá spiritual level to what extent, kí ni àwọn nǹkan tí ó ń ṣe?
1: Aláàkọ́ náà ó jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé kò fẹ́ ìgbéga fún ọkọ. Gbé tí n bá gbé nínú àwọn oníṣẹ́ mi lọ tí n bá ní pé gba ìjìyì o gba àpẹẹrẹ àkọsílẹ̀ o a máa bí wípé n burúkú rówó. Yìí gbọ́n ìgbà tó kọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ní káàkiri tẹ́lẹ̀ àti mo wá rí pé ọ̀rọ̀ tí n ti lémọ́lémọ́ gbogbo burúkú rówó mọ́ ọ̀gbà eléyìí ṣe pé kí ni orúkọ ń fẹ́ kó jẹ́ pé kí òun máa gbé nǹkan tó jẹ mọ́ nǹkan ilé kó máa ṣe ọkọ lórí mi. So the point is that ìgbà tó ti kú délé báyìí ká ṣe wedding tó délé báyìí wẹ́ fún dàrú ni. Mo àwọn pé kí ló ṣẹlẹ̀ ìyẹn mutí ìyẹn rìn ju ìyẹn yálè for God so good ọlọ́run kan dìde ju ìwúlé fún sí ni ìgbà tó pé à ń gbàdúrà ń gbàdúrà káàkiri ó yẹ pé ìṣẹ́ yẹn sípò sí ni àkọ́ tó ń ṣe nípa ni ìṣẹ́ yẹn sípò sí ni kí wọ́n fọwọ́ bùṣà ìgbà tí àdúrà dojú ẹ̀ pé pàk
0: fún ara wọn náà park out kan sọ pé ìlẹ̀ nípẹ́ kan jáde o.
1: Èmi kọ́ o ọlọ́run rí mi nǹkan tí mò ń sọ ẹlẹ́dẹ̀ kan rí mi nǹkan tí mò ń sọ. Ọdún mímọ́ àwọn nǹkan tí mo rí tó jẹ́ tọmọ mò ń ṣe ìpéǹde owó sí wọn bí ọwọ́ sùkúlù nìkan kan mo ṣe nǹkan tí mo lágbára.
0: Bàbá láàrin ìgbà tí ìyàwó yìí ti lọ sí ìsinyìí kẹ wá kọ̀m̀pì pẹ̀lú ìgbà tó wà lọ́dọ̀ yín ṣé yàtọ̀ wà.
1: Agídí ẹ̀ pọ̀.
0: Mo ń wo pé ní láìfi yín gangan ṣé ìyàtọ̀ wà.
1: 100% lẹ́rù 100% 100% ṣé mọ̀ tí Haúsá bá ní pé kẹ gba òkun kan kẹ lò akọ ni pé ṣe ṣe yín rí.
0: Bẹ́ẹ̀ni.
1: So
0: ní ìsìn báyìí wọn fẹ́ padà sọ́dọ̀ yín pẹ̀lú ọmọ
1: ẹni mi ò gbà ó.
0: Ṣé ẹ ti fẹ́yàwó mi àbẹ́ ti léyàn kan tẹ̀ ń fẹ́?
1: Ní ìmì tí ẹ̀ lẹ́yìn ọdún fẹ́ báyìí ọ̀rọ̀ gbé tẹ̀ ó tẹ̀ ó sún mi gan because they are all the same in my mind.
0: Ṣùgbọ́n mi yóò gbà wọ́n padà.
1: Mi ò gbà padà.
0: Marriage yín last how many years sir?
1: Going to 3 years with crashing.
0: Ọmọ mélòó?
1: Ọmọ méjì. Ọdún òbí pọ̀ ká tó ṣe wedding àti bímọ kan tẹ́lẹ̀.
0: After wedding lè wá bí kan sí.
1: Àṣewà ṣe wedding àṣewà bímọ mi.
0: eyin le ri ohun daada te mo bo se ri tori awa kan ma try ti ma imagine sugbon ile mo kini awon kan ti ti e pass through ti awon kan te face inu ile te de fi so wipe emi yin o gba won pada yin mo try ti wo ke boya there's possibility te fi le tun reconsider decision yin te le wo pe boya boya ife le convince as long as to be to pe ko si violence no relationship yin gba yin
1: I think
0: keto tu pare e pe mi leyin eto eja soro eja sebe o da sa yes sir ah ni bi ti ojo de duro yi mi ro pa ma le a le gba ipe kankan mo oda eja lo si abala ti ile ijosin Christ Apostolic Church Redemption of Glory ton ti ni kamun fi owo ero awon eyan lagbara lori eto yi.

Ilé Ìjọsìn Christ Apostolic Church Redemption of Grace tó ń bẹ ní United States of America. Àwọn ní 50,000 naira fún ìyàn méjì láti fi rú wọn lágbára kan fi lè bẹ̀rẹ̀ okoòwò tí wọ́n ṣe. Èyí tí ẹ bá rò wípé 50,000 naira tó yín láti bẹ̀rẹ̀ okoòwò tẹ́ ẹ ṣe tí ẹ sì jèrè ń bẹ̀ ni kì í sowó tẹ́ ẹ náwó. Ẹ̀yin ni kẹ́ ẹ pè wọlé báyìí.